0: wọ́n gbọ́ bàdàn pọ́nlé kò má 7.0 ọlọ́run ní ayé ọ̀gbìn. Àní jẹ́ sílọ́ ní ìfáìnà ṣe.
1: Ó máa ń ṣe ọtí tán.
0: Ó yá náwó ẹ sókè sọ́kàn.

0: Yeah, man.
1: Going full throttle with nonstop hits.
2: 88.7 FM.

0: you all.
1: Music, talk, and so much more.

Ìbéèrè mi lọ́wọ́ gbogbo ènìyàn tó ń gbọ́ mi báyìí ó ní wípé níbo gan ni à ń lọ lẹ́yìn ayé bí a bá ṣe tán nínú ayé yìí ó níbìkan tí a ó rè ìbò gan là ń lọ lẹ́yìn ayé àárọ̀ ló ń gbọ́ mi ọ̀sán ìyálẹ̀ta tàbí àṣálẹ ìbéèrè mi lọ́wọ́ rẹ nìyí àkọsílẹ̀ fi yé wa nínú bíbélì wípé jésù ni ọ̀nà òtítọ́ àti ìyè ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ yóò ní ìyè ayérayé nítorí náà nínú ẹ̀ṣẹ̀ ni a gbé lóyún wa nínú ẹ̀ṣẹ̀ ni a sì gbé bí wa ẹ̀ṣẹ̀ jẹ́ ohun abínibí láti ọ̀dọ̀ baba ńlá wa àti ìyá wa tí ṣe ádámù àti éfà láti ipasẹ̀ wọn ni ọlọ́run ti fi ìran ọmọ ènìyàn gégún ẹ ó rí pé tá a bá bímọ tó bá ti mọ ọ̀rọ̀ sọ a ò ní kọ́ ọmọ náà nírọ́ tí ó fi máa parọ́ ìdí nìyí tí jésù fi wá sáyé láti rà wá padà ó gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ikú ó ní ìsà òkú ìṣẹ́gun rẹ dà láti lè fún wa ní ìyè ayérayé ni lẹ́yìn náà ẹnikẹ́ni tó bá kọ̀ láti gbà á kó sì di àtúnbí kò lè ní ìyè ayérayé nítorí

lóòótọ́ ni ikú lèrè ẹ̀ṣẹ̀ ọ̀run àpáǹdì ló ń gbé mi rè kí wá ni à ń pè ní ẹ̀ṣẹ̀ gangan ná galatia orí karùn ẹsẹ̀ kọkàndínlógún kàsísàlẹ̀ ò ti jẹ́ kó yé wa ohun tí à ń pè ní ẹ̀ṣẹ̀ bí o bá jẹ́ olè ẹlẹ́ṣẹ̀ ni ọ́ o ọ̀nà yòówù kó o gbàjálẹ̀ ọ̀hún àní ẹ̀ṣẹ̀ ni bí o bá jẹ́ alágbèrè bákan náà ọ̀nà yòówù kó ohun kó máa ṣàgbèrè ẹlẹ́ṣẹ̀ ni ọ́ alábòsí ènìyàn ẹlẹ́ṣẹ̀ ni onílara oníjàmbá abọ̀rìṣà alágídí onígbéraga ọlọ̀tẹ̀ ènìyàn òpùrọ́ ẹlẹ́ṣẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ kò lórúkọ méjì ẹ̀ṣẹ̀ náà ni ó máa jẹ́ ǹjẹ́ a ò wá lè wà nínú gbogbo ẹ̀ṣẹ̀ báyìí tàbí ká mú lọ́kọ̀ọ̀kan eléyìí tó bá jẹ́ tiwa ká sọ pé kí orí ọ̀fẹ́ ó máa pọ̀ sí i nítorí náà bí a bá ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹran tí a mú ẹ̀ṣẹ̀ bí ẹni mumi tá a sì wí wíwí tó lóòní gbọ́ ìyà kan bẹ nílẹ̀ fún ẹlẹ́ṣẹ̀ níbi tí àwọn ẹlẹ́ṣẹ̀ ayérayé yìí ń lọ wọn ò jẹ ìyà ayérayé níbẹ̀ ibẹ̀ ni àwọn ènìyàn ti ń jẹran ara wọn tí mi ń padà síbẹ̀ torí pé ìyà ayérayé ni igbe oró ni wọ́n ń ké ńbẹ̀ ẹkún ohun ìpayín kékeré ló wà níbẹ̀ jẹ́ ká wá sọ nípa ìlú ọlọ́run ìjọba ọlọ́run ni mò ń sọ nípa rẹ̀ ilé ológo ìlú ẹlẹ́wà ibodè ewúrà ilé dídán tàwọn mímọ́ níbi tí a ó ti sọ ẹrù wa kalẹ̀ ibẹ̀ ni a ó ti nu omijé wa nu àwọn áńgẹ́lì ṣà ń kọ mímọ́ mímọ́ mímọ́ tó wọ́n rí ẹwà ògo ọlọ́run ni òòri ọlọ́run àti lásàrù wọ́n jẹ́ ọ̀rẹ́ nínú ayé ṣùgbọ́n nígbà tí lásàrù kọjá sí ìjọba ọlọ́run ọlọ́run lọ sí ìjọba ọ̀run àpáǹdì wá wò ó bí ọlọ́run ṣe ń bẹ̀ wọ́n ó ní ẹ bá mi sọ fún lásàrù ọ̀rẹ́ mi ni ẹni kó fi ìka rẹ̀ tọ́ omi sí mi lẹ́nu ṣùgbọ́n ààyè ò sí mọ́ irú ààyè báyìí kò ní sí mọ́ lọ́run ààyè tó fi ń gbọ́rọ̀ tí mo sọ fún wọn báyìí kò ní sí mọ́ lọ́run yóò kó àwọn ènìyàn mímọ́ ní ìlú ẹlẹ́wà yóò kó àwọn ẹlẹ́ṣẹ̀ ayérayé tí wọ́n kọ̀ tí wọn ò gbọ́ yóò kó wọn ní ìjọba ọ̀run àpáǹdì ilé

bọ̀dá bọ́ìsì mú ọ̀dọ́dọ̀ ẹ̀yin náà ẹ̀yin tó ké bẹ́ẹ̀ bára ṣẹ́ẹ̀tì àbá bára ṣẹ́ẹ̀tì fún yín ẹ̀ ní dé bọ́sìn kankan bó tilẹ̀ wù kó rí ẹ̀ ní dé tọwọ́ bí ti wù ó mọ ẹ̀ wá sí gbogbo àyálẹ̀ ẹ̀ mọ̀ pé what's up jí kí ló ń happen now ẹ̀yin guys wo là ń chill sí láti secondary school ló mọ̀ ti bẹ̀rẹ̀ títí tẹ́ fi wọ university tẹ́ fi wọ polytechnic tàbí àwọn technical schools lẹ́ẹ̀bà tó lọ káṣà mú ẹ̀bà délé ìwé ẹlòmíì arìn àdàbí ẹni pẹ́gbẹ́ rẹ̀ ti wọ́ dànù nítorí akọ iná ni o ẹlòmíì arìn àdàbí ẹni tó sókè ẹlòmíì ò dáràn mọ̀ sí àdàbí ètò búkọ wọ́n ti wá dọmọ kọ́mọ wọ́n ti ya gáṣá láwọn ọmọ tí wọ́n bí níbi níran mọ́ ẹlòmíì ti lọ join cult bó bá padà délé tí bá má bàbá rẹ̀ sọ̀rọ̀ ẹ mọ̀ pé ọmọ rẹ̀ àgọ́wọ́ rẹ̀ lékè nkà bẹ́lẹ̀ tí gan ò ṣe kó ẹ ti rójú òun gan fúnra ẹ̀ sí olórin kan ló kọ nígbà kan wọ́n ní

ọjà rẹ tó wá náà nìyí o ni pé kó jàbá lé ọmọ ọlọmọ kó parọ́ fún kó fún lóyún tá bá ti mú délé yín kó sọ pé ò tiẹ̀ mọ́ rí rárá ọjà rẹ tó wá náà ó náà ní kò kàn mọ́ gbéra rẹ lẹ̀ fọkùnrin tó bá tó wá yá kó wá dé ìgún sí ọlọ́run kó mọ̀rọ̀ kọ fẹ́ ọjà tó wá náà tiẹ̀ ó ni pé kó sọ fẹ́ni tó lo fóònù rẹ lọ́wọ́ pé tó bá ti lo fóònù ọwọ́ ẹ̀yẹn tọkọ bá gbélé mi lọ ọjà rẹ náà tó wá náà nìyẹn ọjà rẹ tó wá náà ó náà ni kó dìgbòlúgi sígboro kó wá dọmọ ìtàkalẹ̀ kó dọ̀rá ìsà ìṣàn méjì ti court ìtàn kan mọ̀ ni ọmọkùnrin kan ló jáde ilé ìwé gíga ni ò bá ríṣẹ́ ó wáṣẹ́ títí tí kò má ríṣẹ́ ó wá rántí ọ̀rẹ́ rẹ̀ tó ń bẹ lóṣòdì tó ń ṣe dráìvà ó lóun kúkú lọ́mọ bá ṣe kọ̀ǹdọ́kítọ̀ títí tóun náà fi ríṣẹ́ ọ̀rẹ́ rẹ̀ yìí wá pé kalẹ̀ ó ní onídìí lẹ́sìn ni o gbogbo ẹni tí ò bá ṣiṣẹ́ pẹ̀lú àwa báyìí wàhálà mọ́ ń ṣẹlẹ̀ káàkiri gbogbo àwọn terminals o tá a bá dé gbogbo ibẹ̀ tóníkálukú bá ti ń yọ̀bẹ tálákì ti ń yàáké ìwọ náà bẹ̀rẹ̀ múgò ní bí ẹkẹ ìgò rẹ lọ́wọ́ rẹ bábá ó jọmọ́ giri tàbí kò jọmọ́ bì kan ságbára rẹ nígò ná tó bá ti kọ́kọ́ dẹ́mu lẹ́gbẹ̀ẹ́ ara rẹ ná ó wà ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí dẹ́mu lẹ́gbẹ̀ẹ́ àwọn ènìyàn torí pé ẹni orí yọ ó dilé ni o ọmọkùnrin lòun ti gbọ́ ìjábá ṣẹlẹ̀ láàrin lóṣòdì níjọ́ tàwọn yìí ọjọ́ náà ti pẹ́ díẹ̀ sẹ́yìn lọmọ yẹn bá kígò mọ́lẹ̀ nígbà torí pé jà bẹ̀rẹ̀ ó bá gbàgò mọ́lẹ̀ ló bá gúnra rẹ̀ lọ́wọ́ ṣọ̀ orí iṣan méjì tó ń bẹ ní àtẹ́lẹ́wọ́ ibẹ̀ ló ti gbá ìgò ìmọ́ra rẹ̀ iṣan méjì bá gbẹni sókè báyìí ló ń da ẹ̀jẹ̀ ṣòròṣòròṣòrò ló bẹ̀rẹ̀ sí ń pariwo iṣan méjì ti court báyìí yes ìjà ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni iṣan méjì ti court ká tó wí ká tó fọ̀ láàrin ìṣẹ́jú kan sí méjì ọmọ yìí ti fẹ̀gbẹ́ lílẹ̀ ó ti dákú ìdákú nìkan lẹ rí nígbà tí ó ṣe díẹ̀ kan tó ṣiṣẹ́ lórí rẹ̀ tí ẹ̀ bá ti làágùn làágùn torí títí ẹ̀ tí wọ́n sọ pé níjọ́ kan àwọn ó jókòó àwọn ó jèrè ọmọ àwọn ọmọ yìí mọ̀ fòṣánlẹ̀ ọmọ kú ìṣàn méjì ti court hey ṣàwárìrè ń bẹ̀ báyìí ǹjẹ́ èrè wà nínú agídí ǹjẹ́ èrè wà nínú jàǹdùkú ṣó rèrè gidi ń bẹ̀ báyìí ǹjẹ́ bẹ́ẹ̀ yẹn bá ti rèrè nínú ayé

ẹnu rẹ gbọdọ ko ba oyawo ile o hey bo lo se wa se bayi to je pe toko re ba nlo bi se laaro gbogbo eyan ni o mo o lo ki aso re lorun to ni bi o ba fowo to to ole ko gbọdọ lo to ba do san o fabo lori awon ara ile yin ti la lo du ba de losan yo mo pari ija ija ni o pari ti toko re o fi de lale ti gbogbo eyan o tun mo koko re ti de awon ara ile yin kan se ti wa da omo ladugbo o mo gbara ile re tun ti bere pelu oko re awon iyawo mi ewe o awon mi eja won e tanti won sugbon lataro ti ti o fi dale won lero mo ya won abo e won a se nje won mo da kaje kakiri adugbo ni omo won bayi ni o se fakun lemu eleyi ti ba nlo suku yo wa aso gigan lo ni aso suku re o ti gun ah e ti ri ya ero mo seru iyawo be loko mo ni mo nwo oko to ba ya e le oko yin sita ara ise yin lo wa o pe e le oko yin sita eyin gan le nko won si yoyo eyin oko na gan e gbo gbogbo ohun tẹ le ṣe fún ìyàwó yín inú ilé lẹ mọ ṣe fún girlfriend gbogbo owó tẹ le ná fún ìyàwó ilé ẹ mọ ná fún girlfriend àwọn ọfẹ kan tún wà tẹ mọ ń dá lára fún àwọn girlfriend yín ẹ lè dárú ẹ lára láàrin ìṣẹjú márùnún ilé ẹ ti mọ gbọ ẹ wá ní gbogbo ìyẹn nísìnyí ẹ lè bá ìyàwó yín jáde ẹ mọ gbọ níṣẹ wájú bá débẹ lọhùn sọ fún ọkọ mi náà fẹẹ dé ẹ wà mọ náwó yàlà yòló ń ta tẹ bá dé ta ìta lọmọ yín ti mọ dá ẹ dánú ilé ẹlòmíì àti mọ wọlé lágbo kékèké inú àwọn ọkùnrin bí ago one yàgò tù ah ń bo la fẹ́ báyàrá já báyìí ǹjẹ́ sẹ́nu wa nìkan ni ó kò bá wa báyìí àbí wà wa ìwà gan ó kò bá wa báyìí ẹ̀jẹ̀ á lọ jáwọ́ onídàájọ́ ayé mọ̀ ń bọ̀ ẹ̀ ṣọ́ra ìjọba.

àwa ìránṣẹ́ ọlọ́run, ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run àti àjogún ìjọba rẹ̀, ọ̀rọ̀ kan wá o. Nítorí pé àwa gangan ni agbátẹlérí pàǹtẹ̀tẹ̀ báyìí, béèyàn bá dẹ̀ yọ ìtìgi tó ń bẹ lójú ọmọ làkejì ẹ̀, tí ò bá yọ tiẹ̀, a jẹ́ pé ká sọ pé irú onítọ̀hún yẹn ó jẹ́ olójú kan. Olójú kan ni wá o, bí a bá ń yọ ìtìgi lójú àwọn ènìyàn tá a bá yọ ìtìgi ojú ara wa. Wo iṣẹ́ ọlọ́run tó ń ṣe ṣó tẹ́ǹdì, bóyá olórin ẹ̀mí ni ọ́, ṣé nígbà tó ń kọrin ẹ̀mí yẹn ṣó kán lọ́kọ̀ọ̀kan odó lórí kristi àpáta ilẹ̀ mìíràn yanrìn ni bá ti ń kọ́? Ṣó tẹ́ǹdì, ṣó owó kìkì káàkiri, ṣé ṣe pé àwọn èèyàn tó ń sọ fún pé kán máa wá ìjọba ọlọ́run, ṣé kìí ṣe pé èyí tó kù lẹ́yìn rẹ̀ ni wọ fún ara rẹ̀ ń wá tó fi ìjọba ọlọ́run sílẹ̀? Àwọn ìránṣẹ́ ọlọ́run míì tán pera wọn ní olórin, wọ́n á sì mọ kọrin, wọ́n mọ búra wọn, wọ́n mọ tàkùrọ̀sọ. Bélé bá kọrin tó bá bú tọ̀hún, tọ̀hún náà tún gbé tiẹ̀ náà tún bú tiẹ̀, aláwa mọ yàtọ̀ sí wọn. Olórin ayé la gbọ́ tó ń kọ orú ẹ̀ ńgbà kan, ńgbà wo tún wá ló wá dà báyìí lọ́dọ̀ wa?

ìyá mi olórin nù ẹ̀ṣẹ́ mọ̀ lóró ikú ni èrè ẹ̀ṣẹ́ ọ̀run àpáǹdì òní ń gbé nírè bá ẹlẹ́dàá rẹ̀ làjà lónìí kó má ba kùnà ilé ológo.

èyàn kù kò sí bá ṣe lè mọ ṣe tó ọlọgbọn ayé kan takoko mi sé ti aṣọ rí àwọn ọmọràn kan mọ ẹmọ yẹyẹ pẹlẹ débi tẹ lọ ka ti tẹti òkun lọhun hey bẹnìyàn bá dẹ kú tán ẹ mọ báwọn ènìyàn wọn ṣe ń tara bẹnìkan bá kú nínú ẹbí ẹ rí báwọn èèyàn ṣe máa bẹ̀rẹ̀ sí ní tara ìkádé láti ìlú òyìnbó àwọn kádé láti ìlú wọn àwọn kádé látàbúlé wọn máa pariwo wọn bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà lẹ gbogbo àní yí bàtà ọ̀fọ̀ lẹ́nu ọ̀nà bẹ́ẹ̀ yẹn bá kú kò sí bó ṣe lè darúgbó tó wọn bọ́ bàtà sẹ́nu ọ̀nà lẹ o lè mọ̀jẹ̀ tọ̀fọ̀ bọ́ wọn bọ́ bàtà sẹ́nu ọ̀nà wọn máa pariwo ọmọ ó sọ tiẹ̀ ìyàwó sọ tiẹ̀ ẹni tó close mọ́ bàbá tàbí ìyájú yóò mọ̀ sọ tiẹ̀ a ní.

0: balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún un. Ti gbọ́ ti jù àmì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fún gba yẹn gan. Àwọn ìròyìn lẹ wa kálé kákò káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti mú àwọn ìwé ìròyìn lẹ wa. Bí ẹ̀kọ́ àjímúlòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tán dín gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀nyín. Bọ́bá wa di ọjọ́ Saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa. Wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko. Àtúpalẹ̀ ọba ló ládé orí èjìgbàrá ilẹ̀kẹ̀ nítawọ́n ìjòyè.
1: Mo fẹ́ sinmi létí ó ń gbọ̀n rìnrìn dọ́kan ìkànnì Diamond 88.7 FM.
2: Ẹ̀dá ènìyàn kún fún kìkì gẹ̀dẹ̀gẹ̀dẹ̀. Àyàfi dígí Elédùmarè arínúròdì àmọ̀ràn ọkàn ló lè gbé jáde fọ̀ ọmọ tónítóní. Ẹ wá kú àmójúbà àkọ́tún ètò kan tí ó máa tú pẹ́ẹ́rẹ́pẹ́ẹ́rẹ́ àwọn àbàwọ́n tó fi mọ́ ìdọ̀tí tó sodo sínú ọkàn ẹ̀dá ènìyàn. Dígí ọkàn ohun gbogbo tẹ́dà bá jẹ́ tàbí gbèrò bẹ̀rẹ̀ láti inú ọkàn. Bẹ́ẹ̀ ni ìgbé ayé ètò dé ṣàfihàn àwòrán ohun tẹ́dà jẹ́ nínú. Dígí ọkàn ètò pàtàkì tí ó mú ìdàgbàsókè ohun àyípadà ire bá ìgbé ayé tẹ̀mí wa. Nínú èyí tí ìgbé ayé tara náà yóò sì máa fi èso ìwà bí Ọlọ́run tó ń ti ìgbé ayé tó ṣe wẹ́kú pẹ̀lú òfin Ọlọ́run hàn. Dígí ọkàn ilé ìwòsàn tẹ̀mí lórí afẹ́fẹ́ níbi tí Ọlọ́run yóò ti máa ṣe ìwòsàn ọkàn gbogbo. Dígí ọkàn ẹ pàdé Ọlọ́run iwájú oyè wọlé dúkìá Ọlọ́run lórí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láàrin aago mẹ́jọ sí mẹ́sàn-án òwúrọ̀. Dígí ọkàn nílé iṣẹ́ rédíò tó ta wọn yọ yìí náà ni o. Diamond 88.7 FM Ìlọrin. Dígí ọkàn ètò tí ń tún ayé ẹni ṣe ṣàwòtán ìwà pátápátá ẹ máa tẹ́tí lẹ́kọ̀ọ́.

Ibi tó ti wá, ogun yà padà síbẹ̀. Ogun tẹ́ mọ̀gbà tó wọlé, a jóná. Èyí tẹ́ mọ̀gbà tó wọlé náà, òun náà máa jóná. Ẹ sáré wo bí ìdààmú tí àwọn ọmọ ológo máa ń ní, ó máa ń pọ̀. Anybody tó bá ti jẹ́ ológo, ojú ẹ máa rí mẹ́wàá. Tí nǹkan bá wà nínú rẹ̀, tí ibì kan bá wà tó máa dé láyé, wọ́n máa fi ẹ́ lákàlàkà. Tó bá ní ọ̀la, wọ́n á fi òní jẹ ọ́ níyà. Tó ẹ pé o lọ́la, your today will be so tough. Wàá face àwọn challenges kan tó máa jọjú orí ẹ lọ. Bóyá kéré tó yẹn, ojú ẹ ti máa rí mẹ́wàá bẹ́ẹ̀ yẹn nítorí ọ̀la rẹ̀. Ọ̀la ló máa ń sọ irú ogun tá a máa face lénìí. So nítorí náà, ẹ̀yin ọmọ ológo, tí ẹ bá ń la ìjì kan kọjá lọ́wọ́, ẹ má give up. Torí ọ̀la yín ju òní lọ. Ṣé wá rí òní yín ju àná lọ? But àná máa ń bò ní jẹ́ téèyàn bá pray dáadáa. Oyún téèyàn ṣẹ́ ní àná, ó lè affect èèyàn lénìí báyìí kéèyàn má rọmọ bímọ. Ẹsẹ̀ tí bàbá ẹsẹ̀ ń gbà kan, ó lè kó bẹ́ẹ̀ lénìí. Ṣùgbọ́n tí ẹ bá lè náwó sí mi nínú ìgbàgbọ́, àná rẹ kò ní ba òní jẹ́. Ó ka ọkàn kó tó káwọ́lẹ̀, àná rẹ kò ní bọ̀ láàrẹ jẹ́. Ẹ káwọ́ lẹ̀ káwọ́ bí. So tí ẹ bá ti mọ̀ pé lógo ẹ ń wọnú gbó lọ́kẹ́ lọ gbàdúrà. Ẹ lọ́nu chọ́ọ̀chì kan lọ́jọ́ tí oṣù program kẹbẹ̀rẹ̀ àwẹ̀ ńbẹ̀. Lọ́jọ́ àdúrà ẹ má jókòó sílé. Kí ló ń ṣe? Lọ́jọ́ program àdúrà má jókòó sílé. Ìjókòó sílé rẹ ó ṣeéṣe kó má tètè dé ilẹ̀ lérí ẹ. Gbogbo ẹni bá dẹ̀ gbogbo wáyé tí ò bá padà rí lò náà tó fi kú. Bí ẹni pé kò parí tó wá ṣe láyé. A dẹ̀ kí déédé bí ènìyàn sáyé. Ẹnìkan ní mo mistake ìfẹ́ nìkan lóyún. Ó wá mistake bí ọmọ kan. Ọmọ tẹ́ mistake bí yẹn ó ti ní tó wá ṣe láyé. Ẹ̀yin lẹ mistake, Ọlọ́run ti ṣètò ẹ̀. Solomon, ọmọ tí Dáfídì gbàyà ìyá rẹ̀, ìyàwó ìyàwó tí Dáfídì gbà ló bí Solomon. Solomon ìyẹn ló wá jọba. Ọmọ ìyàwó tó jẹ́ ìyálé gangan, Olúwa ní kò sọba nínú wọn. Ọmọ ìyàwó ilé Olúwa ní òsọba ńbẹ̀. Olúwa ní bọ̀dọ̀ ó ìyàwó tó gbà yẹn, ọmọ tó bí fún yẹn, òní ọjọ́ba lẹ́yìn. Àṣé ńgbà míì ọmọ tẹ́ pé lọ máa lè lójú ayé yìí. Àṣé ọmọ ológo ni nínú ẹ̀mí. Ẹ̀yin lẹ mọ́ máa lè yàtọ̀ sọ́mọ kọ́. Ọlọ́run ò fojú bẹ́ẹ̀ wò. Nọwọ́ ẹ sókè. Ìwọ ló sọ pé kẹ́nìkan wọlé oní olọ́mọ lásán ni kò ń bì ó lè jó ni ó bọyín lọ́la. Ogo mọ̀ lágbára sàmì. Ogo ti ń bẹ lórí ẹ. Torí ẹ mọ̀ pọ̀ mọ̀ pógo ń bẹ lára ẹ. Ogo ti ń bẹ lára ẹ. Níwọ̀n tó náwó yìí ogo ya bú jáde sàmì dada. Pariwo pé ogo mi bú jáde. Ta ló lè sọ́lẹ̀ méjì ogo mi bú jáde bá. Ogun ọmọ mi bú jáde. Jésù Olúwa. Kí ló dé tó jẹ́ pé nígbà tẹ́lòmíràn ṣe wàhálà lọ́wọ́ ọ̀tá ò ní sọ̀rọ̀ wọn ní gbóguntì tẹ́rẹsẹ̀ rẹ̀ bá délẹ̀ tó gùn ọ̀fẹ́ dé ogun á wá dìde níwájú lẹ́yìn. Ẹ̀yin ènìyàn ẹ pariwo pé orí olórí kò ní gbà ṣe mí ṣe pé kólúwa ó jọ nígbà tí rí ayọ̀ yín bá dé kán mọ̀ ṣe fikú sí ọ lọ́wọ́. Ẹ̀yin ènìyàn ẹ lọ wá bọ́ ìjẹun àti síbí tẹ̀lé fi jẹun nínú ẹ̀ òfin fọlábọ́ ọ̀hún ẹ mọ̀ gbébọ̀. A ò ní ṣe Friday program lọ́sẹ̀ yìí tó rà ń lọ sí arúgbọ́jọ́ prayer city ìyẹn níkiri ṣùgbọ́n Wednesday ọ̀sẹ̀ yìí láò ṣe àdúrà tọ̀sẹ̀ yìí àárọ̀ Wednesday ní kẹ́ mọ̀ bọ̀ aago mẹ́jọ àárọ̀ a dẹ̀ gbé wago méjì gbogbo ènìyàn a prophecy and solution àti deliverance àti gbogbo ìṣẹ́gun ọlọ́run ni yóò sọ̀kalẹ̀ tí gbogbo èèyàn dẹ̀ rọ́ náà bayọ. Ẹ bá ń wá gbogbo àwọn tí wọ́n ní gbèsè lọ́rùn olúwa ló ń fẹ́ kíá ẹ̀ àti gbogbo àwọn tára ń ní ó lóun fẹ́ tù wọ́n lára. Ẹ bá ń pe àwọn àkọ́bí kan mọ̀ bọ̀ Wednesday ọ̀sẹ̀ yìí a bọ́ ni kẹ́ mú lọ́wọ́ àti síbi ìjẹun gbogbo ẹni fẹ́ gèrè ọmọ ẹ̀ àtàwọn tó fẹ́ ní ìsinmi dandan ní orí ọ̀fẹ́ ti dé ká pàdé Wednesday ọ̀sẹ̀ yìí tẹ́nikẹ́ni bá sọ fún ọ pé o lè gèrè wá sọ fún pé irọ́ ló pa sọ pé màá gèrè ògo mi màá sì rà ánú gbà ó di àárọ̀ Wednesday tó bá ti dé Kilan Co Junction side of our garage. Ẹ bèrè pé church arúgbọ́jọ́ lẹ̀ ń lọ ní Kilan Co Junction yẹn ló ti bèrè arúgbọ́jọ́ ní ọ̀fà garage. Ayọ̀lá pàdé láàárọ̀ Wednesday ogun òkùnkùn àti agbára tó fẹ́ dìde lọ́jọ́ ayọ̀ rẹ yóò tẹríba ni. Mẹ́tàlá ju mẹ́wàá lọ ni ojú Joseph rí ìgbà tó lálàpọ̀ máa rógolo sẹ́wọ̀n náà ti lálo ògo rí ni Joseph dédé lọ lálàá méjì lọ́jọ́ kan ó wá lálàá kọ̀ọ̀kan pé àwa ń di ìtì lóko ìtì tèmi nìkan ló dúró ó ní ti gbogbo ọmọ ìyá tó ó dọ̀balẹ̀ irú bí àwọn brothers ẹ̀ nǹkan sí ọ ni ìtì tiwa dọ̀balẹ̀ tí ẹ wá dúró ṣé àwa máa sìn ẹ́ ni sáwọn ẹgbẹ́ ẹ máa ṣerú ẹ wọ́n bínú sí àbúrò wọn àṣẹ ìran náà yóò ṣẹ. Gbòtúyàwọ́n tún sọ alákejì ó lóun tún ríra ọmọ kan lá oòrùn àtòsùpà wọ́n tẹríba fóun bá
baba re ba wi omo kilode to so pe ira omo kan la teri ba fun so mo pe awon boda re ni ira omo kan la toro meji la ni baba e bi oni kokan la second to the last born aburo kan lo ku leyin Joseph aburo to last to je last born ona na pe ni Benjamin wa lo ri ira omo kan la won ti joba le fun to o lala to la ni e o olo de ri orun kan osupa kan ona teri ba fun baba ni kan so ni wa ai so ru alaba iya e ni osupa mi baba e lo orun awon boda e mokanla to ku awon na tumo si ira omo kan la oni wa bi se lo to ni gbogbo wa sin o ni ase omo mejo te bi yen ikan lo ma je olujulo e wo bi gbogbo omo ya yin le lowo sugbe nikan ma lowo ju osogbon te fe da si yen e kilo fe gbon pe ko ma binu si aburo re mo oni e amodi aburo mi lo lowo ju o ti sogun ni o le ma sogun ogo ki n ba ojo ririn o dagba ko mi pe wo lo lowo ju o kere ko mi pe wo lo to si ju a tete ji laaro ko mi pe eni yen lo ma ri ere gba lale eni to tete ji dade laaro o le jo ni o tun wole loru eni to de pe ko to jade lo enu se o le jo ni o tete de won ni ah e tete de ni o ni mo ti ta gbogbo etan ah temi 12 le to lo o le aje bugbaje loni e wo bi awon to nko ile to nko won sise lasan ni tolorun ba ko ile na awon to si so ilu na won so lasan ti olorun ko ba so ilu na e le ni se meta ke si mo jia na e le ni se merin ko je pe kari ati kulikuli ni ayo nje yin e wa le mo ni se kankan ke si mo je bi oba ijinle lolorun laye yi o ya mi lenu iya kan wa sukun ni 7 years ago o ni se pe ohun ni jonji omo o ni se pe ohun ni jere omo o ni ta ni o toju lojo ale e mo to fa ni omo meta lo bi meteta ti ku tan o ti beri won iya yen ti wa di songiso ni kan lo ma joko kale somebody are you hearing me

atun kira wa pe ku odun ma ku ajode ajile didi bi e ka bo soni ojo kini ninu ose titun atun ti dase wo ose titun re loni ose yi ko tu wa lara ire owo ire aiku ti se ba le toro ire omo gbogbo e ko ma di wi lodo temi tiyin enle be mo gbe kini onde o atun pa la iroyin awon iroyin agbo so gbanu agbo sifila agbo sigele agbo ko agbo lami loju agbo leri agbo gbarada le gbogbo e gbogbo e mo kode e ja fun yin de lara won koko yi ti mo wo de to ni ile nigeria lenu bode re o sini titi pa na tele o to ji ojo lo so be fatiku nenu iroyin miwe ajo mogun fi di oro mule pe won gba lero lo to o lati ja ojo opo itakun e si won gba lori isele ijinigbe ni bogu oga agba olopa igp nu oko aig atawo iko to se gbogi lo si ipinle niger gomina adeleke fi ase lede o si si agbekale igbimo lori awon isekupani to waye losun lori eto dibo ipinle osun oyebameji o ti ki adeleke ku orire o o si mubo sita lori eyan meji din ni ogoji tajo megbe oselu apc ti won se kupa ajo inec re won so loju awon oluwapo gomina ti won ja meji la lonka nipele kwara fun teto dibo 2027 nile okere awon ologun nile nije won ti soro pe awon ti ngba koso leyin igbiyanju lati jajoba gba nile ohun leka tere idaraya awon tin be ninu iko nff re o won satileyin fun atutore ti tinubu mudeba bolu alafese gbanle wa ewon yi ati opo lopo royin na ni mo ko reto ni ti mo fi ki wa le kan si pe e mo ka ro nbe won ola ti re waju ogun ni yopa ibiti lo ko temi e je mu royin o lati nu woro yin leadership lodo mi nbi o me ni bete minister foro abele nile wa olubumi tun je ojo ni o o ti taku awon esun ti omo oye ti wa pare labe ase egbe oselu africa democratic congress adc yen alaji atiku abubakar eyi to mu lede o ni bete o ti salaye pe orile ede nigeria la ẹnubode wọn ló wà ní títì pa ó ní ẹwù ó kò mọ̀ sí èyíkéyìí ẹnubode lẹwa èyí tó wà ní títì pa ó nítorí náà a ò lè tún sí nítorí pé a ò tí ì pa tẹ́lẹ̀ o tún yí òjò ló sọ̀rọ̀ náà nínú àpilẹ̀kọ tó fi léde eléyìí ti iléeṣẹ́ ìròyìn daily post tí wọ́n gbé jáde o lánàájọ àbámẹ́ta nílùú àbújá nígbà tó ń sọ̀rọ̀ lórí ìlérete àtìkù ṣe láti ṣe àtúnṣe àwọn ẹnubode ilẹ̀ nàìjíríà tí wọ́n bá dìbò yan o bí ààrẹ lọ́dún 2027 ṣe ni mínísítọ̀ ọ̀hún ẹni tó lọ́rìn yìí ṣe àbẹ̀wò ṣe ọgbà tó jẹ́ ti àjọ nis yẹn àjọ immigration torí sí ìjáde ìwọlé ìròyìn o ibẹ̀ ló ti ṣàlàyé ọ̀rọ̀ wípé sẹ́rí ó pọn dandan o láti ṣe àtúnṣe ọ̀rọ̀ èyí tí ó ń sọ jáde lẹ́nu yẹn láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe àtìkù abaka o wípé orílẹ̀-èdè yìí lẹ́nubodè rẹ̀ wà títí pa oní kò sí tó jọ o òun gbọ́dọ̀ ṣe àtúnṣe ọ̀rọ̀ tó sọ òun kó mọ́ bàjẹ́ pé yóò ṣe àwọn èèyàn lọ́nà oní kò sí ẹnubodè tó wà ní títí pa lórílẹ̀-èdè yìí leadership náà ló gbéròyìn mo ti wà nínú wẹ́rọ̀yìn punch lọ́dọ̀ mi ń bí o níbi tí àjọ ológun ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé àwọn kan ẹ̀dá kan èyí tí a mọ̀ sí pàṣẹ jẹ́ òbí tí ń so lẹ́rù níbi tí wọ́n ti gbà lérò láti pé wọ́n tọ́ bọ ojú ọ̀pọ̀ ìtàkùn ẹ̀sì àwọn ohun tá a mọ̀ sí twitter tẹ́lẹ̀ pé wọ́n sì já kínní ọ̀hún gbà o ó ní ńṣe làwọn tètè gbé ìgbésẹ̀ láti pé àwọn dáàbò bo ojú òpó náà ká má ba àṣàṣeyọrí yẹn láti já gbà máwọn lọ́wọ́ o gẹ́bí punch ṣe gbẹ́ròyìn ó ní ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní nǹkan bí aago márùn ìrọ̀lẹ́ ànájọ́ àbámẹ́ta mọ̀nì tí ń ṣe ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ tá a wà yìí o níbi tí wọ́n ní àwọn ẹ̀dá náà ni wọ́n fọ́ ẹ̀tọ́ bọ ojú ìtàkùn ọ̀hún o gẹ́bí àjọ ológun ṣe sọ nínú àpilẹ̀kọ tí wọ́n buwọ́ lù látọ̀dọ̀ adelé adarí fún alūkkóró àjọ ológun ilé wa kọ́nẹ́ àpolónìà ànẹ́nẹ́ yẹn ní ànájọ àbámẹ́ta o lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni àwọn ẹgbẹ́ ìgbésẹ̀ látọ̀dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ láti pé àwọn ẹgbẹ́ gbogbo àwọn ìgbésẹ̀ tó yẹ fi dáàbòbò ojú òpó náà kó mọ́ bàjẹ́ lẹ́yìn tí wọ́n já gbà yẹn kí àwọn ọ̀rọ̀ tó ṣe pàtàkì èyí tí ó wà ní ìpamọ́ síbẹ̀ kó bàdé èyí tí wọn yóò tọ́ bọ̀ lójú punch náà ló gbéròyìn
mo tun ti denu iroyin daily post lodo mi o nibi ti oga agbo olopa lewa ig mane olatunji rilwan disu nibi to ti mu ki eni tin se igbakeji oga agbo olopa to wa ni ekun zone 7 mane ni abuja o aig victor olaiya ati ikokan eyi to gbopo o to ti ko won lo si ipinle niger lati lo ri si atileyin fun awon akitiyan lati dabobo awon aralu eleyi ti won ji won gbe laipe yi ninu akolu ti won se si ijoba abile bogun nipele ohun o gabi daily post se gberoyin disu lo so loju oro na nigba to lo ri si abewo si olu ajo olulese ajo olopa to wa nipele niger nibi to ti ba awon ikan kare kare ninu awon olopa se padepo iyen ni olulese ajo olopa na to wa ni mina o leyin ijinigbe olopo yanturu ti won se daily post lo gberoyin mo tun ti wa ninu weroyin vanguard lodo mi nbi o nibi ti gomina nipele osun ademola adeleke to ti fi ase lede o lori wipe ki won se agbekale igbimo oluse wadi kan ti o tana wadi awon to rogbaye awon isele isekopa ni awon isele ayinbon ati ifarapa to fun awon lasigbo eyi to sele ni orita naira nkobo ni awon ibudoko to wa ni ikire nijoba ibile irewolede irewole ni ipinle owo lojo kerin le ni ogun ninu osu kejo odun ta wa yi gabi vanguard se gberoyin o won ni igbimo na lo fe magistrate ayo kule siyabola lo mo fi se olori won le ti won se iwadi sawon to ro gbaye awon isele na ka o o si pinu pe awon yo se adamo awon onka awon eyan ti isele ohun to fowo ba ati pe awon yo tete gbe igbese lati le pe ohun kini to fa isele la si gbon gan ka won si le ri pe iru isele be ko to pada waye kegun re mo ba tun se yomo o ni bo ti wo ko mo eleyi to fa iku awon kan vanguard na lu gberoyin ohun be ni onilu yo se wa tupale lodode ni Diamond FM na ni o mo ti gbe body bayi the nation na ni we iroyin eyi ti mo nawo gan nibi ti omoye to wa po gomina ninu eto dibo ti gomina to waye lojo kedogun osu kejo nipele osun iye lebe labe ase be se lo progressive congress APC aswaju munirudin bola oyebamije ambo nibi to ti ki gomina ademola adeleke ku orire o fun ti atunyan sipo re bi gomina nipele osun nigba to wa nse be gbarata lori bi won se so pa awon eyan ti won le ni 38 niye ninu awon egbe oselu APC atawa lati leye egbe oselu ohun lasiko eto dibo na gabi the nation bi won se jaboro yin o oye ba meje le a o ti pe o wa se be ke si gomina adeleke lati ri pe o dabo bo emi ati duke apapa julo leyin teto dibo to ti regberegbe yi o oni awon akolu abi andukoko mani eyi ti won se mawon mo egbe oselu APC lo gbodo wa woro the nation na lu gboroyin

0: ṣàgùtàn ẹkọ nùgbò tí ń ṣe atọkùn ètò ìbéèrè àti ìdáhùn láti inú lórí àkókò ìdúpẹ lọwọ ọlọrun bẹẹ láti dúpẹ lọwọ oníbọwọ ètò ìjọba foundation ọpẹ wa lọ sọdọ gbogbo àwọn tó ṣe fún wa ní ìmọràn tó dára lórí ètò yìí àti gbogbo àwọn tí ń fi àdúrà ràn wá lọwọ gbàdúrà pé olúwa yóò gbé ìrànlọwọ dídí fún
1: wa. Àmì.
0: Níwájú mi ní ilé ẹni ọ̀wọ̀ olùṣàgùtàn ìwé ìmọ̀nìyàn ayébùrú wa. Láti dáhùn sí àwọn ìbéèrè wa ti ọ̀sẹ̀ yìí. Olùṣàgùtàn ẹni ọ̀rọ̀ ayébùrú. Akíyí fún ọpọ̀ àbùsùn orí ètò.
1: Mo kí atọ́kùn pé ẹkú ọjọ́ mẹ́ta.
0: Àti o ẹṣẹ́
1: kúrò ìfojúkanra ẹni.
0: Ẹṣẹ́ o ẹṣẹ́.
1: Àkí àwọn olùgbọ́ náà pé olúwa yóò bùkún fún wa.
0: Àmì ẹgbẹ́ ká tẹ́lẹ̀gbà fún àdúrà. Bàbá wa ti ń bẹ lọ́rùn olúwa lọ́rùn àwọn ògùn afọ́fẹ́ fún ọ̀gbà bàbá ọ̀fẹ́
1: wa. Àmì.
0: Nítorí pé o máa ń darapọ̀ pẹ̀lú wa lórí ètò ẹ̀sìn máa bá wa ṣe ètò náà ọba àwọn ọba olúwa àwọn olúwa gbọ́ ọ̀fẹ́ wa.
1: Àmì.
0: A ní ìgbàgbọ́ àti ìdánilójú pé ó tún bá wa ṣètò tí ò ní lórúkọ Jésù gbàdá gbọ́ ọ̀fẹ́ wa.
1: Àmì.
0: Gba ìyẹn wa.
1: Àmì.
0: Bá ti yìn náà olúwa ṣe ní ìtẹ́gbà.
1: Àmì.
0: À ń lọ lórí ètò yìí lórúkọ Jésù gbàdá ọba àwọn ọba lówó kọ Jésù darapọ̀ pẹ̀lú bá wa ṣe ètò náà.
1: Àmì.
0: Májá ṣì wí.
1: Àmì.
0: Májá ṣì sọ.
1: Àmì.
0: Lórúkọ Jésù Kristo olùgbàlà bá ti lanu wa gbòòrò olúwa máa fún.
1: Àmì.
0: Lórúkọ Jésù àti olùgbọ́ àti olùsọ. Ìjọba àrùn májò bọ́ lọ́wọ́.
1: Àmì.
0: Ká fi ìjọba àrùn ṣe lè jẹ́.
1: Àmì.
0: Ká sì máa dúpẹ́.
1: Àmì.
0: Wo ni forúkọ Jésù olúwa wa.
1: Àmì.
0: Ẹ ṣe púpọ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá yìí.

0: sẹ́nu rẹ̀ ò kábà.
1: Ọ̀dà nìkan ṣèjọba ìbà rẹ o.
0: Ìlú tìlú òde torí ẹ̀ toro. Jìnnìjìnnì ti mú arẹwo tí kò rojú.
1: Ipanla tó borí ipa agbára tó borí agbára ibà.
0: Fún wa rírì lórúkọ rẹ.
1: Pápá ńlá tí ń jó tanútanú àfófùlẹ̀lẹ̀ tí ń ṣe gí oko jàjà ibà rẹ o. Òkun gbogbo ọgbọ́n, òkun gbogbo ìmọ̀, òkun gbogbo òye ìbà rẹ o. Láàrin lọ́dọ̀ ayé àti ọ̀run ìbà. Afẹ́fẹ́ ńlá tí ń ṣe igi oko lálo lálo ìbà rẹ o. Ẹ̀fúùfùlẹ̀lẹ̀ tí ń mi igi oko jìàjìà ìbà rẹ o. Ẹ̀mí inú ènìyàn gbogbo mo ṣèbà. Pápá ńlá tí ń jó tanútanú. Fọlá Ṣadé Fadérẹra.
0: Ó pe ohun gbogbo wá.
1: Òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọba Ṣòdé Dẹ̀rọ̀.
0: Lórí ohun gbogbo tó dá o pátá.
1: Aláṣẹ láyé aláṣẹ lọ́run.
0: Kò sí nínú iṣẹ́ ọwọ́
1: rẹ̀. Olódùmarè tí ẹnu rẹ̀ káhun gbogbo tó dá.
0: Lórí ẹ̀dá pátá.
1: Ohun tẹ́nu rẹ̀ ò káhun típa rẹ̀ ò ká kò tí ì dá. Kò sì ní dá láíláí. Ìwọ gangan ni ká bí ó sí o. Amúnimọ́mọ̀ bọ́. Ìwọ náà ló ń jẹ́bẹ̀ o. Olórúkọ ńlá olórúkọ púpọ̀. Olórúkọ ìgbàgbèjì ká bí ó sí Olódùmarè. Ọlọ́run tó ni mí, Ọlọ́run tó lẹ̀mí mi ìbà. Ọlọ́run tó lànà, Ọlọ́run tó lò ní, Ọlọ́run tó lọ́jọ́ gbogbo. Wíníwíní ojú ọjọ́ ìbà rẹ o. Àti wáyé ọjọ́ àti wọ̀ oòrùn ìbà rẹ o. Ọlọ́run tó ni kọ́kọ́rọ́ ayé àti ọ̀run lọ́wọ́. Olódùmarè tó dá ikú tí kò lè pa láéláé. Ó dá ọrùn kì í máa sùn. Aládé lórí aládé ńlé ọba tó fadé tó lé aládé ọ̀kàkà kíkí ọ̀kàkà tí ń kí mọ láyọ̀ ọbọ̀ wàràwà. Ògbìjàmọ́ ṣèké. Ẹ bá ń kí. Ẹ bá ń sá òdásí. Ẹ jẹ́ àjọ kókìkí ẹ̀ láàárọ̀ ọ̀tọ̀ nítorí pé ó tóbi gan. Olódùmarè tó tóbi. Ọlọ́run tó fẹ́, Ọlọ́run tó jìn. Ọlọ́run tí ò ní bẹ̀rẹ̀ débi pé yóò lópin. Àkìkì tán àyìnyìn tán. Olórúkọ ẹgbàá gbèje. Ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀. Bóò láti kì ọ́ tá a kì ọ́. Ìyá tó o bá fi han oníkálukú náà láàfin mọ títóbi rẹ̀ sí. Àti wípé iṣẹ́ ọwọ́ rẹ̀ yìn ọ́. Nínú rẹ̀ náà làwa náà wà. Nígbà mo ní ọ̀dá nìkan ṣèjọba lọ́lọ́run. Gbogbo ìjọba ayé pátápátá porogodo. Bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kòkó. Ìjọba ìbílẹ̀. Ìjọba ìpínlẹ̀. Té dórí ìjọba àpapọ̀. Wá já kọjá lọ sí àgbàlá ayé. Gbogbo wọn pátápátá ni wọ́n máa ní ìgbìmọ̀ aláṣẹ. Wọ́n a máa pè wọ́n ní Executive Cabinet. Lẹ́nu wọn àwọn mínísítà ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀. Àwọn gómìnà ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ní ti Olódùmarè, ọ̀dá nìkan ṣèjọba ni. Òun gangan làárẹ̀. Òun ni mínísítà. Òun ni kọmíṣánná. Òun ni gómìnà. Òun ni alága. Ó yẹ máa kà á. Torí pé òun gangan ni a ṣe yóò wù ú, àrà tó bá wù ú ló lè fi ayé kó wa wá dá. Gbé èèyàn bá kàn bínú. Torí pé Ọlọ́run dá bírà nínú ayé ẹnìkan ọkàn síra rẹ̀ ni. Torí pé Ọlọ́run gangan ni àrà. Bí ti ń dára lọ́run náà ni ń dára láyé. Bẹ́ẹ̀ ló tún fi ayé kó wa wá ṣe àrà fúnra wa. Ọlọ́run ara ìbà rẹ o. Ẹ kú ojúmọ́ ẹ tún kú ojúmọ́ mọ ní gbogbo àyè káyé ìtẹ́ ti ń gbọ́ mi lásìkò yìí o. Ṣé dáadáa mọ bá yín? Ọdẹ ò dàbí ọkọ yín kọ aya yín kọ àwọn ọmọ yín kọ o. Nǹkan ò ní ṣe wá wa láwọn gbé ohun tó dáa ṣe. Ikú ò wá nípa láàánú wa o àti àwa tí wọn yóò ṣàánú fún. Díngí ọkọ̀ ó dòrò ó gbòde kankan láàárọ̀ tòní o. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Ẹ ti múra sọ́ọ̀sì àbẹ́ ẹ ti darí dé. Ẹ ń lọ fún ẹgbẹ́ aláṣàlátù àbẹ́ ẹ ti darí dé. Ẹ ń fọ mọ́tò yín lọ́wọ́. Ẹ ń fọ kẹ̀kẹ́ nàpẹ́ ẹ̀bù yín lọ́wọ́ àbẹ́ ẹ ti jí bóde. Ẹ ń wá jíjẹ mímu kí. ara awon agbabo won ni aja ajo ti o je kikini ko se kini ko ti ye yin ori ategun lawa ba ti wan wan ta je ki adura ti mi fun ko wa wa na ni pe a ne pade ohun ti o je wa o lagbaro lohun awon agbabo won ni fini bayi ni adiye n toko imo bo baba tin lo layo a ma bo layo atalafia fun gbogbo eyin te ririn ajo lowo iwo lolorun oko are fo egun le layo atalafia
0: oro to lase lori ohun gbogbo to da o
1: eje bi mo tin dupe lowo balawura bi bakan na won ni sala idupe dupe pe okun lowo alase apase kan ni ta wa yi o baba dada ti won fun wa lori ofe nla yi baba mo mo lori sa te dori gbogbo loga loga ni kan ni alarubarika ta wa yi te dori giwa wa ba mi michael abiodu onlari waju ba ho lo gba be leka ko wo pe ko wo le wa ba mi apostle yedepo aku isimi oni sa o eja dupe ti a sunday to gbeyin ninu osu kejo mare olohun to de mi wa si awon to ti koja lo ki se pa asanju won lo a da to opolopo won gan anu lemi ati yin rigba abalajo won ni molohun ba nsami ese egbo ta ni yo duo na
0: to ba pase fojo koyo
1: gbogbo oli oli molohun ba nsami ese
0: agbara re
1: so le duo sha se mi na o le duo anu re lo gbe waro anu re lo da wa si e ba njira ni waju oba dani waye to demi wa si o o da wa si tori nkan kan ni o da wa si ka le gbele aye sirere
0: olorun ogo
1: o da wa si ka le mu kile aye ko rorun lati gbe emi ama so baba n so pe ile aye ri bo ti ri pe ile aye n gbona jajanjan bi ile ise buredi awon eranko ti n gbe ninu igbo kan lo n daye laamu eye oju orun ti n foko ni daye laamu Iraile ti n lo jeje ti eko ni yo aye lenu ikan ti n fojojumo jegi ile wa ko ni yo aye lenu awe eyan na ni o tubo si pe bi awujo wo ba nisimi bi ile aye yo ba dun gbe fun ko wa wa afi ka simi edo mo ranti bata ese mefa iye bo lohun ba ti e kadara wi pe ki bata ri o pe ese mefa o ti yeyin te ngbo mi le o ti ye awon agbagba to ra won Gen Z won mo beere lowo mi pe kini tun mo bata ese mefa ha ore wa gbogbo fi agan fulenge fulenge to n ba ki mo ranti ojo ti ile o gaju o lo gbogbo agbara to n wa ki gbogbo ipo to sa fe fi pade un lọjọ kan ọjọ kan e mo ranti o wipe ile o pada gaju ọlọ na ni ko mo ya yin lenu pe omi to ye ko se alaabo lori eja ohun na la to fi n pada se eja jina ile to ye ko ma mu irugbin jade fo ma araye nibi ta ti n jeun ara di tu olohun ni pe ile ohun naa ni o tun pada fi eniyan se ounje gbeyin to tu o laare olodobari eloko elodako eyin agbe ojo nro ile naa ni mu irugbin jade ninu eyi ti gbogbo isemi omo bami adama ti n jeun sugbon bope boya ilẹ̀ náà ni ó padà fi ìran ènìyàn ṣe oúnjẹ gbẹ̀yìn kí wá ní fàárí wa gan ẹlòmíì ó sì máa nàka sẹ́lòmíì àmọ́ lérílẹ̀ka a ní òun ó fi bóun ti tó òun ó fi hàn án gbogbo ìlérílẹ̀ka rẹ ọ̀rẹ́ wa gbogbo ara yòówù tó o bá fi agbára ti ń bẹ lákàtà rẹ ti ń bẹ lọ́wọ́ rẹ dá lọ́jọ́ kan yóò wà lọ́kàn rẹ o pe ile o pada gaju olo na ni awon alagbara anada awon oloko anada awon ologba awon oloye awon ni laakaye anada awon ta n gbo kiki won ni ta n gbo olohun awon da lana oro le aye yi boni kaluku ba ti de bus stop re dadan ni ko bo le o olohun mo ji o ti iya bayi o demi wasi sugba ejo ma roki lokan ko wa wa pe ile aye ta wa maya kankan kan yi ile aye ta gungungun ti okun wo mo ni awon kan ti wale aye yi won ti gbagbe pe awon wale aye ri ki wa lo de ta fi n fojojumo wale aye mo ya kankan kan elomi o ti le bikita elomi o worry lati pa omo lakeji re lara ohun telomi fi n sayo yona ejo o ba ku to re yan wo tawon eyan wo oku re nle to ku re dabi oku aja lasan lasan igbeyin ni eja ro aja ode o pokan ya bara kuro nbe oni aromi ogbon ta gbudo mo fura wa mo lori eto dingi okan re o mo ran ti ojo ati sun re o awon agbabo won ni ori ibamo bi ati sun ibatunbe se ni mo seto lawon akoko kan mo so nkan kan mo ni o kuku mo bi to sun gbeyin bo ba je pe ite ni won gbe olo ibe ni won sin o si o se se ko je pe egbe ni ti ejo sun ni kenyin aye re o le je ni te ipade ri lorile epe tabi ko ti eje ni to je pe e foju kan ra yin ri bayi ni won sin segbe ara yin ele aye o na la wa nlelele kaaki yi aye telomi lelele ti oba ategun lasan lasan egbo eja ma fi yun ka ma fi sorun ajija bo ba lo siwaju bo ba lo seyin bo ba lo soke bo ba lo sodo mo ran ti ojo ati sun re o pe lojo kan wọn ó kẹrù sọ́kọ̀ o ọ gbàbí ọ ti wà lọ ọ yọjú sọ́dọ̀ ẹlẹ́dà rẹ lọ́jọ́ kan o mọ̀ rántí mọ́ gbàgbé o kó o tó ṣebi kó o tó ṣèkà kó o tó robiro ọmọ làkejì rẹ mọ́ rántí ọjọ́ àti sùn rẹ o ọjọ́ tó yọjú sọ́dọ̀ ẹlẹ́dà rẹ tẹnu rẹ ó rí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ tẹnu ní ṣe sọ̀rọ̀ mọ́ ojú báyìí lọ́wọ́ máa fi wòran Olarewaju omo oye wole lo ko temi o. Duke Olorun yin na re ti o je fi sofo lalefe nikan kan o. Ele nbe o. Eja ke se sona ka te pepe eto lonira bajigan ati ni regede fe. Eja e sare lo soko aje ki n sare mu oja ti nbe lori igba iku o. Ogba be ti n ba ti pada de eto intest waju ba ti ko we ele nbe o e ku kale mambo.
2: You looking for a school where your child will grow in knowledge, character, and excellence? Then look no further than Etika Group of Schools, where learning meets ethics. Established in 2013, Etika Group of Schools provides quality education in a safe, serene, and highly conducive environment. Admission is now open to our creche, kindergarten, nursery, primary school, secondary school, and Institute of Islamic Studies. Our experienced teachers and caring staff are dedicated to nurturing every child academically, morally, and spiritually. Visit us today at Old Jeba Road, opposite Softy Bread, Agric Area, Ilorin, or at Dairy Street, behind Okin Filling Station, Agric Estate, Ilorin. For inquiries and admission forms, call 0802-424-6130 or 0816-955-4525. Enroll your child today, because tomorrow's leaders are built on today's solid foundation. Etika Group of Schools for Learning and Ethics.

mẹ́nu ba ipa tí àwọn ọ̀rẹ́ máa ń kó nínú ìgbéyàwó a lè pè wọ́n ní alàgàtà pẹ̀lú ọlọ́run mo ṣèlérí fún wọn mo ní wọ́n láǹfààní láti báwọn ọmọ sọ̀rọ̀ lónìí dádì mọ́mì ẹ bá ń ké sí ọmọ yín lọ́kùnrin ẹ bá ń ké sí ọmọ yín lóbìnrin ẹni dínkì ọkàn ti bẹ̀rẹ̀ ẹni ọjọ́kọ̀ ti àpótí rédíò wọn bó bá sì jẹ́nu mọ́tò lẹ́tí ń gbé ètò lọ́wọ́lọ́wọ́ ẹ bá ń yín kinní ọ̀hún sókè díẹ̀ sí ẹnikẹ́nikẹ́ni ọmọ pariwo kí wọ́n dákẹ́ jẹ́jẹ́ kí wọ́n fiyè sí ohun tọ́lọ́run fi ràn mí sí wọn láàárọ̀ ìdí abá ni pé bá a bá ń sọ̀rọ̀ wípé ìdílé dúró òbí ṣe àṣeyọrí àwùjọ wá wà lálàáfíà àwọn ọmọ tá ń bí sínú ìgbéyàwó àti bí wọ́n ti ń sàn bí odò jáde nínú àwọn ìdílé kọ̀ọ̀kan wọ́n inú àwùjọ ó nípa nínú àwùjọ wa ṣé ká má tanra wa ẹ̀yin kọ́ yìí bá a bá ń sọ̀rọ̀ nípa ìdílé sẹ́ àní àlèyọwọ́ kí là ń kó àwọn ọmọ kú o sẹ́ ẹ sì rí ẹ̀kọ́ tọ́mọ bá kọ́ látinú ilé a mọ̀ hàn lára wọn gbà wọn bá jáde síta kódà bí wọn bá wà láàrin ara.

ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ló ṣe àgbákò tó ka àgbákò nínú ìsẹ̀mí ayé ẹ̀ ìrìn àjò ọmọ mi dàrú ráúráú látara ìkùnà àwọn òbí tóbi. ṣe lọmọ mi ń kábàámọ̀ pé kí lòun sọlẹ̀ sínú ìdílé mi sí àyànmọ́ rẹ̀ ti forí gbà gànà ó ti forí gbà pátá torí wípé àwọn òbí tó yẹ kí wọ́n ràn lọ́wọ́ tó yẹ kí wọ́n tọ láti kékeré kí wọ́n kọ́ láwọn ẹ̀kọ́ ìwà ọmọlúàbí bá a ti ń gbélé ayé rè é bá a ti ń hùwà rè é bá a bá dáwùjọ. àwọn òbí ọ̀hún ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ wọn ò sì ní àkókò láti tọ́jú àwọn ọmọ wọn. ṣé ká mọ́ tanra wọ o tọ́ ọ̀rọ̀ ọmọ ìyá àsọkúsọ ni mọ̀wùlẹ̀ bínú pa rédíò bọ́ ń bọ̀ o ìfáàrà lélẹ̀ yìí wọ́n sì láǹfààní láti bá àwọn ọmọ gangan sọ. dádì ìwà mọ́mì ìwẹ̀jẹ̀ ń béèrè lọ́wọ́ yín o bó lẹ ti ń ráwọn ọmọ yín tọ́jú sí kí ni ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ wọn gan ọmọ mi tó di jàǹdùkú sí gbòòrò ọmọ mi tó di gúngògún bẹ ọmọ mi ó jẹ́ pé kò sí nǹkan mi tó ń bẹ lókàn àyà rẹ̀ ju ìka lọ ká ṣe ni níkà ká ṣe ni níbi kórílé-ọlá kó ju òkú ìbànújẹ́ bẹ̀ kó rẹni tí ń lọ wájú kó wá gbogbo ọ̀nà àti jábọ́ ilé ló ti wá ilé ló ti bẹ̀rẹ̀ bọ́ọ̀ bá réyàn tó ń sọ wípé ẹ̀gbọ́n kò kàn mí káwọn èèyàn mọ ní ìwọ ọmọ yìí kí ló dé tó ya kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá báyìí obì tí ń so lẹ́rùn kó máa gbọ́n tí pẹ́pẹ́pẹ́ kó ní kò tún tó kàn wọn ilé ló ti bẹ̀rẹ̀ a sì rí nínú àwọn ọmọ míì tó jẹ́ pé àwọn òbí wọn náà lè fọwọ́ sọ̀yà pé wọn a máa béèrè lọ́wọ́ wọn pé ibo ló ti rí ìwà tó ń wù yìí lámọ́ yín àwọn ọmọ míì ń bẹ tó jẹ́ pé wọ́n láwọn

0: bi ti mu gbo ni mu paya bi ti mu paya ni mu Colorado o ri bi le aye re ti se njona lo were de were bi kandu mo bu o o toro mo ya so ku so ni ajo nbara wa so toro ni kojo la wa le da borilede Nigeria bi agbala aye bi awojo wo ba ni semi afi ko je pe awon bo ti o mo tinu idile jade afi ki won yan ki won yanju o sawon eyan le kan sara sawon obi to bi o se won le gbosuba kare fa won to tara won jade pelu iwa tin be lowo re pelu isesi re lawujo bo tin treat awon eyan yi nibi se to tin sise lawujo to wa ibasepo re pelu awon eyan to n ba pade ninu isemi aye re ki lawon eyan so npa re iwo mo iwo mo obirin tori po lo nda oda ore wa po e wa tolorun fun o ti so di oja to je pe gbogbo orisirisi okunrin ni nbo na o mo se o awon obi re kekeke won yanyanya ogbo baba so bayo ni agbenu so awon lenu won run won ni kini won bo so ni ojo ale re de tan mo pa ni ko mo fun mi lesi pe je ko jo aleyin o de na oda bere lowo awon ti won so ru oro ati si to fun mi bere lowo awon ti won so lana se nan ka ba mo pe kala won mo awon ba mo gberu igbese ta won gbe lana ni so siri abamo te riun won ni ki ke won ni ki saju oro yin mo nkeyin oro ni ki saju oro yin mo nkeyin oro ni igba mi teyan ba si nwu wa ti oda ta ba n pariwo si leti pe iwa to nwu yi oda ko ni gbo o ni gbo ba pada fi oro aye ara re kogbon isio gbogbo eyin omo te n ba awon obi yin loju je te n ba awon obi yin lokan je ibada ko ronu ku iwada ko change o ede aba ni pe iwa to nwu sawon obi re loni bi won na ba bi mo lola to ba wuru e si o se yo si dede ara re o n gbe na woju awon obi to bi o bo ba di ola to mo ti e na duro tandit siwaju re bayi to ni daddy laye laye yin e mo je ko royin o jade lenu yin si mi mo omo to obi ninu tabi omo re lobirin to ni mommy akuku gbo itan yin be se lo sangode n be se lo aye yin gba te wa sangode keni keni omo ba be soro na dana da o sonu ti e na odo sa tomo ti e na ba duro si waju re lobirin to ni amo be se treat mama ti yin na lana ohun te se lana le n gba loni now bo ni o ti ri lara ti e na esan wa o atunbo tan be o gbogbo eyin obi mo ro yin mo be yin e to awon omo yin o e sa ipa yin iwo omo na gbiyanju ko gbeko tori bo ba gbeko tawon obi re nko loni o pada jiya re lola mo fowo olon so ya fun obe o pada jiya re lola obi mi nbe to je pe bomo re o ba wale ti o sun le fun koda ko je odidi osun kan ko ni bere re bo ba si bere omo pe ah lati bi ojo bi melo kan ba ya ri onle o wa sun le ah kilo sele gan mo wa jo mo de ni mommy ejo ti she live yen ejo je kemi no she live ti mi ba se live we lo live o pada si wo na jina be ni mo so fun o o n jaye loni abi bo ba yi pada ko gbegbe aye to nitumo aye o pada jewo na rau rau ni be ni iwo lo n jaye loni aye o pada jewo na ko se pe o ma binu o n bo so to oro ni o eje en soju opo le ojo ti lo se wari lojo mejo awon omo na ni won lanfani lati ba soro mo fe ba eyan omo soro pe eja toju awon obi wa ehun ti won lanfani lati ba wa soro lojo mejo ni sugbon ma gbagbe pe awon eyan ba kan sara sawon obi re ti won ba so pe ile re lo ti jade iwa to ba nwu nta lawon eyan ma fi soro be o omo mi nbe o ti ya asa asa ni ko seni to jo loju ke to so ha ati so ha bd awon mi akabuke di won ma wo niran won le ma soro si o awon obi to tara won jade ni won ma le loko oro omo mi kan je koju awon obi re ori rede rede ni se ko su o ni se ibanuje to mu wa fa awon obi re yi se ko su o ni iwo na obi ma njo kan bo mo ti e na ba wuru iwa bayi si obo ni o ti ri lara re mo mo pe lomi omo fun mi lesi no I will not behave like my parents okay oju re iran re ni ya ma wo na yen bo 0913655952 ni number te lanfani lati pe si o so mu nu awon obi re dun ni abon ba won ninu je eyin obi na se n to awon omo yin bo ti to ati bo ti ye abi se leka da won si gboro da won sawujo pelomi lati ba yin to ngba to ti ku to wa laye to wa laye to si je pe elomi ni ngba se re se lori awon omo re o se fun yin e ma binu won obu yin o mo ba di ojo mejo won lanfani lati ba gbogbo omo t'Olorun ti ke t'Olorun ti saanu yin won lanfani lati ba yin soro gbogbo eyan omo to je pe e wo ipile yin e wo bi te tin bo e wo ikuna awon obi yin e si ko lati toju won Olorun si ti saanu yin o ti gbo ti yin mo be yin lo ko Olorun e ma wo ise won e ma wo iwa won e ba n toju won ohun ti won lanfani lati ba awon omo so lojo mejo nu sugbon ta n so re baba soro nipa idile a le yowo ki la nko eyan omo ku nbe o eyin na ni ipa te ko eyin omo to ti je pe la si gbo nbe laarin awon obi yin mejeji be ba le ba won yanju e ma da si o eyin omo kan nbe te ngbe eto lowo lowo baba ti ya yin won ni gbo mi si omi oto eyin kan duro seyin baba yin eyin kan to seyin ya yin e ti da leru ti baba ti ya yin pade ara won tan lawon fe fe ra won so wa nbe se bi gba ti arin won gunrege ta arin won dun tan se love it dove love in tokyo lo wale aye emi o je ba o yo wuti ba mo sele laarin won gbogbo itan bu itan dandan ti baba re le mo so fun won nipa iya re gbogbo itan bu itajara bu ka ti iya re le mo pa nipa baba re leti re ma tori e ko rira baba re o ma tori re ko rira iya to bi o o si nbe o iwon le je ki won yanju ara won mo side baba re mo to leyin iya re o ke mo wi mo side baba re mo side iya re wa nutra ohun ta jo nbara won fa okan kan bere fun ogbon olorun lati ba won yanju e fo ba wa ni yanju ma gbe leyin kankan ninu won o le ko ba o tani nbe loju laye lo e ka ro o
1: e ka ro sora iwaju
0: e se mo
1: e ka ro gbogbo eyan o a ku sinmi ara nu lagba lagba olorun ni ade lo so lati epo lo e ka bo seto ni to pari otu ke je
0: a dupe mo
1: a yo pade lo otu to nbo otu ke se re yo pa ti gbogbo
0: ami olorun
1: e se adupe gan
0: ile olorun ni
1: apo atunse olorun apo baba wa na olorun ba wa wa pelu
0: ami ami mo
1: sa won lori abo awon ta won mo fidi re ni
0: a se edumare
1: pelu ati ile won
0: ami o
1: gbe eyan mo eto se tan ba wa so yi e je ka soju awon obi ka ni sora fo re ko re ka sora se gbe gbe ka tun ma dura awon obi na lati pile ka gbadura fun omo wa de eyin omo e ma je kan mo soro ti awon obi e ma je kan ba image obi je e ma je kan ba goodwill obi je e duro dada niju gbogbo awon mi wa nta awon ki waju ejo po nta nsin o mo bu obi won mo di loju nigba tan ba ri nta nse won ni ma pa lopo lopo obi ko won won gba ni e je ki agboran o baba won lare waju
0: yes ma ami olorun mo a se edumare e se ma mo dupe o iyawo li ayodele e se nkan yin o ni baje o tani tun be loju laye lo e ka ro o en lesa o Ọlọ́run ni ba wa to
2: afa doctor lari okiki expo 90 lati takure ni lorin
0: e ba n ta kankan kan o
2: message aro is a very very important message ti Ọlọ́run ba ko sanu wa ni
0: ami Ọlọ́run
2: eri omo ti to se pataki but ti da ba de loni oro te se ti e ti wa gbile kaakiri opolopo omo won ni opolopo ogbo eko mo awon obi na ni awa be Ọlọ́run kan ma to omo ka omo na dejo Àwọn ọmọ ìsànú àwọn òbí wọn ẹgẹ́ bí ẹsẹ̀ fi sọ. Ká mọ́ sí ìsapá kan káwọn very balanced. Àfà Dr. Larry Okike exponent láti ìtàkùrẹ̀.
0: Ẹ ṣeun Dr. Larry Okike Adúpẹ́. Ẹ ṣe gan. Ẹ ṣe ò Adúpẹ́. Ẹ lóhùn ta ni tún bẹ lójú ìlàyé o. Ẹ mọ̀ káàárọ̀ o.
3: Fọláwọlé Adé Olóṣè láti ṣá
0: o. Ẹ ṣe wà ń gbóyún sá.
3: Àdúpẹ́ ní ọmọ
0: fún òyìn àti ọ̀
3: Èyí nílò.
0: Àdúpẹ́ ògo ni fọ́lọ́run lókè ọ̀run.
3: Mọ́ àwọn náà lágbára Ọlọ́run kò ní bíbàjẹ́.
0: Àmì Ọlọ́run.
3: Ẹ̀ẹ́nì tẹnu gbogbo ẹ̀.
0: Aṣé Èdùmarè.
3: Ilé iṣẹ́ rédíò òun náà lórúkọ Jésù Ọlọ́run ọmọ kò ní o.
0: Àmì o.
3: Gbogbo ẹ̀mí iṣẹ́ ẹ̀bẹ̀ Ọlọ́run kò ní sí i.
0: Àmì Ọlọ́run.
3: Ẹ ti sọ ọ̀rọ̀ gidi láàárọ̀ yìí fún gbogbo ọmọ orí nínú Bíbélì a máa kọrin kan pé ṣe ní lọ́mọ rere. Samueli ọmọ tó gbọ́rọ̀ tó lè tẹríba ọmọ tí kì í bá òbí rẹ̀ jiyàn ẹ ti sí ọ̀pọ̀lọpọ̀ òbí níyè ẹ ti sí ọ̀pọ̀lọpọ̀ ọmọ níyè ọwọ́ kò sọ̀wọ́.
0: Ẹ ṣeun Adúpẹ́ ẹ ṣe gan sá 0913655 6952. Àwọn èèyàn kan ń bẹ láwùjọ wa tó jẹ́ wípé tẹ́lẹ̀ rí àwọn èèyàn ò gbọ́ ọkọ̀ ìdílé wọn ṣùgbọ́n ńgbà tí wọ́n yọ gamboro gẹ́gẹ́ bí ìràwọ̀ tó ń tàn ayé bẹ̀rẹ̀ sí ní gbọ́ nípa ìdílé wọn sí dáadáa ìwọ náà lè jẹ́rú ọmọ bẹ́ẹ̀. Hello. Ẹ mọ̀ káàárọ̀ o.
4: Olúwa Ṣẹ́gun Ẹlẹ́run láti ilé Ìgbẹ́sì.
0: Ẹ ṣeun.
4: Ẹ kú ètò.
0: Ọlọ́run ní bá wa tó.
4: Ẹ kú làákàyè.
0: Ọlọ́run mọ̀ ni.
4: Ọlọ́run ní délé àkàrẹ̀ yẹn ọyọ́.
0: Aṣé Èdùmarè.
4: Ṣé ẹ rí ẹ ti sọ tó níwá fún níwá ẹ ti sọ tẹlẹ́yìn pẹ́lẹ́yìn kó ń kálukú mú tiẹ̀ ń bẹ̀ láàárọ̀ yìí òun náà ní gbogbo ètò tí ẹ ṣe. Wọ́n ní nílùú Èbó ibi ọmọ daṣọ àlùkù sí bàbá rẹ̀ sọ fún bàbá kan pé otútù ń mú òun mo jẹ́ kó lọ́gbọ̀n mú aṣọ kó daṣọ fún òun. Bàbá wa lọ síbi aṣọ àlòkù ni wọn ń sa eléyìí ó wá ń sa eléyìí ó sì gbọmọ rẹ lọwọ ọmọ wa sọ fún bàbá pé ẹ mọ sàgbọ ẹ tán oníjọ tó tútù bá mú ẹyin náà táwa náà wàá sàǹbì yìí.
0: Ọlọ́run.
4: Ṣé ẹ rí i pé ẹ̀kọ́ tí bàbá fẹ́ kí ọmọ ọkọ lójú ó gbé lọ. Torí náà gbogbo àwa tá a jẹ́ òbí ẹ jẹ́ á tọ́jú àwọn ọmọ wa ẹ jẹ́ á kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó dáa. Bàbá wa láre.
0: Bàbá o.
4: Ní GSU wí o.
0: Aṣé Èdùmarè sá.
4: Pẹ̀lú ògùn Ọlọ́run àwa yín náà látùjọ sí ìtijọ́ mẹ́jọ.
0: Lágbára Ọlọ́run. Ẹ ṣe mo dúpẹ́ sá. Ẹ ṣe gan o. Ẹ ṣeun. Ṣe rọ́rọ̀ tí ajọ́ ń yiri wò yìí. Gbogbo àwọ ọmọ ló kàn o. Bẹ́ẹ̀ ti jọmọ lọ́wọ́ àwọn òbí kan lèmi náà jọmọ lọ́wọ́ àwọn òbí kan o. Gbogbo wa lọ́kàn gbàngbàngbàn o. Ẹ ló.
5: Ẹ
0: káàárọ̀ mọ̀ o.
5: Láti ẹ̀yà aláàárọ̀ ni àgbà bí àká ní.
0: Ó kọ yín mọ̀.
5: Ìyá Adéwálé mi
0: o. Ẹ ṣeun à ń gbọ yín mọ̀ o.
5: Inú mi dùn pé mo wọlé láàárọ̀ yìí.
0: Ọlọ́run ṣeun.
5: Ọlọ́run ọba yín ṣètò yìí.
0: Àmì Ọlọ́run mọ̀.
5: Ojú òsì ní tì mí.
0: Aṣé Èdùmarè mọ̀.
5: Ẹ̀tọ́ fẹ́ ń kọ́ wa. Ó ga.
0: Ọlọ́run ni.
5: Ọlọ́run ò ní fi sílẹ̀.
0: Àmì mọ̀.
5: Ọlọ́run mọ̀ tẹ̀yìn síwájú.
0: Àmì mọ̀ o.
5: Ẹ tún mọ bá wa sí àwọn ọmọ wa ìwòyí ẹ mọ bá wa sí wọn létí. Orúkọ Jésù Olùgbàlà gbogbo ẹ̀kọ́ tẹ bá ti ń kọ́ wọn yóò mọ wọnú ayé wọn.
0: Àmì.
5: Ẹ̀kọ́ yín tún ọ̀pọ̀lọpọ̀ ìdílé ṣe.
0: Ọlọ́run ṣeun.
5: Ó tún ayé ẹnì kọ̀ọ̀kan ṣe.
0: Ọlọ́run ṣeun.
5: Àmì Ọlọ́run ní fi wá sílẹ̀.
0: Àmì mọ̀.
5: Ẹ bá kí bàbá olùdókòwò.
0: Àwọn náà ń gbọ́ bàbá ń gbọ́.
5: Ẹ̀mí wọn ó gùn fún wa.
0: Aṣé Èdùmarè. Ẹ ṣe mọ̀, mo dúpẹ́ o.
6: Mo bá fọ́rẹ́ rẹ hàn mí, mo sì fọ́rẹ́ rẹ hàn mí, kí n sọ irú èèyàn tí o jẹ́. Ọmọ rere kì
0: Hello.
7: Hello, dokita, ori afefe.
0: Eh, dokita, bo. Iwo iya dekun ati mo ba oko re je loju awon omo tori ka awon baba toju baba yen kan le fi ya je iya o pada je won na iwo baba to si je pe tori ko roju awon omo nle bayi won toju re won gbo ti eju ti ya awon lo oro buruku lo fi lo nso leti won iya yin oda eyan buku ni ya yin tori pe won ri torokobo fun won iya o pada je won na be ni mo so fun won eyin omo e mo je ka won obi yin o fori yin fagban o ojo ti lo eje mele si oya e ba nta kankan kan o hello
8: hello albatai patek
0: patek e se mo patek
8: aro ojo da fun
0: yin amina ya hala
8: ama ti mo kan fe contribute ni pe ni iriri kan ti kere kan mo kan fe so baba kan wa ti mo wa ba ti lodo mi baba yen wa ni o wa ni iya fun wa ti ahun wa nja ami wa ti awo re nja omo wa da fun o wa so fun omo wi pe ni orohun o se ru iya aye iya re to mo pe olohun ti fun won won ni yawo yawo to mo won na pe nkin wa lawo won na gbadun re
0: kabiyesi lo
8: oro te ko oro gidi ni oro ni damu
0: ami olohun e se gan o eh alagba fatai fateki e ja mo lo fun taro yi olohun loke ogo ni foruko re o agoke atuso layo atalafia eyi to ni ba won eyan re so mo ti so laaro yi o olohun je ko su eso rere ninu aye ko wa wa jo bossi le ri lokan wa o ile wa o ni daru gbogbo obi patapata olodun yo ba wa to awon omo wa a jere awon omo wa o awon omo wa na o jere wa agbara olodun awujo wa yo wa lalafia orilede nigeria yo wa lalafia ipinle kwara yo wa lalafia o inu ero ati je mo tin dupe lowo oba lawurabi to tun ba mi se to taaro to ni be ni mo tun dupe lowo alase apase kan ni ta wa yi baba dada ti won fun wa lori ofe nla yi baba mo mo lori sa e mo ga se mo po se mo ni si lagbara olohun olare waju oye wole loko temi o duke olohun yin na re ti o je fi sufe la lefe di kokan o a mo bi obe ni besu atele si abena wo eni ba ni alo ka mo bo la ni de ba ngba ti e sogun awo ni ku eyin na ni ku gbogbo wa patapata bayi lajo fi aiku degbera e mo gbe ninu anu olohun love you Katia odojo mejo ere loye

0: prophetic global ministry.
1: Láti sọ ayé gbogbo nípò dípò.
0: Tí ipò ojoojúmọ́ ńlá kàkà lábẹ́ ìdí ẹsẹ̀ tó ń tì mú ní sí agbára òkùnkùn dòmìnira pátápátá.
1: Láti pàṣẹ ọ̀rọ̀ Ọlọ́run.
0: Tó ń ti àṣẹ látẹnu.
1: Ikọ̀ àti ìrìjú Olódùmarè.
0: Ta fọ̀rọ̀ àṣẹ rán sí ìran yìí.
1: Olùṣọ́ àgùntàn Samson Abídèmí Ajayi.
0: Tíjọ Vision Prophetic Global Ministry.
1: Tó wà ní number 9 Stadium Road nílùú Ìlọrin.
0: 9:30 to 10 a.m.
1: Every Sunday.
0: Ago mẹ́sàn-án bọ̀ sí mẹ́wàá òwúrọ̀.
1: Ní gbogbo ọjọ́ Sunday.
0: Ni ètò wákàtí àtúnṣe yóò máa gorí afẹ́fẹ́.
1: Ní ìkànnì Diamond 88.7 FM Ìlọrin.
0: Ọwọ́ Ọlọ́run yóò kàn ọ́. Ayé rẹ̀ yóò sì gba àtúnṣe bí o ti ń gbọ́rọ̀ Ọlọ́run lórúkọ Jésù.
1: Láti bá olùṣọ́ àgùntàn Samson Abídèmí Ajayi sọ̀rọ̀ lẹ́yìn ètò.
0: Ẹ pẹ̀ sórí nọ́mbà yìí 09022299187. Don't miss it. God has a word for

0: Diamond FM, Adi Ori Okin, Ko Jo Taye Keye.
1: Komi ni Yeye Lua Toyin Adegbola. Mo si si le ni 50 odun. Laye, laye. Ataye dera igbokegbodo mi po gan ninu ise ti mo yan layo gege bi osere ori itage ki si re mi be ni ki su mi awo mi si nji pepepe si bi tomo tuntun lojojumo e fe mo di abajo monomin plus ateje se ogun ton fi po eja cod liver oil se joy full supplement ni eroja e peleke o ntara se o maradan o nje komode dagba daada o si nje ki agbalagba ma ta kebe kebe Monomin Plus.
2: Monomin Plus. Fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ a tún fi èròjà cod liver oil yẹpẹ ẹja sí ló fi wádìí oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo la fi ń pè ní monomin plus iléeṣẹ́ tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe monomin plus

ètò tí ó kàn báyìí ni wákàtí ìrètí, èyí tí ìjọ onírètí bíbọ Jésù Kristì lẹ́ẹ̀kejì, ìpínlẹ̀ Kwara, Seventh Day Adventist Church, Kwara State, sanwó fún. Oníwàásù ni Olùṣọ́ Àgùntàn Adéwuyì Yàyà. A gbàgbọ́ pé Olúwa yóò lò wọ́n láti bá àìní ayé yín pàdé bí ẹ ti ń farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àmín.

0: wákàtí ìrètí láti inú ìjọ Seventh Day Adventist Church ní Kwara State. Àtẹ̀rí ọkàn rẹ bá nígbà tí a gbàdúrà sí Ọlọ́run wa. Bàbá wa àti Ọlọ́run wa dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ẹ fún wa ní wákàtí yìí. A tún wá sí iwájú yín láti wá gbọ́ ọ̀rọ̀ yín. Ọ̀rọ̀ yín ẹ jẹ́ kó ní ìtumọ̀ nínú ayé wa. Ẹ̀yin ni àpáta ayérayé, Jésù ọba wa, ẹ bá wa pàdé. Ẹ bá ayé àti ọkàn ẹnì kọ̀ọ̀kan wa pàdé. Ẹ̀mí ìgbọ́rọ̀, ẹ̀mí ìfẹ́, ẹ gbé wọ̀ wá. Kí ògo kí ó jẹ́ tiyín, kí àwọn ọmọ rẹ kí á sì jẹ́ alábùkún fún Jésù olúwa wa. Àmín. A kọ sí ara òkúta. Ó ní àkọlé ọ̀rọ̀ wa ní wákàtí yìí. Kí ni a kọ sí ara òkúta? Òun náà ni òfin Ọlọ́run Elédùmarè. Ọ̀pọ̀lọpọ̀ ti ẹ sọ wípé kò sí òfin mọ́. Tí a bá wo àwọn ìwà apá, ìpáǹle, àìgbọ́rọ̀, ìpànìyàn tó ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè wa àti ní agbègbè tí ẹnìkọ̀ọ̀kan wa ìbá wù kọ́ wà, a rí wípé títàpá sí òfin orílẹ̀-èdè, títàpá sí òfin ìka ọmọ ènìyàn sí, òun ni ó ń fa gbogbo àwọn wàhálà wọ̀nyí. Ṣùgbọ́n èmi bẹ́ sọ fún ọ lónìí wípé òfin Ọlọ́run ó sì wà, kò yí padà. Àṣẹ rẹ̀ ó dúró títí ayérayé. Ìdí nìyí tí Ọlọ́run fi kọ́ sórí yèpẹ̀. Ìdí nìyí tí Ọlọ́run fi kọ́ sórí omi. Ìdí nìyí tí Ọlọ́run fi kọ́ sórí òfurufú. Ṣùgbọ́n Ọlọ́run kọ́ sí orí àpáta. Jésù sì ni àpáta ayérayé. Èmi bá rí dán lójú wípé ti gbogbo wa tí a bá gbìyànjú nípasẹ̀ agbára Kristi láti pa òfin Ọlọ́run mọ́, ayé yóò rọrùn, yóò sì dára ju bí ó ti wà yìí lọ. So a gbéyẹ̀wò láti inú ọ̀rọ̀ Ọlọ́run àti láti inú àṣẹ rẹ̀. Kí ni Bíbélì ní sọ nípa òfin Ọlọ́run? Ṣé ó tiẹ̀ wúlò àbí kò wúlò? Ṣé ó ṣe àǹfààní fún ayé wa lónìí? Sọ bá ìgbàmu àbí kọ̀ bá ìgbàmu mọ́? A kọ́ sí ara òkúta. Ìjẹ́ òfin Ọlọ́run ni òfin mẹ́wàá? Ṣé ó sì wà fún àwa náà lónìí bí? Ẹ já wo ìwé Estodù orí ìkọkànléníọgbọ̀n àkà ẹsẹ̀ ìkejìdínníogún, kí a gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa ọ̀rọ̀ Ọlọ́run tí kìí yẹ̀. Kí ni a kọ sí ara òkúta? Ọ̀rọ̀ Ọlọ́run ni ó sì fi wàhálà ẹ̀rí méjì, wàhálà òkúta tí ó fi ìka Ọlọ́run kọ fún Mósè nígbà tí ó parí ọ̀rọ̀ bíbá sọ̀rọ̀ tán lórí òkè Sioni. A rí pé Ọlọ́run kọ́kọ́ sọ òfin rẹ̀ nínú ìwé Estodù orí ìkọkàndínníogún. Ó kọ́kọ́ pe àwọn ọmọ Ísíráélì, ó pè wọ́n jọ láti ṣe kíni? Láti bá wọn sọ̀rọ̀ pé ohun tí mo fẹ́, ohun tí mi ò fẹ́ ni eléyìí. So nítorí náà lónìí a kọ òfin Ọlọ́run sára òkúta. Òfin Ọlọ́run òun ni òfin tí a kọ sí ara òkúta. Òfin yìí ọwọ́ Ọlọ́run òun ni a gbé kọ. Ó tún lè yẹ ìwé Estodù orí kejìléníọgbọ̀n ẹsẹ̀ ìkẹrìndínníogún wò. Ohun tí mò ń sọ lọ ni wípé òfin Ọlọ́run yìí Ọlọ́run kọ́kọ́ sọ ní ọ̀rọ̀ fún àwọn ọmọ Ísíráélì. Ó ní kó múra kọ́ ya ara wọn sí mímọ́ fún odidi ọjọ́ mẹ́ta, kó tó di wípé pọ̀ Mósè sí orí òkè fún odidi ogójì ọjọ́ àti ogójì òru. Ọlọ́run gangan ló wá òkúta yìí, ló sì kọ́ síbẹ̀ fún ìran àwa ọmọ ènìyàn. Tí a bá wo ìwé Jòhánù kíní orí ìkẹta ẹsẹ̀ ìkẹrin, kí ni Ọlọ́run pe ẹ̀ṣẹ̀? K gẹ́là pè ní ẹ̀ṣẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run fi yé mi wípé ẹnikẹ́ni tí ó bá dá ẹ̀ṣẹ̀, ó rú òfin nítorí ẹ̀ṣẹ̀ ni rúrú òfin. Ẹ̀ṣẹ̀ ni kí èèyàn tako àgbékalẹ̀. Ẹ̀ṣẹ̀ ni kí èèyàn tako ìlànà. Ẹ̀ṣẹ̀ ni kí ènìyàn má rìn ní ọ̀nà tí ó tọ́. Ẹ̀ṣẹ̀ ni rúrú òfin Ọlọ́run Elédùmarè. Ẹ̀ṣẹ̀ onírúurú òfin Ọlọ́run Elédùmarè. Nítorí náà lónìí, ọ̀pọ̀lọpọ̀ ti ń sọ wípé kò sí òfin mọ́, a ti wà ní abẹ́ orí ọ̀fẹ́. Ṣé bẹ́ẹ̀ lórí? Nínú ẹ̀kọ́ yìí, a fi yé wa tó bá ṣe wípé lóòótọ́ kò sí òfin mọ́ pé a ti wà ní abẹ́ orí ọ̀fẹ́. Nítorí pé Ọlọ́run wa kò fẹ́ búburú fún wa nítòótọ́, kò fẹ́ búburú fún wa, ṣùgbọ́n ó fún wa ní òfin. Kí ni àǹfààní, kí ni ìdí tí Ọlọ́run ṣe fún wa ní òfin? Ká lè bá a ní ìlera, ká lè bá a wà ní àlàáfíà, kí inú wa kó lè bá a dùn, ká lè bá a mọ ìyàtọ̀ láàrin rere àti búburú. Tá a bá wo ìwé Róòmù orí ìkeje ẹsẹ̀ ìkeje, ọ̀rọ̀ Ọlọ́run fi yé wa wípé Pọ́lù ní èmi kò mọ tó ń pè ní ojú kòkòrò. Bí kò ṣe bí òfin ti sọ wípé ìwọ má ṣe ṣe ojú kòkòrò. Nítorí náà ará nínú Olúwa, òfin ló jẹ́ ká mọ tó ń pè ní ẹ̀ṣẹ̀, òfin ló jẹ́ ká mọ tí ń jẹ́ rere, òfin ló jẹ́ ká mọ tó ń jẹ́ búburú. Òfin ló fi òye ẹ̀ṣẹ̀ wá. Òfin kìí ṣe ẹ̀ṣẹ̀ rárá. Òfin ló fi òye ẹ̀ṣẹ̀ ló fi hàn wá. Tí ọ bá wo ìwé òwe orúkọ 29 ẹsẹ̀ 18, ọ̀rọ̀ Ọlọ́run sọ nǹkan kan tí ó ṣe pàtàkì níbẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ní níbi tí ìran wòlíì kò sí, ènìyàn yapa, ṣùgbọ́n ìbùkún ni fún ẹni tí ó pa òfin mọ́. Sọ ọ̀fẹ́ káyè rèé ó jẹ ìbùkún. Ọfẹ́ gba ìbùkún Ọlọ́run pé òfin Ọlọ́run wà. Ṣùgbọ́n gbọ́dọ̀ nǹkan tí mo fẹ́ kọ́ ọmọ nínú ẹ̀kọ́ tòní ni wípé tó ọ̀pá ní Jésù, kò ṣeé ṣe fún ọ láti po òfin Ọlọ́run mọ́. Ṣùgbọ́n tó o bá po òfin Ọlọ́run mọ́ fún ìbùkún ayé rẹ ni, kò dí Ọlọ́run kù, kò bùkún Ọlọ́run, kò sọ́ni ńlá, kò sọ́ni kékeré. Tó o bá pa òfin rẹ̀ mọ́, Bíbélì sọ wípé ìbùkún ni ó já sí fún ọ. Ìlọ́wọ́ olúwe Jákọ́bù orí ìkíní ẹsẹ̀ ìkẹtàléníògún títí dé ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n yóò tó fi yí ọ àǹfààní tí òfin wà fún. Tó o bá wo olúwe Jòhánù kíní orí ìkejì ẹsẹ̀ ìkẹta, òfin ló pawọ́ mọ́ kúrò níbi ìjàmbá. Má jalè, tó o bá jalè o ní mú ọ, o ní tí ọ mọ́lé, o ní di èrò ẹ̀wọ̀n, o ní sanwó, o lè rìn lọ síbi tó wù ọ́. Ṣùgbọ́n ní kété tó o bá ti ṣàìgbọ́rọ̀ sí òfin Ọlọ́run, wàhálà dé báyé rẹ. Bóyá àwọn ẹ̀ṣọ́ ọmọ àdéhùn mú ọ, ìdààmú dé báyé rẹ ní kété tó o bá ti ṣẹ̀ sí òfin Ọlọ́run. Kí ló dé? Tí òfin Ọlọ́run ṣe ṣe pàtàkì sí ayé wa. Tí a bá wo ìwé Jákọ́bù orí ìkejì ẹsẹ̀ 12, ẹ jẹ́ kí a gbọ́ tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ẹ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀, kí ẹ sì máa hùwà bẹ́ẹ̀. Bí àwọn tí a fi òfin òmìnira dá lẹ́jọ́, kí a fi dé ọlẹ́jọ́. Òfin òmìnira, òfin Ọlọ́run kìí ṣe àgàsọ̀. Òfin Ọlọ́run òfin òmìnira ni. Òfin Ọlọ́run kìí ṣe ẹrù. Òfin Ọlọ́run kìí ṣe wàhálà lé wa lórí rárá o. Òfin mẹ́wọ̀ Ọlọ́run ó ní òfin òmìnira tí Ọlọ́run lò láti fi dá wa lẹ́jọ́. Tó o bá lọ ilé ẹjọ́ lónìí, òfin orílẹ̀-èdè ni ó fi dá ọ lẹ́jọ́. Ara nínú Olúwa, tó o bá ti ní Jésù, ẹ̀rù dájò níbọ̀. Tó o bá ti ní Jésù, àti pa òfin Ọlọ́run mọ́,
1: kì yóò nira fún ọ. Ìjẹ́ Ọlọ́run ó ti yí òfin mẹ́wàá rẹ̀ padà bí. Àwọn ọ̀gá sọ wípé òfin ìyá Jésù ti kàn máa gbélébùú. Jẹ́ kí n ṣàlàyé fún ọ. Nínú Bíbélì a ní oríṣi abala mẹ́rin tí a lè sọ wípé òfin ni. A ní òfin ìlera, má jẹ yìí, má mu eléyìí. A ní òfin ìrúbọ, èyí tí wọ́n ṣe nínú má jẹ̀mú láéláé. Tí ènìyàn bá ṣẹ̀, a mú ẹran lọ sọ́dọ̀ àwọn olórí àlùfáà, yóò gbọ́wọ́lé, ó fún ní ọ̀bẹ yóò pa, ó fi ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ rẹ̀. A ní òfin bí a ṣe ń ṣe ìlú tí a mọ̀ sí sífúlọ̀. Ó ní ọ̀pọ̀lọpọ̀ pè ní òfin Mósè. Tó o bá jalè, ẹ̀gbẹ́ rọwọ́, ẹni ó bá fọyàn lójú, ẹ fún ọ lójú. Ẹni ó bá gbé nǹkan yàn tó jalè, ẹ fi gba mẹ́rin lọ́wọ́ rẹ̀. Òfin yìí òun ni òfin bá ń ṣèjọba nínú ìlú lónìí. Kò sílùú kan tí ò ní, kò sí ìdílé kan tí ò ní, kò sí ẹnì kọ̀ọ̀kan wa tí ò ní àwọn òfin ọlọ́dẹni nínú ayé rẹ̀. Ọmọ wípé o lè ṣe yìí, ikú o lè ṣe ni eléyìí. Àwọn nǹkan wọ̀nyí ló ń dáàbò bo ayé rẹ. A wá ní òfin mẹ́wàá tí a pè ní olú òfin. A padà sọ̀rọ̀ bá òfin tí Kristi kàn máa gbélébù. Òfin ìlera Jésù òkún fún òfin ìlera o. Tọ́ ọ bá jẹ̀jẹ̀kújẹ àìsàn òsì ọ́. Tọ́ ọ bá mọ̀mọ́ kú mọ wàhálà òde báyé rẹ. Tọ́ ọ bá ṣàìgbọ́rọ̀ sí òfin bá a ṣe ń ṣèlú sífúlọ̀. Àwọn aṣọ́bodè, àwọn ọlọ́pàá, àwọn ẹ̀ṣọ́ ó mú ọ. Tọ́ ọ bá ṣẹ̀ sí òfin mẹ́wọ̀ Ọlọ́run. Òfin mẹ́wọ̀ Ọlọ́run Ọlọ́run parẹ́, ìjìyà yóò dé báyé rẹ. Jésù ọkọ olóyìn mọ̀tara rẹ jẹ́ pé tá a bá dọ́run lóò tó gba èrè ẹ̀ṣẹ̀ rẹ. Ẹlẹ́ṣẹ̀ kan kan lọ sọ́run. Bíbélì ni ojú ẹlẹ́ṣẹ̀ kan kì yóò rí ojú Olúwa. Ayé yìí gangan láti gbé èrè ẹ̀ṣẹ̀ wá. Jésù ni èmi ń pọ̀, èrè mi bẹ pẹ̀lú mi láti sá fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Jésù ń bọ̀ wá fún ọ ní èrè rẹ. Ẹlẹ́ṣẹ̀ kankan lọ sọ́run mọ́jẹ inú rí ó dùn. Ọ̀rọ̀ àpáàdì tá à ń pè yẹn ayé àpáàdì ni tá a bá débẹ̀ á mọ ọkọ. Kìí ṣe pọ̀rọ̀ àpáàdì kẹyìn náà kan bẹ lọ́run tó ń jó níbẹ̀ lọ́lọ́run wà mú ọ lọ rárẹ̀ o. Kò rí bẹ́ẹ̀ o. Bíbélì ọ ṣàlàyé fún wa nígbà tí a bá débẹ̀. Ṣùgbọ́n lónìí à ń sọ̀rọ̀ nípa òfin Ọlọ́run. Ẹ jẹ́ ká wò wé lù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹtàdínlógún kí a gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ níbẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ní ṣùgbọ́n ó rọrùn fún ọ̀run ayé láti kọjá lọ jù kí ọ̀kan ṣoṣo nínú òfin kí ó yẹ àbí kí ó kọjá láìṣe. Alájẹ ń sọ fún ọ bí gbogbo ayé bá pinnu lónìí pé ẹ máa jalè, òfin Ọlọ́run ó sì wà síbẹ̀ pé ìwọ má ṣe jalè. Tí gbogbo ayé bá sọ wípé ẹ máa ṣàgbèrè, kò yí òfin Ọlọ́run padà. Tí gbogbo ayé bá sọ wípé ẹ má gbọ́rọ̀ sí òbí àti bàbá yín lẹ́nu, kò yí òfin Ọlọ́run padà. Tí gbogbo ayé bá sọ wípé mọ̀ rántí ọjọ́ ìsinmi láti yà á sí mímọ́, kò yí òfin Ọlọ́run padà. Tí gbogbo ayé bá sọ̀fin wípé ẹ máa kópa Ọlọ́run lásán, kò yí òfin Ọlọ́run padà. Ṣùgbọ́n ní ọjọ́ ìdájọ́ ó jìyìn bó ṣe gbọ́rọ̀ sí òfin Ọlọ́run lẹ́nu. Òfin yìí láti ṣe ìdájọ́ ayé rẹ. Tó bá lọ sínú ìwé Máti orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlógún àti ìkejìdínlógún, Jésù ni ẹ máa rò wípé èmi wá láti pa òfin run tàbí àwọn wòlíì. Èmi kò wá láti parun bí kò ṣe láti múṣẹ. ara Jésù fún ọ ìwọ tó bá gba Jésù nígbò nítòótọ́ ẹ̀mí mímọ́ Ọlọ́run yóò fún ọ ní agbára láti lè gbòrò sí àṣẹ rẹ̀. O lè sọ pé ọba Jésù kó o máa jalè o ní Jésù. O lè sọ pé ọba Jésù kó o máa jẹ́rìí èké o ní Jésù. O lè sọ pé ọba Jésù kó o máa kọ́ rédíò orun o ní Jésù. O lè sọ pé o ní Jésù kó o máa gbàyàn lójú o ní Jésù. Ayé tó ní Jésù ló pọ̀ òfin Ọlọ́run mọ́. Jésù ò lè jẹ́ olùgbàlà rẹ, kò lè jẹ́ olùgbàlà mi. Kó tàpá sí àsí Ọlọ́run. Ní kété tó bá ti tàpá sí àsí Ọlọ́run, Sátani ti mú. Ní kété tó bá ti ṣàgbọ́rọ̀ sí òfin Ọlọ́run, ó ti di ìránṣẹ́ Sátani. O lè sọ pé o ní Jésù kó o wọlé ẹbí òkùnkùn. Rárá o ní Jésù. Ẹni tó bá ní Jésù yóò jọ̀wọ́ gbogbo ayé rẹ̀, ọkàn rẹ̀, owó rẹ̀, agbára rẹ̀, ìmọ̀ rẹ̀, ipò rẹ̀, yóò jọ̀wọ́ rẹ̀ fún Jésù. Sọ jọ̀wọ́ ayé rẹ̀ fún Jésù lónìí. Àkọ́ni ohun ìwé Jákọ́bù orí ìkejì ẹsẹ̀ ìkẹwàá gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run Elédùmarè fún ìdàgbàsókè ayé rẹ̀ àti fún ààbò ayé rẹ̀ kí ayé rẹ̀ kí ó lè bá rí bó ti yẹ kó rí. Ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé nítorí ẹnikẹ́ni tí ó bá pa gbogbo òfin mọ́ tí ó sì rú ọ̀kan nínú rẹ̀ ó jẹ̀bi gbogbo ẹ̀. Ìbéèrè tí ọ̀pọ̀lọpọ̀ ń béèrè ni wípé ìjẹ́ ó ṣe é ṣe láti pa gbogbo òfin mọ́. Bẹ́ẹ̀ ni nípa sórí ọ̀fẹ́ Kristi tí Jésù bá lè rú ọ̀kan nínú òfin Ọlọ́run kò lè jẹ́ olùgbàlà wa. Tí o bá ti gba ẹ̀mí mímọ́ láàyè inú ayé rẹ, ẹ̀mí mímọ́ ni yóò fún ọ ní agbára láti gbé ìgbé ayé òdodo. Nǹkan tí wọ́n bá sọ fún ọ ni wípé tó bá ṣe pé lóòótọ́ kò ṣeéṣe láti po òfin Ọlọ́run gbogbo mọ́. Tí Ọlọ́run sì ń sọ fún wa pé ká pa òfin rẹ̀ mọ́, a jẹ́ wípé ọ̀dájú ìkà àti ẹnibí ni Ọlọ́run yẹ. Ṣùgbọ́n Ọlọ́run tá a sì kèé ṣe ẹnibí, ó ní agbára láti ràn wá lọ́wọ́ láti pa gbogbo àwọn òfin wọ̀nyí mọ́. Nínú ìwé Efésù, a fi yẹ pé nípasẹ̀ orí ọ̀fẹ́ la fi gbà wá là, kìí ṣe nípasẹ̀ iṣẹ́ àbí nípasẹ̀ òfin. Òfin ò lè gbà wá là, ṣùgbọ́n ní tá a bá ti gbà là nípasẹ̀ orí ọ̀fẹ́, ó ní láti pa òfin Ọlọ́run mọ́. Jésù pé ọ lónìí, ṣé ọ pa òfin rẹ̀ mọ́? Nítorí pé nínú ìwé Oníwàásù orí ìkejìlá ẹsẹ̀ ìkẹtàlá a sọ nǹkan tó ṣe pàtàkì fún ayé rẹ àti fún ayé mi níbẹ̀. Ìwé Oníwàásù orí ìkejìlá ẹsẹ̀ ìkẹtàlá ọlọ́gbọ́n jùlọ ni Solomoni a sọ fún wa wípé òpin gbogbo ọ̀rọ̀ náà sì ni èyí pé bẹ̀rù Olúwa kí o sì pa òfin rẹ̀ mọ́. Nítorí èyí ni fún gbogbo ènìyàn. Jésù ní tí ìwọ bá fẹ́ mi, ìwọ yóò pa òfin mi mọ́. O lè sọ pé o nífẹ̀ẹ́ bàbá rẹ, kí bàbá rẹ àti ìyá rẹ ó sọ wípé bá ń bomi wá, kò sọ wípé àbá ni mo nífẹ̀ yín ọ̀lọ́. Bá ń lọ sọ́jà, mo nífẹ̀ yín ọ̀lọ́. Àní bá lọ fọ aṣọ mi, dádì mo nífẹ̀ yín, ṣùgbọ́n mi ò lè lọ. Bá a lọ fún afọmọ́tò nù mo nífẹ̀ẹ́ yín mi ò lè lọ. Ìkà àti ọ̀dájú ọmọ ni ó nífẹ̀ẹ́ rú òbí bẹ́ẹ̀. Nítorí náà tá a bá nífẹ̀ẹ́ Ọlọ́run fún ìdàgbàsókè ayé wa, kí ló dé tá a ṣe gba Jésù láàyè láti ràn wá lọ́wọ́ láti po òfin Ọlọ́run mọ́? Kí ló dé pé láti ìgbà tó o ti wá sọ́dọ̀ Jésù ayé rẹ ò yí padà? Kí ló dé tá a rí pé ọ̀rọ̀ búburú ẹnu rẹ kò yí padà? Ìkà, irọ́, èké, agbèrè, ìwà búburú, àìláàánú, ìkàkàpá tẹnijẹ́, ó kúnú ayé rẹ. Jésù pé ọ lónìí. Nítorí pa kọ́ nínú ìwé Hebrew orí ìkẹjọ ẹsẹ̀ kẹwàá pé a ti kọ òfin Ọlọ́run sí wa ní àyà. Jésù gẹ́ sọ pé inú mi dùn láti ṣe ìfẹ́ rẹ nítorí pé òfin rẹ ń bẹ ní àyà mi. Nígbà yẹn má jẹ̀mú lẹ́lẹ́, akọ́ sórí àpáta, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí a ti kọ́ sí ọkàn àyà rẹ. Òfin Ọlọ́run ó bẹ ní ọkàn àyà rẹ. Má jẹ̀mú tuntun kò lòdì sí òfin Ọlọ́run. Ọlọ́run má jẹ̀mú tuntun òun náà ni Ọlọ́run má jẹ̀mú láéláé. Ananaya àti Sàfírà wọ́n parọ́, wọ́n jalè, wọ́n ṣèké. Kí ló ṣẹlẹ̀ sí wọn? Ojú ẹsẹ̀ náà ná kú, wọ́n tàpá sí òfin Ọlọ́run. Ṣé Ọlọ́run má jẹ̀mú tuntun yóò wá sọ bọ́ pé kọ́ ọmọ ṣàgbèrè bí? Ọlọ́run má jẹ̀mú tuntun torí pé o ti wà lábẹ́ orí ọ̀fẹ́. O sì ní abí òfin yóò sọ pé kọ́ ọmọ wọnú ẹbí òkòkò. Rárá o, Ọlọ́run má jẹ̀mú tuntun kì í ṣe bẹ́ẹ̀. Ọlọ́run má jẹ̀mú tuntun ní fẹ́ràn ọmọ ẹnìkejì rẹ tó o bá lọ sínú ìwé Róòmù orí ìkejìlá láti ẹsẹ̀ ìkẹsàn-án. Ìwé Róòmù sọ wípé kí ìfẹ́ kí ó wà láìṣẹ̀tàn. Ó ní ẹ máa ta kété tí o tún ṣe búburú. Ó ní ẹ fẹ́ràn ohun rere ní ti ọlá. Ó ní ẹ fi ọmọ ẹnìkejì yín sí ọ sí iwájú. Ó ní ní ti iṣẹ́ ṣíṣe ẹ má ṣe sọ̀lẹ́. Àní ẹ máa ní ìgbóná ọkàn, ẹ máa sí Olúwa, ẹ máa yọ̀ nínú ìrètí, ẹ máa mú sùúrù nínú ìpọ́jú, ẹ máa dúró gẹ́gẹ́ nínú àdúrà, ẹ máa pín fún àìrí àwọn ènìyàn mímọ́. Ara nínú Olúwa tó o bá ti gba Jésù gbọ́, àwọn nǹkan wọ̀nyí ò bọ̀rọ̀ mọ́ ṣe. Má jẹ̀mú tuntun Jésù ọ̀sọ́ wípé kọ́ ọ jẹ́rìí èké. Jésù ọ̀sọ́ wípé kọ́ ọ má kọjú ẹ̀sìn mọ́. Jésù ọ̀sọ́ wípé kọ́ ọ máa sojú kòkòrò. Ìtì agbára àrí ọ̀ká tó ń dáwọlé. Òfin Ọlọ́run kìí ṣe òfin Mósè. Bí wọn náà ṣe jẹ́ ìránṣẹ́, bẹ́ẹ̀ni náà ṣe jẹ́ ìránṣẹ́. Ni Mósè jẹ́ ìránṣẹ́. Mósè kò ní òfin kankan, ṣùgbọ́n òfin ìrúbọ àti kan máa gbélébù. Òun la sọ nínú ìwé Kólósè orí ìkejì ẹsẹ̀ ìkẹtàlá títí dé ẹsẹ̀ ìkẹrìndínlógún wípé òfin tó lòdì sí wa a kàn máa gbélébù. Òun ni òfin ìrúbọ. Ìdí nìyí tó ò ṣe ní láti ṣe ìrúbọ mọ́ gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì. Torí pé Jésù ni ọ̀dọ́ àgùntàn tó kú fún ọ. Jésù ni ọ̀dọ́ àgùntàn tá a ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí ayé rẹ. Ara nínú Olúwa a fi yẹ wa wípé àwọn tí ó bá pọ̀ òfin Ọlọ́run mọ́ ó ní àǹfààní sí iye. O nílò ìgbàgbọ́ Jésù. O sì ní láti pọ̀ òfin Ọlọ́run mọ́. Méjèèjì ló nílò. O lè sọ wípé kìrìsìtẹ́nì ni ọ́ kọ́ ọ wá ní kò sí ohun tó kọ́ ọ nípa òfin Ọlọ́run. Àìka òfin Ọlọ́run sí ló mú káyé wọn mọ̀ bàjẹ́, ló mú kí nílé wọn mọ̀ bàjẹ́, ló mú kí àwọn ọmọ wọn mọ̀ gbọ́rọ̀. Ló ní ká bá sí Ọlọ́run ní ọjọ́ àti àkókò àti ìgbà tó ní ká sí òun. Bá ń ṣe mọ̀ ẹ̀kọ́ yìí wá sí ìdánudúró fún tòní. Àkọ́ nínú ìwé ìfihàn orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkejìlá a fi yé wa wípé ní sùúrù àwọn ènìyàn mímọ́ gbé wà. Àwọn tí kò fi Ọlọ́run mọ́ tó sì di ìgbàgbọ́ Jésù mọ́. Ìbéèrè ni wípé Jésù ni tí ìwọ́ bá fẹ́ mi, ìwọ́ kò fi mi mọ́. Ṣé o nífẹ̀ẹ́ Jésù? Sọ́pọ̀ òfin rẹ̀ mọ́ ìlànà rẹ̀ kí ayé rẹ kí o lè bá dára. Kí òjò ẹ̀sìn rẹ kọ́ mọ́ bá rọ̀. Kí ògo rẹ kí o lè bá búyọ. Kó o lè bá kóra rẹ ní ìjánu. Kó o lè bá bébi ogun ayé rẹ. Tẹ̀rí ọkàn rẹ bá jẹ́ ká gbàdúrà. A dúpẹ́ Ọlọ́run wa torí pé òfin yìí kò yí padà. Ayé àti ọ̀run lè kọjá lọ ṣùgbọ́n òfin àti àṣẹ yín yóò wà títí ayérayé. Ẹ̀yin kì í da má jẹ̀mú yín. Àwọn ọmọ rẹ ti pinnu láti pọ òfin yín mọ́. Jésù ẹ ràn wá lọ́wọ́. Ẹ gbà wá là. Ẹ dúró tì wá. Ẹ tún ayé wa ṣe. Ẹ jẹ́ kí ẹ lè dìgbàgbọ́ Jésù mú àti òfin rẹ̀. Jésù Olúwa wa.

gbàgbọ́ pé Olúwa ti bá yín pàdé nínú ọ̀rọ̀ ìyànjú yìí. Bí ẹ bá ní ìbéèrè tàbí ohun kan láti bá wa sọ, ẹ lè pè sórí ẹ̀rọ ìléwọ́ yìí 070-36-52-7016 070-36-52-7016. Ẹ pàdé wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní déédé àkókò yìí lórí ètò wákàtí ìrètí. Kí oore ọ̀fẹ́ Jésù Kristì Olúwa kí ó wà pẹ̀lú yín. Àmì. Ètò tí ó kàn báyìí ni wákàtí ìrètí, èyí tí ìjọ

0: Àláfíà Ọlọ́run kó máa bára gbé níbi gbogbo tí ọwọ́ jà ìkànnì yìí dé tí ẹ̀ sì ti ń gbòhùn wa. Àdúrà wa ni pé ọ̀rọ̀ yìí yóò mú ìgbàlàbà yín.
1: Bàbá wa ti ń bẹ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì. A gbé yín fún àǹfààní aláìlẹ́gbẹ́ tí a ní lẹ́ẹ̀kan sí láti gbọ́ ọ̀rọ̀ yín. A kọ́ pé ọ̀rọ̀ yín láé ó kalẹ̀ ní ọ̀run. A sì tún kọ́ pé a ti gbé ọ̀rọ̀ yín ga dúró kọ́yìn lọ. Bíbélì wí pé ó rán ọ̀rọ̀ rẹ̀, ó sì mú wọn lára dá, ó sì gbà wọ́n kúrò nínú ìparun wọn. A gbàládùra pé lónìí kí ẹ rán ọ̀rọ̀ yìí sí wa. A fẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó dàpọ̀ mọ́ ìgbàgbọ́ inú ọkàn wa. A fẹ́ kí ẹ fún wa ní òye ọ̀rọ̀ yìí kí ó bá lè yé wa, kí ayé wa bá lè gba ìyípadà. Ní orúkọ Jésù Olúwa, ẹ ṣe fún wa. Sàtánì, a fi ọ bú ní orúkọ Olúwa. Gbogbo ẹyin ìdíwọ́ àti ìdìnà, ẹyin ẹ̀mí àìgbàgbọ́ fi bú ní orúkọ Jésù. Ẹ máa wọnú ìdè, ògo ni fún orúkọ Olúwa. Jésù Olúwa wa, àmín. Níbi ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn, a ti wo ọ̀rọ̀ Ọlọ́run ní abẹ́ àkòrí Jésù oníṣẹ́ ìyanu. Ìwé Jòhánù orí ìkẹsàn, òun sì ni àfojúsùn wa. À ń wo iṣẹ́ ìyanu Jésù ṣe nípa mímú àfojúnira dá. Ẹni tí Jésù fún ní ìríran tó fún ní ìmọ́lẹ̀ nítorí a bí ní afọ́jú látinú ìyá rẹ̀ wá, nítorí ó jogún òkùnkùn látinú ìyá rẹ̀ wá, torí a bí sínú òkùnkùn birimubirimu látinú ìyá rẹ̀ wá. Gẹ́gẹ́ bí a ti bí ìran ènìyàn sínú òkùnkùn ẹ̀ṣẹ̀, òkùnkùn yẹn àìwà bí Ọlọ́run, òkùnkùn ìyapa kúrò lọ́dọ̀ Ọlọ́run. Èyí tí a bí gbogbo ènìyàn sí, èrèdí rẹ̀ sì ni tí Jésù wá sí ayé. Gbogbo iṣẹ́ ìyanu Jésù ṣe ló ní ṣe pẹ̀lú ìran ènìyàn lápapọ̀. Eléyìí pàtó, ó ń sọ nípa agbára Jésù gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀, pàápàá jùlọ nítorí àwọn tí wọ́n ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́. A ti ń wo ẹsẹ̀ Ọlọ́run yìí fún bí ọ̀sẹ̀ mẹ́rin sí márùn-ún. La ti ń kẹ́kọ̀ọ́ lórí Jòhánù orí kẹsàn-án Jòhánù ẹsẹ̀ ìkíní sí ìkarùn-ún. Lónìí a máa tẹ̀síwájú. Àtẹnumọ́ wa ó wà ní ẹsẹ̀ ìkarùn-ún, ṣùgbọ́n ẹgbà mí láàyè láti ka ọ̀rọ̀ yìí láti ẹsẹ̀ ìkíní. Bí ó sì ti ń kọjá lọ, ó rí ọkùnrin kan tí ó fọ́jú láti ìgbà ìbí rẹ̀ wá. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bí léèrè wípé olùkọ́ni, ta ló dẹ́ṣẹ̀ ọkùnrin yìí tàbí àwọn òbí rẹ̀ tí a fi bí gẹ́gẹ́ bí afọ́jú? Jésù sì dáhùn, ó wípé kì í ṣe nítorí ọkùnrin yìí dẹ́ṣẹ̀ àbí àwọn òbí rẹ̀, ṣùgbọ́n kí a lè fi iṣẹ́ Ọlọ́run hàn lára rẹ̀. Èmi kò lè ṣe aláìṣe iṣẹ́ ẹni tí ó rán mi. Nígbà tí ń ṣe ọ̀sán, òru ń bọ̀ wá nígbà tí ẹnikẹ́ni kò lè ṣe iṣẹ́. Níwọ̀n ìgbà tí mo wà ní ayé, èmi ni ìmọ́lẹ̀ ayé. Nígbà tí ó ti wù bẹ́ẹ̀ tán, ó tutọ́ sílẹ̀, ó sì fi itọ́ náà ṣe amọ̀, ó sì fi amọ̀ náà pa ojú afọ́jú náà, ó sì fún un pé lọ wọ ẹ̀ nínú adágún sílùú. Ìtumọ̀ èyí tí ń ṣe ràn ọ lọ. Nítorí náà ó gba ọ̀nà rẹ̀ lọ, ó wẹ̀, ó sì dé, ó ríran. Mo gbàdúrà lórúkọ Jésù, ìwọ náà wá gba ìríran kúrò nínú ìfọ́jú ti ọkàn àti kúrò nínú ìfọ́jú ti ara. Agbára Jésù tó ń wonísàn yóò wo ìfọ́jú ọkàn sàn ní orúkọ Jésù Kristì. Mo sọ fún wa láti kọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí tí DSA karùn-ún. Jésù wí pé níwọ̀n ìgbà tí mo wà ní ayé, èmi ni ìmọ́lẹ̀ ayé. Ó sì sọ wípé ẹnikẹ́ni tó bá tọ̀ mí lẹ́yìn kì yóò rìn ní òkun, ṣùgbọ́n yóò ní ìmọ́lẹ̀ iyè, ìmọ́lẹ̀ ayé àti ìmọ́lẹ̀ iyè. Ìmọ́lẹ̀ ayé tó ń tọ́ni sọ́nà, ìmọ́lẹ̀ iyè tó ń fúnni ní òye ohun kan. Jésù wí pé èmi ni ìmọ́lẹ̀ ayé. A ti wò ó, kí ni ìtumọ̀ kí Jésù jẹ́ ìmọ́lẹ̀ ayé? Ló túmọ̀ sí nígbà tí Jésù pé èmi ni ìmọ́lẹ̀, a rí pé ohun tó túmọ̀ sí àkọ́kọ́ tí a mẹ́nuba ni pé ìmọ́lẹ̀ ohun tó ń fi òtítọ́ hàn. Ìmọ́lẹ̀ ló ń sọ bí nǹkan bá ṣe rí ní pàtó. Ìmọ́lẹ̀ a máa ṣe aṣọ kúrò lórí irọ́ àti ẹ̀tàn àti àìmọ̀kan. Ohun kejì tí ìmọ́lẹ̀ sì ń ṣe, ó ní pé ìmọ́lẹ̀ a máa fún wa ní ìtọ́nà. Ìmọ́lẹ̀ a máa tọ́ni sọ́nà. Ìmọ́lẹ̀ a máa jẹ́ kí a mọ bí a ti ń rìn láì fẹsẹ̀ kọ, láì ṣubú. Ìmọ́lẹ̀ a máa jẹ́ kí a rí kòtò. Ìmọ́lẹ̀ a máa jẹ́ kí a mọ ọ̀nà wo ló yẹ kí a gbà. Bí èèyàn bá wà nínú òkùnkùn, ìrìn àjò rẹ̀ yóò léwu lọ́pọ̀lọpọ̀. Bí èèyàn bá rìn nínú òkùnkùn, yóò bọ́ sínú ewu. Ìrìn àjò yẹn yóò máa yọrí sí àbámọ̀ àti ẹkún àti òfò nígbà mìíràn, nítorí ènìyàn rìn nínú òkùnkùn. Bí ènìyàn bá rìn ní òkùnkùn, a máa yọrí síbi tí ò fẹ́ yọrí sí. Nítorí ìrìn àjò òkùnkùn, a máa ṣe ayé àti ẹsẹ̀ ènìyàn darí. Ohun tó léwu, ohun tó burú jáì ni kí ènìyàn máa rìn ní òkùnkùn. Mo ń gbàdúrà fún lórúkọ Jésù. O ò ní rìn ní òkùnkùn mọ́. O ìgbésí ayé ìrìn àjò rẹ ní ayé yìí kò ní jẹ́ nínú òkùnkùn. O sì ní parí ìrìn àjò rẹ sínú òkùnkùn birimubirimu. Bíbélì pé bí afọ́jú tó bá ń darí afọ́jú, àwọn méjèèjì wọ́n máa jìn sí kòtò ni. Bí afọ́jú bá ń darí àwọn tó ríran gan, àwọn tó ríran gan máa padà sínú kòtò, wọ́n máa padà jìn sínú kòtò, nítorí wọ́n ń tẹ̀lé afọ́jú. Jésù wípé èmi ni ìmọ́lẹ̀ ayé, ẹnikẹ́ni tó bá tọ̀ mí lẹ́yìn kì yóò rìn nínú òkùnkùn, ṣùgbọ́n yóò ní ìmọ́lẹ̀ yìí. Ohun àkọ́, ìmọ́lẹ̀ a máa fi òtítọ́ hàn. Ìmọ́lẹ̀ a máa ṣiṣẹ́ lójú irọ́. Ìmọ́lẹ̀ a máa fi iṣẹ́ òkùnkùn a máa fi hàn. Ohun tá à ń tẹnumọ́ lónìí ni iṣẹ́ ìmọ́lẹ̀, pé ìmọ́lẹ̀ a máa fúnni ní ìtọ́nà, a máa darí ẹni, a máa jẹ́ kí a mọ ìgbésẹ̀ wo ló yẹ kí a gbé, báwo ló ṣe ká gbé ìgbésẹ̀ yìí, ọ̀nà wo là ń gbà tó fi ń yọrí sí rere, ọ̀nà wo là ń tọ̀ tí ìgbésẹ̀ wa kò ní yọrí sí àbámọ̀ àti òfò àti àdánù. Jesu wi pe emi ni imole aye iwo to si gbo mi ni wakati oni lori imole lati rin aye lai lewu oni lori imole lati rin ajo aye re lai si abamo awon ewu kan wa ti yan le bonu re ti o ba ri imole lati fi rin awon koto kan wa awon pagute kan wa ti o ma n bonu re awon panpe kan wa ti ke mu yan ti yan ba ri imole lati rin wa ri pe pagute lo wa nbi wa ri pe koto lo wa nbi wa ri pe ogun lo wa ni le wa le yebra fun ti o ba ni imole irin ajo kan wa ti o ba rin ni imole eyan a le debi to n lo ṣugbọn ti o ba fi aye re rin inu okunkun bimu bimu yo pari ni ajo re sibi ti ko fe pari si sibi ti ko da mo ngbadura fun eleyi ko ni je ipin re eleyi ko ni je ipin mi ni oruko Jesu Kristi mo fe ki mo pe imole a ma fun wa ni itona ni aye okunkun a ma mu ijakule bayi okunkun a ma mu ifeseko okunkun a ma mu eru lowo okunkun a ma mu isubu lowo okunkun a ma mu ofu ati ade ma mu accident a ma mu jamba lowo ti o ba rin okunkun ere dire ti a fi fi imole si awon kokon pe ngba ti okunkun ba wa ki a ba si le ma riran ki a ba si le ma ri ona to e ka gba a ri pe oko ti o ba ni ina lati fi rin ni ale o ma pada ni jamba gbeyin ni o ma pada bo sinu ewo ni o ma pada bo sinu ofu ati adanu aye gba awon ti o kogun awon ero to gun aye o ma wa ni ewu nitori pe to n dari won ko ni imole lati fi tona imole a ma se kini o a ma fi ona wa a ma gba ni lowo eru imole a ma gba ni lowo isubu ati ifese ko mo ngbadura pe lekun si oni ifese ko mo awon ese to ti fi ko loruko Jesu Oluwa yo wo ifese ko re yo wo san ni oruko Jesu Kristi iwe orin Davidi ori 119 verse 105 eje ki a gbo ohun ti iwe mo so oro re ni fitila si ese mi ati imole si ipa ona mi oro re ni fitila si ese mi ati imole si ipa ona mi o meji ni a so nipa re oto ni igbese oto ni ipa ona igbese ni se pelu ipenu teyan nse ni ikorita kan tabi ikorita miran ipa ona o ni se pelu igbe aye eniyan fun sa kan irin ajo eniyan fun sa kan mo fe se ipinu lori nkan kan o yato si mo fe gbigbese lori nkan o yato si ipa ona ti yan jo fun opolopo iseju tabi opolopo ose tabi opolopo wakati tabi opolopo odun sugbon Davidi so ni pe oro re o ni fitila si ese mi ati imole si ipa ona mi fun irin ajo kukuru ati irin ajo gigun fun ipinu kukuru ati fun ipinu togun oro re ni fitila si ipa ese mi ati imole si ipa ona mi mo n gbaladura pe oro olorun eni to n jero olorun yo di fitila si ese re ati imole si ipa ona re o ni se ese gbemo o ni se ipinu se mo o ni ririn alewu mo o ni ririn ajo arinmabo mo o ni ririn ajo to ma mu ekun ati abamo lowo o ni ririn ajo to ma yori si ofu ati adanu ati jamba nitori pe wa ri oro gege bi imole to n dari mo fe ki o mo wi pe nigba ti samu wi pe oro re o ni fitila si ipa ese mi ti lo n je oro ta ni oro kini oro to n se fitila ninu wo Johanu ori ikini ese ikini o so wi pe ni atete ko se ni oro wa pelu olorun olorun si ni oro naa ni atete ko se ni oro wa pelu olorun olorun si ni oro naa oro to wa pelu olorun olorun ni the word with God was God ni atete ko se ni oro wa pelu olorun olorun ohun si ni oro naa nigbati David so wi pe oro re ni fitila si ipa ese mi ati imole si ipa ona mi ohun to so ni pe enikan wa to n je oro ti a pe ni oro olorun o ni imole ta fi rin ajo aye o ni imole ta fi se ipinu ta fi gbe igbese kan ba bo sinu ewu mo fe ki a mo wi pe opolopo loni ni won kabamo awon igbese ti won ti gbe nitori pe won ni imole fun ese won fun igbese won won ni fitila fun igbese lori oro igbeyawo opolopo lo n kabamo loni nitori pe nibi ti won wa ti won fe abamo ni inu ile yen idamu won ni isimi won ni ayo won ni fokan bale eniyan o dabi ko da nigba to ilo so omokunrin ni to singbole o ni owo lowo ṣugbọn oju yen o riju be lo o ni loju oju tera lo fun igbese laye o ni loju oju tera lo fun awon ipinu re ni aye yi papa julo awon ipinu to ni se pelu ayanmo opolopo lo kabo won loni opolopo lo ti so aye won lo ti so emi won nu won se ese gbe ni korita iyagbeyawo aimo yiroyin la ngbọ gẹgẹ bi a tin lu awọn pamọle bi awọn kan bi won tin lu yawo pa irin ajo mi wa ti o ye kelo mi rin ṣugbọn to ti rin ṣugbọn tori won o ni imọle won o ni fitila fun ipa ese won si ni imọle fun ona won bi won se rin ajo bayi won kabamọ loni won se kini o won kabamọ o ti ja si ofo ati ofo nitori pe won o mo bi a tin gbegbese won o ri ju oju tara yi lo mo fe ki o mo wi pe lati rin ajo aye lai lewu lati rin ajo aye lai ni abamọ lati ni rin ajo aye lai ni jamba lati rin ajo aye lai ni farapa oni lo ju oju ti ara lo oni lo imole yi oni lo imole aye imole ti o nto ipase oni eniyan imole to nto ni bi a tin gbese ibi ti a o kin lo ibi ti a gbese si ki aye wa bale ni itumo Jesu wi pe emi ni imole aye emi ni imole aye imole ti o ni je ka se ore yan imole ti o je ki a se aya fe imole ti o je ka se oko fe imole ti o je ka se ririn imole ti o je ka se ise se imole ti o je ka bo si ogokun imole to ntu asiri satani opolopo lo ti bo si idekun satani loni opolopo lo ti wonu egbe buburu opolopo lo ti wonu ibado re to ti mu ewu baye won nitori won ni imole ti a fi n gbese won ni imole ti a fi se kini o ti a fi ririn ajo aye bi eni o ba ti ni imole yi abamo lo ma ja si apere ni konu beni o ni apere lot lot to tele abraham omo aburo abraham ni lot je o si tele abraham nigbo se olorun buku fun lot nitori abraham sugbon lot de ikorita kan ni aye re o de ikorita kan lati se ipinu nitori pe ija wa gbomi si ogun to wa laarin daran daran lot ati daran daran abraham to je baba fun sugbon lot o gbon dipo ki o bebe nigbo ki o bere fun ogbon igberaga owo igberaga oro o ti wo ori re baba re o je ibo baba re o so fun pe mai je ki ija ko wa laarin mi ati re iwo ba yan otun emi yo yan osin bi wo ba si yan osin emi yo yan otun lot de ikorita ipinu o de ikorita ati gbe igbese o de ikorita ati yan lati lo siwaju abi lati duro ni ketina bibeli wi pe o gbe oju re soke oju ti ara oju ti o ri ju waju ni lo oju ti o ri ana oju ti o ri ola o gbe oju re soke oju to ni odi won won lo woyi ka o wa ri ibi itedo to dabi papo kojutu ibi itedo si oju ti ara yi o dabi ile ti olorun ti yan o dabi ile ti oluwa nge ni oju ti ara yi o da lopolopo bi ohun to to opolopo je na ni korita igbeyawo won ri obirin yan o ma rewa o ma pupa o to ba rerin mu se bayi erin a ma da lorun o gbogbo ti oju won ri oni won fi yan won mo pe o ni lo ju oju ti ara yi lo lati yan o ni le to nje imole iye la se amuna re lati je fijila si ipa ese re lo ti gbe igbese o fi oju ti ara yan o yan ilu sodom ko mo pe ilu ti ohun yan yi ilu ti a ti ya soto fun iparun ni ilu to ni ma je mu iparun ni opolopo lo ti yan alaye kukuru opolopo lo ti yan yankuyan opolopo lo ti gbe egun gege bi iyawo tabi oko nitori pe won o ni imole lati yan ore to n bo mi loni ara nkan ti jesu mu wa fun wa ni e o aye ti jesu wa ninu re aye ti jesu n gbe aye ti jesu n se ijoba lori won ma n wa nu imole ki n se aye esin o aye to kan lo si church ti won yan esin ṣugbọn ti won o ni ibasepo to to pelu olorun ibasepo to bere nibi iroyin pada ati ijewo ese ati igbagbo ninu jesu kristi iye awon ti o ti gbe igbese yi awon kan ni mo n ba wi o ṣugbọn àwọn ọmọ ọlọ́run ara àǹfààní kan pàtó tí a ń jẹ nínú ọlọ́run ó ní àǹfààní ìtọ́ni àtòkèwà ìdarí àtòkèwà tó ń yọni kúrò nínú ewu ìdarí àtòkèwà tó ń gbani lọ́wọ́ jàǹbá ìdarí àtòkèwà tí kì í jẹ́ kí a ṣe ẹsẹ̀ gbé tí kì í jẹ́ kí a ṣe ìpinnu ṣe ìpinnu tí yóò mú jàǹbá àti ìjákulẹ̀ báyé wa a rí wípé lọ́ọ̀tì nítòótọ́ olóyan sódòmù láti tẹ̀dọ̀ sí ìrìn àjò tó fẹ́ rìn tó jẹ́ mọ̀ pé ìmọ́lẹ̀ kan wà tó lè darí rẹ̀ ìmọ́lẹ̀ kan wà tó lè fi hàn ṣé kí ìrìn àjò sí ìlú Ògùn ìlú tí mo fẹ́ lọ gbé tí mo fẹ́ lọ tẹ̀dọ̀ sí tó jẹ́ mọ̀ pé ìmọ́lẹ̀ kan wà tó máa ń tọ́ni ìmọ́lẹ̀ kan wà tó máa ń darí ìmọ́lẹ̀ iyè ni ìmọ́lẹ̀ nínú ọkàn ìmọ́lẹ̀ nínú ẹ̀mí ìmọ́lẹ̀ tí ń tọ́ni lọ́ọ̀tì ó gbé ìgbésẹ̀ lọ sódòmù pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹran pẹ̀lú aya àti ọmọ ló lọ sí sódòmù ló tẹ̀dọ̀ síbẹ̀ ṣùgbọ́n nítorí pé kò yàn nípa ìmọ́lẹ̀ a ò ti ọwọ́ ìmọ́lẹ̀ tọ́ pasẹ̀ rẹ̀ a ò ti ọwọ́ ìmọ́lẹ̀ tọ́ ìgbésẹ̀ rẹ̀ ó jókòó sí sódòmù ní ìlú tí ìdájọ́ ọlọ́run tó dúró lórí a rí pé òpin ìrìn àjò òfo àti òfò ni lọ́ọ̀tì mú jáde kò nílùú sódòmù kò rí ẹran kan bí agbó ẹran rẹ ti pọ̀ tó kò rí ẹyọ kan mú jáde ìyàwó kò rí mú jáde àwọn ọmọ tó lọ síbẹ̀ wọ́n dìdàkudàmọ́ lọ́wọ́ nítorí ó gbé ìgbésẹ̀ nínú òkùnkùn ó gbé ìgbésẹ̀ láì ní ìtọ́ni àti ìdarí òkè wá mo fe ki o mo wi pe eleyi itoni atoke wa idari ati oke wa mo fe ki o mo wi pe ara eto re nu Jesu ni ara eto re gege bi omo Olorun eni irapada o ni lati lo yele yemi wo o lati fi ogunkun rin Jesu wi pe bi imole to wa nu e ba je ogun bawo ni ogun e ti buru to je mo wi pe ohun ko fi se imole ogunkun ni o le lo sodo baba lawo lagun lo bere o le lo sodo awon ni falagun abere ona o le lo sodo awon woli eke awon ni tabati ada awon ni tira lati ma lo bere ona Olorun ko wa ti oni gẹbi baba ti oni ba ipo pelu ara anfani to wa nu Jesu osinu esin ara anfani to wa nu Jesu osinu bi kibi oni anfani ati ibukun itoni ati oke wa iya ma je eni ti ko ni baba ti ko ni Olorun ni baba iya ma je alai ni baba iya ma je alai ni idari alai ni olutona alai ni alafeyiti alai ni eni anba soro nju je mo wi pe nu Jesu eleyi sese Jesu wa so di omo Olorun iriri e ni pe eni ti o ti gba Jesu ni Oluwa ati Olugbala a ma padanu npo o npo lo padanu o ni pe anfani wo lo po bayi lati ma gbadura so ni ore wo la ni bi Jesu ti oru ailera wa anfani wo lo po bayi lati ma gbadura si a le ni ore oloto ti o le ba wa daro Jesu mo gbogba ilera wa ja gbadura soluwa o ni pe anfani wo la sonu irora inidi la nje eni ti ko ni oludari ti ko ni imole yi a ma je irora inidi a ma wonu awon asise to se ye you end up with avoidable pitfall you end up falling into avoidable pitfall you end up entering into snare and traps and nets that are avoidable you end up into choices that are avoidable because you lack the light of life because you lack the light of direction because you lack the light of instruction ninu Jesu oni imole iwa oni emi ni imole aye enikeni to ba to mi le ki yo rin ninu okunkan sugbon yo ni imole yi o wa ponbe loni fun itoni atoke wa o wa ponbe fun idari atoke wa o wa ponbe fun itoni igbese o fe mo ile iwewo lo e ko fe mo si o mo wi pe akan gbadun Olorun Jesu kan se esin Jesu mu esin wa ibasepo pelu Olorun ni Jesu mu wa fun wa o le bo Olorun so le bere lowo Olorun igbese to fe gbe Oluwa se kin gbe abi kin ma gbe ohun ton fi lo mi oko ton ni kin wa rai oko ton ni kin wa rai se oko to da ni se fowo si eyi ni ohun to mu ibasepo pelu Jesu ohun to mu igbagbo nu Jesu yato si gbogbo esin ni e o ni odo pelu wo o ni lo wo ile lati ni le omo si baba lo je o ni Olorun gege bi baba ohun ti adura si igbara le lori mi adura ibasepo laarin baba si omo ni ire ni Jesu ko wa pe bi e ma gbadura e so pe baba wa ti nbe lo ori ibasepo ni adura gbarale ori ibasepo ni adura de lori eni ti ko ba ti di omo Olorun ko le gbadura gbogbo ohun te n pe ni adura asan ni ere omode ni ise esin ba o ko sofo nu esin o ni adura ta n gba si Olorun lai se pa ni Olorun ni baba ibasepo baba si omo o ni adura gbarale lori o si wa nibe ni role yun gbo mi o le ni Olorun ge bi baba odo to n gbo mi loni irin ajojo waju re sipo o le bo lowo awon ewu ti o ye ko bo si you are still very young what an advantage that you get the light of life while you are still young is going to deliver you for many avoidable pitfalls. It's going to deliver you from many wrong choices. If you have the light of life, you have access to divine direction, divine guidance, divine instruction per time because you are a child of God. This is a package that is available for you in Jesus Christ. This is a package that is exclusively available. I want more Lord in Jesus Christ. Because you don't bad me. Ele, you will not deli me bad me. You will not leave bad me. Aye, aye, don't bother with. Aye, don't mountain and she. Ni agogo toto. Aye, ti unshi wona. Aye ti un shi investment ise ko ni lo doko wo sibi to ma parun gege bi loti aye ti anti owo Olorun dari aye to ni isinmi aye to ni alaafia tori pe anti owo Olorun ko anti owo Olorun se amona re ore mi pe awon na o ni fe si nkan ti mo so yi o to oro ni mo so fun yi anfani awon omo Olorun ninu Jesu Kristi awon omo Olorun toto anfani ti won ni ninu Jesu Kristi mo bo so yi ninu omo tito inu rin ajo inu ise ranse inu igbese inu isuna idari atoke wa o le je ipin re o le ti anfani ti re na bi won na ba gba Jesu sinu aye re biwo na ba gba Jesu ni Oluwa Tolugbala gege bi imole aye Jesu wi pe emi ni imole aye enikeni to ba to mi leyin ki yo run ninu okunkun ṣugbọn yo ni imole yi imole yi le je ti eni oni to ba le jo aye re fun Jesu to ba le dagbere fun ese to ba le gba Jesu ni Oluwa Tolugbala re ohun to kan na na ni ronu pada ese lo mu iyapo laarin eyan ati Olorun ese lo mu keniyan so iye Olorun nu ese lo mu ogiri ipala wa laarin eyan ati Olorun ese ni o je kiyan le gbadun Olorun ṣugbọn Jesu ti wa lati fun idiyele ti Olorun bere fun imukuru ese Jesu ti wa gege bi etutu fun ese wa ki a ba le je anfani olorun ki a ba le pada wa si odo re ki a ba le di omo olorun ko si eni ke to e fun ni o le re eleyi ninu esin kese ninu jesu nikan lo wa o se do jesu wo loni ore mi odomo birin odomo okunrin mama baba e se do jesu ke gba ni olorun ninu jesu christi ohun ni owo olorun ohun imole na ohun imole na mole ninu okun ohun ko si boy re mo ngbadura fun loni loruko jesu na wa gba ni olorun bo wa nibe o je lese o ti yan jesu ni oluwa atolugbala o wa nibe o je lese o ti fi aye re fun jesu o ti di omo eru olorun eru olorun kon gba ko si o to nje olorun ni eru omo ni olorun ni olorun ni eru o fe so di omo eleyi ni jesu je ko sese o ni iya won ti o gba awon lo fi agbara fun lati di omo olorun won na fe di omo olorun mo pe o soro jesu ni role ni wakati mo fe ki o tere okunre ba ko ni olorun ko ironi pada ati igbagbo lo npe lowo e mo fe ki o tere okunre ba ko luwe sanu fun emi na fe gbo mi na fe gbadun olorun mi o fe ma rin mi o fe ma gbigbe aye mi ge bi alai ni baba mi o fe ma gbigbe aye mi gege bi en to ni mo le mi o fe ma re nogun e ti mo fe se ko to jesu sanu fun emi na fe ni oge bi oluwa mo fe ni imole ye imole to n dari eni imole to n to ni imole to n sakoso oluwa sanu fun mi loni mo je wa ese mo n ko sile mo gbagbo ninu jesu christi ati ise irapada lori ga gbelebu mo gbagbo ninu isiku ati ajinde re e sanu fun mi e fi eje jesu we ese mi nu e we ri okan mi nu kuro ni idale bi ese e so mi di ti o e so mi di omo olorun e je ki agbara esodo mo ko wonu aye mi lo e si je ki ma gbigba yi wa bi olorun lati oni lo ogun ni foruko yin jesu oluwa wa mo fe gbadura fun o ni oruko jesu olorun mo gbadura ni wakati iri awon ti won ti gboro ti won si mu ipenu won fe di omo olorun won fe ma jola won fe ma je anfani ati je omo olorun mo gbadura loruko jesu oluwa e sanu fun won oluwa e tewo gba won oluwa e dariji won oluwa e so won di omo iye ko wonu aye yin lo loruko jesu iye olorun ti se imole ni ko wonu aye yin lo emi jesu ko wonu aye yin ki ati owo emi olorun bi pelu iye lati oke wa agbara esoro ko wonu aye yin ise okunrin aye yin o di aso lati oni lo kebere si gba ni imole olorun e oni rin ni okun mo loruko jesu asiri esu ko ni bonu aye yin ibi oni sele ke to ri ogo ni foruko oluwa jesu oluwa wa amen
0: agbagbo pe ọ̀rọ̀ ìgbàlàyé ti mú ìgbàlà bá yín ọ̀rọ̀ ìgbàlàyé ni ó tẹ̀yìn wá láti iṣẹ́ ìránṣẹ́ mission to save ministry international fún ìbéèrè àmọ̀ràn tàbí àdúrà ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 070-4948-1728 lẹ́ẹ̀kan sí 070-4948-1728 ẹ darapọ̀ pẹ̀lú wa ní àkókò kan náà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí ìkànnì.

0: The time is 12 o'clock.
1: Ago mejila ti lu.
2: Aha! Ẹ̀yin èèyàn ìlú Ìlọrin àti ìpínlẹ̀ Kwara lápapọ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́ nípa wòlíì tọ́lọ́run ń lò lọ́wọ́ ìjákèjádò Nàìjíríà? Àṣẹ Túnde jáde gbani lọ́wọ́ ogun fòkó.

láti pédé àkọlù kan bá testimony jọ sí tẹ̀lé àwọn ènìyàn lù lọ́rin lọ́kàn láti sọ̀rọ̀ ẹ̀rí ọjọ́ wednesday ọ̀sẹ̀ yìí september 2 ni ìpàdé àdúrà yìí á bẹ̀rẹ̀ àṣẹwọ́ friday september 4 ojúkọ ẹ̀ ní ecowa event center ní challenge nílùú ìlọrin aago méje òwúrọ̀ lójoojúmọ́ lọ́dúnrún máa bẹ̀rẹ̀ oníṣọ́jí àtòníwàásù ni prophet dr àṣẹ ìrọ̀rùn global ọ̀pọ̀ àwọn wòlíì àtọlórin ẹ̀mí látún wà ń kalẹ̀ láti minister olúwa ní kí gbogbo ẹni bá ní àlàkọjá ogun àtàìsàn kí wọ́n gbé wá o torí ìṣẹ́gun wọn dájú ààyè á tún wà fún counseling lẹ́yìn ìpàdé jọ̀ọ́ rí dájú pé o wà níbẹ̀ tìrẹ ò ní ìṣòro ó ṣe lórúkọ jésù ẹ̀yin èèyàn lù lọrin àti ìpínlẹ̀ kwara lápapọ̀ ǹjẹ́ ẹ ti gbọ́ nípa wòlíì tọlọ́run ń lò lọ́wọ́ ìjákèjádò nàìjíríà àṣẹ túndé jáde gbani lọ́wọ́ ogun fòkodoro ọ̀rọ̀ ọlọ́run bọ́ ní

0: kárí àwọn ìpínlẹ̀ ní Nàìjíríà láti gbédè. Àkọlù kọgbà testimony ló sì ń tẹ̀lé. Àwọn ènìyàn lù lọ́rin lókàn láti sọ̀rọ̀ ẹ̀rí. Ọjọ́ Wednesday ọ̀sẹ̀ yìí September 2 ni ìpàdé àdúrà yìí á bẹ̀rẹ̀. Àṣẹwọ́ Friday September 4. Ojúkọ ẹ̀ ni Ekowa Event Center ní Challenge nílùú Ìlọrin. Aago méje òwúrọ̀ lójoojúmọ́ lọ́dúnrún máa bẹ̀rẹ̀. Onísọjí àtòníwàásù ni Prophet Dr. Àṣẹ Ìrọ̀rùn Global. Ọ̀pọ̀ àwọn wòlíì àtọlórin ẹ̀mí látún wà ń kalẹ̀ láti mínísítà. Olúwa ní kí gbogbo ẹni bá ní àlàkọjá ogun àtàìsàn kí wọ́n gbé wá o. Torí ìṣẹ́gun wọn dájú, àyè á tún wà fún counseling lẹ́yìn ìpàdé. Jọ̀ọ́ rí dájú pé o wà níbẹ̀. Tìrẹ ò ní ìṣòro ó ṣe lórúkọ Jésù.
1: Àṣà ẹ̀yin ọmọ ẹdírà, ojú ogun la wà sáà ní bógun lọ lágbára Elédùmarè. Ẹnu iṣẹ́ la wà ẹ máa kígbe. Ẹ gbé tẹ̀lé mi, taná fẹjọ́ mi sùn ẹ sọ bẹ́ẹ̀.
2: Taná fẹjọ́ mi sùn.
1: Tó ná òbéèrè tí mo ṣe.
2: Tó ná òbéèrè tí mo ṣe.
1: Tó dẹ̀ ń ṣèdájọ́ mi.
2: Tó dẹ̀ ń ṣèdájọ́ mi.
1: Àtẹni fẹjọ́ sùn.
2: Àtẹni fẹjọ́ sùn.
1: Àtẹni wọn fẹjọ́ sùn.
2: Àtẹni wọn fẹjọ́ sùn.
1: Ẹ yá wèrè.
2: Ẹ yá wèrè.
1: Àṣà kíní kì ń ṣe é bó ṣe ń gbọ́ mi. Àwọn kan wọ́n lọ fẹjọ́ ẹ sùn sá. Ẹ rí ibi tí wọ́n ti mú píkítọ̀ èèyàn látorí Facebook sá. Wọ́n dẹ̀ gbalé ológun lọ, wọ́n ní lágbájá ṣe wá ní kà. Ẹ já hàn lè mọ̀. Àṣà mo fẹ́ kó ló mọ̀ sá. Tinú ẹ ló mọ̀ ẹ ní ń fara ni ẹ ò mọ tinú ẹ. Ibi o ti ń tajà wọn mẹ́jọ ẹ jáde. Ibi o ti ń nájà wọn mẹ́jọ ẹ jáde. Inú ìjọ tó wà yẹn sọ́mọyé ìpàdé táwọn àjẹsẹ́lé ọlórí ń bẹ̀. Mọ́sálásí tó wà.

0: olùdarí àwọn ìpínlẹ̀ ní Nàìjíríà láti gbédè. Àkọlùkọgbà testimony ló sì ń tẹ̀lé. Àwọn ènìyàn lù lọrin lókàn láti sọ̀rọ̀ ẹ̀rí. Ọjọ́ Wednesday ọ̀sẹ̀ yìí September 2 ni ìpàdé àdúrà yìí bẹ̀rẹ̀. Àṣẹwọ́ Friday September 4. Ojúkọ ẹ̀ ní Ekowa Event Center ní Challenge nílùú Ìlọrin. Aago méje òwúrọ̀ lójoojúmọ́ lọ́dúnrún máa bẹ̀rẹ̀. Onísọjí àtòníwàásù ni Prophet Dr. Àṣẹ Ìrọ̀rùn Global. Ọ̀pọ̀ àwọn wòlíì àtọlórin ẹ̀mí látún wà ń kalẹ̀ láti minister. Olúwa ní kí gbogbo ẹni bá ní àlàkọjá ogun àtàìsàn kí wọ́n gbé wá o. Torí ìṣẹ́gun wọn dájú, àyè á tún wà fún counseling lẹ́yìn ìpàdé. Jọ̀ọ́ rí dájú pé o wà níbẹ̀. Tìrẹ ò ní ìṣòro ó ṣe lórúkọ Jésù.
1: Ìdán bàbá ìdán, àrà bàbá àrà, Diamond 88.7 FM, àjò.

ikọ̀ wọ́n ti farapa kó sódì ó ní ó fìdí rẹmi sí ọwọ́ ikọ̀ all city nígbà tán pàdé ní ọ̀sán ti liam miller sírí àwọn he fún ikọ̀ all city coventry ní báyìí ó ní yóò wá kó pẹ̀lú kọ́ńtà city ní ìdíje mìíràn tí ó gbà ní ọ̀sẹ̀ yìí tó ilé-ìpín nǹkan tó máa lọ lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rèé ààrẹ tinubu yóò tẹkọ létí lọ sílẹ̀ europe fún ìsinmi ọlọ́sẹ̀ mẹ́ta àjọ dss karona lóye ìgbẹ́jọ́ kan tó ń ṣe pẹ̀lú sòwòrẹ́ di ẹyin ti bu ààrẹ ọdún tó ń bọ̀ akàwọn pẹjà àjọ inec ṣíṣọ lójú àwọn ọmọye fún ipò gómìnà mẹ́tàlá ṣàgbétò ọdún tó ń bọ̀ ní ìpínlẹ̀ kwara àdúkà fún ipe làwa àti jẹ́jẹ́ àtìlẹ́yìn rẹ̀ tó nípọn fún ẹgbẹ́ òṣèlú apc ṣáájú ètò ìdìbò ọdún tó ń bọ̀ nílé òkèrè asòfin pé ilẹ̀ amẹ́ríkà kò bọ̀ ìwé àdéhùn ọlọ́dún 25 láti máa darí ẹ̀ka epo rọ̀bì ilẹ̀ venezuela làkòtàn àwòníyí fohùn lédè lẹ́yìn ìgbà tí ikọ̀ coventry ṣubú níwájú ikọ̀ all city pẹ̀lú àmì ayẹyẹ kan sí òdo 57 ó ní wọ́n ṣe ìbúra fún abubakar tafawa balewa olóṣèjọ àkọ́kọ́ ilẹ̀ nàìjíríà wọ́n yàn án sípò látọwọ́ sir johnson wesley robertson tó jẹ́ adarí ìjọba ilẹ̀ gẹ̀ẹ́sì ilẹ̀ nàìjíríà nígbà náà tó yí ló pin ìròyìn ọ̀hún nẹ́dí okòrè ẹ̀ ní olóòtú ìròyìn taiwo adéyẹmí lótú tó ká ṣe tí gbọ̀yìn lẹ́ẹ̀kan sí akéwà pé a kú ìsinmi òní ọpọ̀ rẹ̀ láṣẹ láyé àmì.

0: Amen. Ijo
1: New Life Gospel Church náà ni a ń gbà lálejò lọ́sàn òní a ó fẹ́ kí aṣojú ìjọ wa kí wọn wá sọ fún wa àwọn ibi tí ẹ̀ka ìjọ wa wà àti àwọn ètò ìjọsìn ọlọ́kan òjọ̀kan bó ṣe máa ń wáyé nínú ìjọ wa a ń fi kíkí ránṣẹ́ sí bàbá wa nínú olúwa olùṣọ́àgùntàn ìjọ Pastor
2: G.O.
1: Olatunji agbàdúrà pé ìfàmíróyàn wọn yóò túbọ̀ máa pọ̀ sí olúwa ọlọ́run olódùmarè kò sì ní fi wọ́n sílẹ̀ ilé ológo tí à ń fojú sọ́nà fún lórúkọ jésù a ò ní pàdánù rẹ̀
2: gẹ́gẹ́ bí wọ́n ti sọ a wá láti ìjọ new life gospel church títí ìjọ new life for all nation ministries ìjọ new life gospel church wà ní sádù ayinde street ní ẹ̀yìn first baptist church sùúrù lérè ní ìlọrin bákan náà fún àwa tí a wà ní ní Asadam a wà ní 3 railway line budo iya off Asadam road ní ìlọrin fún àwa tí a wà ní ẹyẹ nkanrin bákan náà a wà ní ẹgbẹ didolu nursery and primary school pasa ní ẹyẹ nkanrin fún àwa tí a wà ní ìjàgbó a wà ní ẹyìn oníjàgbó palace ní ìpẹ road ní ìjàgbó àwọn ìsìn wa láàrin ọ̀sẹ̀

0: ẹ ṣeun àlàáfíà fún yín o. Hello. Yes sir. Ta lè rí kan?
1: Evangelist Kọ́láwọlé láti odò ta.
0: Evangelist Kọ́láwọlé láti odò ta.
1: Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.
0: Hallelujah.
1: Mo dúpẹ́ lọ́dọ̀ tó mú mi sírí oṣù kẹjọ yìí. Mo ní ìtọ̀parí ẹ̀ tọmọtọmọ tayataya. Mo fọpẹ́ fọlọ́ o. Fẹ́ kọ́ bá mi kọrin. Akọrin fún mi.
0: Orin ẹ kọrin yẹn fúnra yín, ẹ bẹ̀rẹ̀ fúnra yín. Wọ́n ní Ọlọ́run tó mú àwọn rí Sunday tó kẹ́yìn oṣù kẹjọ láyọ̀ àti àlàáfíà. Wọ́n ní ẹ kọrin fáwọn celebrant ẹ múrin tó bá wù.

0: àlàáfíà fún yín o.
1: Hello sir.
0: Ta lẹ̀rí kan?
1: Èmi lẹ̀rí kan.
0: Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè?
1: Orúkọ mi ni Deborah.
0: Deborah láti
1: Gama.
0: Gama, ó yẹ kọrin.

0: ẹ jẹ́ ká wo èèyàn kan tàbí méjì sí ká tó tẹ̀síwájú lórí ètò torí àkókò tí ó ti ń fẹ́ máa kó wa papá mọ́ra. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá ta lẹ̀rí kan.
1: Àlàáfíà fún yín.
0: Àti fún ẹ̀yin náà.
1: Gọdún ní adájọ́ rìn.
0: Ta lẹ̀rí kan.
1: Olúwa èmi lẹ̀rí kan.
0: Orin wo lówùn yín tẹ́ fẹ́ fi yín Ọlọ́run?
1: Àlàáfíà, mo dúpẹ́ ẹ̀gbẹ́ làáfíà.
0: Olúwa ṣeun, Olúwa ṣeun.

0: ọpẹ pàtàkì lọ gbọ àwọn ènìyàn tí wọn ti pe àwọn tí wọn gbìyànjú àti pe tí wọn ò láǹfààní àti pe wọlé àdúpẹ lọwọ yin àgbà aládùúrà pé àwa àti yin ayọ láòfìlà ọdún yìí já lórúkọ jésù gbogbo àwa tí a ti fi ìdùnnú wa hàn níwájú ẹlẹ́dàá wa lónìí títí ọdún yìí ó fi parí a ò ní rìnà pàdé ìbànújẹ ìbànújẹ kò sì ní yà sí ọ̀dọ̀ wa ẹ jẹ́ kí adì ojú wa ká tẹrí ọkàn wa ba ká ṣe orí ọ̀fẹ́ àṣe papọ̀ jẹ́ orí ọ̀fẹ́ jésù kristi olúwa wa ìfẹ́ ti ọlọ́run ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kí ó máa bá wa gbé láti ìsinsìnyí lọ àti sí títí láéláé àmì ní tòótọ́ ire àti àánú ni yóò máa tọ̀ mí lẹ́yìn ní ọjọ́ ayé mi gbogbo èmi ó sì máa gbé ilé olúwa láéláé àmì ẹ̀kẹ́ hallelujah mẹ́ta ògo kan 1-2-go hallelujah hallelujah hallelujah ògo let's clap for Jesus. Ètò tí ọpọ́n súnkàn báyìí náà ni ìrànlọ́wọ́ láti òkè wá èyí tí ìjọ CAC òtítọ́ lérè ṣe onígbọ̀wọ́ rẹ̀ agbàdúrà pé ọlọ́run olódùmarè yóò bùkún fún yín bí ẹ ṣe ń tẹ́tí gbọ́ ètò náà lórúkọ jésù.
1: Ẹ káàbọ̀ sórí ètò ìrànlọ́wọ́ láti òkè wá èyí tí iléeṣẹ́ ìránṣẹ́ Christ Apostolic Church òtítọ́ lérè World Outreach ṣe onígbọ̀wọ́ ẹ̀ bàbá wa nínú olúwa wòlíì o fágbèmí ni wọ́n mọ̀ bá wa sọ̀rọ̀ ọlọ́run lákòókò yìí fún ìbùkún ayé gbogbo ènìyàn kí olúwa kí ó bùkún fún yín bí ẹ ti ń gbọ́ ọ̀rọ̀ náà àmì.
2: Kùfà bí a ti ń gbọ́ ọ̀rọ̀ náà ní orúkọ Jésù ayérayé gba ọpẹ́ wa ẹ̀mí àwọn wòlíì gba ìyìn wa adúpẹ́ fún orí ọ̀fẹ́ rẹ adúpẹ́ ọwọ́ agbára rẹ adúpẹ́ iṣẹ́ ìyanu rẹ adúpẹ́ pé tún mú wa rí sunday tó kẹ́yìn oṣù yìí a gbé ọ̀gá bàbá a sọ pé ó ṣe ọlọ́run gba ọpẹ́ wa ọlọ́run gba ìyìn wa nínú ètò lọ́sàn yìí olúwa bá wa pàdé ẹ̀mí mo bá wa pàdé a fẹ́ rí ìfarahàn rẹ lọ́tún ẹ̀mí mo farahàn fún wa má jẹ̀ mọ́ àánú kò di ayé wa mú a ó sì máa yìn ọ́ jésù olúwa wa mo kí wa pé a kú ìsinmi ní orúkọ jésù tó ṣe iyebíye tí jésù abẹ́rẹ́ sẹ́yà ṣọ̀pọ̀lọpọ̀ ìsinmi láyé àti láyé wa ní orúkọ jésù a mọ rírì orí ọ̀fẹ́ ọlọ́run fún ayé wa tí ó tún ràn wá lọ́wọ́ láti rí sunday tó kẹ́yìn oṣù yìí a dúpẹ́ fún orí ọ̀fẹ́ rẹ̀ ìṣòro 33 days wa ó lọ wẹ́rẹ́wẹ́rẹ́ a dúpẹ́ pé ó ti ń da fún ìlọ báyìí mo gbàdúrà gbogbo wa la ó ní ẹ̀rí lórúkọ jésù nínú prógrámù yìí ọlọ́run yóò ṣe ti èmi àti ẹ ní àṣẹ pé àkòrí prógrámù yìí náà ni pé èmi yóò ṣohun tuntun nínú ayé etí tó ń gbọ́ mi àti ojú tó ń wò mí lórúkọ jésù ọlọ́run yóò ṣohun tuntun nínú ayé wa má jẹ́ mọ́ ohun tuntun yóò farahàn nínú ayé wa bákan náà mo fẹ́ kó yé wa pé prógrámù kan wà tá à ń wò náà fún lọ́wọ́lọ́wọ́ ó máa bẹ̀rẹ̀ ní september to remember ní prógrámù yearly program ó máa bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní nínú oṣù kẹsàn tá à ń wọ̀ lọ yìí di ọjọ́ kẹsàn ọjọ́ kìíní ti di ọjọ́ kẹsàn nínú oṣù yẹn yóò jẹ́ the powerful program mi nífẹ̀ẹ́ kò tiẹ̀ mísì ẹ̀ rárá èyí tí ó wáyé nínú ìjọ wa ní cac orísun àánú round about ẹyẹ nǹkan orin ni program yẹn yóò ti wáyé mo fẹ́ ka pinnu ká sì fi sí ọkàn láti wà nínú program yìí nínú prógrámù yìí ọlọ́run yóò bá ọ pàdé májẹ̀mú àánú yóò fọhùn lórí ayé rẹ àánú tó tayọ ní koríta gbogbo a ó rí gbà a ó rí ọwọ́ ọlọ́run gbà ní orúkọ jésù tó bá wá di 9:09 a.m. in the morning la ó ṣe ìdúpẹ́ pàtàkì yẹn ìgbẹ́ la ó ti wá mú ọrẹ ọpẹ́ àṣeyọrí prógrámù 33 days sí wa pẹ̀lú september to remember yẹn ó máa jẹ́ ọjọ́ tó máa yàtọ̀ mi nífẹ́ kó mísẹ̀ aago mẹ́sàn-án àárọ̀ ó máa jẹ́ 9:09 a.m. in the morning so between that 9:00 a.m. and 11:00 la máa fi ṣe prógrámù yẹn máa fẹ́ kó wà níbẹ̀ lórúkọ jésù agbára ọlọ́run tó ń ṣe ohun ìyanu yóò ṣe nínú ayé ó jẹ́ ọjọ́ ìyìn àti ọjọ́ ìdúpẹ́ èmi àti a ó lẹ́nu ọpẹ́ májẹ̀mú ọpẹ́ yóò farahàn nínú ayé wa ọpẹ́ ọlọ́run orí ọ̀fẹ́ ọlọ́run yóò farahàn nínú ayé wa àánú tó tayọ lórúkọ jésù a ó rí gbà a ó dẹ̀ rí ọwọ́ ọlọ́run ní ìyanu mo fẹ́ ká mọ̀ wípé ọlọ́run lágbára láti ṣe ohun gbogbo yóò dẹ̀ ṣe ohun gbogbo nínú ayé wa orun anu ori ofe re yo to fun wa ni oruko Jesu mo fe ka soro ninu iwe Timothy kini ori kefa be lati ma soro ni kukuru Timothy kini ori kefa ma bere lati ese ikef ese ika ta ti de ese ikefa ti o ka bayi pe bi enikeni ba nko ni ni eko miran ti ko si gba eko ti o ye koro ani oro Jesu Christi oluwa wa ati eko gege bi iwa bi olorun o gberaga ko mo nkan kan bi ko se ife ijiyan ati ija oro ninu eyi ti ilala iyan oro buburu ati oro iroburu ti wa verse 5 so fun wa pe oro ayipo ati awon oro ayipo ati awon eniyan lokan eri ti ko si otito ninu won ti ko ti won se bi ona si ere ni iwa bi olorun yara lodo oluwa awon eniyan be praise the lord awon ko je pe won ti ro o setan lati gba otito oro olorun olorun ba ti je to ba o ma kan won lara ni mo de be ko ye wa eyin eniyan olorun ti o ba ti si otito oro olorun ko si iye tori pe oro otito lo ma fun ni iye koko mo fe ka mo pe nipa ta ba fe ni emi ifokanbale ninu olorun ta ba fe je eni to wa ni ona olorun a gbodo je ni wa bi olorun bi sunday school wa laaro je ku yi wa pe ifiyan je ku yi wa pe opin la wa asiko opin la wa yi a gbodo ma mura sile fun ile sugbon ta ba mura fun le fun ile a gbodo lepa iwa mimo a gbodo lepa otito a gbodo fese mule ninu ireti pe olorun ta gbagbo ninu re o nbo wa kire aye ni ojo kan to ba ma wa de iru erongba wo lo wa lokan re so setan sani to wo foju sona fun o nti olorun yo se ni abeni to wo elomiran lati fi sare abeni to wa awon ere aye ti se ere wa bi olorun bibeli ni ka yera lowo awon eniyan be o ni sugbe iwa bi olorun pelu ite lorun ere ni tun lo gangan niye iwa bi olorun pelu ite lorun opolopo nla lagojato lagojato lu tupo won ko lati ni ite lorun nun tolorun se ninu aye won won fi tolorun se fun won sile nun tolorun se fun won won nagare oni won nagamu won sare won ti aye ohun ti ki se ti won erikeni o si le gba ko le gba ori ninu ti ki se ti re ohun ta ba fi fun wa ribe lati le gba ori sugbon opolopo won lepa ohun ti ki se ti won no ma so kini kan ti opolopo ba mo ohun ti olorun ni fun to si do lori re gbe la o ti di mimo ni aye sugbon awon eniyan won ohun ti ki se ti won yen gan ni won lepa ninu iwe Philippi ori kerin mo fe sare ka fun wa o so fun wa Philippi ori kerin ese kokanla oni pe ki se pe emi so nitori ti mo se alaini nitori pe ipo ti mo wa mo ko lati ni ite lorun ninu re ninu tani ninu olorun ipo kipo to wu ka wa e je ka ni ite lorun nigba to ku die ka to e je ka ni ite lorun ai ni ite lorun ti mu ki opolopo ko bara re ni bi ti oro kan o ti so awon elomiran sinu igbekun aile ti won le jade nbe mo lai tori pe won ko lati ni ite lorun nun ti olorun se fun aye won won wa le ohun ti ko ye ki won ma le kakiri baba mo to nguro mi ni osan ye mi lorun ki n so fun o ibadara ko de ni suru o ohun to n la koda yo ku die to laja sugbon to ba sare koja kadar o se ko mo le ko mo de be mo loruko jesu wa de be e je ka ni suru bi olorun se n so lowo ni suru o to ba de le ni suru yo si dara o ni ite lorun obirin mi ti ku ole oko ti o ye ko kuro nitori ai ni ite lorun ni awon ore re ti mo pe oko re ko ni fe o oko re fi ya je o oko re o toju re won fe se o ni di kan le pa bo saye re ni o won lo wa so pe o to ni mo ti yo de fun ogbo ti mo n gba afoko sobi to le ba gba ru e mo se mistake o se suru o loruko jesu aye re o ni daye alaye ara anti ti te lorun yen ti wa gangan niyen ni ite lorun ni ifarada nipa ifarada ati ite lorun pelu won ba to niyen nkeke to niyen yo di lamo lowo loruko jesu iwe timothy tibo ti kini ori kerin ese ikejo o so fun wa pe ninu nitori sise ere idalaya ni ere die sugbon iwa bi olorun ni ere fun ohun gbogbo ni oni ireti ti aye yi aye sisin yi ati ti aye ti o nbo awon to ma sere idalaya to ma ngba ballu o ma ngba trophy ere won ni trophy ti won sare pe a fe gba trophy sugbon ere iwa bi olorun ati itelorun a o jere laye yi a o ti jere laye to nbo o wa ti ti aye ai ni pekun ni ki wa lo de ki lo mu a ma sare moto ta nko ta sare keke ta nko lu moto e je ka ni iwa bi olorun e je ka ni itelorun en to ba ni iwa bi olorun to ni itelorun to ni iteriba o wa labe isakoso ori ofe olorun tori gbogbo nkan ta mo so ba o wa ninu eso ti emi eso ti emi e de ran wa lo lati pese ara wa sile fun aye raye loruko Jesu irin ajo aye raye yo ro olorun wa debe emi no debe loruko Jesu sugbon ko se fenu so agbodo le lepa re agbodo le ma sare re agbodo le pinu re pe mo fe ni suru mo fe ni itelorun pelu ohun ti mo ni awon ibo so pe bed in land is better than thousands in the bush elomi nto ni lowo nto le pa yo o wa le mo tele la nto ni lowo yo tutu wa gba sonu lowo re loruko Jesu nto wa lowo wa satani o ni gba sonu loruko Jesu mo fe gan wa leti pe every Wednesday amani ipade alabiya mo ni otutolere CS Spring of Mercy ni de di agogo mesan si ago mokanla ni ojojo Wednesday o je adura ta mo talo ta ma se every Wednesday ni orisun anu ni eye nkorin wa ba olorun pade to ba ti bo sa ti gbe mi kan dani gbogbo to ko mo la koja olorun lagbara lati ta ni re number to mo pe la fun ibere ona ni tabi fun igbiyanju ni 08033748289 08033748289 eje ka look like on program yi a o de ri owo olorun ni oruko Jesu bakan na every Thursday pade alasiyori ni beautiful gate assembly ni oko erin bibai apakati kan soso ni between 9 and 10 every Thursday ni o mo nton la koja o ni o mo isoro re o sugbon gbe gbogbo isoro re to olorun wa o lagbara lati sto yo si sto loruko Jesu yo si sanu aye re ni oruko Jesu koko ni wi pe mu igbagbo re dani ko si nkan kan ti a foju ju pe ko gbagbo ko fi enu re bere ko de bere ni igbagbo mo gbadura loruko Jesu a o ri owo olorun maje mo olorun yo farahan lori aye re ko lati ni telorun o opin gbogbo o ti de o christian bo wa o e je ka ma tun ona wa se ka ma tun ona wa se ni wundi afororo sa tukare segiri oko yawo de tan o bo bo o bo wa tete mura Jesu Jesu bo o Jesu bo o duro lori ese re ma le pa alafia je eni to duro lori otito mo gba eko keko to le ba irin ajo aye re je loruko Jesu irin ajo aye re ko ni baje mo fe gbadura fun wa e je ka dawo le bi to ba ndun wa ni oruko Jesu ni agbara eje Jesu olorun agbe oda tori pe iwo ni olorun tori pe iwo ni onisegun nla mo gbadura fun gbogbo okan to wa ni ailera kan tabi o mere to won si dawo le lowo lowo olorun onisegun nla oluwa ko dawo le yin emo ko gba eni aye yin pade olorun ko wo yin san ko wo agbo ara yin san agbo ara yin ko gba atunse owo olorun ko ba le aye yin gbogbo aini olukuluku to n gbo mi lowo lowo tabi to n wo mi lowo lowo olorun ko ba eni aye yin pade ma je emu ori ofe kristi ko di aye yin wu mo gbadura loruko Jesu olorun to ma n ba ni pade at the point of their need olorun yo ba eni aye yin pade yo ran yin lowo yo soju re yo mole si yin lara gbogbo awon to wa nije kan se olorun yo darapo mo yin ile ise yin yo ma tesiwaju aye yin yo gba agbara maje mu anu yo to fun aye yin owo anu ori ofe yo di aye yin mu e o yin olorun Jesu oluwa wa number te o ma pe si 08033748289 September to remember o nbere lati on the 1st to the 9th of September e jo e je ka wa ninu program yi owa yi wa yo si di eri a o de lenu ope a o yin olorun ogo ni yo ja si o iwo gangan lo si ni enu ope ẹnu ọpẹ rẹ kò dẹ ní kan níwájú ọlọrun jésù olúwa wa.
0: Amí, amí, amí lórúkọ Jésù.
1: mo gbagbo wi pe olorun ti buku fun yin lati pase oro olorun te gbo tan yi e ja tun pade lojo mejo fun akotun eto iranlowo lati oke wa fun imoran tabi igbaniniyanju ati adura leyin eto yi e pe woli olorun alaye sori ero ibanisoro yi 08033748289 ki oluwa ko buku fun yin o
3: Idan baba idan ara babara Diamond 88.7 FM a juwan lo
4: Bumi babale anipa

0: dára jù. Kápolówó ọjà káyé búbájẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ tí kò lẹ́gbẹ́. Ìtúlọ́túnlọ́tún ara tí yóò ṣe pàjẹ́.
1: The time is 3 o'clock.
2: Ago meta tilu.

0: padà sí pdp wọn ní àwùjọ bilahi mi náà ṣe tán rẹ ni ìtàn fi dáhùn mo sọ ohun mo rẹrin mi tí mo wà ìpè péyàn bá check ìtàn ilé ayé rẹ láti bẹrẹ tó wúwo títí débi tọlọrun gbé dé tó bá rí pé òun ò rí ọwọ èèyàn kan yọ kóun bẹẹ ẹni tá a bá nípe bàbá ẹ fífi lára rẹ wọn wọn eríwo fa tí ò rí yọ kóun bẹẹ àwùjọ bilahi ò tọ síbẹ mo wá ka ìwé yẹn látòkèdélẹ títí tó fi di bí mo ti ka mo tún fẹ tun ka mo ti rí ẹsẹ tó tóbi yẹntì mo ti rí ka nbẹ tí wọn ní dr bukola saraki ṣe ìyẹn mọlá
1: tí wọn kọ jáde ta ló kọ
0: ìwé ó wà mọlá bọlájà bùlánà
1: kọ
0: gba tí mo wá ka èmi àtàwọn èèyàn kan wá ń sọrọ mo wá ní ṣe rí gbogbo ìwé ìdá mo sì gbádùn ẹ ní kíkà àmọ gbogbo ẹsẹ tó wà ń bẹ pátápátá yìí mo agree lóòótọ pé dr saraki ṣe mọlá bọlájà bùlá mo gbà
1: lọnà o
0: yín sọ fún yín àmọ gbogbo èyí tán kọ yìí kọ lẹsẹ eléyìí tí mo sọ jáde nísìn nípa pé àsìpọ̀ ń bẹ láàrin mọ́làn sálì mustapha àti mọ́làn bọ́lá àti dr saraki ìbẹnu tí wọ́n kọ́ náà tọ́jọ ẹsẹ̀ pé dr saraki sẹ̀mí torí pé ń bá mọ́làn sálì mustapha ṣe tó sì mọ̀ káwọn ìjọ fẹ́ díje ni mo ẹ̀mí wá sọ fún yàn pé gbogbo ìyẹn iṣẹ́ sẹ̀ lọ́dọ̀ tèmi èyí ẹsẹ̀ tí dr saraki ṣe mọ́làn bọ́lájà bùláì kan ẹsẹ̀ kan tuntun tó sẹ̀ náà ni pé dr saraki ó contest election 2019 kò wọlé ẹsẹ̀ yọ kan tí dr saraki gbogbo ẹni tó kù lára dr saraki pátápátá ẹsẹ̀ kan tó sẹ̀ wọ́n nù ń wọ̀n lè rí nǹkan mi sọ.
1: pé ó contest.
0: kò wọlé làwọn rí lẹ́sẹ̀ báwo ló ṣe jẹ́sẹ̀ atọ́kùn bí dr saraki bá wọlé election 2019 ìwé yẹn ò ní wáyé.
1: ṣe ká pé ọ̀rọ̀ òṣèlú ló
0: bí wọ́n ìwé yẹn ò ní jáde nítorí pé ràbàràbà báwo mo ṣe fẹ́ ṣe mínísítà àbí mo ṣe fẹ́ ṣe kinní kan ní kálukú mọ báki ìwé yẹn ò ní wá kò ní jáde wọn ní tẹ̀ àìwọlé election ló bíwèé àìwọlé election náà ló bí resignation mi mọ́làn sálì mustapha ṣe nǹkan tí ó rẹ́à tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn yìí sábà ṣe
1: ẹ̀fọ́ alápẹ̀rẹ̀
0: nìkan ni wọ́n ṣe òun ni pé tẹ́ ẹ bá wo history politics in nigeria dr saraki nìkan lẹ́rìí pé wà nù ẹgbẹ́ tí ń rúlù ó sì kú omi ẹ̀ ó sì lọ ẹgbẹ́ opposition mọ́làn sálì mustapha náà ti ṣe báyìí ó kú ò ní comfort zone rẹ̀ pé ẹgbẹ́ tí ń rúlù jọba lọ́wọ́lọ́wọ́ rè mo kú ò ń bẹ̀ mo sì wá lọ ẹgbẹ́ mi tó yẹ pọ̀ position lọ́wọ́ dr saraki ló máa ṣe òun ló ṣe tá a máa rí nínú history nigeria pé èèyàn kú ò ní ruling party ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn máa sáku bẹ́ẹ̀ kú ẹni tọ́bẹ̀ jẹ́ bẹ́ẹ̀ náà máa wá bọ̀tù ó kú ò ń bẹ̀ ó sì wá join opposition wọn máa ń sọ pé kò ṣe nǹkan kan kò ní development kankan atọ́kùn ọ̀rọ̀ ọjọ́ mi ni ṣé ẹ mọ̀ pé nísìnyí mo lè jáde tán kí n sọ nípa mọ́làn sálì mustapha nítorí pé òun ni candidate mi ní kwara central nísìnyí báyìí.
1: ó dá ẹyin ọ̀rọ̀ pọ̀ lórí eléyìí tí ẹ mẹ́nu léyìí torí àkókò wa torí mo mọ̀ pé ọlọ́run ó sì ọjọ́ mi tí a mọ̀ràn débẹ̀ hun ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ béèrè pọ̀ tí mo fẹ́ bìyín lórí àárín ṣùgbọ́n ká mọ̀ fẹ́lẹ́yìn gba gbogbo àsìkò wa lónìí ẹ já wá sí ìjọba àbílẹ̀ nípínlẹ̀ kwara torí pé nínú ọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan ẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹsẹ̀ kúkú pé àwọn èèyàn ẹsẹ̀ kúkú ìrìjẹ́ ìjọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ já wá àwọn owó tó ń wọ àwọn ìjọba ìbílẹ̀ wa látìgbà tí a ti wà nínú ìṣèjọba ìyẹn tí ó wà lọ́wọ́ lóde tòní ẹ já wò ǹjẹ́ tabánikẹ́ gbé lórí òṣùwọ̀n lọ́dọ̀ tiyín láìsí pé bóyá a fi ọ̀rọ̀ òṣèlú fún ẹ já wò ǹjẹ́ ó ń lapa lára àwọn aráàlú ẹ já wò pẹ̀lú àwọn owó tó ń wọlé sáwọn ìjọba àbílẹ̀ àtàwọn èèyàn tó wà lẹ́sẹ̀ kúkú.
0: atọ́kùn ẹ rí i pé ńgbà tí mo bèrè ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan inú mi dùn pé ẹ padà síbẹ̀ mo ní gbogbo ìjọba tí
1: èèyàn
0: bá fẹ́ ṣe àbí kápẹ̀ ní blueprint pé ìwé ètò ìwé tí mo fẹ́ fi ṣe ìjọba ni ta bá wò ó ta bá ka látòkèdélẹ̀ every stage of that manifesto àbí blueprint tá a bá máa rí people níbẹ̀ mo sọ fún yín pé policy yẹn ò nítumọ̀ ṣe rí atọ́kùn ìṣèjọba oríṣiríṣi dimension la máa fi ń ṣe a lè kọ́ ilé ẹ̀wòrú àwọn nǹkan tí mo sọ pé dr saraki ṣe lẹ́ǹkan yàtọ̀ fún pé wọ́n ṣe infrastructure mú pọ̀ lérí local government o yàtọ̀ fún wọ́n ṣe infrastructure development wọ́n kọ́ kwazi wọ́n kọ́ kinní kan wọ́n ní àwọn ètò kan tó yẹ pé tẹ bá àṣẹṣẹ properly ẹ mọ̀ rí pé in touch life ẹ wọ́rú health program tí wọ́n ṣe yẹn ó touch life àwọn èèyàn láti grassroots ìgbé hospital close máwọn èèyàn wọ́n tún wá ṣe community health insurance scheme tí wọ́n ṣe yẹn òun ni wọ́n fi ń fún àwọn èèyàn between ₦300 àti ₦500 làwọn èèyàn máa san tí wọn fi gba ètò ìlera ọ̀fẹ́ fódìdí ọdún kan ní kwara níjọ́ náà tí dr saraki ń ṣe yẹ mọ̀ pé ibi tó mo fi lọ bẹ̀yẹn ni pé ìjọba ètò tí yóò bá ṣe àbí policy tí yóò bá ṣe ó gbọ́dọ̀ máa jẹun tí ó máa tọ́jú aráàlú bó sì kówó lè pọ̀ tó nínú akoto ìjọba bí ìjọba bá ná owó òun a gbọ́dọ̀ máa rí economic impact àbí ká máa rí value derivation tí ń kan àwọn aráàlú lára ìṣúná owó yẹn ìyẹn tá a fi sọ pé yẹn ń ṣèjọba ó yàtọ̀ ilé gogoro kọ́ nìjọba ṣíṣe o

0: Wọ̀nyí ni àwọn kókó tó wà nínú ìròyìn náà. Akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ òṣèlú APC ṣe àbẹ̀wò sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun bákan náà ló kí kú oríire ìyànsípò lẹ́ẹ̀kejì. Ẹgbẹ́ òṣèlú APGA jáwé olúborí nínú ìdìbò ìjọba ìbílẹ̀ tó wáyé nípínlẹ̀ Anambra. Ọ̀gá pátápátá ọlọ́pàá ṣe àtìlẹ́yìn fún gbígbógun ti àwọn oníjàǹdùkú láti ọwọ́ àwọn ọlọ́pàá adigunjalè. Ní ilẹ̀ òkèrè, orílẹ̀-èdè Zambia fi ẹ̀sùn ìdìtẹ̀mọ́jọba kan olórí ẹgbẹ́ òṣèlú alátakò. Lẹ́ka eré ìdárayá, Egovic jáwé olúborí ìdíje ti ẹ̀ṣẹ́kù bí òjò lágbàáyé. Ẹkú rọ̀lẹ́, ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìròyìn káàkiri àgbáyé ní Diamond 88.7 FM Ìlọrin. Olóyèdè Ṣéyí Jacob ló kọ́ mi. Ẹ mọ́ gbàgbé pé ẹ lè gbọ́ wa lórí ìtàkùn ayélujára www.diamondfm.net. Ẹ lè rí wa wò lórí Facebook at Diamond 887 FM. Bákan náà, ẹ lè download app wa lórí Play Store Diamond 887 FM. Ẹkú ìròyìn káàkiri àgbáyé yóò dé sí etí gbọ́ yín lẹ́yìn ìdánidúró ráńpẹ́ yìí.
1: Wase, amokutuwa ibaje, amokutujiwo ilu, shubon, omoluwa nani, koda, esikana la tu jwanshe. Ewo,
2: jeka bula shiri, jeka bojumbe,
1: ashiri eko bodo tulujwewe.
2: Edo, eje aronu jile o, che mokwe, ere wa abaje ati ipinu odi, komara ale, ele ya meya, tabi oju sha aju. Eje abere fun akoyawo fun awujo ati orilede to da to ba ri nkan ti o boju mu fitu awon alase to to leti
3: imoran yi lo n dete ti gbo yin lati ikanni Diamond 88.7 Ilorin.
0: E kaabo pada lati bi idanuduro tanpe yen. Akọ̀wé gbogbogbò ẹgbẹ́ òṣèlú APC Senator Suraju Dimba ṣèrò ṣe àbẹ̀wò Bàbá Kẹ̀pẹ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adeleke nílùú Òṣogbo lónìí yìí nínú fọ́nrán tó jáde lórí ìtàkùn ayélujára X ni Bashiru ti sọ ìdí mẹ́ta tí ó fi ṣe àbẹ̀wò sí gómìnà ọ̀hún. Àkọ́kọ́ ni láti kí gómìnà fún ipa tó kó níbi ayẹyẹ ìsìnkú ìyá òun àti pé láti àwọn àbẹ̀wò tó ṣe sí òun lákòókò tí inú òun bàjẹ́. Ẹlẹ́ẹ̀kejì tí òun fi wá náà ni láti kí Adeleke kú oríire jíjáwé olúborí ìdìbò gómìnà láti bọ́ sí ipò lẹ́ẹ̀kejì. Bákan náà, èyí tí ó díje lábẹ́ ẹgbẹ́ òṣèlú Accord tó sì borí ẹni tó jẹ́ òǹdíje lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC Bola Oye Bamiji. Ìdí kẹta tí Bashiru ṣe ṣe àbẹ̀wò sí Adeleke ni látàrí pé bí ó ṣe ṣe àtìlẹ́yìn ìdìbòyàn ààrẹ Bola Tinubu ní inú ìdíje dupò ààrẹ ti ọdún 2027. Àjọ elétò ìdìbò ìpínlẹ̀ Anambra ANSIEC ti kéde pé ẹgbẹ́ òṣèlú tí ó ń ṣe àkóso lọ́wọ́ nípínlẹ̀ náà APGA ni ó jáwé olúborí nínú ìdìbò ìjọba ìbílẹ̀ tó wáyé nípínlẹ̀ ọ̀hún. Alága àjọ elétò ìdìbò ìpínlẹ̀ náà Genevieve Osakwe ló kéde èsì ìdìbò lólu iléeṣẹ́ ANSIEC tó wà ní ìlú Ọka. Ó ṣàlàyé wípé wọ́n ṣe ètò ìdìbò náà ní ìrọwọ́rọsẹ̀, ohun gbogbo sì lọ lábẹ́ òfin ètò ìdìbò ìpínlẹ̀ ọ̀hún pẹ̀lú ìlànà rẹ̀. Osakwe ṣàlàyé wípé ẹgbẹ́ òṣèlú APGA jáwé olúborí ní ìjọba ìbílẹ̀ 21 tó wà ní ìpínlẹ̀ Anambra àti gbogbo wọ́ọ̀dù ni APGA ti jáwé olúborí. Alága àjọ elétò ìdìbò ANSIEC kí gbogbo àwọn tó jáwé olúborí kú oríire, ó sì rọ̀ wọ́n wípé kí wọ́n rí i dájú wípé wọ́n ṣe ìjọba pẹ̀lú ìfẹ́ inú aráàlú. Ó gboríyìn fún gbogbo àwọn olùdìbò egbe oselu to kopa awon eso alabo awon ajafeto omoniyan ati gbo osise eleto edibo to fi mo awon akoroyin fun bi won se se ise takuntakun ninu eto edibo na oga patapata olopa lorilede nigeria olatunji diesel so di mimo wipe oun nigbagbo ninu agbara awon olopa adiboluja lati bori eto lati bori awon agbesunmomi ati awon onijanduku jakejado orilede yi bakan na lo sakiyesi wipe ijoba orilede yi yo se aseyori ni bi gbogun ti awon agbesunmomi ati awon onijanduku bi won ba gbokanle ise awon olopa adiboluja oga olopa soro na lasiko ti o nsiso loju eto idanileko fun awon oludanileko ati awon atoni sona awon olopa adiboluja nile igbeko ti o wa ni ori oke ende ni ipinle nasarawa o fi kun wipe awon olopa adiboluja orilede wa nigeria ni ogbonnu ati imo toto lati reyin awon agbesunmomi ijoba ipinle niger ati bere atunse si ibudo ifinimole awon agunbaniro to wa ni paiko ipinle na lara re ni sise atunse ati kiko gbongan nla pelu atunse awon orule ile awosun awon odo to nsin ile baba won ni ipinle na ise to nlo yi wa lara awon igbiyanju gomina Mohammed Umar Bago lati se atunse ati lati so ibudo ifinimole awon agunbaniro de titun ijoba ipinle ohun ti koko kede siwaju ni ibere odun yi wipe awon se eto lati ri daju wipe ibudo ifinimole awon agunbaniro wa ni ipo to dara ni ibi to wa ni ilu paiko ipinle Niger eni to je alakoso ajo NYSA ni ipinle na arabirin Martina Shuaibu Ibrahim ni o ti ka awon igbiyanju gomina lati ri daju wipe won se ohun gbogbo ati pe won faraje fun igbaye gbadun awon odo to nsin ile baba won ni ipinle Niger iko ologun ajumose akanse ise to wa ni iha iwo orun ariwa orilede nigeria iyen iko fasan yama ni won ti bori ti won si gbemi okan ninu awon olowo tun olori awon agbesunmomi to nti awon ohun ijowo re ti won si tun ri oko alupupu kan gba sile lowo re nipinle kasina ninu oro ti won fi lede loni lati odo alabojuto eto iroyin iko alajumosisepo ni eka iwo orun ariwa ti a mo si operation fansan yama lieutenant colonel aliyu danja salaye wipe awon iko ipin keji ni won sise takuntakun lati ri daju wipe won reyin awon onijanduku ni ti won di amara ogun koju si won ni agbegbe na ke bo se salaye o oni nise ni iko ologun sinabule to si je wipe awon ibon to nro bi agba lo mu ki awon onijanduku fese fe lasiko ti won koju ara won ohun ni won fi idi oro mule wipe okan ninu awon olowo tun olori awon onijanduku na smoli ni ibon ba to si ja ti won si igbemi re ninu isele na eye ti o je olowo tun kachala muhammadu filani gege bi iko ologun ohun se salaye o won salaye wipe ise ti awon se yi ni lara awon igbiyanju iko omo ologun lati ba asopo ise owo kanwo awon eni bi to nfin orilede nigeria lapeje bi e ba se ndarapo omo wa iroyin kakiri agbaye le ntete se ni diamond 8.7 fm ilorin iroyin yo tesiwaju leyin danduro ranpe yi
4: e darapo mo wa ni idakun kai lu jara wa idakun ibadore facebook idakun abeyefo twitter àti Instagram lórí Diamond 887 FM. Diamond FM, shining supreme.
0: Ẹ̀ka bọ̀ padà láti bi ìdánudúró ránpẹ́ yẹn. Ìròyìn káàkiri àgbáyé ń tẹ̀síwájú Diamond 887 FM Ìlọrin nílẹ̀ òkèèrè. Zambia ti fi ẹni tó jẹ́ olórí ikọ̀ alátakò sí àhámọ́ ìyẹn Brian Mondibu. Wọ́n sì fi ẹ̀sùn ìdìtẹ̀mọ́jọba kan léyìí tó mú kí àwọn aráàlú ọmọ kọminú lórí bí ìjọba ilẹ̀ náà ṣe ń ṣe sí àwọn alátakò lẹ́ka òṣèlú. Mondibu ni ó ṣe ipò kejì nínú ìdìbò ààrẹ sí ààrẹ tó wà lórí oyè Akinde Ichilema ní oṣù kẹjọ nínú ìdìbò tó wáyé lọ́jọ́ kẹtàlá oṣù kẹjọ tí a wáyé. Níṣe ni wọ́n gbé olórí ikọ̀ alátakò ọ̀hún lọ sí àhámọ́ lọ́jọ́ Àlàmísì lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí òun fúnra rẹ̀ ti sá pamọ́. Iléeṣẹ́ ọlọ́pàá fi ẹ̀sùn kàn án wípé àwọn furasí pé ó ń dúnkokò mọ́ àlàáfíà orílẹ̀-èdè àti pé ó ń ṣe ètò léyìí tí ó fi ń dúnkokò mọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò nílé rẹ̀ lẹ́yìn tí wọ́n dìbò tán ni wọ́n ṣe ìwádìí tí wọ́n sì wá gbogbo ilé rẹ̀ nígbà tí wọ́n gba ilé rẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́. Wọ́n bá ìbọn àti àwọn nǹkan mìíràn tó jẹ́ ohun ìjà ológun. Olórí ikọ̀ alátakò tí wọ́n fi sí àhámọ́ ọ̀hún ni agbẹjọ́rò rẹ̀ Kambua Angola ṣàlàyé wípé wọ́n ti fi Brian Mondibu àti ẹni tí ó jẹ́ igbákejì tí wọ́n jọ díje dupò Makebe Zolo sí àhámọ́ pẹ̀lú ẹ̀sùn wípé wọ́n ń dìtẹ̀ mọ́ ìjọba. Àwọn méjèèjì ni wọ́n sẹ́ wípé ẹ̀sùn tí wọ́n fi kan àwọn yìí àwọn ò lọ́wọ́ sí o. Bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn kò ṣe àtìlẹ́yìn fún àwọn oníjàǹdùkú tàbí adìhámọ́ra kankan. Ìròyìn lẹ́ka eré ìdárayá. Abẹ̀sẹ́kù bí òjò ọmọ orílẹ̀-èdè Croatia Filip Hagovic ni ó jáwé olúborí tó lu Moses Itama ti ilẹ̀ Britiko ní ìdíje ẹ̀ṣẹ́ kíkan olópò mẹ́sàn-án léyìí tó fi jáwé olúborí tó sì gba àmì ẹ̀yẹ abẹ̀sẹ́kù bí òjò tó làmìlaka lágbàáyé IBF nílùú London. Itama ni ó ti bẹ̀rẹ̀ sí ní fi ọwọ́ tó sì jẹ́ wípé ó ń lékè nígbàtí ìfigagbága bẹ̀rẹ̀ níbi ẹ̀ṣẹ́ kíkan ọ̀hún kó tó di wípé Hegovic wá padà tún ara mú tó sì jẹ́ wípé níṣe ni wọ́n fi àwọn tí wọ́n fi gbé aláìsàn gbé kúrò lórí ọ̀dàn níbi tí wọ́n ti ń ja ìjà àjàkú akátá náà ní O2 Arena. Ìròyìn káàkiri àgbáyé fún ti ìrọ̀lẹ́ òní kò ní ju báyìí lọ. Ká tó dànù dúró wọ́n yí ni àwọn kókó tá a mẹ́nuba nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí. Àfi tó yín létí pé akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ òṣèlú APC ṣe àbẹ̀wò sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ó kí kú oríire ìjáwé olúborí ìdìbò. Ẹgbẹ́ òṣèlú APGA jáwé olúborí nínú ìdìbò ìjọba ìbílẹ̀ tó wáyé nípínlẹ̀ Anambra. Ọ̀gá pátápátá ọlọ́pàá lórílẹ̀-èdè Nàìjíríà ṣe àtìlẹyìn lílo ikọ̀ adigunjalè ọlọ́pàá láti gbógun ti àwọn agbésùnmọ̀mí atoníjàǹdùkú. Nílẹ̀ òkèrè láti mú wá sí etí gbọ̀nyìn wípé olórí ẹgbẹ́ òṣèlú alátakò ní Zambia ni wọ́n ti fi ẹ̀sùn ìdìtẹ̀mọ́jọba kan.

0: ṣàfihàn bí àwùjọ yóò ṣe rí.
1: Ìdí nìyí
0: tí ìrètí Ọlọ́run lórí ìdílé kó wa wá sí ga fí ofí ojú èrò ènìyàn lọ.
1: Kí wá ni ọ̀nà àtọ̀?
0: Láti mú kí gbogbo ìdílé wà ní ìbámu pẹ̀lú àgbékalẹ̀ ètò Ọlọ́run.
1: Wọ̀nyí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ míì
0: tó ṣe kókó.
1: Ẹ ó mọ bá pàdé
0: lórí ètò ìdílé onígbàgbọ́.
1: Àkànṣe ètò
0: tí yóò mọ ṣàtúntò
1: tó ń tàtúnṣe
0: àwọn ibi tí ògiri ìdílé kọ̀ọ̀kan ti lanu.
1: Léyìí tó fàyè gbé iṣu
0: tó ń ti alàgàtà
1: láti rí ìdíjókòó tẹ pọ́n.
0: Ṣo tó wù wọ́n nínú ìdílé.
1: Ìdílé onígbàgbọ́
0: ní gbogbo ọjọ́ ìsinmi Sunday.
2: Ní dídí àgógó mẹ́fà ìrọ̀lẹ́ sí mẹ́fà àbọ̀ ní gbogbo ọjọ́ ìsinmi Sunday 6 PM to 6:30 PM.
0: Ètò yìí yóò mọ wáyé o
1: lórí ìkànnì Diamond 88.7 FM nílùú Ìlọrin
0: níbi tẹ́ ò ti mọ pàdé màmá wa nínú Olúwa
1: ajínrere Abímbọ́lá Adékẹyẹ.
0: Ìdílé onígbàgbọ́.

0: rántí o, Ọlọ́run mi rántí máa jẹ̀mú.
1: Ògo ni fún orúkọ Ọlọ́run alàyè. Ọlọ́run ni máa jẹ̀mú, bàbá tí kì í gbàgbé máa jẹ̀mú rẹ̀. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alágbára. Àlọ́ oníjẹjọ ó tún fún wa ní orí ọ̀fẹ́ láti tún lè wá síwájú rẹ̀ lónìí lórí ètò ìdílé onígbàgbọ́. Ògo ni fún orúkọ Olúwa. Àtúnfi eléyìí náà bákan náà la fi ń kí gbogbo ẹ̀yin èèyàn níbi tí ẹ ti ń gbọ́ ètò ti òní pé ẹ kú ìsinmi òní o, ẹ kú ìrọ̀lẹ́. A sì gbàdúrà pé tí Jésù báyìí dé, a ó ṣe ọ̀pọ̀ ìsinmi báyìí láyé àti láàyè wa. Ilé wa ò ní dàrú, ọ̀nà wa ò ní dàrú lórúkọ Jésù. Ìṣòní ráyè jókòó sínú ilé wa lórúkọ Jésù Kristi. Àtúnfi eléyìí náà, a tún fi ń kí iléeṣẹ́ Diamond FM pé òkè òkè ní kí iléeṣẹ́ kó máa lọ, kó sì máa tàn fún ògo Ọlọ́run. Fún ẹ̀yin tí ẹ fẹ́ láti máa wò wá live by ní orí ẹ̀rọ abánidọ́rẹ̀ yín, ìyẹn Facebook, ẹ search fún page mi Abimbola Adekeye, ẹ lè máa wò wá live by lórí Facebook. Orí ọ̀fẹ́ Ọlọ́run yóò tó fún yín lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin oníyàwó ọ̀sẹ̀ tó kọjá, àkíyín, ẹ kú ìnáwó, ẹ kú ìnara. Ilé tẹ bẹ̀rẹ̀ òní bàjẹ́, èṣù oníráyè ń bẹ. Bákan náà gbogbo ẹ̀yin tẹ̀ ń wojú Ọlọ́run fún ọjọ́ rere báyìí, àkí ẹ̀yin náà o, ọjọ́ tẹ ti mú yẹn, èṣù oníbà ọjọ́ náà jẹ́. Ẹ̀yin tí ẹ sì tí mọ ọjọ́ tìyàn tẹ̀ ń wojú Ọlọ́run, Ọlọ́run á jẹ́rìí ara ẹ̀ nínú ayé yín, yóò jẹ́ kí ohun rere tẹ̀ ń fẹ́ kó tẹ̀yìn lọ́wọ́ lórúkọ Jésù Kristi. Èmi ni arábìnrin yín lórí ètò ìdílé onígbàgbọ́, èmi náà ni Abimbola Adekeye, ẹlẹ́ṣin ńlá láti inú ìjọ Prayer Faith and Miracle Church, orí òkè agbára Ọlọ́run má jẹ̀mú, abánimulẹ̀ má dání, ní Asadam Road. Níbí náà pẹ̀lú mi, bí náà ni bàbá orí òkè agbára ètò jẹ́ adé orí fún mi, àwọn náà ni Ọláǹrẹ̀wájú Adekeye, ẹlẹ́ṣin ńlá, bàbá orí òkè agbára nìyẹn. So bàbá ó yá, ẹ bá wa gbàdúrà.
2: Orúkọ Jésù,
1: àmì
2: Ọlọ́run á gbé ọ̀gá fún orí ọ̀fẹ́ tá a ní ní àkókò yìí. Àdúpẹ́ fún àánú yín, Ọlọ́run ẹ̀ gbọ́ pẹ́ wa.
1: Àmì
2: a fi ètò yín lọ olùgbà ṣàkóso.
1: Àmì
2: gbogbo ọkàn tó ń gbọ́ wa nílé lórúkọ Jésù, àánú náà kò ní fi yín sílẹ̀.
1: Àmì
2: Ọlọ́run kò ní fún orúkọ rẹ̀.
1: Hallelujah.
2: Jésù Olúwa wa.
1: Àmì ògo ni fún orúkọ Ọlọ́run.
2: Hallelujah.
1: Ẹ lórí ètò ìdílé onígbàgbọ́, gẹ́gẹ́ bí ibi ohun tí a ti ń sọ̀bọ̀ under the topic of building in God's wisdom, building yourself, your family, your home in the wisdom of God, in the knowledge of God. Ká kọ́ ara wa nínú ọgbọ́n àti ìmọ̀ Ọlọ́run, kọ́ ara rẹ, ilé rẹ nínú ọgbọ́n, ìmọ̀ àti Ọlọ́run. So ẹni pé òun náà la ti ń sọ̀bọ̀ lọ́ndà rẹ̀, là ń lọ sí àwọn ìpele ìpele, episode by episode ni a ń lọ from one part to another. A rí pé eléyìí tá a tún bẹ̀rẹ̀ níjẹjọ òun ni pé à ń sọ̀rọ̀ nípa pé àwọn tí wọ́n kọ ìlànà Ọlọ́run, àbí àwọn tí wọ́n kọ̀ láti kọ ara wọn nínú ọgbọ́n Ọlọ́run, tí wọ́n kọ̀ láti kọ ara wọn nínú ìmọ̀ Ọlọ́run, kí ni àbájáde, kí ló ń ṣẹlẹ̀ nínú ayé, àbí irú àwọn èèyàn wo lálé pé wọ́n, that those that refuse to build themselves in the wisdom of God. Last week a sọ̀rọ̀ nípa pé nǹkan ìgbà ibi mẹ́rin tó lè ṣẹlẹ̀ sí irú àwọn tí wọn ò kọ́ra wọn, tí wọn ò fi ọgbọ́n Ọlọ́run ṣe ọgbọ́n, tí wọ́n dúró nínú ọgbọ́n àti ìmọ̀ ènìyàn, ìyẹn la ṣe níjẹjọ. Lónìí a wá ń lọ síbòmí under the same kinní náà pé those that reject the ordinances and ways of God. Ẹni tó bá ti kọ ìlànà àti ọ̀nà Ọlọ́run sílẹ̀, irú ẹni bẹ́ẹ̀ ti kọ automatically, ó ti kọ ọgbọ́n, ìmọ̀ àti òye Ọlọ́run. Torí tó bá ti kọ Ọlọ́run, tó kọ ìlànà rẹ̀, ó ti kọ ọgbọ́n rẹ̀, ó ti gan ọgbọ́n rẹ̀. So today we are going to examine those that refused to build themselves in the wisdom of God, those that mocked the knowledge of God in their life. Àwọn tí wọ́n kọ̀ láti kọ ara wọn nínú ọgbọ́n Ọlọ́run, tí wọ́n gan ẹ̀kọ́ Ọlọ́run. Bíbélì sọ pé aṣiwèrè gan ọgbọ́n àti ẹ̀kọ́. Àwọn tí wọ́n gan ọgbọ́n àti ẹ̀kọ́ Ọlọ́run, kí ni nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa wọn? Irú wọn là ń rí tá a bá wo níwèé Roman chapter 1 verse 28 yẹn, a sì ń bọ̀ lórí ẹ̀. Ẹnikẹ́ni tí ò bá ti sí nínú ọgbọ́n àti ìmọ̀ Ọlọ́run, ìgbé ayé èyí tó jẹ́ pé yàtọ̀ gédégbé, tí ò tọ̀nà rárá, la máa rí nínú ayé ẹ̀ níbẹ̀. O ní ìwé Romans chapter 1 verse 28 yẹn ni, àti bí wọ́n ṣe kọ̀ láti ní ìró Ọlọ́run nínú ìmọ̀ wọn, Ọlọ́run fi wọ́n sílẹ̀ fún iyè rírá láti máa ṣe ohun tí ò tọ̀. And even as they did not like to retain God, let us examine that too, to retain God in their knowledge, wọ́n yọ Ọlọ́run kúrò nínú ìmọ̀ wọn, wọ́n gbẹ́kẹ̀lé ìmọ̀ ara wọn, Olorun wa lo fin won sile fun ye rira. God gave them over to a reprobate mind to do what is not convenient. Ohun ti o ye oloku ti won ma se. Iru awon won yi ni bi ti an lo loni, awon ti won ma nfi bi san ere fun omo ni keji. Awon last plan ba soro ni oni. That is awon to se pe tali ti a le pe adape oro si won pe bi aye ba ye won tan iwa ibaje ni won ma wu. Taye ba ti ye won tan wa bo sinu iwa ibaje. Ohun ti o to ni won ma se. When they are sheep, they become indisciplined. Nba ton ba ti tun nkan ton fe ba ti te won lowo tan. Wa di nkan mi. Wa di e ba ka wo bi ta ka yen. Oni ngba ti won ko lati ni ti yan ba ti ko kino ko won ko lati gba ogbon Olorun sinu aye won. Won ko lati gba instruction Olorun eko ati ilana re won ko lati gba. Nipa bayi ko si imo ati oye Olorun fun won mo. Olorun wa fi won sile fun iye rira. E mo igbesi aye iye rira ni ton ba ni pe iye yan ra. Were to lo titi won ni ojo ti were ba ti mura e ni were lo fun iye re ti si niyan. Iwa ope ni iwe iye rira. Iwa ope patapata. Iwa pe eyan mo nkan kan to nse rara. Kini awon apere ta le fi so pe eleyi ni iye rira. Ta ba ri awon apolopo lo ndo ni wa kan dede awon ti won kan gba emi alaise. Kini of innocent souls won se yin ni kan kan e kan da emi alaise legbodo. On anything to ta ba gbele lori won se eyan ba ti se wa ti o tin kankan to kan dede da mi e legbodo lojiji iwa iye rira ni iwa under any condition to gbe mi omo ni keji e like emi to le da to gba nitori on any condition on mi mo nkan ta le gbele lori boya aja ni o boya ona ni religious something ni o to ba ti gbe mi omo ni keji ya iye rira ni oro Olorun ni pe iwo ko gbodo pa niyan. So awon to ba ti ko ninu ogbon ati imo Olorun awon ni won pa yan boje o pa saye ni abo pa sorun ni iye rira ni tabi eyin to n ko ba awon eyan awon wa set elomi up a set en eleni up lati se akoba sinu aye re iye rira ni awon to n jeri eke si omo ni keji ohun ti o soju re to don gbowo fun e wa loju re lo se iye rira ni eni to n fi bi san ire iye rira ni Olorun so ipo fi won sile fun iye rira. Be awon iwa orisirisi aito iyawo to misbehave labe oko ti o soju se re bo ti to ati bo ti ye iye rira ni oko to foju se re sile ninu ile ti o moju se re bi baba ati oko ninu ile iye rira ni ki le wa ma ri ninu aye won ni wipe oni wa wa ma se nkan ti o to to do those things which are not convenient nte iru awon iwa ore unruly character iwa buruku the wickedness le ma ri ninu aye won nitori pe won ko lati ni Olorun ninu imo won o la won na la wa ri pe baye baye won tan iwa ibaje loku ti won ma wo e je ka wo apere won ibi ti mo lo gangan niyan pe eyan fi bi san ire fun omo ni keji se ko ni atuboton ni o ni atuboton ti e sugbon kini apere awon yen oko ni atobirin te jojo fera yin sona alabirin yen o ti ti jojo ba irin ajo aye yin bo o si pinu pe wo o se leri fu pe wa fe o si waste time omo birin yen oni ko duro die o no sacrifice on ko gbogbo fun e o gbo to ni ise owo o se fun e o duro pe o ti roko to ma fe at the end of the day ti ya nu sele boyo oni se lowo gbogbo nkan da o kan jadanu arabirin si tin wo 30 o ti le 30 iwo wa lo gbe omo 23 or 24 years kan wa fe oni ko ti gbo ti dagba ju fun e o wa so omo birin e sinu depression o so sinu ipo ibanuje ati ipo ruro kan aye wa ye otan o wa ibaje abi iwo birin na to je pe okunrin ti fe wa tokun ti fojo kan pa fe ra yin okunrin si lo gbogbo nkan to ni le olori o lo fe lo le iwe orun o lo fe bere so gbogbo pe o lo aye re fun ipe ko le geyan pe iwo lo fe fe at the end of the day bi to wa boya iwo bi school lo lo do need your service o ba ri okunrin mi lo ba le niyan to standard e mo lo ba ja niyan sile despite gbogbo to ti se fun e aye wa ye otan o wa ibaje mo fun wa ni apere ni o abi eyin toko ti yawo ti e ti fe ra yin sinu ile nigba ti nkan le ti o si nkan kan ti gbogbo e dori kodo ti o si anything lati lo obirin duro ti o o duro gbagbagba ti o ko fi o sile ni sedu kan aye ti en bu mo ko worry gbogbo nkan to le se lo se lati me so wi pe inu ile yen ko daru pe gige mi mu ngba o se orisidi sise lati le me so pe ohun keep ile ohun po wa bu ti ye ko wa o si da won ba mo se aya mi ohun se gbogbo e nigba ti o si lowo re sugbon gere to lo nsile kun ya ni gere to orise gere to ri contract yen gba obinrin ba den ti o do standard ye mo o de ni ti o wulo fun e mo the next thing o ja sile o lo gba ile sita obinrin to le ba soro nigba ti o sise lowo re yen ohun lo wa lo ba ti nita o wa ja obinrin sile bi apo ilubo bi nkan ti o wulo o ja kale sinu le aye ye otan o se wuwa ibaje abi wo iyawo na okunrin yen lo establish ise to nje ohun lo fund e ohun lo share everything ibi shop we duro gbogbo e duro dada o ntoju re igba yen o mo loko sugbon nkan kan sele irin ajo yi pada boya ise o lo dede lowo oko mo abi boya igba mi e boya ilera ni o to foko the next thing o ti pa le ru e mo ti jade kuro tori wi pe iwo lowo to fe na nita o si lawon to gbekele nita o si ja oko re sile aye si ye otan o si wuwa baje daye ba ye won tan iwa baje ni won abi won kon kon abi iwo na nkan ore to duro ti o nigba isoro ore to se pe gbogbo nkan ni le gajon sia ko si nkan to gbe kala fori sia fonu se fun ti o ba ni ohun nkan ba tun tun ni atun sia e pelu e o nbe gbo ti ngbadura fun e lotun lo si pe ki nkan da gbogbo ba yen alako e ebi ko e o ni eni kankan to npe e tori ko si nkan kan lowo e iwe to ka gan ko ni tumo tori o ni kankan to fe fi se ko si nkan kan ore yi lo si duro ti o alakunrin duro ti o arabinrin duro ti o gege bi ore otito sugbon nigba ti yanu sele tan ninu aye enko to ori ise to ori contract yen gba ore yan ma to standard yen mo gba na lo mo pe eni yo emi graduate with my degree something with my master something ti mo ni ka ma ba eni ti o ti ni school certificate ti ore wa to standard yen mo o wa jadanu baye ba ti ye won tan iwa ibaje na wu kodẹ lomi o ti etun ni gani edan lasan yo tun wa ona ti o tun fi esun buruku to tun fi nkan ti o ti se teni yen yo tun fi ko lorun eyan omo na nko ngba ti ya njiya to njise lori yin iya ta nkan to ni to di pe ko le jeyan iya mi a lo yo ta gbogbo nkan to fi to gege bi obinrin ata gbogbo to lo gege bi ola ara obinrin ke se pe bawon ton gbele pawo ko ni mo so mi ton pawon asewo sugbon aso ni awon nkan ata pe ko mo nko le ri le wigbe baba na struggle ya landia won se gbogbo pe ko le law school o law school ton jade looto o si ko se yen o mo dada owo wa de baba ti ya yen pa won ti ton ba ti pe o ko yi sima ko yi sisa o si nja ye oloba kakiri aye ye oto gbagbe orisun re o gbagbe awon obi ti won fori se fonu se tori re wa wu wa ibaje to eyin eyan wa na nkan eyin oloselu wa nigba te ba wa ka awon eyan kan gbe yin wole te n fe wa awon eyan ko se ti o ni wonu le yin nigba yen ta ja tenan ni o wo be eni to n gba le oja gan yo wonu le yin tori en fe ka awon eyan kan vote fun yin ki nkan le ri bo se ye ko ri e se opolopo ileri e se opolopo ipinu e silekun le yin fun yan sugbon gele te ba ti bo position te nfe yen to ba ti wo te ri post yen mu kiloku lekun le yin de gbon yin kilometer mewa si le yin eni kokan le ko gboro ta fi le fele debe gbogbo te so nigba yen e fagile gbogbo e tori pe ti wa ni ipo owo yin ti te nkan te nfe e gbagbe gbogbo awon en to fori se fonu se tori ti yin to da koko mi lo nitori ka wa tun wa bo sodo ti olorun e pele baba e pele mama auntie sister broda o ti gbagbe gbogbo e je to ti je nigba to wa ninu inera to wa ninu wahala ta wa ninu idamu ti nko jora won o ti mati o ti gbagbe gbogbo e je to je o lo sodo iranse olorun yen o lo sile olorun oluwa to ba le yi igba ipada fun mi ah iwo ni ma sin laye mi iwo nikan ni ma ni wa tun lo ba won iranse olorun ah baba woli baba pastor afa wa e dakun e ba bi te tin pe olorun e ba npe tolorun ba fi le se ah eyin go gbadun mi igba o se gba e se gbogbo e sugbon nigba ta dura gba tan ta ye ye otan ibo so pe gbedo se wa ma ri wa ri alebu pastor wa ri alebu woli yen o wa di alebu awon afa awon kawe won ti e lopolo won ti e mo roso won ti e mo rogbe kale won ti le bidoju ti won gba ti ya npa ori re won oburu o won mo roso nigba yen o won se nkan ti o da sugbon nisin o wa mo pe ah kemi ti a ma lo siru church yen standard emi ju church yen lo na aye wa ye otan wa fi ogi igi ba fi gun oju olore olorun to se leri fun gan pe o lo faye re si saye re lo fi so on lo sin bai wa ni gbogba ye lo fi solon elomi iwo en to se leri pe ohun faye n solon awon gan no wa ninu egbe pe olorun o si bi kankan jo o si woli kankan ko solon ko sina se lan kankan scam ni gbogbo won nigba ta ye ye otan nigba ti nkan da tan sugbon nigba ti nkan wa to wa ninu nira mo po olorun wa o mo pa awon iranse olorun wa sugbon ni isin won si mo baba yen o lagbara ko ni kankan mo nigba ta ye ye otan o wa gboruko won gbe si backlist ton ma tin pe kini lo mo aye ye otan wa wuwa baje tori wipe ninu ogun ara re lo tin se lo tin to tin ko ara re o ko ara re ninu ogun olorun mo de be ke mo pe iwa yi ke yan ma fi buburu san ibi san ire ko fi ibi ko ma fi san ire o je iwa ti olorun ko rira patapata ki se iwa olorun ko si ninu nkan amuye ta fi mo olorun. It's not the part of attribute of God. Ko sininu ka muye ta fi mo Olorun. Olorun ko ya debi wipe o pase fun awon Israeli wipe ti bi ngba ti won de ile leri pe e ma se ba e ma se ko roju tabi pe ke kan la ma lejo tori pe yin na ti ja lejo ni ngba kan. E ba kan la mo won. Se ri aba atuboton re wa ko dara ni. O na da para wa so loni ka yi pada. Ko kora re ninu ogbon Olorun o ni consequence ti e one ni pe o ma nti le panu ati ore mo eyan ati iran re en to ba tin fi bi san ire fun yan to ba tin fi gigun oju olore iru e baba ko si ninu awon ti Olorun iru won lo ogbon eniyan imo eyan oye eniyan ni won lo idi ni to fi rorun fun won lati se buburu idi ni to fi ronu fun won lati koyin si olore ko so olore da lai mo se tori pe ki se nu ogbon Olorun ti operate e je ka wo Psalm 109 verse 5 to 6 oni pe eni lo kerora o e gba adura enti a fi bi san ore fun to kerora nibe oni won si fi bi san ire fun mi ati ikorira fun ife mi ife ti mo nisi si o si aya si oko si awon eyan yi ikorira na fi san pada won fi bi san ire fun mi e wa wo to bere lowo Olorun pe ko se oni yen eniyan buburu ti iyen eni to fi bi san ire ni o je ki olufisun ko duro ni owo otun re tori iwa to ti wu nigba ti o se idajo re ki a da lebi ki adura re ko di ese abe ri oni ki ojo re ki o kuru ki elomiran ko gba ipo re ki awon omo re ko di alani baba ki aya re ko di opo e wo ru oro yen to jade ti Olorun ba gba adura yi se ti mo ipe eniyan ti ko ba re o ti ko ba iran iwa pe ka fi bi san ore ka fi buburu san ire fun eni to se rere fun wa ikini niyan ikeji ni wipe eni keni to ba tin fi bi san ire oro Olorun so pe ibi okin tan ni le won lai lai that is Proverbs 17:13 oni eni keni to ba fi bi san ire ibi ki yo kuro ninu le re we so rewarded evil for good evil shall not depart from his house ibi bible so oni pe to ba ti pa da pa niyan igba na la fi pa en to ba tin fi bi san ire ibi okun ko ni le won lai lai Olorun pe wo si ronu pe wada tori wipe ohun to ba se fun yan o gba pada yo si tu da sori ile re na ibi oni ko ninu ile se je di pe ohun lo fi bi san de sugbon won ni ibi oni ko ninu ile re gbogbo en to ba wa labe orule re yo jojo ma pin ohun lo si fa ohun ni ipile se buburu yen se ri iwa yi iwa fi bi solore iwa ka fi bi sanre awon to je pe nton ma je lenu nikan ni won mo nigba ton ba nilo enikan na ma ri e bi eniyan je kon lu e ton wa so nu bi akisa ti o wulo ni iru awon nkan won yi o ma n je ki aye eniyan ko wa ninu wahala ti o kin lopin o ma n fi aye eyan sinu wahala ti inira o ma n fi idile eyan sinu wahala ti inira ni nira won to ba ti wuru wa bayi ton ba wa ninu wa bayi tori na ko mo ro gbogbo yin te n gbo mi loni tori gbo opolopo loni wahala to n face ni ile oko loni abi je ki n gbe bayi pe iwa to ba ri pe iwa toko re e n face wahala wahala po ko si anu ko si nkankan ti oko re ninu pe ita lo ti se buburu siri ke tete se atuse nigba te wa laye to ba si je pe iwo oko na ni ba ko pe yawo re pe tanje o ti fi bi san de fun yin ri ko ta ko se iya to bi o abi anybody e tete se atuse ko to pe julo o da bi arakunrin kan to je pe o lo lo ko ni bi to n gbe o wa lo si ilu odikeji lo bi oke to jina si ise to de fe se wa nibe lo fi lo si be ṣùgbọ́n gbà tó débẹ̀ kò rí légbé tó bá wọlé kan láàárọ̀ kó tó dalẹ̀ wọn ti jáde ó ń lọ káàkiri kò rẹ́nì kankan gbà sílé ìyá jẹ́ ọkùnrin yìí gidigidi ìyá jẹ́ ìgbà tó wà wò pé iṣẹ́ tó ń fẹ́ ṣe pa ṣùgbọ́n ṣé òun ṣáà ní máa sun títì ìgbà tí ò gbogbo wọn gbogbo ayé kan kàn yín sí ni kò rí àánú ó wá ọjọ́ yẹn wá gbé kẹ́hìn kóhun padà sílé òun tóun bá dẹ̀ rí gbígbé òun wá já padà sílé ọjọ́ tó ń dénú ilé rẹ̀ gan báyìí bó ṣe ń wọnú compound wọn lórí tí bàbá rẹ̀ ń da irú aláìní kan síta ẹni yẹn sì ń bẹ̀bẹ̀ bàbá ìyá rí pé láyé bàbá sì rè ilé tó ti ń dẹrù yàn jáde òun kọ́ ló kọ̀ wọ́n ó jogún rẹ̀ ni o òun náà ti ṣe tẹ́nàntì rí o ó jogún ilé yẹn ni o wọ́n sì bẹ́ tí oníláíláí ẹni yóò lọkọ̀ kò ní ikiṣẹ́ oníyàrá kó jáde nínú ilé òun ọmọ yẹn wá wò pé bàbá mi àṣẹ wọ gan logun ayé mi torí pé mo kọ̀ láti ṣàánú fún yẹn mi náà ráànú gbà níbi tí mo wà òun náà nìkan tá à ń sọ yìí ibi àwọn ọmọ tó yàn bá bí níbikíbi tó bá lọ tó o bá ti ń fi bí sanre wọn ò ní rá láàánú kankan ìwọ tó fi ọkọ rẹ sílẹ̀ tó lọ fẹ́ ẹlòmíì torí pé kò ní àbí torí pé kiní kankan nígbà tó ní òwe gangan gẹ́ kò wá nímọ́ ẹni tó lọ fẹ́ yàn kò sínú ìyọnu ni obìnrin tó lọ fẹ́ yàn kò sínú ìyọnu ni ẹ gangan máa jìyà rẹ̀ ni àwọn ọmọ tá bí gan inú wàhálà lẹ kó wọn sí ẹni tó bá fi bí san eré ire ò tó bá ti fi san eré ibi òkín kúrò nílùú wọn láíláí kó ara rẹ nínú ọgbọ́n àti ìmọ̀ ọlọ́run ọ̀nà àbáyọ nìyẹn kẹ́kẹ́ ọgbọ́n ọlọ́run wọnú ayé rẹ lọ ọgbọ́n ènìyàn tó gbé dání yẹn láti ìpilẹ̀ṣẹ̀ ni èṣù ti ba ọgbọ́n yẹn gẹ́ tó lóòótọ́ pàtó ọlọ́run dáyàn God created us with intellectual ability ó fún wa ní ọgbọ́n ìmọ̀ the power to choose wrong or bad ó ti fi fún wa the power of thinking ṣùgbọ́n èṣù ti bàjẹ́ ó ti corrupt ẹ̀ ìdílé ní tọ́lọ́ fi mọ̀ yí pé tọ́lọ́ fi sọ fún wa wípé ọgbọ́n torí èèyàn yẹn ò wúlò fún ọmọ wá sí ọ̀dọ̀ ọlọ́run alàyè wá sí ọ̀dọ̀ jésù kristi jésù sọ wípé wá kọ́ ẹ̀kọ́ ní ọ̀dọ̀ mi torí pé onínú tútù àti onírẹ̀lẹ̀ ọkàn ni mí Matthew 11:29 wá kọ́ ẹ̀kọ́ ní ọ̀dọ̀ mi kó o gba kó o lè rí ọgbọ́n ọlọ́run gbà kó o lè ní ìsinmi fún ayé rẹ yí padà lónìí sí ọ̀dọ̀ ọlọ́run tọ ẹlẹ́dàá rẹ wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ jésù gbá ọgbọ́n rẹ kó o gbà sínú ayé rẹ yí padà kúrò nínú ọ̀nà búburú yẹn ibi tó ti wọ́ ṣe àtúnṣe ọ̀nà rẹ kó tó pẹ́ jù kí ọjọ́ ibi tá à ń pè lọ́jọ́ ikú kó tó dé olúwa ràn wá lọ́wọ́ lórúkọ jésù ẹ jẹ́ kí n ṣe ojú ọ̀pọ̀ sílẹ̀ tàbárẹ̀ tó lè bá wa dá sí ètò tí ò ní 0913655952 nọ́mbà tó wọ bí nìyẹn 0913655 ẹ ti wọlé o.
3: Hello,
1: my daddy. Ẹṣeun dáàdì.
3: Ṣé Ọládélé látẹ̀yìn náà.
1: Ẹṣeun dáàdì. God bless you, sir.
3: Ẹ ti sọ̀rọ̀ ẹ̀sìn sí down question. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀lẹ́ ẹlòmíì. Wọ́n ní bíbélì ọ̀dọ́ ni ó sàn láti kéèyàn jẹ́jẹ́ ju kéèyàn má jẹ́jẹ́ ju
1: kéèyàn jẹ́jẹ́ kó má san lọ.
3: Ẹ̀ṣẹ̀ yín gan fẹ́ẹ̀sì sọ pé kò ní ìdarí jì. Àti pé ní alẹ́ wọn ní aláìmọ̀ nùrò aláìmọ̀ pẹ́ du. Bí wọn bá ṣoore fún yàn tí yàn ò dúpẹ́. Yorùbá dáhùn ní gbọdọ̀ tàkò ní lẹ́rù.
1: Bí ọba tiẹ̀ ti dúpẹ́ dádì tó bá tún wá fi mi sọ́ọ́rẹ́.
3: Gbogbo ìwà búburú tí òbí bá ń hù yóò báǹsì lórí ọmọ rẹ̀. Yóò báǹsì lórí ọmọ rẹ̀. Torí kò síbi tọ́mọ rẹ̀ ó dé tí tẹ̀sán ká máa dúpẹ́ oore ká sì máa ṣe o dáadáa sọmọ.
1: Ẹṣeun Maradi, God bless you. Ẹ ṣeun sà, má fi bí san re. Táyé bá ti yẹ wọ́n tán, ìwà ìbàjẹ́ ni wọ́n wù. Má joyè táyé yẹ tán tó ń wùwà ìbàjẹ́. Ṣé anybody? Ẹ ti wọlé o.
4: Àlàáfíà fún yín.
1: Àlàáfíà fún yín dádì o, a pè sí mi òní sà. God bless you, sà.
4: Ní gbogbo ìsinmi, ní omi kájú kú, ní yóò bẹ̀rẹ̀ níbodè.
1: Bẹ́ẹ̀ni.
4: Afẹ́ akọ̀ àgbẹ̀rẹ̀ adíbòdì.
1: Bẹ́ẹ̀ni.
4: Ẹ̀gbẹ́ òkú ṣe ètò wà wí ni ọlọ́run tó máa jẹ ni yóò ṣe.
1: Bẹ́ẹ̀ni.
4: Fáṣọ alọ́pọ̀lọpọ̀.
1: Bẹ́ẹ̀ni.
4: Ẹ kú sínú èmi o.
1: Ẹ ṣeun dádì, God bless you, sir. Ẹ ṣe gan ni. Má fi ibi san eré fún ènìyàn. Ẹni tó ṣe nǹkan fún ọ nígbà tí tó dúró tì ọ. Kò dáa. Ó ti ba ọ̀pọ̀lọpọ̀ ìrìnàjò ayé èèyàn jẹ. Ṣe rí àwọn ilé mi tó ń bàjẹ́ tó ń dàrú lónìí e lo wo ipinle se won oni mo so fun won pe in te ba nla koja loni e joko ketek e oni ke pe ajo to ni ironu oko ati yawo nu le yen tori pe yin bibire ba se ri la won mo yin ma don ma je nine na ni obo si society e pe ra yin ke joko wa ayawo mi wa oko mi se o ti se bayi se je pa ti wuwa kan ti o to talento ti e ti wole o
5: hello
1: hello
5: hello
1: yes ma baba ti so ki komo komo
5: ajo ade lo soro lati ebijila
1: e se o sa
5: o fe bi ere kan
1: lati bulletin soro
5: ebijila
1: okay okay
5: ajo ere ti mo fe bere ni pe what of oko ati yawo ti won ti ka kan de lo pepepepe se ku won gba pade ko ya ko para ni ya ku mi ki mi appreciate won le se lori oro yen ma
1: ti yawo ti yawo si ti loko mi oko ti ni yawo mi abi okay beto ko ti ni yawo mi okay cause atuje to wa ba mi mo nkan to fa je pe a le so nisin o di be lori nkan ti yan ba mo kule kule nkan to sele so ti ye yin sa a le kon dede jump to conclusion oluwa ran yin lowo boya te ba le pe mi leyin eto ti ba mo nkan to sele then I will know what to say ma binu time wa ti lo a le gba ipe mo adupe lowo olohun fun ti oni e la ni monday o so en ti olohun ba fun ni ore ofe lati le baba pade lori oke lola papa ola ni monday to gbeyin osu ojo eyin ojo ope ni ba dupe wode to ti gba lati monday titi di pari osu monday so lagu mesan si mokan lani oluwa ran wa lowo leyin eto ye pe mi so le number mi 0703249506 0703249506 anu olorun ko ni fi wa sile o ta ti gba yo stress orere ninu aye wa loruko Jesu amen.

àkókò ẹ̀ lọ breakthrough half hour. Ìwé Filipi oríkẹrin ẹsẹ̀ kọkànlélógún fi yé ni pé ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. Èyí ni àkókò àlùyọ nípasẹ̀ ilé ìjọ CAC Mountain of Deliverance tó ń dé sétí gbọ̀nyín níkànnì Diamond 8.7 FM ní gbogbo ọjọ́ ìsinmi láago mẹ́fà àbọ̀ sí méje ìrọ̀lẹ́. Ẹ bá àlùyọ pàdé nínú ìwàásù àti àdúrà látẹnu Prophet Sanusi Peter Abiodun tinú ìjọ CAC Mountain of Deliverance tó kalẹ̀ sí Ọ̀fà Garage Asadam Road lọ́nà tó lọ sí ọ̀sìn Tẹ̀lẹ́pà. Àkókò àlùyọ rẹ nìyí.

0: 88.7.
1: I am one of the fans. Let's go. This is your radio.

0: Kọ́nubù ti ń ṣe atọ́kùn ètò òye ìjìnlẹ̀ láti inú bíbélì fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ náà sì ń dúpẹ́ lọ́wọ́ onígbọ̀wọ́ ètò ní John Bad Foundation ọ̀pẹ́ wá lọ sọ́dọ̀ gbogbo àwọn tó ń fún wa ní ìmọ̀ràn tó lágbára tó sì níláárí lórí ètò yìí àti gbogbo àwọn tí ń fi àdúrà ràn wá lọ́wọ́ àgbàládùúrà pé olúwa yóò gbé ìrànlọ́wọ́ dìde fún gbogbo yín o níwájú mi nìyí ni olùṣàgùtàn Eke Ogunyẹmi wà wọ́n ti ṣetán láti bá wa ṣiṣẹ́ lórí ètò òye ìjìnlẹ̀ tí ò ní olùṣàgùtàn Eke Ogunyẹmi ó kẹ́ ẹ pé ó pàbọ̀ sí àárín wa.
1: Ẹ sì ń bá mi gbogbo ọkàn tí ó ń gbọ́ wa a kì í o a sì ń gbàdúrà lórúkọ Jésù pé ẹ ò ní sì wá gbọ́ àwa náà ò ní sì sọ.
0: Àmì o.
1: Gbígbọ́ tẹ́ ó gbọ́ wa lónìí yóò jẹ́ sí iyì àìnípẹ̀kun ọ̀. Yín tẹ́ ń wò wá ní orí Facebook. A ti wà nínú yàrá ìgbóhùnsí afẹ́fẹ́ ti Diamond 88.7 tí ẹ bá ti tẹ Kọ́lá wọlé Ogunyẹmi a gbé wa fún yín bí ẹ ṣe ń bá olúwa pàdé ọlọ́run yóò bá ẹ̀yin náà pàdé o.
0: Àmì ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà olúwa ọlọ́run wa fọpẹ́ fún ọ bàbá àgbọ́ ọpẹ́ wa nítorí pé ó máa ń bá wa pé nígbà gbogbo tá a bá wá sí eré ètò yìí tí a sì ní ìgbàgbọ́ àti ìdánilójú pé ó darapọ̀ pẹ̀lú wa lórí ètò yìí lónìí bàbá àgbọ́ ọpẹ́ wa olúwàgbà ẹ̀yìn wa o ọpẹ́ àti ẹ̀yìn náà olúwa ṣe ní ìtẹ́gbà à ń lọ lórí ètò yìí wọ́n ti ń ṣe alpha àti omega ọba ìbẹ̀rẹ̀ àti òpin ní ìbẹ̀rẹ̀ ní àárín àti òpin ètò yìí afẹ́ rí olùwàjárí ọ darapọ̀ pẹ̀lú wa bá wa ṣe ètò náà má já ṣìwé má já ṣìsọ lórúkọ jésù àwọn ọ̀rọ̀ tí ó jáde lẹ́nu wa tí ó bí ẹ̀yìn ọlọ́run wa nínú lórúkọ jésù má jó jáde lẹ́nu wa àti àwa àti àwọn tí ń gbọ́ wa lórúkọ jésù já fìjọba onísèrè jẹ ògo ni fún orúkọ rẹ jésù olúwa wa. Ní ọ̀sẹ̀ tí ó kọjá ni a ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí àwọn tí ó ṣe tó ṣe má jẹ̀mú tí ò dá má jẹ̀mú tí ò dalẹ̀ ò dalẹ̀ ọlọ́run ò sì dalẹ̀ ọ̀rẹ́ ò dalẹ̀ bẹ́ẹ̀ni
1: wọ́n
0: dalẹ̀ orílẹ̀-èdè wọn àwọn ẹnìkan kọ̀ wà ń bẹ̀ tó yẹ kó dalẹ̀ tó lágbára láàrin ọ̀sẹ̀ tó kọjá tá a sọ ẹ ṣe mo gbédìí fún.
1: Ẹ wá orúkọ rẹ̀ rere nínú bíbélì títí
0: dòdò. Bẹ́ẹ̀ni.
1: Bẹ́ẹ̀ni. Àkọsílẹ̀ wà.
0: Ó wà ń bẹ̀.
1: Ta ló mọ̀ bóyá gbogbo táwa náà ń ṣe lónìí.
0: Ayo ni àkọọ́lẹ̀.
1: Ó lákọọ́lẹ̀.
0: Bẹ́ẹ̀ni. Kò sí nǹkan tí èèyàn ṣe láyé tí ò ní àkọọ́lẹ̀. Àwọn akọ̀wé àwọn tí àwọn onígègé tí wọ́n yáwọ́ ó wà lọ́dọ̀ Olódùmarè tí ń kọ gbogbo nǹkan tá a wá ṣe sílẹ̀.
1: Kì í sáwọn onígègé nìkan bàbá.
0: Àwọn agẹ́lẹ̀ àwọn gbogbo wọn ló wà bẹ̀ tí wọ́n gbọ́.
1: Social media ẹ. Gbogbo tá à ń ṣe.
0: Bẹ́ẹ̀ni.
1: Àwa gan tá à ń ṣe àwọn ọmọ tá à ń ṣe.
0: Àbọ̀n àwọn.
1: Tó bá tó ogún ọdún ní ìsìn.
0: Bẹ́ẹ̀ni tán bá tún gbé ìkan tó
1: ń sọ. Àwọn kan wà pè jáde pé àwọn bàbá báyìí
0: báyìí.
1: Ẹ gbé ìkan sọ jáde.
0: Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ lórí nǹkan báyìí báyìí. Ègbò mo gbèdì fún Jephtha ó tíráyì ó gbìyànjú. Ọkùnrin ni ọkùnrin ni bó ti le koko tó yẹn ó le koko bí ojú ẹja ni o. Ó le o ọmọ kan ṣoṣo tó ní tí ò lọ́mọ tí ò ní ọmọ mìíràn àwọn ni kò olóhùn lòun ò fi ṣe ó sì lo ó lu ọmọ náà ọmọ ọ̀hún gan pàápàá ó sì jẹ́ ó jẹ́ akin akinni ọmọ pàtàkì ni.
1: Kọ́lọ́mọ́fà lọ́mọ tí ó bà wá lójú jẹ́.
0: Àmì. ó sì mú ìlérí náà ṣe ó ní kí bàbá òun má bẹ̀rù òun yọ̀ǹda ara òun náà fún
1: òun
0: kò dalẹ̀ ó yọ̀ǹda ara ẹ̀ kó dalẹ̀ bàbá kò sì dalẹ̀ ọlọ́run. Ẹjọ́ mo rò pé àti ìparí àwọn bíi márùn-ún nìkan ló dàbẹ̀ àṣeyẹniṣẹ́ lórí bóyá ó ti ṣẹ́kù díẹ̀ tí a lè ṣiṣẹ́ lé lórí kí a tó parí ètò yìí àwọn tí ò dalẹ̀
1: àwọn tí ò pa májẹ̀mú
0: mọ́ tó pa májẹ̀mú mọ́
1: tó ń sọ̀dalẹ̀
0: ènìyàn tí wọn ò yẹ àdéhùn
1: náà ni wọn ò yẹ àdéhùn. Ẹ jẹ́ ká wọlé láti inú ìwé ìdìtàn ọlọ́run orí 24. Ogun tí ń jẹ́ ẹlòmíì gbogbo ẹ̀yìn tá à ń gbọ́ wa ìṣògùn oṣó o.
0: Kìí ṣe tàjẹ́.
1: Kìí ṣe tàjẹ́ o.
0: Kìí ṣe orogún ìyá.
1: Rárá o. Rárá o.
0: Ọ̀wọ́dà ẹja máa wo.
1: ogun eniyan ma ko o
0: eh
1: olorin kan lo kore ba o
0: eh ki lo se ko
1: isogun aye iwa re lo mi ja ologun se ni ki o sun koronu kori inu re awe o
0: ma ko ma ba ti ta je
1: egbo ti eyan ba n dale ki gborile lala fe
0: ni
1: di tan olomi olorun kilo laarin adehun awon osise ati awon agbani sise
0: na awo osise ati agbani dise
1: so mo ye awon te jo da sepo te jo do wo poko dale
0: te o dale won
1: o wa lona re daru tan daru
0: awon lo da ona ara ejo
1: ta lo baje
0: awon lo ba ona ara eje
1: adehun to se to mo se e ma gbo nti oro olohun di tan 24 sa e je n ka lati ese 14 ati ese 15 ke gbọn kilo oluwa iwo ko gbodo ni alagbase kan lara ti se talika ti alaini e ma gbo o eyin te wa ni joba o eyin are ni je o eyin te sadeun
0: te muse
1: be so mi e se na e sona te se o iba se ninu awon arakunrin re tabi ninu awon alejo re ti nbe ni ile re ninu ibode re ni ojo re ni ki iwo ki o sanwo oya re fun eyin te nfi adehun te ba awon pension ni ase ni pe tan ba retire
0: won san gratuity
1: eh san gratuity
0: won o san bayi
1: awa n si ro pe odun karun odun kefa
0: eh ton ti san
1: baba o wa le jo to bi
0: ah lo to ni mi na won san ni won san die nbe won ni ni
1: baba ni san yoku
0: won ni san yoku ah
1: se adehun ti won ba awon osise se niye
0: be ko
1: adehun ni
0: be ko ki se pe adehun ti won ba won se ni pe tan ba ti kuro ni bi ise
1: okay
0: won san gratuity fun won
1: okay
0: tan le ri aye fi se kankan ti won le ti won ma je ni igbe aye won
1: so iyen ni pe laarin odun melo se adehun wa pe leyin odun mewa
0: ero emi de ni tan ba ti jade na na ni kan ma san
1: ti won ba ti n pari akoko ti won saf
0: na no ma san be ni e wa won governor si gbogbo awon senator si gbogbo bon ba tin kuro denu ise yen na ni won fun won ni gratuity won
1: okay ni ojo re ni ki iwo ki o san owo re fun
0: o san
1: yen lojo na gan
0: gan
1: eyan ba o se ise
0: on 35 years
1: on lo si ti gbo kan le
0: pe be de to n ba ti kuro ni bi ise o si mi le
1: o le lati ran jo ja ni fa won
0: fa ni
1: o wa sanwo
0: yen o se ri kan da se ni pa re
1: be ni ki o ma se je ki orun ki o wo ba mo je le o su ba bi ka fe ja ba pari ise immediately e fun lowo ise re
0: to o fe mi re wewu lori oke to wu lo
1: be ni big brick la ba sise e fun lowo re te lo ba oran so fun lowo se re enikan ta awon oja fun o oni to ba di lola to su ba pari
0: eni bo su ba pari o wa fun e lowo o yawo
1: te ba ri opolopo epe ti awon ti won je osise nile si aya ni lowo yen an pe won ni credit officer wọ́n pè wọ́n ní CEO tẹ́ ẹ bá rí èpè tán ń gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbàárà wọn ṣe torí pé wọn ò mú àdéhùn ṣe ara wọn sì ní iléeṣẹ́ tí ń yọ owó.
0: Bẹ́ẹ̀ ni owó oṣù tán san fún òṣìṣẹ́ gan ara ẹ̀ ni wọ́n ti ń yan.
1: Kẹ wá wo àwọn èpè pé ṣé ẹ̀yin náà fẹ́ káwọn ọmọ yín dààmú sọ́mọ wọn tí wọ́n náà wà ní dààmú ìgbà tí wọ́n bá wọn tọ́ fẹ́ yẹ́wó sọ́sọ́ pé ò ní sán ni
0: kò sọ bẹ́ẹ̀
1: ọwọ́ agbèrò ọwọ́ agbè sá lọ ọmọ pé ó ti ṣàkóbá fáwọn ìran rẹ ó ti ṣàkóbá fún àwọn ọmọ rẹ ìwọ náà wà rò pé ó ní sinmi lọ́jọ́ alẹ́
0: òkè òkun làwọn mìíràn wà báyìí tó gbà pé mọ̀ọ́sẹ́lì tí ò rí òun mọ́ ọwọ́ ò ní tẹ òun mọ́.
1: o ku die abada kedajo
0: o ku die
1: igba ti awon gana sa wa nigeria ni echi ngba to ya olon wonu nigeria pe gana must go
0: nbe ni gana
1: go abu go
0: won go
1: nbi o ti sa wa nyo pada si igba south africa ni nigeria must go won go abu go
0: won go
1: won go e ti abade go won pa so iya to ro po safun leyin odun mewa leyin ogun odun o tun pada abo aba
0: o n pada abo wa
1: o se gbe osi baba
0: a se gbe osi a se pamo lo wa
1: beni bojo ohun owo ba nitori pe talika li ohun e to ti sade fun yen o gbekele
0: o si mi le
1: ki o ma ba wa ke pe oluwa si o o ke pe ledo orun si o o pe ko lohun o se dajo
0: olohun o si se dajo
1: lo wa se dajo o wa de ese si olorun
0: tori adake dajo ni
1: olohun wa se dajo re
0: o se dajo olorun esan ni
1: be ni olohun wa se dajo re
0: yo se dajo
1: bo ba je ajuni lo ajuni lo ni o
0: o jo olorun lo o jo olorun
1: to ba je atobi atobiju
0: ma ti o se bawe
1: atobiju eyan le ju pere latobiju
0: eyan ma pere latobiju
1: sugbon ko si atobitan afolohun
0: afolohun nikan
1: e gbo yo ba n baba
0: be ni olohun nikan la du
1: atobitan so o wa atobitan asi mo ba atobiju
0: be ni
1: olohun wa fi ya je
0: a wa fi ya je atobiju je
1: atobiju
0: atobita fi ya je atobiju
1: baba lo atobiju eni to je lowo
0: ta de lo atobiju
1: o atobiju olohun lo
0: ko atobiju olohun lo
1: olohun wa fi wona sabe ibawi to le
0: ibayi to lagbara
1: iponju to le
0: eh e ba gbo o
1: igamu to le
0: eni te jowo te yawo te esan
1: ofo ojo ale to le
0: e ma gbo o e ma gbo o e tete ronu fu ada o
1: iwo fe je yo omo re o fe ti palara wa fa omo ti e lo se o ti ko ba omo olomo
0: o ko ba omo olomo
1: o ti gba se lowo elomi
0: be ni
1: okay won fa so yo fa omo ti e gbogbo eyin yawo yawo te mo wo kiri igboro ya ni guru mi ya n lapo ya
0: lasia ko si bi ti o ti ni yawo yin wa gba pe
1: gbogbo approach blo ti blo
0: ya ni won ni san e ja ya ni o de se bi o
1: si wa ni by fire by thunder
0: yo san
1: olorun gba lowo e
0: bi aye bi eni aye
1: o ni o le fa isan san o le fodi di omo san be ni sa
0: ko wa ni stroke ti o le
1: be ni olorun be ni o le fi moto accident san
0: ko le ko ni le lo apa ko ni le ru ese
1: eh awa wa ku ko ni ri ku mo kun gboro
0: yo ba wa iku
1: ko a ni ri
0: ko ni ri iku
1: awa ma gbe yara gbo ti lo n gboro
0: bi oro ta awon kan so ni jokini won ni won wo nu okuta ni won ani ko okuta owo lu won
1: ni okuta oni wo lu
0: won ni wo lu won
1: olorun olorun opa se fo okuta ko wo lu won tori idajo re ni tori pe o ti dale o ti yi adehun agbere awon kala nkesi ti won o yi adehun
0: be ni
1: won o yi adehun
0: won yi adehun pelu olohun be ni be ni
1: e ja kiesi Joshua ati awon agbagba Israel lakoko ti won awon omo awon ara jibioni
0: gidioni be ni
1: won fi etan mu won wonu majemu
0: be ni
1: won fi etan mu won bura
0: be ni won bura looto
1: kan to mo pe to si lewa
0: to si ni wa wa o
1: eru yin lo ba wa e da kun e mo e sa da wa si e mo pa wa kura be fi wa sa pon mi tabe fi wa sa segita o te wa lorun
0: bo ko se pe ni ani ka ma gbe
1: tori pe won olorun si le pa won tori pe majemu ton ti ba won da
0: won o pa won mo
1: mo to be won ta ba pa won olorun o binu si won ere ton dale majemu yen baba dewaju de
0: awon kan ton dale majemu
1: ari
0: won si wa npa won won yen
1: se won wa jiya si Joshua ori ikesan e ja kese iketa si ese ike dogun iwo odale odale customer re ogbowo esa lo o jiya re o jiya re o dale oko re o dale aya re o ba te je ton wa sa lo o jiya re ko se tutu ko se bo fun
0: ko se titun fun
1: ko si
0: ah ko lo ba lo le baba lawo ko
1: ti ni office won fa de rubo abon fe wura rubo
0: ah eh o le ba ba se ni
1: bi bel lo so pe bi a ti le fi owo so wo ko
0: eleche kan ko ni lo laiji
1: eh je ko ta yin se what have you say ko se titun fun
0: ko se tutu
1: esan ogogun esan ogbe tutu
0: eh sugbon to ba san nkan igbese to je yen o ye
1: ah o ti bo
0: eh
1: o ti bo
0: ah eh e ma gbo o
1: bo to ba wa san
0: bo to yawo olowo
1: ko wa tun mura ni
0: eh
1: tori gbogbo epe ta ti gbese
0: o to ba ni won ba gbese pe won ni ti o ni ti ko ni so
1: somebody ti e se to ri to awon eyan tun ma so pe omo di omo re but ta ma se pe fun
0: be ni ina de iran
1: gbo to ba wa ri ti e re tori ko lo satunse leka ani ke yan mo se nkan ti oda
0: ko ba se nkan ti oda
1: be ni sir
0: bi egun yen ba ti wa lori atun wa lori awon omo re
1: awon yen won won extend die lori omo re atomo omo re
0: ah se ah
1: to ba lori ti e re
0: e egbon na
1: o ti
0: se ki so lo se sele lori namani ni jo kini olori adete abi gehasi
1: kan ona la nso
0: ti o so pe ina ina re ah ah
1: so ti e wa da pada ni
0: won da won ko da pada
1: eh
0: ko da pada
1: eh ori buruku ki jagutan huwo
0: eh eh agutan ri huwo
1: era ri wo lori agutan ri
0: eh ewure le mi ewure ma huwo ni ti
1: ah ewure ma pe buru ah
0: ko da be
1: no e ja wo iwe Joshua
0: eh
1: o je apere awon ti won won tori pe awon eyan yi tan awon ni bo ba fe tan mo to fo ogun mo sugun o ti ba da maje mu
0: obudo mu ma je mu yen
1: se olo yen olo ogun fun mi ni to ba lo ogun fun ogun lo fi fe mi kilo do to ba da ma je mu abi o ye a fe ni ja fe ni to ba ti e fe but o ti ba da ma je mu abi e mo tan so ni
0: a mo
1: awon yen mo eyin le mo baba tori pe e je agba
0: ah ma je mu
1: e si be ni
0: ah
1: awon yen mo
0: eh
1: awon eyan mo e je ori kesan je kin ka di en be lati ese keta ni matika sugbon nigba ti awon ara jibioni gbo ohun ti Joshua se si Jericho ati si Hai won se etan e ma gbo won si lo won si se bi eni pe ohun se ni won won si mu ogbologbo apo ka ori ketekete won ati igu awo oti wa eni ti o ti pe to ti ya ti awaran aran aran atunran ati bata gbigbo won fe setan won fe mu awon mo iseli wonu majemu but olohun ti kilo fun won pe kan won mo ba won ara alu yen da majemu kan mo ba ara won ara le yen da majemu aigboran Joshua ti awon agbagba Israeli o mo da maje mo ran ti mo pe tawon ba wa kolu awon eyan Olorun o binu sa won toro pe Olorun ti ki won niro sugbon won ofura ai de se ru eko mo hun ni ati bata gbigbo ati bata lile lu ese won ati ewu gbigbo li ara won ati gbogbo akara to ti bu o ti wu kasi mo si tojo suwa lo ni ibudo ni Gilgali mo si wi fun pe ati fun awon okunrin Israeli wi pe lati lu oke lona jijin lati wa je nitori na ejo e wa ba wa da ma je npe da wa se ni pa wa te ba de lu wa awon okunrin Israeli si wi fun awon ara Ifi pe boya eyin gbe arin wa awa o ti se bayin da maje mu pa se se to ti lati wa kilo le to obere lowo oluwa
0: en kan to ma da won
1: lo olo si fe ni kilo le to obere lowo oluwa pe se yawo re ni kilo le to obere lowo oluwa pe se oko re ni wa lo si yan
0: o tu ko to ba da maje mu wa ni osileya
1: olo osileya kilo de to osileya
0: There
1: is no ignorance in the court of law.
0: O ti lo university o si ti de.
1: Can complain. Wa mo e so fun daddy to mo ro ti university mi yan mo lara.
0: E ko ro ti.
1: Gbogbo to wa wu ko ya.
0: To ba se wa ya. Iya ko ya to ba ya.
1: To wa mo
0: wu e yan mo lara. E wa ti university to lo yen ati iwe to ka yen.
1: Ni to wu o lara enu. Eyan si ka ba mo to wu ni iwu to to fi fun.
0: Eyan ka ba won nkan to wu ni
1: e mo to wu mi lara yawo mi ti mo fe
0: o nu e ila re ni
1: ila re
0: o ni
1: to ba ni eni ti yawo mi se
0: o a ma ru ti la
1: ni mi o fi ti wa fe abi oye thank god pe iwa re da o de le mi o da sugbon ki se ti wa le mi fi fe ila to sa wu mi na nu
0: be ni da o wu e
1: to wa wu mi yen si wa lara de ko ti ku o
0: ko kuro
1: kan ni complain mi
0: a mo ko se ha kuro
1: kan ni complain mi e to wu o lara re yen wa wa pada mo wo be ni n to wu o lara ore re te fi jo pa se pon yen wa mo pada wo bi se pe ko dale re to ba dale re oran ba o e ti jo se obi je bi e ti lo se je o ti jo gbe ana ti han le lowo le baba wo le e ti jo ta le ti bura
0: if in e je ara won gan won
1: ko won te wo back
0: won fi blade
1: no going back
0: won se mu e jara won
1: mo si fun jo ta pe iranse re le a wa se bo so si fun won pe ta li eyin ni bo ni eyin ti wa awon si mo pe e wu akoko yen se kan won fi etan ese kan ye won etan na fi tan won sugbon awon omo sele o ti de be n tolorun ti towo mo se to pe e gbodo ba
0: mo da ba je mu
1: e gbodo fi omo
0: be ni e gbodo
1: fi omo
0: be ni won ti ba won da ma
1: je sugbon riru le ru mo awon te ni ke o to lo ni ke run ke pa e wa ba won da ma je mu titi di oni oloni ba iya oye je sele lo oro yen
0: iya ti je won lodi
1: be ni sir
0: won ti jagun ni
1: tori ko ti dale ma je mo olorun be ni sir
0: jesu lo si le gba won to ba de
1: o wo pada bonu
0: kesesin won ti ma jagun lo titi jesu o fi
1: do tori aju ko pe ida oni tonu ni ile re tori baba kan dale Olorun si gbele re se pe
0: David ko niyan abi.
1: Bẹẹni
0: nigba to gba iyawo.
1: Israel si je iru omo
0: David.
1: So iru omo David ile ida oni tan ninu ile re. Ti ti ti di o to fi de ni Solomon jagun.
0: Ah, se iseru iregun ti olorun gun fun adamu ati efa ni jokini na ni
1: se ati bonu e
0: to si wa gba lori gbogbo
1: eyan ala ati bonu e jesu to ro sa ti bonu re
0: a o bo
1: eh igba jesu ba de
0: a o bo
1: ni iwe ife to pe
0: o ni nu eru pelu ti wa eh o si pada se rupe a se pada se rupe na e
1: inu iponju
0: eh le ma je
1: inu ebo oju re
0: le ma je le ma mu ah iwo obere na ninu irora lo ma bimo nitori pe adale
1: adale
0: adale ma je mu
1: ona be ni
0: iwo obudo jesu o si
1: je o si je ojale mo si wi fun pe ni ilu okere rere bi awa ti seranse re ti wa nitori oruko oluwa olorun re eru re ba wa nitori na awa ti gbo okiki ati gbogbo on ti o sele te to sele ni jibiti eyin awa ti gbo ati o gbogbo ti ese si awon oba meje yi alagbara to wa ni adugbo wa nbi yen si oba jordani si sioni oba esboni ati si ogu oba basani ti nbe ni astarotu ni awon agba e ma gbo awon agba wa ati gbogbo awon ara ilu wa so fun mo pe oja e fun alonje te la ronje te mu oje tan ro ti bu e mu onje li owo yin fun ajo ki e si lo ipade won ki awon agbagba luwa na ni ka lo mu ka mu onje lowo sugbon gba ta nbo onje itutun la mo de sugbon o ti bu bayi ka le mo pe ona wa jina iranse yin li awa ise nje nitori na e ba wa da ma je mu akara te won igbigbona la gbe ku ninu oluwa sugbon nisin o ti bu
0: o pe tan te rin
1: igo awo te won yi totun ni o pe
0: o pe
1: awon okunrin na si gba ninu onje se 14 awon okunrin israel si gba ninu onje won e wa gbo o
0: se wo mo pe onje na ti bu ni
1: onje ku je se awon tan mu siga mo pe siga
0: alaje ki alon
1: alaje se awon tan mu gbo mo pe gbo oda ni se won mo ni se won o mo ni baba won mo na because it is written on the paper pe this secret liable to make you die younger yen pe in to fe gbe senu yo o le die mi re
0: o le pa e lo san gangan lai ro te
1: wa da tun sanu se o tun mo sako
0: bẹ́ẹ̀ni wọn a máa ṣàkó
1: àwa
0: efiri a máa jáde nínú imú wọn
1: àwa wi wọn ni wọn ni heart break wọn ni wọn ni kidney problem wọn ni wọn ni kilogram cancer mo ò se ní ni mo ò se ní ni àwọn oúnjẹ ìwọ tá a gbọdọ̀ jẹ à ń jẹ àwọn ọkùnrin israeli sì gba oúnjẹ lọwọ wọn wọn kò sì béèrè ní ọwọ olúwa
0: wọn ò béèrè lọwọ olúwa
1: Joshua sì bá wọn sọrẹ wọn sì bá wọn dá májẹmú láti dá wọn sí àwọn olórí ìjọ israeli sì fi olúwa israeli búra fún wọn.
0: àwọn tó búra.
1: májẹmú
0: lápẹ́ lẹ́yìn májẹmú.
1: wọ́n kú ọbẹ̀ àtẹ̀kọ́ tí ìjọ ọjọ́ kejì ọjọ́ kẹta náà bá kàn wọ́n. àwọn aláwọ̀ sọ́dọ̀ yín. bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ́gìtà afárá mọ́ kẹ́ bá ka sítórì yẹn lọ.
0: bẹ́ẹ̀ ni ó kàn ṣe póòlù ẹni ká máa gbé
1: ọmọ àlè ìgbà náà ló ti dàgbà ní israeli báyìí ọmọ àlè ìgbà náà ti di púpọ̀ ní israeli báyìí ẹjẹ dádúró bẹ ó yí àwọn ọ̀jọ̀gbọ́n tán gbọ́ wa nílé àmọ́ dáko
0: nígbà tí ọmọkọ́mọ bá ti dàgbà
1: nílé èyí ó rò pé èyí ó rò pé
0: àlàáfíà rò pé àlàáfíà rè wọ́ ìgbà tó bá dàgbà tán ìkan ṣe wọ́n ní àti kékeré láti ń pẹ̀ka ìrókò tó bá dàgbà tán yóò máa gbẹbọ lọ́wọ́
1: èèyàn àwọn náà wá sọ pé àwọn náà wá ń ṣe tó wù wọ́n
0: wọ́n ṣe ní ṣe tó wù
1: wọ́n wọ́n wá ń tẹ̀ àwọn ọmọ ìsírẹ́lì wọ́n wá ń ní wọ́n lára wọ́n wá ń sàrífẹ́ sí wọn ṣùgbọ́n israel gbọdọ̀ retaliate.
0: kí ló fẹ́ ṣe nígbà tó ti bá wọn dá májè mú ó ti búra fún wọn.
1: sẹ́ni bàbá dé ìpele tí ọ̀tọ̀ lọ́jọ́ mẹ́jọ ẹ wàá wo àṣírí ẹ tinú bíi pé kí ni rọ́dọ̀rọ̀dọ̀ kí ló sì kí ló sì.
0: ẹ ṣe tó fẹ́ bá wọn jà.
1: ó bá wọn jà ni àbọ̀ ó bá wọn jà ó pa wọn.
0: ó pa wọn.
1: ẹ wàá wo tó ṣẹlẹ̀
0: lórí. ó pa wọn.
1: ọlọ́wà bínú sí wọn. gbogbo iṣẹ́ ló lọ́n bínú sí.
0: ẹ kò ṣe ní bínú
1: sí wọn. àmọ́ kẹ́sì yẹn lọ́jọ́ mẹ́yìn. àtẹ̀rẹ̀ àwọn míì tó pa májẹ̀mú mọ́ tí ò dalẹ̀ rẹ̀.
0: tí ò dalẹ̀
1: májẹ̀mú. tí ò dalẹ̀ tí ò yí àdéhùn. onídàfídì.

0: bẹ́ẹ̀ ni sà má jẹun la pé
1: àrò àwa jẹ má jẹun lórí tábìlì tí ọba tí ọba ti
0: jẹ
1: mèfí bó fẹ́ ti mà sóríire
0: nítorí má jẹun
1: tó ti bá bàbá rẹ̀ dá
0: bẹ́ẹ̀ ni sà àwọn kan gbádùn lónìí wọ́n rò pàdù àwọn ló tó bẹ́ẹ̀ kì í ṣàdúrà rẹ̀
1: bó bá jẹ́ ẹlòmíràn ni dáfídì kò ní ṣòro fún bóṣẹ́tì nítorí pé bàbá rẹ̀ tó sọ lẹ́ẹ̀kan yẹn sọ́ọ̀lù òun ló lépa ẹ̀mí rẹ̀ tó fẹ́ parun síbẹ̀síbẹ̀.
0: But Jonathan ni ò jẹ́ kí ẹ̀mí rẹ̀ ò bọ́ torí ọjọ́ tí wọ́n bá pa ó ló lọ ṣòfò funfun.
1: Bẹ́ẹ̀ ni kó máa sá kó sá kó
0: sá
1: kúrò lé kó sá kúrò lé
0: bá mi fẹ́ pa ó
1: bẹ́ẹ̀ ni ó sì sá kúrò
0: lé ló
1: sun
0: ọjọ́ wa dá májẹ̀mú lẹ́yìn ìgbà tí Jonathan kú tán Dáfídì rántí májẹ̀mú mọ̀mọ́ ti dá pé ìnìjẹ́yà ò jẹ́ ìdílé
1: Jonathan ni
0: ó dẹ̀ gbé gbèsè
1: bó kàn tilẹ̀ jẹ́ pé bàbá rẹ̀ gan sọ́ọ̀lù
0: ó
1: ṣe nínú bí ni síbi
0: ṣùgbọ́n
1: síbẹ̀síbẹ̀ ni tí mo bá dá májẹ̀mú n ó mú májẹ̀mú náà ṣẹ́
0: ó sì múṣẹ́
1: àárọ̀ sì wá bá ń gbére
0: bẹ́ẹ̀ni
1: wọ́n jìjọ ń jẹun ní orí tábìlì kan
0: ìyẹn fact ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fúrú èèyàn tí Dáfídì jẹ́
1: táwọn ìjòyè mìíràn bá bá Dáfídì àti Mèfíbóṣẹ́tì níbi tán ti ń jẹun báyìí wọ́n màá má sọ̀rọ̀
0: ọ̀rọ̀ kí wọ́n fẹ́ sọ ọba lápè
1: òótọ́ ni ṣá ọba ni kábíyèsí
0: ọba làṣẹ
1: tọba làṣẹ ni kábíyèsí
0: ṣe á sọ pé ọba ṣe tí ọ̀dà anybody ni ààrẹ lè invite kó wá bóun jẹ nínú ilé rẹ
1: bẹ́ẹ̀ ni ṣá
0: ó lè fún ní free ticket pé you may go out and you may come in anytime kò sí ẹni tó bẹ́ yí lọ́wọ́ o so ẹ wò pọ́ pa májẹ̀mú ní fún gbà tí o tún sí ẹni yẹn láyé mọ́ ó sì pa májẹ̀mú
1: yẹn májẹ̀mú yẹn mọ́
0: but ìwọ ní ìsìn ẹni ẹjọ́ dá májẹ̀mú ò tí kú
1: bẹ́ẹ̀ni
0: ó ti dalẹ̀
1: ó ti yáwó olówó òsán
0: ó ti dalẹ̀ ọ̀dàlẹ̀ balẹ̀ kú
1: ẹni dalẹ̀ abalẹ̀ lọ
0: ọ̀sán tí dalẹ̀ tí dalẹ̀
1: ìrẹ́ kò lè dalẹ̀
0: mọ yí àdéhùn kọmọ rùpọ̀ ọlọ́run
1: orí ọ
0: kọmọ yí àdéhùn
1: ìgbà àdéhùn
0: tó wà láàrin wa àti àwọn kọmọ yí àdéhùn ògbẹ́yìn bẹ́ẹ̀ jẹ́ òun kíyàn lẹ́sẹ̀
1: bẹ́ẹ̀ni
0: mọ yẹ yẹ nígbà tẹ́sán bá dé you will regret mọ yẹ
1: ó gbà pé ẹni tó ń gbowó lọ́wọ́ rẹ̀ kò lè ṣe nkankan kò lè rí nkankan
0: èmi pè la tóbi jù ṣùgbọ́n atóbitán
1: wà
0: owó atóbitán wà bá
1: yóò wà tẹ́
0: àwọn atóbi jùdà lánàá lórílẹ̀‐èdè ṣe bí owó atóbitán ti tẹ̀ wọ́n
1: ló wà sùfẹ́ àgànyìn
0: àwọn atóbi ju ànádà
1: atóbitán ti mú wọn
0: kò tí ẹ mẹ́lò mi fún o
1: bẹ́ẹ̀ni
0: ó sọmọlẹ̀
1: bẹ́ẹ̀ni
0: owó wọn useless kan gbádùn owó wọn gbádùn ayé wọn gbádùn àlàáfíà
1: ó sọ di arọ ọsán gangan
0: wọn ní èsì lé wọn ò lè tán
1: gbogbo owó wọn ni wọn kó lọ sókè òkun láti fi tọ́jú ara wọn síbẹ̀ síbẹ̀ ọ̀bọ lè kí wọn láti
0: wọ bẹ́ẹ̀ ni sà
1: ẹlòmíràn òkú rẹ ni wọn rù wá láti
0: wọn ti ẹrú òkú
1: ẹlòmíràn
0: ẹlòmíràn ti wà nù lẹ́nìsín ó ti lé ní ọdún mẹ́ẹ̀ẹ́dógún kò lè jáde kò lè sẹ́ni tẹ́yìn bẹ́ẹ̀ ni sà gbígbé tọ̀ kò lè wẹ̀ fún rẹ̀ mọ́ kò láàáfíà mọ́ ọlọ́run gba àlàáfíà lára rẹ̀ ọlọ́run ò sì gbẹ̀mí rẹ̀
1: ẹ̀ wá bẹ̀rù ọlọ́run
0: ẹ̀ jẹ́ ayé padà ìwọ ló lò ní ṣùgbọ́n ọlọ́run lọ́lọ́ láàrẹ̀
1: bẹ́ẹ̀ni
0: ìwọ kọ́ lọ́lọ́lá
1: òun kọ́ òní nìkan lónìí
0: ẹ jẹ́ bẹ̀rù ọlọ́run ẹ jẹ́ ayé padà lórílẹ̀‐èdè
1: kò lè òní náà tán gan
0: ẹ̀yin olóṣèlú ẹ̀yin wo olóṣèlú ìjẹ tá wà láyé wọn ti kú ayé ti gbàgbé wọn olóṣèlú jẹni wà láyé wọn tí kú tán ayé ti gbàgbé wọn.
1: ṣé o mọ̀ pé ọ̀rọ̀ kan báyé ní ọ̀sẹ̀ tó kọjá
0: okay.
1: ó ní kì í ṣàdéhùn ni nígbà tán bá ń kàmpéyìn yẹn ẹnìkan bá sọ̀rọ̀ bóyá ọ̀kan nínú àwọn òṣèlú ní àwùjọ nínú ó ní àwọn wọ̀nyẹn ó ní ọ̀rọ̀ tán fi kàmpéyìn lásán ni ó ní kì í ṣàdéhùn ni wọ́n ṣe ó ní kì í ṣe májẹ̀mú ni ó sọ bẹ́ẹ̀ lórí ẹ̀rọ gbogbo ìlú ti sọ
0: kò gbádùn dáadáa ni
1: kò gbádùn ni
0: tàbí kọ́ mọ̀ tí wọ́n tán sọ
1: o ni won ko ko si akole nbe ko won ko nkan kan sile won sai si nkan kan enu ni won ko fi so ri won wa
0: edu eniyo mo nkan kan eje ran ile chicken kan
1: kini
0: won ma se swarin fun governor won ma se swarin fun senator won ma se swarin fun president
1: be ni
0: kina ma so lojo yen
1: a ni dale nkan ta wi ni
0: yo na quran o ka bi bele
1: e dan bele
0: I pledge to do what?
1: To be faithful and loyal.
0: To the, my Nigeria, my
1: to
0: country.
1: To Nigeria.
0: To serve them my, with all my
1: with all my friend, with all my energy.
0: Can I say?
1: Only by your noise, I say. Swani.
0: Only
1: Swani. You know what she says. One face she had you. Only to one but I'm campaigning. Only one sorrow. Only one sorrow. Only one sorrow. Only one sorrow. Only one
0: sorrow. Only
1: one sorrow. Only one sorrow. Only one sorrow. Only one sorrow.
0: Only one sorrow. Only one sorrow. Only one sorrow. Only one sorrow. Only one sorrow. Only one sorrow.
1: Only one sorrow. Only
0: one sorrow. Only one sorrow.
1: A o ti dale
0: e je ma wo won igbeye won bo lo se ri baba e wo e je si oju opo le fa won ara le
1: o to ni sha
0: iwo agba ani emi gba pe atobi ju no loni
1: sugbo atobi ta gba ni
0: wa sugbo wa atobi ta owo re fe ba ona
1: yo wa sufi agan
0: be ni sa
1: yo
0: to koja o wa la ni bodo aye oni
1: mo yo wa bi ka ba mo bo
0: o koja aye oni mo pe wo lo koja se omo sele ni
1: a ma koja
0: awon ta je ta nko
1: awon eyan oni
0: awon ti je ri nko awon ta mi nko
1: won ma ju ni pure water
0: ati ti jade gan yo je ti won ta lo ma ju kankan lu
1: awon kan won ju po pure
0: water anu ti e ni ju kankan lu
1: eh
0: won ga ati jade gan
1: mo ati jade gan ma baleru ti o wo mo kan tan o se pelu
0: tori pa so ba mo ko mo se dada gbogbo ade to se fun won baba e pe number fun awara
1: ah ta ba de nikeni ti o fe bere lowo wa ko ma sha lai pe wa sori awon ero won
0: 091
1: 36
0: 55
1: 55 69 52 52 e te pe wa se niyan o ko le fi kankan si o
0: elo ati wole oruko yin ati pe ati
1: oluwa nbe o
0: elo o ti re
1: o ti re
0: o ni o si nkan ti o si
1: eni ka wa kan
0: elo ati wole oruko yin ati pe ati
2: elo sir
0: elo
2: o
0: ni ati pe ati
2: o ki baba o
1: e seun ada fun o e se e se
2: o ba dun mo mi ka won oloselu gbo iru asu
1: won gbo won ni mu se se lori e
2: asiko campaign la wa
1: bene won gbo won ni se
2: iru eni ibi se na wi lori radio kan eni na gbo omo alai ami o ni won gbo to ba gbo to ni won ton ba wa sade un lati 79 ibo le mi wa mo ni ba de un si koda won ti gbagbe omo elomi odi gbogbo si
1: won gbagbe re
0: won gbo
2: olorun je pe yi pada bo si yi pada
1: esan bo olorun esan ni
0: won ji awon oje we ya imi won wa yara bayi kole jade kole to
1: ni bo lo fe ti jade
0: mi o le we fun re mo
1: ki lo fe se
0: oroja kole je mo
1: be ni
0: won gbo esan si nbo
1: esan bo olorun esan bo
0: be ni adakadaju ati wa loruko yin ati beti pe
2: hello
0: elu ati wa loruko yin ati beti pe
2: e kale
0: o
2: kunle lati agbada
0: okay an gbo yin sir
2: pelu program ti olorun ti se lenu lati ba wa so ni asale yi o ba je wi pe awon olofelu wa pataki e na ton wa ni pe ti so olofelu yi kan gbogbo awon parasata ti wa gbogbo awon ise ijoba wa nkan ti ọpọlọpọ wọn náà di mú dání lójú agbára wọn lọ
1: kí
2: ọrọ kẹsọ lẹẹkan agenda of the day ebi kan lára àwọn ààrẹ wa lórílẹèdè yìí babawo lọ babawo bọ nítorí kò lórí ọfẹ láti jáde síta mọ pẹlú gbogbo ọrọ tó ní lọwọ ṣùgbọ́n tó wà ń bẹ̀ náà ni pé ọlọ́run ẹ̀sán ìgbà tó bá wá dé wọ́n á tọmọ bá wọn kábàámọ̀
1: pàtàkì
2: ẹ̀ náà ni pé ó rí ọ̀fẹ́ tá ó fi jẹ́ olùmúṣẹ ohun tá a bá ti sọ jáde láti ẹnu wa nítorí pé ọ̀rọ̀ tó bá jáde lẹ́nu wa ó ṣe iyebíyelé tí ọlọ́run ẹ̀ kó ètò sà.
1: Ada fún ẹ ṣeun ẹ ṣeun ọlọ́run ẹ̀sán bẹ́ẹ̀ ẹnìkan sọ pé ọlọ́run òbí mọ́ ọlọ́run ẹgbẹ́lẹ́ sọ pé ọlọ́run ẹ̀sán ó ní ọlọ́run ẹ̀sán ni ó ló bí ẹ̀sán
0: ó ti bímọ náà nu
1: ó bímọ náà yóò sì sọ ẹ̀sán fún àwọn tí ó bá ṣe má ṣe àlàáfíà bàbá dé mú bọ̀ a ti mọ̀ pé ìwọ náà nu.
0: Kódà Nàìjíríà ti mọ̀ yìí.
3: Ìkọ̀ tó ṣẹlẹ̀ sà ọ̀dàlẹ̀bàlẹ̀ lọ ni ẹni tẹ́ni ò lè fọgbọ́n ẹ̀yí rọ lọ́hùn ọ̀rọ̀ tó lọ́ba ti sọ abẹ́kẹ́
0: bẹ́ẹ̀ni
3: pé wọ́n sọ̀rọ̀ kan wọ́n sọ ìwé wọ́n sọ ìníwé má jẹ̀mú ni má jẹ̀mú jẹ́ forever ó sọ̀rọ̀ o kó kalẹ̀ ni o àbí kọ́ ni o má jẹ̀mú ni ẹ má dalẹ̀ ẹ wò wọ́n sì ń olùwà yóò gbàdúrà wa
0: àmì tẹ̀ ní bàbá
3: mi pé oníkálukú ní ọ̀bẹ̀rẹ̀ ní bòde
1: bẹ́ẹ̀ni
0: àti ẹni dé bòde
1: nígbà ìwé nígbà tá a di
0: ọlọ́run
1: ó ṣe ìdájọ́
0: kò yá dé bòde mọ́
1: bẹ́ẹ̀ni nígbà tó gbẹ̀sán
0: ayé ìlọ́lọ́run ti ń ṣe ìdájọ́ ẹ̀ ló ẹ̀ ti wọlé ó ti rí o lọ́bẹ̀rù ẹ̀ ń bòde kò ní dé bòde mọ́ ẹ̀ ló ẹ̀ ká lórúkọ yín àti fìjà ti pè.
4: Ọlá ìdánilé yìí ló gbé láti
1: náà. Ó gbọ́ yín.
4: Bàbá mo fẹ́ mú sáǹpù kan wá ni.
1: Ẹ̀wọ́ ẹ ṣé àdá
0: ẹ̀fọ́. Ẹ sọ̀rọ̀ ókè o.
4: Ẹ wu bàbá wa bàbá ń dídá.
0: Ẹ má da akọ ẹ̀yà o. Àárín yín o. Àárín yín o.
1: A máa darúkọ ìjọ kan má bàa sọ pé àwa la rán yín.
0: Àárín yín o.
4: Bàbá ẹ ràn wá ní
1: àwọn ọmọ ọ̀dà. À ń gbọ́ yín, à ń gbọ́ yín.
0: Àwa ń sọ̀rọ̀ jẹ́nẹ́rálẹ̀ ni o.
1: À ń gbọ́ yín.
0: Hello. Ẹ sì wà ń bẹ̀ ọ́ ti lé o. Àwọn
1: ti rẹ̀ ọgbà tí o ti sọ pé kò má darúkọ yìí.
0: Bẹ́ẹ̀ ni. Hello, ẹ ti wọlé orúkọ yín àti ìjà ti pè.
4: Ṣẹ́gun ló ń pè láti jẹ́
0: ọ̀rẹ́. Ókè, à ń gbọ́ yín.
1: À ń gbọ́ yín.
4: Kẹ́rí dídalẹ̀ yẹn, àwọn èèyàn tí ẹ̀ wá kà sí bàbàrà mọ́. Wọ́n mọ nǹkan tí wọ́n máa ń sọ ń sìn ní pé àwọn smart.
1: Oh, wọ́n smart.
4: Pé smartness ni yẹn.
1: Wọ́n já fáfá, wọ́n já féfé, wọ́n ṣe féfé.
4: Tó ti di papọ̀ ṣe ìbá wa dé àmọ́ òkútọ̀ ìyáálé kan ló ti wọ́n ìyàwó kan ló ìyàwó ìyáálé kan ló ti wọ́n
0: ìgbà àwọn. Kí ló wá kọ́ lọ́hùn pẹ̀lú yẹn?
4: Tó ti lọ́kàn.
1: Kò kán.
0: Ẹsán lọ́kàn ló ní tèmi
1: ní ẹ̀sán.
0: Tèmi ó sì gbẹ̀sán. Kò sí wòlíì yẹn láyé tó lè ṣètùtù rẹ̀.
1: Yóò gbẹ̀sán.
0: Yóò gbà.
1: Àfi tó o bá lè lọ ṣe àtúnṣe.
0: Tó yí padà.
1: Kó yí padà.
0: Yóò gbẹ̀sán.
1: Kó má bàa jẹ́ pé orí ẹ̀sán látọ̀dọ̀ Ọlọ́run.
0: Yóò gbà. Ẹ̀lú ẹ ti wọlé orúkọ yín àti ìbílẹ̀
3: ìbílẹ̀. Ẹ ti gbọ́ ọ yín. Àìmọ́ àìdé ìmùsẹ̀ inú ọlọ́run kò rò sí. Torí má jẹ́ ìmú ni. Ṣùgbọ́n kọ́ lọ kó máa fi ìrántí sí ọ̀sọ̀ wọn. Ó bá ti sọ pé lórí àgbà yẹn lọ́pọ̀lọpọ̀ àwọn wọn kò ń gbà gbà dé ìsọ̀rọ̀ sí.
1: Ilé
3: ìpàdà kọ sílẹ̀. Ìbò mí ló tún wọ ẹyìn ìsìn. Gbogbo ara ti mú káàdì jáde táàtò bí ìfòfò.
1: Bẹ́ẹ̀ ni.
3: Nítorí pé kí a mọ̀ ní wípé kọ́nà ń sàfihàn ọmọ wa sí ọkàn gbogbo wọn.
1: Àmì.
3: Ọmọ ọjọ́ kó dẹ̀ fẹ́. Ẹ̀lẹ́ bàbá mi ọjọ́ ni ó kalẹ̀ o.
1: Àmì àmì àmì. Yóò gbẹ̀sán. Ọlọ́run ẹ̀sán ni.
0: A gbà. Bí ọ̀gbá láàárọ̀ yóò gbà
1: lọ́sàn. Yóò gbà lọ́sàn bí ọ̀gbá lọ́sàn yóò gbà lálẹ́.
0: Ẹ̀lọ́.
1: Orúkọ àti ibi tẹ́ ti ń pè.
3: Láti
1: sábò kìtà. Ẹ̀mí
0: ìṣòkè
1: díẹ̀. Ẹ kú ọjọ́ mẹ́ta.
3: Yẹ́sà ṣé sà.
0: À ń gbọ́ yín.
3: Ọlọ́run sọ pé tèmi ni ẹ̀sán.
1: Àwọn
3: tó ń jalè ọ̀rẹ́ méjì tí wọ́n jọ ní ilẹ̀ papọ̀ kí nǹkan tó yóò rọra ka ilẹ̀ ẹ̀ẹ́dẹ̀kejì rẹ̀. Ìgbà tó ta tó ń fa Ọlọ́run mà lágbára o.
1: Ó ní.
3: Nǹkan tó ṣẹlẹ̀ sí ìdílé rẹ̀ ni agbára láì jẹ́ pé nítorí ṣe òògùn.
0: Ọlọ́run ni.
3: Ọlọ́run fúnra ẹ̀ ló ṣe. Ó ka ilẹ̀ ọ̀rẹ́ ẹ̀. Wọ́n jọ ra ilẹ̀ two plus ẹnìkan nìkan oníkó jẹ̀ ta tọ̀rẹ́ ẹ̀.
5: But what happened? Or else, you know, what the best? O fe ti se lo le lo di pe ah ni po ni kini kini kini so de won ba so po re o lo won sai le ni o re wa ti le olorun lowo ati ohun to ati le to ta ah ati gbogbo e ti ati ara ati gbogbo ti ni e baba olorun ni e so e so se le ni ni le won baba ni e wa pa e laje pa de pe mo wa nu le ṣugbọn ko je n to n jade
0: Alors c'est malin. House arrest. Eche, thank you, mama.
1: Eche, eche.
0: Eberu Olorun. Eberu Olorun. Thank you. Two more colors today. Two more colors for today.
1: Iwo to ti ba awon eyan se adehun.
0: E ti wole o.
1: Mu adehun se bayi lo mu adehun se lo mu se.
0: O ti re o. O ti re o.
1: Ki ibinu Olorun ko ma ba wa sori e o.
0: Last caller for today.
1: Mu adehun se o. Ileri to ti ba won le o ti leri. Mu se o.
0: Bi abari elu ati wole oruko yin last caller for today. Hello.
6: Bẹ́ẹ̀ni wọlé.
0: Elu ati wole
1: oruko. Ati wole oruko ati bi tete pe.
0: Baba e je gbe body wa
1: je sire
0: ka ma lo loni
1: o pin gbogbo oro na ti a gbo
0: mo ko beru Olorun ko si pe ofun re mo won na ni ti ra pala wole hello hello last caller
7: hello office ni za
0: ko so wo ko ni sa
1: oruko ati bi te ti pe
7: idowu pobla mi lodota
0: okay ya so
1: yin
7: baba mo ti sele ni Nigeria ni sin lo majemu ọpẹ lomi àti àti mi tó lérà a lọ gba nǹkan bí ìkáwé kèjì ìrówó jọ kan ó fún wa gbà kò rówó jọ kan a máa dìjà lẹyìn dákun bí ẹsẹ yìí bò lọ ó ti lè bẹbẹ.
0: Mi ò gẹ́ ti mi.
1: A lọ ṣe kí nígbà tí òrówó san kí lẹ́dí ó lọ ṣe lẹ́yìn.
0: Ẹ ló.
1: O ti re bete.
0: Emi o mo yo gbe ti kwese. E ja ma lo loni baba.
1: O pin gbogbo oro. O pin gbogbo oro na ti a gbo.
0: Ni pe ka beru Olorun.
1: Ka se kini?
0: Ka pa ofin re mo. Tori eyin ni fun gbogbo eniyan. Tori Olorun o mu olukuluku ise wa si idajo. Iba se rere.
1: Iba se rere.
0: Tabi buburu. E ja ma.
1: Tori na beru Olorun o. Ko si lo ti ti si lo mu adehun se. Mo ro e lo mu adehun se. Ko ma ba dabi awon ti o mu adehun se. Ti ya je won ni ni a ti duro loni titi de ojo mejo loni baba de enikeni to ni awon ibere to da popo leyin igba ta ba pade eto yi ko pe wa sori awon ero won 08055584204602080353021294 a dupe lowo Olorun fun ore ofe re ta ri gba to ba wa se ti oni ta si ni igbagbo ati daniloju pe yo de mi wa si de ojo mejo loni yo si tan ba wa se eto ti ojo mejo loni be na la se dupe lowo iranse Olorun ta pe wa sori ete ni olusagutan eke Oguyemi agba aladua pe oluwa youtube o ma fi ogbon kun ogbon yin yo fi oye kun oye yin e se pupo e ku atotonu ka to lo e gba adua
0: Olorun to lorun ati aye ti a ti gbo yi jo yi wa pada
1: amen
0: to Nigeria se
1: amen o
0: ni se oni jona
1: amen
0: ẹyin ọlọwọ ẹrọ wa ẹ ò ní dààmú
1: àmì o
0: jọmẹt foundation ẹ ní rí wàhálà
1: àmì
0: ẹ ti gòkè ọ̀nà ìjábọ̀ o
1: àmì
0: ẹ gbọ́ wa lónìí lọ́jọ́ mẹ́jẹ ẹ ó tún gbọ́ wa lálàáfíà
1: àmì
0: lórúkọ jésù olúwa wa
1: àmì.

bẹ́ẹ̀ ni àlọ́ náà ni ẹ̀ ń gbọ́ ìkànnì diamond fm ni ẹ̀ ti ń gbọ́ ní 88.7 fm ni lábala àkọ́kọ́ lórí ètò ẹ̀ ti mọ̀ pé ní táwọn gbé yẹ̀wò ni àwọn àlọ́ àpamọ̀ tí ó ní ṣe pẹ̀lú oríṣiríṣi nǹkan ìsọ̀rí tá a wá ń wò lọ́wọ́ ni ìsọ̀rí tá a pè ní irú wa ògiri wa ìyẹn ni pé àwọn àlọ́ tí kò sí ìsọ̀rí kan pàtó tá a fi sọrí abala hun kò kò sí irúfẹ́ àlọ́ tá a lè bá ńbẹ̀ ẹ̀hun àtẹ̀jẹ́ àlọ́ lè jẹ́ ìyàn ó lè jẹ́ irinṣẹ́ ó lè jẹ́ ohun èlò ilé ó lè jẹ́ ohun ọ̀gbìn ó lè jẹ́ nǹkan mi ó lè jẹ́ abẹ̀mí ó lè jẹ́ n tí ó bẹ̀mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a bí bí ilé ẹ wá jẹ́ ká mú nínú àpẹẹrẹ tí ó ti tún wà lọ́dọ̀ tiwa ní ká fi kún ìtẹ̀yìn ti kọ́lé ẹ̀yin ewé ẹ ti mú gèdègé ẹ ti mú tákàdá ẹ ti mú gbogbo ẹ fẹ́ kọ́ torí pé níta bá kọ nìyí lọ níta bá la fọpọ lọ rán tá a rán mọ́nu ó lè sá wa yín ìjọ kan tí ó lọ. Àlọ́ ó ní bàbá rán mi lóko mo ní bàbá bàbá ní mo pẹ́ lóko mo ní wọn pẹ́ lóko mo ní ọ̀nà ló pín méjì mo ní kí n tọkàn já kí n tó tọkàn òkú bàbá ní mo pẹ́ lóko èmi ní wọn pẹ́ lóko wọn lọ́nà ló pín sí méjì mo ní kí n tọkàn já kí n tó tọkàn yòókù kẹ́ni ó ní ọ̀nà tí wọ́n fi búlọ̀kù dákọ́ èyí tí wọ́n fi yan rìn dání bàbá ni mo pẹ́ lóko mo ní ìpẹ́ lóko mo lọ́nà ló pín méjì mo ní kí n tọkàn já kí n tó tọkàn yòókù rárá kì í sọ̀nà ìṣubú sígbà tí wọ́n sọ pé aṣoṣù gbọ́rọ̀ àlè jẹ́ tán tí wọ́n sọ pé ọ̀nà wàá fẹ́ fi ẹ̀já ti ilé ẹ̀hun eléyìí ò já ẹ̀já ilé kò bá mu ẹja rẹ̀ ní sokoto ó ní lòun sì rò tẹ́lẹ̀ o nígbà tó ti wá sọ nǹkọ sokoto ni bó ṣe jẹ́ bẹ́ẹ̀ ni pé tí a bá fẹ́ wọ sokoto àti sokoto kékeré ni àti sokoto gúngùn ni tá a bá ti ti ẹsẹ̀ àkọ́kọ́ bọ̀ á yọ ẹsẹ̀ àkọ́kọ́ jáde ná tá a fi tẹ̀lẹ̀ ká tó wá wọ ẹsẹ̀ kejì mo lọ́nà ló pín méjì mo ní kí n tọkàn já kí n tó tọkàn yòókù kò sí bẹ́ẹ̀ yẹn ṣe fẹ́ sokoto tí ó wà ti ẹsẹ̀ méjèèjì bọ sokoto lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ọ fẹ́ gbóòórùn ara rẹ̀ nu ọ fẹ́ jiyàn ẹ̀ṣù torí ọba rẹ̀ ńlẹ̀ ni èèyàn àkọ́kọ́ ẹ kejì àlọ́ kí n pa lórúkọ àbùfátáì àlọ́ padà mo mú létí òkun mo fi ẹ̀yìn ti ọ̀sà síbẹ̀síbẹ̀ mo tún wá olómi tútù káàkiri mo mú létòkun mo fẹ̀yìn ti ọ̀sà síbẹ̀síbẹ̀ mo ń wá olómi tútù káàkiri ẹ̀ríkìní rárá ẹlẹ́rìn dòdò kọ ẹlẹ́rìn dòdò ni ó gbé kọ́gi ìwọ náà fẹ́ gbìyànjú rẹ̀ ìsọ̀rọ̀sókè kò bá lọ mo mú létòkun mo fẹ̀yìn ti ọ̀sà mo tún wá olómi tútù káàkiri ìyàwó ni ṣe ẹ̀ ń pé nínú ọmọ ìyá inú ọmọ bàbá yìí ni a lè rí obìnrin kọjá burú lẹ́yìn ẹni kọjọ́ gbọ́n wájú àbí kọjọ́ ọmọ ẹ̀gbọ́n nídìílé ìyá kọjọ́ ọmọ àbúrò nídìílé bàbá tí a lè fẹ́ torí pé a lè fẹ́ra wa a wà á tún nàgà síwájú a nàṣẹ̀ síwájú a lọ nú ẹbí mi láti lọ fẹ́ ìyàwó tiwa ìyẹn ni pé mo mú létò okun ó fún fẹ̀yìn tí ó sà síbẹ̀síbẹ̀ òun olùmí tútù káàkiri ẹ pàtẹ́wọ́ fún mi ọ̀dà ẹ jẹ́ ń pa fúnra mi bí ó ṣe mọ ní abala yìí fún titi onínú a tún máa pàdé labala yìí lọ́sẹ̀ tí ń bọ̀ láṣẹ ìdùmarè ẹ jẹ́ ká mú lọ sí abala kejì àmọ́ ká tó lọ sí abala kejì ẹ ti mọ̀ pé ọkọ̀ tá a máa gbé lọ bàtà ni ẹ wá jẹ́ abọ́ bàtà ká tó jó bàtà torí pé tá a bá fi bàtà jó bàtà o lè yọ wá lẹ́sẹ̀ ẹlẹ̀ ọ̀ya ẹ jẹ́ ká lọ.

0: gbobi tẹ tí láyọ̀ láti gbọ́ wa. Fún ẹ̀yin tó jẹ́ ìgbà àkọ́kọ́ nìyí tí ẹ̀ ń gbọ́ wa, ìkànnì Diamond 88.7 FM ni a wà lórí ètò àlọ́ bàbá àgbà pẹ̀lú èmi ọmọ yín, àbúrò yín, ìyàwó yín, Motunráyọ̀ Olúwadámiláre ẹlẹ́ṣin, aya ẹni àdúrà. Ilé àkọ́tí wọn gba ikọ̀ àlọ́ lálejò lọ́sẹ̀ yìí, àwọn ni a mọ̀ sí Atoric Group of School. Atoric Group of School tí wọ́n wà ní Wara along Ìlọrin Secretariat, Ìlọrin West Local Government, Wara ní ìlú Ìlọrin. Lábẹ́ àkóso olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí, Ajia Absat Funmilayo Sulaimon Usman. Àwọn akẹ́kọ̀ọ́ náà ti wà níkàlẹ̀ láti dáhùn ìbéèrè tí alálọ́mú wá fún un. Ẹ̀yin akẹ́kọ̀ọ́, a bẹ̀rẹ̀ pẹ̀lú àlọ́ àpamọ̀. Àlọ́ o, ó ní gba aṣọ, orin òhò wọjà, ta ló mọ̀? Ó ní gba aṣọ, oríṣi èso kan ta máa ń jẹ, ó ya nìkan lọ́wọ́ ọ̀wọ́ tó náwọ́ náà máa bọ̀. Ó ya kó máa ya, kó máa ya, kó máa ya.
1: Orúkọ mi ni Akintola Bisimi, ìdáhùn sí àlọ́ yìí ni àlùbọ́sà.
0: Rárá, àlùbọ́sà kọ̀. Òun náà máa ń ní pelepele bí àlùbọ́sà náà. Òun náà máa ń láṣọ tó pọ̀ lára bí àlùbọ́sà, àmọ́ kì í ṣe àlùbọ́sà.
1: Orúkọ mi ni Tita Objective. Ìdáhùn sí àlọ́ yìí ni àgbọn.
0: Ó yẹ ẹlòmí ẹlòmí.
2: Orúkọ mi ni Yusuf Kaya. Ìdáhùn sí ṣe, ìdáhùn sí bẹ̀rẹ̀ yìí ni àgbàdo.
0: Àgbàdo ẹ̀pà tẹ́wọ́ fún. Àtẹ́wọ́ tara yín lélẹ́ ìfẹ́pà yẹn. Àtẹ́wọ́ tara yín nìyẹn tó àtẹ́wọ́ pa. Ó ti tó. Àlọ́ o, mo fò sókè títí ọwọ́ mi ò kàn. Mo fò sókè títí ọwọ́ mi ò kàn.
3: Orúkọ mi ni Ẹlẹ́mọ̀ṣọ́ Báàkàt. Ìdáhùn sí àlọ́ yìí ni sánmi.
0: Ẹ̀fún látẹ̀wọ́. Àlọ́ o, bàbá kúkúrú ara ẹrù má sọ. Bàbá kúkúrú ara ẹrù mọ́ sọ.
4: Orúkọ mi ni Abdulrahim Mujida Dàṣàbí. Ìdáhùn sí ìbéèrè yìí ni igi.
0: Igi kọ́, igi kọ́ wà ní agbègbè wa yìí báyìí. Ìdáhùn sí àlọ́ yìí. Bàbá kúkúrú ara ẹrù mọ́ sọ.
2: Orúkọ tèmi ni Isaka Amaki Olere. Ìdáhùn sí àlọ́ yìí ni olú.
0: Ó yá ẹnìkan ṣoṣo ni wọ́n gbà láyé sí.
2: Orúkọ tèmi ni Abdulrahu Sofia. Ìdáhùn sí àlọ́ yìí ni ilé.
0: Ilé kọ́. Mo fi rẹ́ ẹyin nímú àtẹnu, ṣe é faramọ́. Òpó olé ni. Bàbá kúkúrú ara ẹrù má sọ. Òun ló ru gbogbo létà wà yìí, òun ló ru. Tó pò yẹn bá ti yẹ̀ báyìí, kí ni ó ṣẹlẹ̀? Ẹ fún yàrá lọ látẹ̀wọ́. Àlọ́ o, kí ló ń gba tọwọ́ ọmọdé? Kí ló ń gba tọwọ́ ọmọdé? Ó yá yára yára yára.
3: Orúkọ mi ni Ibrahim Usman. Àlọ́ yìí jẹ́.
0: Ìdáhùn sí àlọ́
3: yìí. Ìdáhùn sí àlọ́ yìí jẹ́.
0: Ó yẹ ẹlòmí, ẹlòmí, lọ́jọ́kú.
5: Orúkọ mi ni Olóòkè Ràìzá. Ìdáhùn sí bèrè yìí ni oorun.
0: Oorun ẹ pàtẹ́wọ́ fún. Oorun ló ń gba tọwọ́ ọmọdé. Àlọ́ o, mo ṣu imí rẹ̀bẹ̀tẹ̀, mo fi ewé rẹ̀bẹ̀tẹ̀ bò ó. Mo ṣu imí rẹ̀bẹ̀tẹ̀, mo fi ewé rẹ̀bẹ̀tẹ̀ bò ó.
6: Orúkọ mi Lọ́kọ́jà mọ̀. Ìdáhùn sí bèrè yìí ni bẹ́ẹ̀.
0: Bóyá ẹlòmí.
2: Orúkọ mi ni Ìbúhẹ́ Mọ́mọ́dà. Ìdáhùn sí àlọ́ yìí ni irú.
6: Orúkọ mi ni Abdulrahim Farida. Ìdáhùn sí bèrè yìí ni irú.
0: Mo ṣu imí rẹ̀pẹ̀tẹ̀, mo fi ewé rẹ̀pẹ̀tẹ̀ bò ó.
2: Orúkọ tèmi ni Abdulrahu Sofia. Ìdáhùn sí àlọ́ yìí ni ayé.
6: Orúkọ mi ni Olóòkè Ràmídà. Ìdáhùn sí bèrè yìí ni ìlú.
0: Ẹ lọ jòkó, ẹ má gbà mí lásìkò. Ìdáhùn sí àlọ́ yìí ni sánmọ̀ àti ilẹ̀. Ẹ fún yàrá lọ láti ẹ̀wọ̀n. Ta ni ó pàlọ́ fún wa?

ìgbàgbọ́ lórí ìwà gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní kọjá lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan bí wọ́n ti ń kọrin wọn ń kọjá wọn okùn yẹn ò kò mú wọn lọ́rùn ìgbà tó wá ku ọ̀fọ̀n òun gangan sì ni olórí wọn òun náà sì ni aláburú òun gangan ló kó irú ìyá jẹ ó ṣe débẹ̀ báyìí ó wá rọra ń kọrin ìbákọrú àná jẹ ìsìnkọrú àná jẹ ìrìn àrìnlélọ́rùn pa ìsìnkọrú àná jẹ okùn adẹ ẹmí gbẹdẹ ẹgbára lajọ ṣe kápó ọ̀pẹ̀lá kọ́bàtà ọ̀fọ̀n lólórí wa kò sí ìkọrin yẹn délẹ̀ báyìí bí okùn yẹn bó ṣe ràn ẹ́ lọ́rùn parun wọ́n ṣe wá mọ̀ pé dájúdájú ìwọ ni ẹranko náà gbogbo àwọn yòókù àwọn bábá tí wọ́n lọ wọ́n lọ òde ibi tí wọ́n lọ ibi bẹ orí okùn òun ni ó wá wà títí títí títí tó jẹ̀rora jẹ̀rora kó tó di pé ìyá padà wá tu sílẹ̀ ò lè lọ wájú mọ́ kò sí lò lọ ẹ̀yìn mọ́ bó ṣe di ẹranko tó bẹ̀rẹ̀ sí ní gbé inú ilé láti ìgbà náà kò sínú ilé táìwọ̀ gan ní ìsìn tẹ̀ ní rí ọ̀fun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sì ti gbé kinní kan kalẹ̀ báyìí kí ni wọ́n ṣe wó jẹ́ ibẹ̀ ni àlọ́ yẹn parí sí mo lérò pé a rí ọgbọ́n kan àbí mi kan bẹ́ẹ̀ ẹ sọ̀rọ̀ sókè ibí ni àdé dúró lórí àlọ́ aládùn lórí ètò àlọ́ bàbá àgbáyé tó ń wáyé sẹ́tì gbọ́yìn láti iléeṣẹ́ diamond 88.7 fm ilé ẹ̀kọ́sẹ́ gba ikọ̀ àlọ́ lálejò lọ́sẹ̀ ilé ẹ̀kọ́sẹ́ àwọn ni àtọ̀rí group of school tó wọ́n wà ní along ìlọrin west local government wara ní ìlú ìlọrin lábẹ́ àkóso olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ìyájí hausa funmilayo sulaimon usman orúkọ principal wa ni mr abdulsalam kamaldin ọlárẹwájú nígbà tí hm wa jẹ́ mrs sheu muslim mat amolara olùkọ́ èdè yorùbá àwọn ni mr abrazak elega orúkọ ìyá aláìlú òòyì padà mutúnráyò olú adámiláre ẹlẹ́sìn lèmi ń jẹ́ èmi lọ́ọ́ máa gẹṣikáró máa súdẹ èmi lọ́ọ́ máa gbàrọ̀jò tó ń bá wọn jà tó ń kó tòde bàbá wọn lọ èmi nìkan pá mo wà lórí ètò pẹ̀lú mi ni amojú ẹ̀rọ wa tán bá yí sókè yìí sísàlẹ̀ táwọn èèyàn wá fi láǹfààní láti bọ̀ wá nílé alàgbàfẹ́mi bánirẹ́ tàmọ̀ sí bàbá bèjì àlọ́ bàbá àgbà ń tẹ̀síwájú kí wọ́n bá wa ká lọ ẹ fún yàrá lọ látẹ̀wọ́.

0: ori e ko gbe ni omo yen ara omo yen ti gan o si je wa ni mu e mege o gbagbo po le ji mo de gbe owo ni bi hare ati ese re iya re ni pe ku pe o ti wa lori omo yi fun ojo merin omo ikere ko laju wa ni bi mo se lo tan kini o si je yen to ru tele o dake arobi kasaidia wa ni lojo ese omo laju oni mami mo fe omo yen wa nu soji e lo wo gogo e lori Facebook ni god of 1930 tin ba paro mo mo pa won kan ti baye je sugbe lo wo lori Facebook e ma ri share lale ke tun lori iyanu akoko to koko sele likiti ni yen be ni tawo kuku wa binu pe wo be ni oja meta to gbona ni mo wa ni oja ta lu drum set ta lu gangan ta se deliverance e lo wo lori Facebook eleyi o se na lie not true ben imele wole okuku parada ni ilu Ekiti fun ojo mesan ti mo lo nu gbonbe so e lo wo ninu god of 1930 ben ni to ba gbe sori Facebook e bayi ko te god of 1930 tite odo ni ni 608,000 followers 608,000 followers lo wo bayi ko mo pe ko se na lai tori pe majemu olorun bo wa lojo tuesday lojo tuesday september 1st beni ani program ni church wa ilorin an lo sinu oro oluwa oluwa ba wa soro
1: amen
0: jario
1: amen
0: farare han
1: amen
0: jesu oluwa wa
1: amen
0: awon asegun ninu christi tori alakoko mo awon asegun ninu christi oni iwa sun tori wa fe fi ba wa soro loni awon wo ni asegun ninu christi sari ba mi wo ni we 1 samuel 17 kilo we yes
2: awon finishing si gba ogun ojo si oju ija won si gba ara won ojo soko
0: yes
2: ti won si judia
0: awon
2: won si do si soko ati aseka
0: yes
2: ni efede mini
0: yes
2: solo ati awon eniyan israeli si gba ara won ojo po
0: yes
2: won si do si afonifoji ela
0: yes
2: won si togun de awon finishing
0: yes
2: awon finishing si duro lori oke kan
0: yes
2: ni apa kan
0: yes
2: israeli si duro lori oke kan
0: yes
2: ni apa keji
0: yes
2: afonifoji kan si wa laarin won
0: yes
2: akikanju kan si jade lati ibudu awon finishing wa
0: yes
2: oruko re a ma je golayati ara geti
0: awon wo ni asegun ninu christi awon to ni igbagbo ni yes
2: eni ti giga re je igbawo mefa ati ibu atelewo re kan
0: oba solo ni igbagbo awon mi n ba olorun ni sugbon won ni igbagbo yes
2: ohun si ni aporo ede kan lori re o si wo ewu kan ti a fi de pelebe
0: se
2: iwon ewu na si je egbedogbon sekeli
0: yes
2: ohun si ni kobita ide ni ese re ati apata ide kan laarin ejika
0: yes
2: opo ko re si o si dabi igi awon ahunso
0: yes
2: ati o ori oko re si je
0: egbe to awon owo lo n deru ba iwo omo kristeni o gbodo ni igboya ati igbagbo yes
2: o si duro o si kigbe si ogun israeli
0: yes
2: o si wi fun won pe
0: awon ogun kan won ke mo won derubo awon ewo ni asegun ninu christi ninu ijo loni ta wa yes
2: e se ti eyin jade lati tegun se philistine kan
0: enikan pe mi nba mo wa likiti o ni apostle nu gbe lewa yen mo ni olorun baba lola olorun awon baba mi olorun baba di olorun ipade ola olorun o wa laaye ko si nkan kan ti o se mi yes
2: se philistine kan ni emi nse
0: eyin
2: si je ru sodu eyin yokunrin kan fun ara yin ki eyin ki o si je ki o sokale to mi wa bi ohun ba le ba mi ja ki o si pa mi nigba na ni awon odi eru yin sugbon bi emi ba le segun re
0: yes
2: ki emi si pa nigba na ni eyin a si di eru wa eyin o si ma sin wa
0: ogun to mu o leru loni oluwa ma tu o sila ogun to n deru bo to n dumo o mo ru loni ni ogun ole na yes
2: philistine na si wi pe emi fi ija logun israeli
0: gbogbogun ti n ja ọ gbogbogun ti n bu ọlọrun ninu aye ẹ lálẹ ogun yóò wọlé láàyè
2: kí ọkùnrin kan fún mi kí àwa méjèèjì jùmọ̀ bá ara wa jà nígbà tí sọ́ọ̀lù àti gbogbo israeli gbọ́ ọ̀rọ̀ finistini kan wọ́n dáàmú ẹ̀rù ńlá lásìkò
0: àwọn ogun ti ń dà ọ́ láàmú lónìí lógun yẹn máa bàjẹ́
2: dáfídì sì jẹ ọmọ ara
0: yẹn àwọn asẹ́gun nínú kristi
2: dáfídì sì jẹ ọmọ ara yẹn fátánà ti bẹ̀tílẹ́mù júdà orúkọ ẹni tí ń jẹ́ jésè ó sì ní ọmọ mẹ́jọ ó jẹ́ arúgbó láàrin ènìyàn ní ọjọ́ sọ́ọ̀lù àti àwọn mẹ́ta tí ó dàgbà nínú àwọn ọmọ jésè tí ń tọ́ sọ́ọ̀lù lẹ́yìn lọ sí ojú ìjà orúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí ó sì bá lọ sí ibi ìjà ní Eliabu àkọ́bí àtẹ́lẹ́ rẹ̀ sì jẹ́ Abinadabu ẹ̀kẹta sì ní Sama
0: àwọn ẹ̀gbọ́n dáfídì ni
2: dáfídì sì ni àbí kẹ́yìn àwọn ẹ̀gbọ́n iwájú rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ń tọ́ sọ́ọ̀lù lẹ́yìn
0: má fojú di ọlọ́run mi má fojú di ma wa si program wa ko se ori phone wa ti ba pe ni en to luwa so niyan o la won kan foju di olorun editor ṣùgbọ́n àánú ni ṣe wọn. Yes.
2: Ṣùgbọ́n Dáfídì ń lọ. Ó sì yípadà lẹ́yìn Sọ́ọ̀lù. Láti máa tọ́jú
0: àwọn bàbá rẹ̀ ní Bẹ́tílẹ́hẹ̀mù. Ẹni tó máa ṣẹ́gun fún wọn. Yes.
2: Filistini náà sì máa súnmọ́ ìtòsí. Ní òwúrọ̀ àti ní alẹ́. Òun sì fi ara rẹ̀ hàn ní ogójì ọjọ́.
0: Àwọn aṣẹ́gun nínú Kristi. Yes.
2: Jésù sì wí fún Dáfídì ọmọ rẹ̀ pé. Jọ̀wọ́ mú àgbàdo dídín yìí. Ti ẹ̀fà kan. Àti sun àkàrà mẹ́wàá yìí. Fún àwọn ẹ̀gbọ́n rẹ̀. Kí o sì súré tọ àwọn ẹ̀gbọ́n rẹ̀ ní ibùdó. Kí o sì mú wárákásì mẹ́wàá.
0: Bí ìgbà tó wà ní ogun yẹn lọ́wọ́ fẹ́ẹ́ rí gbà bẹ́ẹ̀ wo Paul àti Sila nínú túbú. Yes.
2: Kí o sì wo bí àwọn ẹ̀gbọ́n rẹ̀ ti ń ṣe. Kí o sì gba nǹkan àmì wọn wá.
0: Sọ́ọ̀lù
2: àti àwọn.
0: Wọ́n ti ẹ̀rẹ́ Dáfídì iṣẹ́ ni ṣùgbọ́n nígbà tó débi àwọn ẹ̀gbọ́n rẹ̀ ní pé o mọ̀ nígbèrágà. Yes.
2: Sọ́ọ̀lù àti gbogbo àwọn ọkùnrin Israẹli sì wà ní àfolífojì Ela. Wọ́n ń bá àwọn Filistini
0: ta. Babalọla gan ni pé magnify your office. Yes.
2: Dáfídì sì dìde ní kùtùkùtù òwúrọ̀. Ó sì fi àgùntàn wọn ní olùtọ́jú kan lọ́wọ́. Ó sì múra. Ó sì lọ. Gẹ́gẹ́ bí Jésù ti fi àṣẹ fún un. Òun sì dé ibi yàrá. Ogun náà sì ń lọ sí ojú ìjà.
0: Gbogbo ogun tó le láyé ẹ lónìí ó máa wálẹ̀. Yes.
2: Wọ́n hó ìwọ ogun. Israẹli àti Filistini sì tẹ́gun.
0: Yes.
2: Ogun sì pàdé ogun.
0: Dáfídì sì fi. Ogun pàdé ogun. Yes.
2: Dáfídì sì fi nǹkan tí ó mú lọ. Lé ọ̀kan nínú àwọn olùtọ́jú gbogbo lọ́wọ́. Ó sì sáré sí ogun. Ó tọ àwọn ẹ̀gbọ́n rẹ̀ lọ. Ó sì ń kì wọ́n. Bí òun ti ń bá wọn sọ̀rọ̀. Sáàwó akíkanjú ọkùnrin náà. Filistini ti Gati. Tí orúkọ rẹ̀ ń jẹ́ Gòláyà ti sì gòkè wá. Láti ogun àwọn Filistini. Ó sì sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ó ti sọ rí. Dáfídì sì gbọ́. Gbogbo ọkùnrin Israẹli. Nígbà tí wọ́n sì rí ọkùnrin náà. Wọ́n sì sá níwájú rẹ̀. Ẹ̀rù sì bà wọ́n gidigidi.
0: Gbogbo tó ń dẹ́rùbọ̀ yóò wọlé lálẹ́.
2: Àwọn ọkùnrin Israẹli sì wí pé ẹ̀yin kò rí ọkùnrin yìí tí ó gòkè wá níyìí láti pé Israẹli ní ìjà. Yóò ṣe wá. Yóò sì ṣe pé ẹni tí ó bá lè pọ̀ ọkùnrin náà.
0: Gbogbo tó ń pè ọ́ nígbà lálẹ́ ló máa wọlé.
2: Ọba yóò fi ọ̀rọ̀ púpọ̀ fún. Yóò sì fún ní ọmọ rẹ̀ obìnrin. Yóò sì ṣe ilé rẹ̀ di òmìnira ní Israẹli. Dáfídì sì wí fún àwọn ọkùnrin tí ó dúró ní ọ̀dọ̀ rẹ̀ pé kí ni a ó ṣe fún ọkùnrin náà tí ó bá pa Filistini
0: yìí
2: tí ó sì mú ẹ̀gàn náà kúrò ní ara Israẹli.
0: Gbogbo ẹ̀gàn rẹ̀ lálẹ́ ni ó parẹ́.
2: Ta ni aláìkọlà Filistini yìí ń ṣe tí yóò fi máa gan ogun Ọlọ́run alàyè. Àwọn ènìyàn náà sì dá lóhùn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí pé báyìí ni
0: ó ṣe fọ́ ogun ayé ẹ̀ kò tí ì débi tádùá ti ń gbà ló sì fi ọ́ fi ṣe yẹ̀yẹ́ bẹ́ẹ̀ mo sọ fún ọ tó gun ayé ẹ bá déwájú Ọlọ́run 1930 ogun yẹn máa sá ó máa dúró ìyanu tó ṣẹlẹ̀ ní Èkìtì.
2: Dáfídì sì wí fún Sọ́ọ̀lù pé nígbà tí ìránṣẹ́ rẹ̀ ń sún àgùntàn bàbá rẹ̀ kìnní kan sì wá.
0: Ó gba ayé ẹ kòkòkòdà kò ju adìyẹ lọ. Ó fi Gòláyà tó fi gbé kìnní orí. Ó fọṣẹ yí Filistini tó ń dẹ́rùba Sọ́ọ̀lù.
2: Àti àmọ̀tẹ́kùn kan. Ó sì gbé ọ̀dọ̀ àgùntàn rẹ̀ kan lé láti àgbò.
0: Ó yà ó yà ó yà.
2: Mo sì jáde tọ̀. Mo sì lù ú. Mo sì gbà kúrò ní ẹnu rẹ̀. Nígbà tí ó sì dìde sí mi. Mo gba irúgbọ́n rẹ̀ mú. Mo sì lù ú pa. Ìránṣẹ́ rẹ̀ pa àti kìnìún àti àmọ̀tẹ́kùn náà. Aláìkọlà Filistini yìí. Yóò sì dàbí ọ̀kan nínú wọn.
0: Ẹ jẹ́ káwọn èèyàn máa kà á lọ tó bá ti wà nílé. Ẹ kà á gbádùn ẹ̀ délẹ̀. Bẹ́ẹ̀ni níbi tí Dáfídì ti pa níbi táwọn ẹ̀gbọ́n Dáfídì sọ pé pé padà lọ́lé ìwọ onígbéraga náà kò ṣe ìgbéraga tọ́lọ́mba ibi tọ́lọ́mba ti máa gbèjà ẹ ọkàn ẹ lè mọ̀ rò pé abẹ́ni yóò kéré náà Dáfídì lọ́lọ́run lò láti sọ wọn di aṣẹ́gun.
2: Bẹ́ẹ̀ni Dáfídì sì fi kànnàkàn náà òun òkúta ṣẹ́gun Filistini náà.
0: Báàsì wo nìyẹn?
2: Verse 50. Ó sì borí Filistini náà.
0: Bẹ́ẹ̀ni.
2: Ó sì pa.
0: Bẹ́ẹ̀ni.
2: Ṣùgbọ́n ìdà kò sí ní ọwọ́ Dáfídì.
0: Bẹ́ẹ̀ni àwọn aṣẹ́gun nínú Kristi bá mi wo Matthew 8:26 kí ló lè fi di aṣẹ́gun nínú Kristi ìwọ tó ń lọ chọ́ọ̀chì òun náà ni ìgbàgbọ́ yá Matthew 8:26.
2: Ó sì wí fún wọn pé èéṣe tí ẹ̀yin fi ń sojo bẹ́ẹ̀.
0: Bẹ́ẹ̀ni
2: ẹ̀yin onígbàgbọ́ kékeré.
0: Ó ti tán. Ó gbọ́dọ̀ nígbàgbọ́ nínú ọ̀sẹ̀ yìí kò lè di aṣẹ́gun. God bless you.
1: Ọlọ́run 1930 ti ṣetán láti bá ọ pàdé nínú àdúrà òwúrọ̀ tí Ọlọ́run gbé kalẹ̀ láti ọwọ́ ìránṣẹ́ Ọlọ́run alààyè Evangelist Victor Owolabi JP. Pápàdé Ọlọ́run 1930 God of 1930 Divine Encounter ni àkórí ìpàdé òwúrọ̀ náà ní gbogbo ọjọ́ Thursday ní aago 2 àárọ̀ ni a ó máa parapọ̀ láti bá Ọlọ́run pàdé tí Ọlọ́run yóò sì máa dúró dì ọ́ láti wá gba iṣẹ́ àràtí iṣẹ́ ìyanu bí Ọlọ́run yóò ṣe máa lo bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP láti máa sọ̀rọ̀ àṣẹ sínú nínú ayé olúkálùkù ìjọ Christ Apostolic Church House of God Fire and Thunder Power Ministry tó wà lẹ́yìn Nebo Studio ní ẹgbẹ́ Mainway Filling Station Testy Ground Sango Area Ìlọrin ní ìpínlẹ̀ Kwara ní àdúrà yìí yóò ti máa wáyé o fún àdúrà àti ìtọ́ni ẹ lè pè sí orí nọ́mbà yìí 08063742508 má gbàgbé omi ìrẹsílẹ̀ o wá bá Ọlọ́run ìgbàlà rẹ pàdé
3: ẹ gbàdúrà ṣókí fáwọn
4: tó gbọ́ àwọn tó ń gbọ́ mi lásàálẹ̀ lórúkọ jésù wá di aṣẹ́ mi
3: amen
4: kí a tó wọnú oṣù tuntun ajé rẹ máa di aṣẹ́
3: mi
4: iṣẹ́ rẹ máa di aṣẹ́
3: mi
4: lórúkọ jésù ọlọ́run máa lànà fún
3: aláàtú
4: ọ jésù olúwọ
3: amen ẹ sọ nígbàtí kó tó ti pẹ wọnú ìwàásù ẹ kọ sọ lórí ìfẹ mọdẹfẹjẹ bá wa sọ dáadáa báyìí nípa ètò pàtàkì kan tó ń bọ lọjọ tuesday
4: lágbára ọlọrun september 1st ó ní ọjọ tí a bí mi ṣe ayé tó sì mú àpẹẹrẹ ńlá wá on the september 1st olúwa sọ fún mi nígbà mú bọ wá láti èkìtì pé victor lọ yìn mí kó sì pé àwọn ènìyàn báyìí wá bẹẹ ni àwọn tí wọn ń wojú ọlọrun fún ọmọ àbí àwọn tó ní passport tó fẹ́ travel out àbí àwọn tó ń wojú ọlọ́run fún ìwòsàn àti ìbùjókòó ayọ̀ bẹ́ẹ̀ ni pé àwọn ènìyàn yìí wá olúwa dẹ̀ ní kí n bu omi ní orí òkè tá a ti bí babalọ́lá bí mo ṣe ń bọ̀ omi yẹn fún àwọn ọ̀dọ́ ní omi àwọn ọ̀dọ́ bíi 300 kò dé anoint wọn so lọ́jọ́ tuesday ní aago mẹ́rin ẹ má bínú nígbà tí wọ́n wá bíbí ní sunday tó lọ wọ́n ní àárọ̀ ni wọ́n dárúkọ ṣùgbọ́n ẹ má bínú bẹ́ẹ̀ ni ó ní ohun tó ṣẹlẹ̀ so ní ọjọ́ tuesday yẹn aago mẹ́rin ṣùgbọ́n ẹ̀yin bíi ẹ̀yin arúgbó pọ́ àwọn opó bíi 200 ọlọ́run babalọ́lá fẹ́ fún yín ní ẹ̀bùn oúnjẹ àti àwọn arúgbó kan ní owó ní ọjọ́ tuesday yìí ẹ̀yin 200 arúgbó pọ́ ẹ̀yin ọ̀dọ́ 300 ọ̀dọ́ tó ti marry tó fẹ́ travel out mú passport ẹ̀ dání àbí tó fẹ́ gba contract àṣìbáni máa dárúkọ àwọn testimony tó ṣẹlẹ̀ lẹ́kìtì ẹ máa nílé parí program bí so ẹ wá lọ́jọ́ tuesday ẹ mú ike tun ẹ mú omi tuntun wá torí olúwa ní kí n fún yín lómi àdúrà ilé-ẹyọ kankan ẹ̀yin ọ̀dọ́ 300 ẹ̀yin arúgbó pé 200 ọlọ́run ọlá ó ní pé ká fún yín ní gift oúnjẹ àti àwọn arúgbó bóyá bíi 29 àbí 25 ní owó so ẹ múra lọ́jọ́ tuesday yìí ní chọ́ọ̀chì wa nílọrin ẹgbẹ́ testing ground ní zango ní estate zango níbi bíi tẹ bá ti débi ẹgbẹ́ testing ground yẹn nílẹ̀pọ̀ manway ilẹ̀pọ̀ manway ẹ̀ ti rí sanbọ́ọ̀d wa ibi ojú títì ní chọ́ọ̀chì wa lọ́jọ́ tuesday ọ̀túnla tuesday ní aago mẹ́rin.
3: ẹ ṣeun gan mo rántí wípé ẹ̀sọ́ mọ́rọ̀ yín gan ọ̀sẹ̀ tó kọjá àti gbogbo àwọn tí wọ́n wá prógáàmù tá a ṣe kọjá yìí wípé aago mẹ́sàn-án àárọ̀ tí ẹ la pè fáwọn ènìyàn wípé prógáàmù yìí máa wá ṣùgbọ́n òní ìlẹ̀ṣẹ̀ wá sọ wípé ẹ ti gbé prógáàmù yìí kúrò láàárọ̀ ẹ ti gbé sí ìrọ̀lẹ́ ọjọ́ tuesday kí ló fà á sà.
4: àárọ̀ yìí ni olúwa torí gbogbo bá ṣe lọ sékìtì yẹn prógáàmù yẹn kò rọgbọ ibẹ̀ le ó lágbára gan so àárọ̀ yìí tí mo wá rest ni ẹ̀mí olúwa tọ̀ mí wá wípé kí n gbé prógáàmù yìí sí fọ̀ nítorí bàbá rẹ tó nífẹ̀ẹ́ rẹ tọkàntọkàn tí wọ́n ń súre fún ọ tó sì rí bẹ́ẹ̀ bàbá mi mo àdìo wọ́n ní prógáàmù ní àárọ̀ ní ọjọ́ tuesday bẹ́ẹ̀ ni wọ́n sọ kankan fún mi o àwọn ẹni tí ẹ̀mí wọ́n wà nínú ẹ̀mí olúwa ló tọ̀ mí wá láàárọ̀ yìí nígbà tí mo rọra rest bàbá rẹ ní prógáàmù bọ̀nàrà tí ìyanu ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni èmi ọlọ́run alààyè mi sì kì ń da nǹkan rú so ọmọ ni ọ bẹ́ẹ̀ ni fún bàbá rẹ tó jẹ́ bàbá rere fún ọ gbé prógáàmù yẹn sí aago mẹ́rin torí ẹ̀ ni mo fi tètè sọ fún àwọn designer mi láti ẹ̀ ti ṣe design tẹ́lẹ̀ bàbá ò pè mí anybody ò pè mí olúwa ló wá bá mi wípé torí pé bàbá rere tó ní ìyẹn bàbá mi mo àdìo wọn ò mọ̀ ṣe prógáàmù agbára kan ní chọ́ọ̀chì bọ̀nàrà so láàárọ̀ olúwa ní gbé prógáàmù bẹ́ẹ̀ dé rẹ èmi náà mo ní kó yìn ní gbé sí 4 p.m. ohun tó ṣẹlẹ̀ nìyẹn so 4 p.m. kò ń ṣe 9 a.m. lọ́jọ́ tuesday 4 p.m.
3: so fún gbogbo èyí tí ẹ̀ ń gbọ́ wà báyìí òun náà lẹ ti gbọ́ yẹ̀wò aago mẹ́rin ní báyìí o nírọ̀lẹ́
4: àwọn tó ń wojú ọlọ́run fún ọmọ tàbí ọfẹ́ travel out àwọn tó lu olúwa dídì jẹ́ kọ́lẹ̀ ni o àwọn tó ń wá ìwòsàn àwọn tó ń pè mí ọmọ èèyàn kan tiẹ̀ pè mí lórí fún ọlọ́mọ rẹ̀ ní kinní kan wa gbe ninu program be mi omo kan to je pe o ni aisan kan t'olorun de wosan aisan inu eje so wa gbe testimony yen ninu program to awon kan ti ba kan je ko ja le mo so testimony didi lori radio mo so wa gbo abi ko ma wo ni ori social media lori Facebook mi so mura lati wa nbe iwo to wa ojo olorun fun iwosan ibujoko atawon to nsaisan awon odo to ni passport to fe travel Canada America everywhere iwo to fe je ki se odin la iwo ti se ti mele wa ninu program ilo ala awon meta lo fe ko wa ninu program yi awon ti o nwa ore pataki to fe do lori ni atawon to fe gba iwosan ati awon arugbo opo 200 lo ave fun won ni ounje atawon bi 25 kan lo ave fun won lowo lara awon arugbo yen
3: time wo ni wa ki won ma de tori awon kan won se
4: wa gbe de ni ago meta ni ma ti koruko awon 200 opo yen
3: oguko ni bayi
4: be ni awon opo yen 200 be ni oluwa ni kiyan latekiti bi mo se nawo to lekiti oluwa to ni tin ba de lorin ojo birthday ni ti wa bi mi ni 4 September ti a mi fara ti iya to bi mi so fun mi e gbo lojo birthday ami to fara pe mo gbodo fun oni ounje mo ni ri ounje wo samala oluwa ni yen ni wa eyin na ori te ba de be lojo e pelu gbogbo instrument olowo iyebiye ta fe fi yin olohun
3: e seun gan e ba mi tun adure zibita ti ma se fawo ko se gbo wa ngba kokko
4: te ba ti lo si ona zango ni estate junction te ba ti debi testing ground yen e ri le epo kan tan pe ni manway filling station egbe le epo yi e ri sambod atawon container nbe e ri sambod church eyin sambod yen ni oju titi ibe ni church wa te ba tete debe be le pe mi lori number ya bi ke whatsapp mo ma to fun yin address awon to nbo wa ni awon to ma pe ni e be pray fun mi ori nfo mi mo wa ni wa ni emi t'olorun gbe lo sekiti ti oluwa lo mi lati tu esile ko wa wa bi o fi olorun yen sako oluwa ni fi awon to ba fo olorun yen sako to ba ya won ke pe gba ti o fi ya o mi o ti busy America London ma lo ma ti soji kiri
3: 080
4: that is my WhatsApp number is 080 and you say about the bless birthday me e ba fi si account yen iwo to fe gba majemu lara olorun mi o ni mi buku fe to ba buku fe to ba fi ore le mi o fi re eyin te gbadun olorun mi lori radio kakiri agbaye enikan ti bless mi lojo kan tona se la fun enikan wa to e pe radio na lo ti wa program to be bless olorun mi ngba ta lo sekiti olorun be bless e be mo bless e lowo lowo by millions of money so 80 80 60 70 74 75 08 80 and we got of 90 30 abi owo labi oluwa segun ni o pay account yen god of 90 30 o ni iye abi owo labi oluwa segun 80 60 74 75 08 o pay ko to di on the first iwo na tap anointing ko won t'olorun ni a se fun
3: e se gan e ja ma se lo e fa mi da oko yin
4: oruko mi ni ajirere victor ebenezer owolabi omalago aji
3: Atula yi ni o on the 4th September ma jo wo mi fun o
4: agbo meta e titi
3: ben lagu meta
4: ki gbogbo mi adura yen dani
3: ki gbogbo eniyan wa nbe ma jo ma wo yin fun e lotula yi ojo Tuesday on the 4th September iwo na wa tap ninu ma jemu ye ti digba na ta o ma rira ninu birthday baba wa ninu oluwa oruko mi yi pada olamide omo lawo joro ko temi ta fe pe ni mc olaz ma se bi o ma se ka tori pe n pada abo wa bawo alafia kristo ni fi wale amen

Ayọ̀ Babalọla ti gbé ètò kan kalẹ̀ tí yóò máa dé sí etí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Sunday ní déédé agogo mẹ́jọ àbọ̀ àṣálẹ́ 8:30 p.m. Àkórí ètò yìí ni ìbápàdé Ọlọ́run 19:30 God of 19:30 Divine Encounter. Nínú ètò yìí ni Ọlọ́run yóò ti máa lo àwọn bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP tí gbogbo èèyàn mọ̀ sí Man of Faith láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ènìyàn láti máa tú ìdè já ìdè tí àwọn tí ó ń wojú Ọlọ́run yóò sì máa rí ànúgbà lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹnìkan sí àwọn bàbá wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08063742508. Ọlọ́run tó fi omi ṣe ìwòsàn ń dúró dì ọ́ ìwọ náà darapọ̀ mọ́ ètò yìí kájọ gbẹ̀gbádùn ètò náà.

oni ile yi aki gbogbo yin sibe lokunrin lobirin lomode lagba loba loba nijoye nijoye gbogbo yin patan laki si ori eto la sale yi gege ba ti mo eto wa yi on tu dali lori la wole sun na n pe to yi abala kan si wa nu eto yi ta n pe ni abala so sita ki la n so sita ninu abala yi gbogbo àwọn ọ̀rọ̀ tó bá tóbi lọ́kàn wa gbogbo àwọn ọ̀rọ̀ tó ń mú wa bíra wa tó ń bí wa wa ká máa bí ẹlẹ́dàá wa wípé ǹjẹ́ ò ń rí mi báyìí ǹjẹ́ agbára rẹ ká ọ̀rọ̀ mi ǹjẹ́ mo nánà àbáyọ nínú gbogbo ohun tí mò ń là kọjá gbogbo àwọn ètò gbogbo àwọn ìbéèrè tí máa ń mú ní bi àwọn èèyàn kan ní àwọn ìbéèrè kan bó bá jẹ́ bóyá bí ìyá tó bí ni sí ní ayé ni a bi won ni ibere wipe nje oro mi soka yin lara bayi iru awon oro yi to nro ninu okan wa gege bi igba ta nro ka ta fe je fo mu gbogbo awon oro yi baba ni awo lona kan lona keji a ri pe arukan arukan lo mu awon ibere wa si wa lokan wipe to njo lohun si ngbo temi mo wa ki yin lasale wipe ori ire ni ti wa o a si dupe lọwọ ọlọrun ọba to fun wa lori ofe lati gberu eto yi kale eto yi ohun naa ni a n pe ni la wole sun lori ikani diamond 88.7 FM. Diamond FM ikoni alalaafia lapa bi naa lati kan mole si ba ti ma n so lọrọ wa wipe awo ba lori ebe elebe won ni tomo te ri o tomo je adupe bo ti kere to ba ti nje olohun se kini o n fi anfani si to si je pe o han nu ara wa adupe lodo olohun oba olodumare oruko temi ohun na ni precious afolabi fresh ba baho awọn ọlọrun fun lori ofe lati ma tuko eto yi asi dupe pe lati gba ta ti kenubo eto yi nigba to ti bere titi di wakati ta wa yi enu ope wa o kan asi dupe pe ba ti nlu lori eto yi lọlọrun ba je odun tawọn ma raye si gba gege bi igba o titan si nju si asi dupe pe lori eto yi ọlọrun o je ki a da wa deto yi o fi awon ololufe ikani o fi jinke wa awon to je pe bawon eyan tin so lo n gbianju lati le ma se kini la won loye to won sona pe to bona ba deru bi bayi la n gbe to be ba ti de korita kini kin se abi korita boni kin ya si eyan se bayi abi ke to bayi asi di pe bi ogun lo ti ri won ni o sa bi ologun se pe o sa ni to si je pe bawon na tin so lọlọrun fa awon to n gbo na lori ofe lati le se kini kon ma te lo be to tumo si pe bon tin ta bayi na lo nto eja dupe lodo ọlọrun oba olodumare fori ofe ita ri loni oba to je pe imori eda ni o ọlọrun to n se itohun ta le gbojo baba wo debi kankan adupe o pa tun de sori eto loni ose to koja la ni bọ́lọ̀ ń bá fún wa lórí ọ̀fẹ́ àti wá sórí ètò a máa dúpẹ́ pé òkun a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba olódùmarè fún ọjọ́ ọtí tòní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tèmi bíi tí máa ń sọ òun náà ni pé nínú ọgbọ́n nínú ìmọ̀ nínú òye olúwa bá wa rìnrìn àjò láṣàlẹ̀ yìí. Má dá wa dá o ànífẹnugbó bí ọwọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ò ní di tiwa lagbara ọlọrun ọlọrun ṣe kini yóò máa ṣe kini yóò máa ṣíji rẹ bùwá ìjìyànú rẹ àtòrí ọfẹ yóò máa ṣe bùwá lórí ẹtọ yìí àdúrà àti wà náà rẹ gbogbo ẹyin olólùfẹ wa pátá mo kí yín o ẹ kaalẹ yìí. A ní nọmba méjì tó ṣe kókó tó ṣe pàtàkì tó jẹ pé tẹ ẹ bá fẹ sọ bẹẹ ti sọ rèé èmi lẹni tọ́nà ń mọ̀ láti ìlú tọ́nà ń mọ̀ báyìí ń kàsá báyìí ń kàwòdì báyìí ń dìkòkò bàbá aṣáṣun bó ti lọ rèé bẹ́ẹ̀ bá ti sọ
eri pe awa na ta wa lapa bi lodo ti wa yi a je eyan kan to je pe awa na setan lati bo asiri o ehe be ti e da oko yin a mo kan ta da si ta fi ni joruko yin o bo ta ba ti se lori eto ire awa ni number meji number akoko ohun na ni 0913 655 6952 number akoko nu edimu 0913 655 6952 number elekeji oni number whatsapp nori 0913 655 6864 ajan pe lekan si 0913 655 6864 se ri eyi te fi foran si loju opo ti whatsapp o e ma joko ja iseju meta o poju ariro eri iseju meta atabo ni ke fi so te ba fe so tori kakoko leto fa won yoku na to ba gbianju lati le so si ta fe dan yan kokan lagara lori eto yi number akoko 0913 656 8 64 tabi elekeji 0913 656 8 64 oni number elekeji to be ma fe lori ofe ati wa loju opo Facebook e ta pe ni ti ayelujara ti wo mi wo Facebook be ba ti te precious afolabi dolapo awon alejo wa na to je pe odu ni won fe to yi kin sha mo fuloko ti won awon na tin kan si wa loju opo ti Facebook wo mi wo be ba ti te precious afolabi dolapo precious afolabi dolapo e lori ofe ati le ma wa kete kete e si tun se kini e si tun ma gbo wa kete kete loju opo na e ti mo ba ti ma nse to wa lapa bi awon orin tin fun yan ni ireti wi pe to gbogbo ohun ti o ba da bi pe o sokunkun fe da imole atan e ma si gbagbe wi pe ba ba gboru awon orin to fun wa ni ireti ayo wi pe ti wa osoro se lodo Olorun ba a wa ri pe to agbara nbenu orin o agbara nbenu e lawa na se ma nloru awon orin bayi papa julo fun ojo toni lori lede Nigeria lawa na ngba ladura pe to oko Nigeria yi to wa loju agba mi awa gba ladura pe ko Olorun ba ko je ko de ibute ogo lagbara Olorun oko Nigeria lele yi orin a tun tesi lati se kini lati le ma funra wa ni ireti to oto wipe orile ede Nigeria yo dun yo larinrin

0: ẹ jọ ẹ bá wa sọ síta so that kí ẹ bá wa gbé síta kí àwọn èèyàn lè fún wa nímọ̀ràn ká lè mọ nǹkan tá a bá máa sọ.
1: Ẹ ṣeun kò ní bàjẹ́ ọlọ́run àtọ̀wàsọ́nà. Èmi ni pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà náà lọ ti gbọ́ gbogbo bẹ́ẹ̀ ti sọ síta náà lọ́kọ̀ọ̀kan léjèèjì. Ọ̀nà àbáyọ fún ọ̀rẹ́ yín ìyẹn arábìnrin gangan báyìí ilẹ̀ ń wá fárábìnrin ìyá wọn ló ń wá nínú ìtàn náà bọ́ ti gbọ́ náà wọ́n ní tọ̀ ìyá Ibo bàbá Yorùbá wọn ò sì dá wọn mọ̀ rárá lọ́kọ̀ọ̀kan pé ìyá mi rè bàbá mi rè ìlú ìyá mi rè ìlú bàbá mi rè ṣùgbọ́n ìyá wọn yìí wọ́n sì ń wá wọn ẹ sì sọ pé gbogbo àwọn èèyàn wọn tọ́mọ̀ pátá náà lọ gbìyànjú láti lè ṣe kínní láti wádìí lọ́dọ̀ gbogbo wọn náà tó sì jẹ́ pé pàbó náà ló sì já sí ẹ ti lọ lé àwọn ti àtẹ̀wé lóríṣiríṣi ṣùgbọ́n bí tọ́rọ̀ wá dé báyìí kí ló kù tó yẹ kẹ́ ẹ ṣe kí ló kù tó yẹ kọ́ rẹ yín ó ṣe láti lè ṣe kínní dáyà rẹ mọ bí tí ìyá rẹ wà òun náà lè gbìyànjú láti sọ lórí ètò láṣálẹ̀ yìí ọlọ́run tọ̀ wá sọ́nà àmọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń gbọ́ náà àwọn náà ó jẹ́ ohun tó ń tà wọ́n náà lára báyìí pé tó ń ká wọn lára pé tọ̀ báwọn ò bá ṣe ṣe láṣálẹ̀ yìí ibi táwọn ń rìnrìn àjò yìí sí láṣálẹ̀ yìí tọ̀ wọ́n á tọ̀ yín sọ́nà lágbára ọlọ́run wọ́n á tọ̀ yín sọ́nà lágbára ọlọ́run tí wà oníṣòro ṣe. Hello sir. Ẹ bá mi gbóhùn sókè yẹn díẹ̀ sá. Ẹ bá mi gbóhùn sókè yẹn díẹ̀ sá. A gbọ́ yín dáadáa sá.
2: Orúkọ mi ni Ẹnitọ́lọ́ Ọmọ. A kò ní pé ọlọ́ọ̀mà láti bí mi mọ́.
1: Ẹ ṣeun ẹ ṣeun.
2: Ẹ fẹ́ sọ síta ni.
1: Ẹ fẹ́ sọ síta. Ṣé ẹ fẹ́ sọ síta ni. Ẹ sọ. Ó kàn jẹ́ pé ohun tẹ́ ẹ fi ń.
2: Mo kó àrùn kan látara ìyàwó mi.
1: Ẹ kó àrùn kan.
2: Ok.
1: Ẹ má bínú sá o, ẹ má ti lọ ẹjẹ́ sáré bí ń bèrè kékeré kan sá. Ẹ má bínú, ta ló sọ fún yín pé HIV lè kó lára ìyàwó yín? Ẹ̀yin méjèèjì ẹ̀yin àti àwọn ilé jọ lọ sọ́ọ́sìpítù. Ẹ̀yin àti ìyàwó yín lè jọ lọ sọ́ọ́sìpítù àbí?
2: Bẹ́ẹ̀ni òkè nígbà tí mi béèrè lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ nípa ìpínlẹ̀ òkè wà lára ohun pípẹ́ tí pẹ́ kò kà ṣàlàyé fún mi níwọ̀n àtọ̀ kí ló dé tọ̀ wá ṣàlàyé fún mi láti jẹ́ ìpínlẹ̀. Àyè pé nǹkan tó ń dà mí ni mo ní wọ́n á lọ sọ́ọ́sìpítù wọn pé mo ti lọ fún ìjẹ́ kọ̀ọ̀tì wọn sọ fún un pé ẹ̀yìn yìí ló wà lára mi. Kì í pé àwọn obìnrin kí ó ná wọ. Àwọn àwọn á ní pèbí ọmọ wa ọmọ tó wà lọ́wọ́ rẹ̀ pèbí ìlọ wọn lọ́mọ mi ìlú rẹ̀ náà dání.
1: Ẹ ti bímọ láti bí 15 years ago.
2: A ti bímọ ọmọ méjì lọ
1: láti bí ọmọ bàtà. Ẹ ti bímọ méjì.
2: Ṣé ọ̀sán ti ṣàlẹ́ ìṣẹ̀lẹ̀ wọn wá fún ọmọ tí wọ́n yẹ kan? Ọmọ tí kì í lára.
1: Ẹyọ kan tó kù yìí, ṣé wọ́n ti ṣàyẹ̀wò fún òun ò ní lára ni?
2: Wọ́n ti ṣàyẹ̀wò fún
1: So ìyàwó yín dẹ̀ sọ pé ó ti wà lára àwọn tipẹ́ kó tó di pé ẹ ṣègbéyàwó ẹgbẹ́ra yín sílé gẹ́gẹ́ bí ọkọ̀ àtaya.
2: Ìfọ̀kúndé ti pàdé torí ẹnìkan lọ́wọ́ lẹ́nìkan tẹ́lẹ̀ tí wọ́n jọ ń tẹ́ra wọn láti bìtọ̀ mú ìgbà náà ni. Àwọn òbí ra ọmọ láti gbàgbẹ́ta owó nǹkan tó ń tó ti ní àwọn ìgbà ìgbìyànjú lọ́wọ́ wà lóhùn wà ní ẹ̀yìn ńgbà náà.

0: ó túmọ̀ sí pé ẹni tí ìyàwó yín fẹ́ tẹ́lẹ̀ ìgbà tẹ́ wá fẹ́ wọn bẹ́ẹ̀ sì jọ fẹ́ràn wọn gbà yẹn náà wọ́n sì ń rí arákùnrin yẹn náà.
1: Arákùnrin Abuja lòun
0: wà. Wọ́n ríra bẹ́ẹ̀ tí àwọn méjèèjì ń ríra bó tilẹ̀ jẹ́ pé arábìnrin sì wà lọ́dọ̀ yín gẹ́gẹ́ bí aya wọ́n sì ń rí arákùnrin yẹn náà àbí.
1: Wọ́n pera wọn lórí fóònù nígbà tó wẹ́ tọ́wọ́ tẹ̀kún darí sí lọ níbi ìgbà tó tọ́kún darí sí kù wọ́n gbọ́dọ̀ àwọn ti ríra àwọn tó lọ ní wọ́n ó tẹ̀kọ̀ọ́ wá tí ọ̀pọ̀ àwọn níbi tó ti máa kó fẹ́lẹ̀ yàn níbẹ̀ lọ́dọ̀ mọ̀mọ́ ọ̀dọ̀ àwọn màmá rẹ̀ náà lọ́wọ́ àbá ìjà ìṣẹ́.
0: Ẹ má jẹ́ bá yín fagún jù torí ìrànlọ́wọ́ àti ọ̀nà àbáyọ lẹ̀ ń wá báyìí ṣùgbọ́n láti ìgbà tí wọ́n ti wá sọ wípé tọ̀ ẹ ti kó àrùn HIV lára ìyàwó yín tí ìyàwó yín sì gbọ́ tó sì mọ̀ kí ni ìgbésẹ̀ tí ìyàwó yín ti ń gbé láti ìgbà yẹn torí mo mọ̀ pé ẹ̀yin náà máa gbé ìgbésẹ̀ kan báyìí òun náà ló fi fún yín jẹ́ pé kẹ wá sórí ètò lálẹ́ kẹ sọ síta ìjẹ́ ìyàwó yín ṣàwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan náà tẹ́ ẹ mọ̀ pa ẹ̀ pé àwọn náà ń ṣègbésẹ̀ o lórí wàhálà tí ẹ ti kó látara wọn yìí.
1: Èmi lẹ́yìn oògùn tó ń gbé gbàdá nígboro tí ń lò èmi náà wá lọ sọ́síbítì wọ́n fún mi ní àwọn oògùn nípa tí máa lò ní táìmù báyìí ìdọ̀rọ̀ yìí máa lo oògùn àti tútù ọ̀rẹ́ gbà ìpínlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ máa rà lò oògùn oògùn náà lèmi náà tẹ́ máa lò ní kàfé 20 years àti 20 days.
0: Lọ́wọ́ bá ọ. Ṣẹ́ẹ̀rí
1: mo
0: ti máa kàn sọ fún yín lálẹ́ ṣẹ́ẹ̀rí pé ẹ ti ẹ̀ sọ yìí ó jẹ́ ká mọ̀ wípé nǹkan tẹ́ ẹ kó yìí ó ti gbé yín sí inú ìṣòro wípé tọ̀ ṣẹ́ẹ̀lì rọ́nà àbáyọ lálẹ́ yìí àwọn èèyàn náà dẹ̀ ti gbọ́ ohun tó wá kù tẹ́ ẹ máa ṣe èmi náà mọ̀ pé ọlọ́run ò fi wálẹ̀ ohun tó bá kù tó ẹ kẹ́ ẹ ṣe ìgbésẹ̀ tó bá kù tó ẹ kẹ́ ẹ gbé ẹ máa gbọ́ lórí ètò láṣàlẹ̀. Ẹ ti wọlé lónìí náà nù ẹ jẹ́ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bọ́lọ́run ló kọ́ kádà ẹ bẹ́ẹ̀ ẹ ti wọlé sórí ètò lálẹ́ nìyẹn ẹ ti wọlé sórí ètò láṣàlẹ̀. Eléyìí lágbára o. Ẹ ti gbọ́ arákùnrin tó sọ wípé àwọn kó HIV lára ìyàwó àwọn wọn ni láti bíi 15 years bíi ọdún bíi 15 sẹ́yìn táwọn ti fẹ́ ìyàwó wọn àwọn rí pé ìyàwó wọn ti ń kọ́kọ́ béèyàn kan ṣe ìrìn àjò ìfẹ́ tẹ́lẹ̀ àmọ́ ohun tó fà á tó fi fira wọn lẹ̀ ṣùgbọ́n ohun tá a mọ̀ ni pé arákùnrin yìí wọ́n ṣe alábàápàdé ìyàwó wọn yìí wọ́n sì ti ń fẹ́ra ẹgbọ́n nú ìrìn àjò ìfẹ́ wọn tó ń báyìí náà lọ sọ pé wọ́n ti bí ọmọ méjì ọ̀nà ti yànda ọmọ méjì fún wọn ẹyọ kan ti ṣaláìsí ẹlẹ́ẹ̀kejì àwọn dúpẹ́ wípé wọ́n ní àwọn dókítọ̀ pẹ̀lú tẹ́sítì tó kárí out wọ́n sọ wípé ọmọ yìí ò ní àrùn HIV ṣùgbọ́n àwọn ni lárákùnrin wa bí aya rẹ̀ láyá ni òun ti ní ìsára o òun ti ní ìsára tẹ́lẹ̀ lárákùnrin bí wọ́n pé tọ̀ kí ló wá dé tó sọ fún mi pé ó ní ìlara wọ́n gbìyànjú àtà sọ nǹkan kan lápá bẹ̀ mi ò gbọ́ dáadáa bóyá ẹ̀yìn ara lè lè gbọ́ ṣùgbọ́n bí ìwòrò wẹ́rẹ́ ńlá lè pè yún arákùnrin ti ní HIV gẹ́gẹ́ bí ohun tán sọ ni o wọ́n sì náà wọn lọ sí hospital wọ́n kọ oògùn fáwọn ìyàwó wọn náà ti ní lárákùnrin ni tọ̀ níbi tọ́rọ̀ dé báyìí kí ló kù tó yẹ káwọn ṣe ọlọ́run ọba máa ṣàánú wa o. ba san ti o ba gbogun olohun ma jo ya so do wa o sanu fun gbogbo wa o je sare pepe ko to di pe a lo se ka polo oja te si waju baba di lati ka polo oja sugbe ja gbe si waju si e ni bla ba bi hello
2: hello
0: kale sa
2: kwetu
0: yes sir
2: and I'm going to go to the house. Come on, you need to think of my single barrel low. I'm on my come out, careful, Dada. Please come back to your head, come on, come on, come on. She needs to hear about you, come on, you for me, to ask for being in. You need to watch the new ones, you know what they go by, if they ever carry on. My inner man, come for my inner control, your money, Dada. Cocoon, yes, tomorrow, no, come on, look, it's about to talk about to talk to look by me. To be sure, my loan, you have to think of a totally easy. Tàbà kó gbé kúrò lẹ́ni kó máa ronú. Kó máa ronú náà ní kí yóò gbìyànjú yìí ṣiṣẹ́ lára rẹ̀. Kó máa ronú o. Ọ̀rọ̀ ti ṣe ní kí wọ́n lu Ọlọ́run ṣàánú wọn.
0: Àmì Ọlọ́run ọba o, àmì Ọlọ́run ọba o. Ó ti dé náà. Tí ń gbọ́ ohun táwọn èèyàn náà ń sọ fún yín. Pàápàá jùlọ, ìmójútó dáadáa ọ̀dọ̀ ọmọ yín yẹn gangan ni kẹ jẹ́ kó jẹ yín lógún báyìí. Ati alafi atẹyin na gẹgẹ bọn ti so mojuto mo idaada gbugba won kan to ba le mu bi eje jade to mo ile lo ejina si daada won si ni pe to bo ba ti je pe ati oda won dokita hospital na ti so fun yin pe ni won fun yin logun na won fun yin logun e ma lo dede gẹgẹ bọn si se so won ni e ma jeun daada nkan kan tun wa nigba mi beyan ba mumi tap nu gota ti o ba mo enje ma gba pe yo ma mu lo ni o ti o si se ni nkan kan ti o se sugbon jo to ba mumi tap nu gota o ti ye yin funra e gan ni o ma wo pe to ohun ti mumu ku mu to si je pe nipa ero o le fa isan si yan lara sugbon bodo o ti yin ti ri na e ti mo bi ti ri bayi won ni ke gbe ronu se ti segbe kan apo ronu gan lo ye ke gbe bayi pelu adua gege bi arabirin bon ti so latodo ti won a tu soju po ne na awon eyan le gba yin moran daada won to yin sona bo se ke se rin ajo yi hello e ba ngbo won soke sa
1: hello e ka le o
0: e se mo gbo yin daada bayi sa Yes, sir. Egbon soke, sir. Yes, sir.
1: Mo fẹ sọ nípa ẹni tó ti ń yan ìjà ìgbìyànjú.
0: Ẹ sọkẹ, ẹ tún gbóhùn sókè yẹn díẹ̀ sí, ẹ gbé sókè díẹ̀ sá, díẹ̀ náà ni, ká lè gbọ́ yín dáadáa. Ẹ ṣeun, sá.
1: Wọ́n á wà pẹ̀lú ìwé. Àdúrà náà ni ọ̀rọ̀ wọn ní ọmọ yẹn kan máa mú sí àmójútó ọmọ yẹn dáadáa. Kán ṣàmójútó ọmọ yẹn dáadáa. Gbogbo àwọn nǹkan tó jẹ́ wípé ní tó lè mú ìpalára tó lè mẹ́jẹ̀ jáde gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ kán má jẹ́ kó máa yọ máa dín bẹ́ẹ̀ ká máa lo búrọ́ọ̀ṣì lọ́tọ̀ọ̀tọ̀ ká máa lo àwọn nǹkan ní ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́run wà pẹ̀lú wa o ọlọ́run dúró tì wọ́n
0: dúró
1: fún wọn ó lórí wọn fi sí ọlọ́run ó ṣe fún wọn kí wọ́n máa fi ra òògùn ọlọ́run ó ṣe fún wọn ọlọ́run ní fi wọ́n lẹ̀.
0: Ẹ ṣeun kò ní bàjẹ́ lágbára ọlọ́run. 0913-655-6952 tàbí 0913-655-6864. Ẹ má gbàgbé arábìnrin náà o táwọn náà ń sọ nípa ọ̀rẹ́ wọn tán ní wọ́n ń wà ya wọn o. Ó sì ti pẹ́ ìmọ̀ràn tẹ́ ẹ bá lè gbà wọ́n. Ọ̀nà tó báyẹ káwọn náà tọ̀ sí láti lè rìnrìn àjò yìí láti lè rí èèyàn wọn tó ń wà yìí ẹjọ́ nítorí ọlọ ẹ̀ bá ṣàánú fún àwọn náà ẹ tọ̀ wọ́n sọ́nà ẹ gbà wọ́n mọ̀ràn tó ẹ káwọn náà ṣe. Hello.
1: Ilé ẹ̀ka lẹ́nu ìta fẹ́ sọ.
0: Yes, sir, bàbá mi.
1: Ẹ pẹ́ tó.
0: Yes, sir.
1: A
0: Yọlọ́wọ́n ba. Bẹ́ẹ̀ ni sá. Ẹṣin bàbá ọ̀gá ńlá láti òṣèré ọ̀rẹ́ àkọ́bí ẹṣin ẹ̀ka bọ̀ sórí ètò 0913-655-6952 tàbí 0913-355-6864 ẹ̀kálẹ̀.
3: Ẹ̀kálẹ̀ o.
0: Yes, sir.
3: Arúlù láti Fàkẹ́lẹ́.
0: Sir.
3: O kí ọ̀kàkọ́ bí sàfáìsọ̀. Ọlọ́run nípa làákàyè.
0: Yes, sir.
3: Ètò tẹ́ gbé wá lálẹ́ yìí. Àtàwọn tí wọ́n dá sí àtàwọn tí wọ́n sọ̀rọ̀ ń pa nǹkan tó ṣẹlẹ̀ sí wọn. Àkọ́kọ́ tí èmi ń gbẹ ni ẹlẹ́mọ̀ràn ni ìmọ̀ràn ni pé gẹ́gẹ́ bí òkùnkùn tẹ́ni kọ́ máa lù ú kó dẹ̀ máa ń ronú. Kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. Wàláì kò sí nǹkan tọ́lọ́run lè ṣe. Kọ́ máa lo oògùn yẹn kó dẹ̀ máa lọ rí dọ́kítọ̀. Kọ́ máa rí dọ́kítọ̀ lóyún lówe. Ẹ̀kejì ni pé ọmọ rẹ̀ wọ́n dáhùn kọ́ wá bìkẹ́ àpùkẹ́ lọ́wọ́ ọmọ. Òun àti àwọn náà ni kọ́jọ́ máa lọ sọ́dọ̀ dọ́kítọ̀ o. Kọ́ máa ronú. Wàláì ọlọ́run lè ní kó sọ kọ́ sọ fa rẹ̀. Wàláì tàláì. Ìyẹn báyẹn ṣé wá rí tẹni tí ń wá ìyá rẹ̀. Kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe lógun tiẹ̀ náà. Òun náà gẹ́gẹ́ bí ẹni tó sọ̀rọ̀ ti sọ̀rọ̀ nísìnyí pé òun náà lè gbé fọ́tò rẹ̀ sórí fífi. Kọ́lá tó bá máa tó fọ́tò orí dájẹ́ gan-an ó lè gbé sórí fífi. Tó bá gbé sórí fífi ẹni tó mọ ìyá rẹ̀ náà wọ́n lè padà rí lágbájá. Àwọn àtẹ́ni yìí ti jọ fẹ́ra wọn rí. Yóò fi mọ.
0: Ẹ ṣeun sá. Ẹ ṣeun sá. Kò ní bàjẹ́ lágbára ọlọ́run. 0913-655-6952 tàbí 0913-655-6864. Ní pẹ́ ló ṣe ká polówó ọjà ṣùgbọ́n ẹjá ò tá a bá lè rí pé kàn sí bá a bá ti gbé pé yìí àwọn tó ti gbìyànjú láti sọ jáde láti ojú ti ìtàkùn ti WhatsApp á gbé látàpá abẹ bá a bá dé a tún tẹ̀síwájú ẹni tí ń wéèyàn wọn yìí àti arákùnrin táwọn náà sọ pé àwọn kó àìsàn HIV lára ìyàwó àwọn yìí wọ́n lògùn náà o wọ́n náà ti fún wọn lógun ìyàwó wọn ti wọn àwọn náà ti mọ̀ ṣùgbọ́n wọ́n tún béèrè ìbéèrè sí lẹ́ẹ̀kan sí náà ní pẹ́tọ̀ kìtù yẹ kókù tó yẹ káwọn ṣe ń bi tọ́rọ̀ tún dé báyìí a tún tẹ̀síwájú láìpẹ́ yìí. Hello. Gbìyànjú láti gbé ìpè yẹn ẹ jẹ́ káwọ́ tá a bá lè rí lè gbé tá a bá ti gbé a tún ṣe kínní a tẹ̀síwájú. Hello.
4: Ilé àkàlẹ́ sà.
0: Yes ma, ẹ káàbọ̀ sórí ètò.
4: Ẹ pé ètò.
0: Yes ma.
4: Ọ̀rọ̀ mi bá bí jẹ́ o.
0: Yes ma.
4: Mo fẹ́ sọ síta ni.
0: Sọ síta ma.
4: Ìyàrá wa méjì ni ọkọ mi fẹ́.
0: Ẹ̀yin méjì lọkọ yín fẹ́.
4: Bẹ́ẹ̀ni sà. Àmọ́ nǹkan tí wọ́n ń ṣe òun ni pé ní ọwọ́ ẹlẹ́ẹ̀kejì yẹn ọmọ mẹ́ta ló ti bí síbì kan kò jẹ́ kémi ti rí ojú rẹ̀ lẹ́ rárá mọ́. Nǹkan tó kàn fẹ́ jẹ́ kí n máa ṣe fóun ni pé kémi máa dáná fóun kí n máa fi ṣe gbogbo nǹkan tí màá bá ṣe. Àmọ́ ọ̀rọ̀ yẹn ń dùn mí mi ì rí ẹnì kankan tí màá sọ fún torí mo sọ fún dájú mi wọ́n kàn ń bùn mí ní sùúrù náà ni. Ó ti sú mi torí owó ọjà mi gan ti tán. Ojì ló dà sí gan nísìn tó di pé ní oṣù kẹta ni tá a ti ń bara wa bọ̀ wá pẹ̀lú ojú nínú ilé kò sí oúnjẹ jíjẹ kò sí nǹkan kan.
0: Gbọ̀n yín dáadáa ẹ ní ẹ̀yin méjì ni ọkọ yín fẹ́. Ṣé wọ́n tún ní ọmọ méjì síta?
4: Ó ní ẹni ìyẹn ti bí ọmọ mẹ́ta tẹ́lẹ̀.
0: Ìyẹn ẹni tí wọ́n fẹ́ ṣìkejì àbí?
4: bẹẹni
0: o ti bimo meta sita tele
4: bẹẹni sa
0: ehn
4: o si ti bi meta fa wa na
0: okay won ti bi meta sita tele won si ti bi meta seyin ehn ki le won gbianju ati so so tun fellow mi won tun lomo mi sita leyin eyin meji yen ni
4: ko ni omo mi sita o jaju
0: okay
4: amo ko kun mi ni owo ti
0: ko ni lo le ateto to ye kon se bi oju oju se won fun yin lati gba na so oro yi
4: so fun mi pe ki ni mo fi owo ise mi ki le mi fin se
0: pe ki le fi owo ise yin se
4: Mm-hmm. Oja ni
0: kan.
4: Mo gba oja lawun ni. Olorun ko saanu mi. Nkan ti mo ni kin so sipa ni e ko ma yi gba mi ni mo.
0: Kon gba imoran ohun to ku to e ke se. Ona to e ke gbe gba bayi. Ko si wala. Olarun wa lowo. Olarun wa lowo lori eto la sale. Olarun wa lowo. 0913-655-6952. Tabi 0913-655-6864 eja lo se ka polowo ja ati gbo ti arabirin ta ona so sita laipe yi lori oro ibasepo tawon ati oko won won ti ni won ti fe yawo meji won soju se won to e kan se lori awon gege bi aya na o won ni pe to awon taja gbo ta ona si nta na lo si bi awon na lo ni pe to o n sise na o ayo sise oju ni to tumo si pe baba ni kan fi toju ara won kan toju ara won funra won lero yi ohun to ba le lori ni o sugbon e ja lo se ka polowo ja ta ba ti de atesi waju lata pa be e mo number isile 0913-655-6952 tabi 0913-655-6864 oni number ta fi dasi to e mo number meji le an lo wa nbo e ja lo se ka polowo ja e seun e ma ti lo ibi okan

0: pàṣà kòkòrò ń kìyìn o. Sẹ́ni tó bá mojú ògún nípa bìnírè. Gbogbo ẹ̀yin tẹ̀ tí ìdàgbà darúgbó. Tẹ́ ẹ̀rẹ́ yí jẹran bẹ́ẹ̀ ṣe ń fẹ́ ẹ̀sùn mọ́tò sí. Ọmọ ọba ewé dọ́là. Bàbá onípàṣàn kòkòrò. Bàbá tá tìmìrì. Lọkọ gbogbo tó bá jọ máa kòkòrò eyín. Tàbí kòkòrò tó bá ń dani láàmú nínú ẹnu. Bọ̀dá àǹtí tí ò lè rẹ́rìn láàrin èèyàn. Torí pé gbogbo eyín ti jẹrà. Ọ̀nà àbáyọ sí gbogbo ìṣòro eyín ń bẹ lọ́dọ̀ ọmọ ọba ewé dọ́là. Bàbá onípàṣàn kòkòrò 30 minutes. Kí ni ìtumọ̀ 30 minutes yẹn gan? Ó máa yé eyín nígbà tẹ́ ẹ bá débẹ̀. Ìtọ́jú kòkòrò nílànà tìbílẹ̀ tí ò mú ìnira dání. Má lọ yọ o. Gbogbo eyín tó ti jẹrà, eyín tó ń mì, ká máa fọnu kó máa ṣẹ̀jẹ̀. Ọmọ ọba ewé dọ́là. Bàbá onípàṣàn kòkòrò ni kẹ́ ẹ kàn sí. Kòkòrò tí máa dani láàmú nínú eyín ni wọ́n ń pè ní ságowọ̀. Bí kòkòrò ọ̀hún bá gbilẹ̀ nínú eyín, ó lè fa kẹ́nu ó máa rùn. Sí ọmọ ọba ewé dọ́là. Bàbá onípàṣàn kòkòrò 30 minutes lónìí ní Racial Travelers and Tours Head Office. Ládojúkọ Gèrèálímì Hospital, Gèrèálímì Roundabout Ìlọrin. Ẹ pè sórí 0805746077. Èyí tó ń mì tí ò tí ì yọ. Ẹ kàn sí bàbá onípàṣàn kòkòrò 30 minutes.
1: Ẹ kú déédéé wò yí nbi tẹ́ ti láǹfààní àti máa gbọ́ wa lákòókò yìí níbikíbi tẹ́ ẹ lè wò ó wà. Edumare kò ní fi ṣan ara wa dìwá o àmì ní kẹ́ ẹ ṣe. Bàbá onípàṣàn kòkòrò bàbá 30 minutes ni wọ́n rán mi sí yín o. Bàbá ewé dọ́là wọ́n ní kẹ́ ẹ lówó kẹ́ ẹ bímọ. Ẹ tẹ́ ẹ ti gbọ́ rí àbẹ́yìn ò tí ì gbọ́ rí. Káàkiri àgbáyé ni wọ́n ti sọ wípé ìlera lọ́rọ̀. Ẹni tó bá lọ́rọ̀ tí ò nílera kò lọ́rọ̀ o. Ẹni tó bá sì nílera tó lálàáfíà ohun gbogbo ló ní. Kí ni tá a fẹ́ gbéyẹ̀wò lónìí náà ni ìlera ẹnu wa. Kí ni mo pè é ìlera ẹnu wa tó ní ṣe pẹ̀lú eyín wa gangan. Tẹ́ bá ti ń gbọ́ ọmọọba ewé dọ́là onípàṣàn kòkòrò ẹ ti mọ̀ wípé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìtọ́jú ẹnu ni Edumare fi jí kí wọn. Tó sì jẹ́ wípé oní wọn fi ń ṣe gbogbo ọmọ aráyé lóore. Gbogbo ibi tí ẹ bá wà ẹ súnmọ́ díẹ̀ ẹ̀rọ rédíò yín dáadáa. Torí pé ọ̀rọ̀ yìí yóò ṣèyín láǹfààní. Ẹ mọ̀ pé bẹ́yàn bá kọ́kọ́ pàdé àlejò àbí ẹni téèyàn ń rí fún ìgbà àkọ́kọ́. Ntí ó ṣáájú náà ni pé ká sọ̀rọ̀ síra ẹni. Èwo wá ni ká sọ̀rọ̀ kóru ẹnu ó bùtì. Bẹ́yàn bá ti ń sọ̀rọ̀ tó di wípé ẹni tá ń bá wí tẹbi ẹni di múmú àbí ń gbémú sìn gbémú sọ̀hún á ti mọ̀ pé ẹni ń sọ̀rọ̀ ọ̀hún ooru burúkú ló ń jáde lẹ́nu ẹ̀ tí àwọn olóyìnbó ń pè ní bad breath. Bẹ́yìn bá ti ń jẹrà lẹ́sẹẹsẹ tí ìtọ́jú ẹnu ò bá ti ṣe tí ò bá ti mọ́yán lórí iná ni mo farú nǹkan bẹ́ẹ̀. Èyí la fi ń sọ fún yín nípa bàbá ewé dọ́là onípàṣàn akòkòrò bàbá 30 minutes. Ìdí tí wọ́n fi ń pe bàbá ní 30 minutes ìgbà tẹ́yìn náà bá dọ́dọ̀ wọn ẹ pé àkàsálíkà ẹ ṣe kábíyèsí ọlọ́run ọba. Gbogbo ìwọ tó jẹ́ wípé bóyá eyín rẹ ti ń mì lẹ́sẹẹsẹ ọ ti wá ń wò ó pé àfikọ́ lọ yọ mọ́mọ́ yọ ọ́ àbí bàbá dáyé ó níjọ́ téèyàn wo eyín. Béèyàn bá ti wo eyín tán títí ń jẹun títí ń lásùtì tí ń jẹ sìngọ́ọ̀mù tí ń jẹ oríṣiríṣi oúnjẹ tó bá dé àkókò kan eyín ọyọ yóò di jáfuru. Ìgbà náà ni wọn mọ pé àgbà ń dé sí ọ díẹ díẹ. Eyín tuntun tó bá tún wá wù nígbà náà nígbà tá a wà ń kékeré eyín ló yẹ kó wà lẹ́nu ẹni títí tá a fi darúgbó. Èwo wá ni tọmọ 20 ọdún ọmọ 30 ọdún téyín tún ti ń mì lẹ́nu ẹ̀ lẹ́yìn tó ti káyín àkọ́kọ́ léwe tẹ́ rí pé ó nílò kó kàn sí àwọn onímọ̀ ìṣègùn tí wọ́n mọ̀ nípa ìtọ́jú eyín. Tí ó bá ti wá jẹ́ pé bóyá o ti yọ eyín rí ni bóyá ó mì lọ́wọ́ báyìí wọ́n tún ti ń sọ pé ọlọ yọ o tètè mọ̀ bọ̀ lọ́dọ̀ bàbá onípàṣàn akòkòrò bàbá 30 minutes bàbá ewé dọ́là. Wọ́n bọ̀ tọ́jú ẹ̀ gbogbo tó sì ń jẹ́ ìṣòro eyín yóò di àfẹ́yìn tegun àlàrẹ ń fi sọ. Ọmọ ọdún mélòó ni ọtọ̀ lè jẹun tó wù ọ́? Ọmọ ọdún mélòó ni ọtọ̀ lè jẹ náà mọ̀? Bẹ́ẹ̀ bá wá dé òde àríyá wọn ni ó yá ẹgbẹ́ gbogbo tá a mọ̀ jẹ wá yóò mọ̀ pé ẹ fún mi lẹ́ja ẹ fún mi lẹ́dùn ẹran ẹ fún mi ní kíní. Wọ́n ní kí ló dé eyín òun ni òjò òun gbádùn kó o lè réyìn ṣe fújà kó o lè réyìn ṣọmọlúàbí kó o lè réyìn jẹ̀gbádùn. O gbọ́ tí a mọ̀ pé ẹja jẹran nígbà téyín ń bẹ lẹ́nu yìí ìwọ tó ti ìdarúgbó téyín ń dọ̀ọ́là mú kàn sí bàbá ewé dọ́là ní ọ́fíìsì wọn ti ń bẹ ní Racial Travelers and Tours Head Office ládojúkọ Gèrèálímì Hospital Gèrèálímì Roundabout nílùú Ìlọrin. Racial Travelers and Tours Head Office ládojúkọ Gèrèálímì Hospital Gèrèálímì Roundabout nílùú Ìlọrin. Nọ́mbà tẹ́ mọ̀ pé ọmọọba ewé dọ́là sí rèé bàbá onípàṣàn kòkòrò 30 minutes 0805746607 08057466077 àtẹ̀mí àtẹ̀yìn àní Faisan ló gbà.
2: Ìdàkọ́lẹ̀ níbo ẹ̀bẹ̀ rẹ̀ gẹ̀ bá duro dede ti de are idakole baba o wa nbe
3: agbalagba to ba mori ke ewe ategbo ni fi daju ko gege bi ise ba lugo si lagu ara kase re lete bitifi to ba ti togbo togbo ti godi to tona titi do pin agba isegun loro kan baba duro dede are idakole baba o wa nbe lagba onisegun ibile to ma ba ti se lo ewe ategbo sawuta ise tin ba ba ni ja lagu ara ara ma ku tai tai ka ti soju se lodo olulufi odogun ohun igbe ayo ti e tin detail mi esi o eya ara ti o si se bo ti ye ko si se gbogbo e lo ni o tin fa o amojuto ara re lo se pataki gbogbo kudiakude to ba tin ke fi lagu ara re tete ma bo lodo baba duro dede are idakole wo mo okunrin to ba tin bo wa orogbo mesan ni ko mu dani orogbo meje ni tawon obirin nkan ju nkan lo mo gba e pe baba duro dede are idakole sori 07057 06 5491 07057 06 5491.
4: Aku dede woyi o gbogbo ara le emi na ni tin to tohun ni baba duro dede are idakole baba olorogbo mesan fokunrin meje ni fun obirin nile se baba duro dede gbogbo ile ti mo pe ai se nkan miran leyin awon nkan to le se idoju tokunrin lagole ololufe baba duro dede are idakole baba wa nbe ti obirin ba tin so fun wo okunrin wipe what man can do woman can do it better abukumbo dede nu tete ma bo wa do baba duro dede are idakole iwo lomo okunrin to gbo mi bayi bayi nitori ti yin ni baba duro dede mo ti se awon egbogi lotun lotun egbogi pe lori ete ngbo o ti wa nle lowo poku poku to da pupo fokunrin se kan sun lo ma wule ma gbe we iroyin mama ma so story legbe yawo re mama bo wa do baba duro dede ko wa gba egbogi pe lori e ti mokunrin se bi okunrin lodo aya re iwo lomo okunrin to ngbo mi bayi bayi wa gbe gbogi ate kanle ati se ni ti gbalode e wa gba lowo poku lodo baba duro dede are idakole bakan na egbogi te mo bere fun ta mo se egbogi di champion ti mu tokunrin to obirin jafafa lagbo le ife o ti wa nle biba e mo bo wa do baba duro dede are idakole lowo poku ni aniyan la o aseje baba duro dede o ti wa nle lowo poku fun wo lomo okunrin ti oko to fin roko lodo yawo re to kere sojo ori re ma bo wa do baba duro dede are idakole wa jasi jeun lowo poku bakan na aseje baba duro dede ti wa fun yawo rere to fe jere igbeyawo lodede oko olohun ni peti lagan bo lomo ba pomo won lori ti e pe amo ma fi osan re dola tete ma bo wa do baba duro dede mo wa ni round about giri alimi bye bye ma bo lati ago mesa aro di ago mefa role le mo foju rinju pelu eni baba duro dede are idakole awon nkan to wa le fa idakole sara omo okunrin awon nkan to le fa idakole tabi arira tabi awon nkan to le fa nkan ta npe larobirin ku abi arokunrin ku arobirin ku okunrin ni ma da laamu asika to ba robirin ninu mo bi igba lara laya re o mo ja patipati bakan na arokunrin ku awon obirin ni ma da laamu ngba to ba ri okunrin to rololufe re laro mo wa kan ni damu mo wa ba lai se pe won jade tele be laya re na mo ja patipati be en to se nkan ti o da be si ni ko se nkan ti o da awon nkan buruku ti wa nu ara ni nda wa laale olohun ni ja rogun afi se o awon kan ti ma wa fa isan ta hu isinu ara won ni bi isan gbajuma ti ma sako ba fe ni ti ma fi melo mi ni se to awon apere to si ma ri ni pe keyin o fe se yo ko ma lagun keyin o fe si e yo ko ma ta ni ko ma ro ni go keyin o fe si e yo ko si ma fe yo mi loju keyin o se yo tan ko tun da bi pa to ku ti tun da sinu ara fun ra re oko ato si aisan gbajumo yi o je nkan to lagbaju to be ile peju ninu ara a ma si awon akobo olohun ma ja orogun jejere olohun ma ja lo roba igbalode fi seyo to ba ti rawon apere won yi ma bo wa do baba duro dede are idakole baba duro dede lo ise daddy mommy are idakole ni ebi ri fun babo olorogbo mesan fokunrin meje ni fun obirin ofe la fi se wo san fawon eniyan nipa ka lo rogbo fun gbogbo en to ba ti rogun ni ise baba duro dede are idakole oko porisirisi oko tin ko beyangan pelu oko tin ko be rice o yato si oko tin ko ebesu e wo su se n ta tin ta gobina wa gba egbogi baba duro dede are idakole eti awon baba ti won ti koja 70-80 nlo tara won si n do yege ki wa ni si won lomokunrin o ti ju 25 o ti ju 30 years lo o wa n rojo legbe ololufe re abuku ni fun won lomokunrin wa gbegbogi ti o mu oko pada si oko ti won fi n ko besu ti su fi n ta bobina inu awon kan ti mo wa da wahala isedede olomokunrin a jedi a ma fa bi jedi tapa bi di yiyo tete ma bo wa do baba duro dede a ma sakoba tọmọ ọkùnrin ò ní lè sojú sí gẹgẹ bó ṣe yẹ kó sojú sí lọdọ aya rẹ yóò gbọkọdọkọ kò ní lè rò àbùkù ńlá ni ọlọrun ò ní sa aya wa láyà láyà o ba kan na to ba tin seyo to ori pe kan jade bi etutu nkan funfun jade to ki to wa fe dabi omi ta fi logbologbo tin ma be laarin okunrin saya re ni wa sufu die die nu e ti ma bo wa do baba duro dede are dakole awon kan ta so ye a ma so okunrin a ma so obirin ba kan na bi e da oro abi e da bule ni ba se wo obirin tete ma bo wo ba ri kan funfun to wa fe ma se bi igba tin ti n gbe orun kan jade ti o si ri be tele tete ma bo wa do baba duro dede abo nse yo wa nta o oju ara yiyun teyan fi yunra fa ti wa fi dumo ti wa fi degbo tete ma bo wa do baba duro dede ko to di nkan mi ti aisan yi ba pe laro mo obirin pupo to ba fi le wole omo a ma sakoba debi pe ti obirin ba ni oyun to ba ri oyun ni keje won royun ni keje won ri ere igbeyawo ti won ba wa ri ere igbeyawo n ba ndo sukini osu keje o le baje susu karun ti ba wa n baje ni gbogbo igba o le sakoba teyan fi ma fe ni ti won pe ni oyun oju isalekun o wa wu yo se bi oyun ni benbe amoyun ko nkan mi ni to ba wa peju ninu ara ti won ba tete wona si olorun bo ni fare si olorun ni jori ti won pe loyun ju olorun ni jarugo abi se sabi e to ba fi wa le pe to ba fi le be abi to ba fi le ban da sinu ara o le ma mo benin mi to ba soro abi to ba gufe yo mo wa dabi gba ti yan gbo fun ara re gan yo mo gbo gba ti yan ba ngbo run obu eyin eyin to ti baje kini e ba sele so birin miran to ba bo si sale inti un fin je nkan olomo obirin o le ma gbe aworun kan jade ti eso orun gidi ti eso orun daada kankan be si ni latara aitete mojuto oyun ju yi ko to ti podi wahala sinu abi ara re to ba wa pe pupo ti o tete mojuto o le din to loyibo npe ni bacteria vaginosis adubo le yin oleyibo npe bacteria vaginosis mo wa nigeria ni miranda about e bere russia muto ibe le ti gbe mi baba duro di are dakole abi ke ma pe number mi yi 070-570-65491 070-570-65491 Baba duro dede are dakole na le npe un tete ma bo wa arabirin to ba loyun ju olohun oba oni ja ma ti atenu so ola ti tobi anabi wa mohammed sallallahu ta'ala wa le wa sala ani rugun afisi eyin olomokunrin mi olohun obo ni ja ti bi nkan ta fin jo olomokunrin gbo bi owo tete wa kan si baba duro dede are dakole nkan to fin jo olomokunrin olohun ni to tatenu gbo bi owo tete jade si aya wa oni daya laya o e bere mi te ba ti degere ali mi ke bere baba duro dede are dakole babo wa nbe babo olorogbo meje fokunrin be ba ti degere ali mi roundabout e bere baba duro dede are dakole te ba ti de ile se russia muto ke biri baba duro dede are dakole mo wa nbe ni gere ali mi abi ke pe number mi 070-570-65491 tabi ke bere te ba tun fe lori whatsapp o na ni number whatsapp mi e pe ni sibe tabi ke temi lagun sibe e ko ateranse sibe yin si fun yin le si ni agbara to lohun gbogbo owo omo olomokunrin to ba ti wa gbogbo ti nso yi ma fi $100 bakan na ayewo nbe fun yin ni ti gbalode ati gba ngun sise repete won sayewo ni gbalode fun yin ibi kan ba ku si kan logbologbo ti nbe laro omokunrin lo ba kere ni ti o se ko roju se to ye ko ori lara ire igbeyawo wa bo wa do baba duro dede aisan ti o gbogun koni si o koni si mara e daddy mommy are dakole ni e biri fun mommy daddy sara sara sara
5: la wole sun la bala so sita
6: elo e kale o oruko mi ni eni tolo mo mu fe so sita ni o
5: se eni to ba dake tara re ba dake ni
7: mo ba ya nkan to sun mi ku o se ku fun mi ni pe ku ku ro mu fun mi ni ma ti ni ki n gbe ka je
8: mi o ma boju ogun laye o ba ma ti mura sile
5: mo dake ma fi ronu para re
9: ejo kini e ti wa n ste bi mi pe awon mo to bi fun mi gan iko ira ti n wa
5: gbiyanju ko so sita lori eto lawole sun labala so sita kokan re o fuye ka le sorun asun fori losuka kokan o si bale dedede lawole sun pelu abala so sita lori ikanni Diamond FM lati gbogbo ago mesan ale ojo isegun Tuesday ati ojobo Thursday
10: e kale o eto yin ni a fe da si o akoko o ni ti iyawo ti o mo npe ko to wole
5: awon oro imoran oro iyanju ati orin tin tuni lara nigba ikonju teda wa ninu itojuko lawole sun lori Diamond FM eto fun gbogbo ebi ko se magboni.

0: nínú oúnjẹ kan jẹ oúnjẹ kan wà tó yẹ pé àwọ ò kà fún pé ó máa ń pa ọ́ sà nínú oúnjẹ jíjẹ yẹn tí ìyá yẹn mọ jẹ ẹ̀bà mọ́ ẹ̀bà tẹ rí yẹn mo ní ọ̀sà ìjọ tẹ bàbá wù mí jẹ lè jẹ ẹ̀kan láàrin oṣù mẹ́ta àbí oṣù mẹ́fà tí mo bá ẹ̀kan lè jẹ báyìí gáàsì ẹ̀ yóò dààmú yóò àfẹ́ẹ̀tì mi mo lè lo 1 month ṣe tó tán lálàáfíà. Mo ti wá rí i pé ẹ̀bà ẹ̀ ló ń pọ̀n sí ẹ̀ nígbà tí mo bá mu gàrí kí avẹ́ inú oúnjẹ kan sún oúnjẹ jẹ kán dẹ̀ lọ ṣọsibítù dáadáa oògùn ọsà pọ̀ ó máa ń jẹ́ àgùn ni.
1: Ẹ ṣeun sá.
0: Ẹ wá rí i pé obìnrin tó lọ ń wá ìyá ọ̀hún
1: yíyá
0: o kò fàdúrà kó wá máa sọ fọ́lọ̀ wípé àtàrẹ nítorí ti fi ẹ̀dá mi táyé tó dẹ̀jẹ̀ sí mi lórí. Èèmọ́ láti ìgbà tó ti dá mi sínú rẹ̀ tòní mi ò mọ ẹni tí ó ṣe ẹ̀dá mi lára rẹ̀ ọlọ́run tó bá wà láàyè ọlọ́run gbé mọ́ kódà kí n mọ́ ní ọdún tí mo bá wò ó mọ́ ọlọ́run tó bá mọ̀ pé gbà yẹn lọ fẹ́ gbẹ̀mí èkó sábúrú níbẹ̀ àmọ́ jẹ́ ń rí ìyá mi wà láyè súnmọ́bí láìlà yí orí rẹ̀ tó bá wà láyè rẹ̀. Kò sí kó mọ̀ wulẹ̀ pé àdúrà lásán ló kàn ní àmọ́ òun àtọ́lọ́run rẹ̀ níjọ mọ sọ.
1: Ẹ ṣeun sá.
0: Ọwọ́ yín lẹ ìgbẹ̀tọ̀ yín.
1: Àmì ọlọ́run ọba ẹ ṣeun bàbá mi ó dàrọ sá. Láwọlé sùn lórí ìkànnì Diamond 88.7 FM.
2: Níkàlẹ́ mi sá Precious Akosimi ni. Ṣé rí ẹni tó sọ̀rọ̀ lásán tí tó ní omi ohun ní ọ̀sá èmi mọ nǹkan tí wọ́n lè lò sí kí wọ́n lọ wá àlùbọ́sà white ọmọ wa lọ omi àlùbọ́sà white ẹ̀ ọmọ ló máa lò ọmọ wa oyin gidi bàbá tí oyin gidi wá dá omi àlùbọ́sà ẹ̀ sí pọ̀pọ̀ kọ́ wa máa lá ní gbogbo ìgbà tán.
1: Ẹ ṣeun bàbá kò ní bàjẹ́ 0913-655-6952 ní pẹ́ lọ lórí ètò láṣàlẹ̀ àwọn tó sì sọ síta sí pọ̀ ẹ má jẹ́ ìṣẹ̀yìn lálẹ́ nítorí ó pọ̀ ọlọ́run máa ṣàánú wa o ọlọ́run ṣàánú wa ṣùgbọ́n a sì rọ́gbọ́n dà sí ẹ̀yẹn ṣàfọkànbalẹ̀ a máa rọ́gbọ́n dà sí ok jágbe pé hello.
3: Hello, sir.
1: Hello, ma.
3: Ẹ kálẹ̀, sir.
1: Yes, my kálẹ̀, ma.
3: Èmi mo sọ ní last week Sunday tí mo ní mi lórun sùn.
1: Ok. Ẹ
3: tí mo padà pè mí àjọ
1: kankan.
3: Mo ní 25 years.
1: Ok, pé tẹ́ ẹ rórun sùn láti 25 years.
3: Ẹ mo sọ ní last week bẹ́ẹ̀ sẹ́ mo tún padà pè yín mi gan.
1: Ẹ pè mí lórí ètò.
3: Ara mi padà wọlé, mi gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ. Mo dẹ̀ lọ, mo lọ sítù, mo ti lọ bí 25 years. Mo lọ sítù wọn fún mi lóògùn oorun.
1: Ok.
3: Mo lọ bí 7 years tí mo ń sùn gbà
1: yìí.
3: So wọ́n tún change another one fún mi. Even gan wọ́n lọ pe doctor wa láti general ní hospital tí mo lọ, wọ́n ní kó attend sí mi. Ẹnìyẹn náà attend, oògùn yẹn náà the same thing náà náà pọ̀ fún mi. Bẹ̀sí mi orí mi ó máa wú ni yóò máa gbóná máa wú sí mi máa ká ojú sókè báyìí. Tí àwọn èèyàn wá ní kí n sọ síta pé bóyá mo lè rí ẹni tó lè máa ṣàánú mi pẹ̀lú bóyá ó ti ní nǹkan míì tí mo lè lò.
1: bọ̀ irú ṣàwọ̀ lẹ́yìn ṣe náà ẹ mọ́ bínú ẹ jọ.
3: Àtòdì kínní yẹn gan mi ṣiṣẹ́ mọ́ fashion design mi.
1: So ẹ ṣiṣẹ́ kankan mọ́ báyìí.
3: Bẹ́ẹ̀ mi ṣiṣẹ́ mọ́ torí ó máa ń kọ́ mi lóyè tí n bá jẹ
1: sùn.
3: Tí wọ́n bá ṣubú.
1: Kò sí wàhálà. Ó dá náà bẹ́ẹ̀ ti tètè wọlé kó kú díẹ̀ ká ṣetán lórí ètò yìí náà.
3: Ó máa gbóná ni.
1: Ìyanu àṣẹlẹ̀ ọ̀nà àrùn wà lọ́wọ́ lálẹ́ ó ti ẹ̀dá tẹ́ ẹ̀ tí ẹ̀ wọlé kó tó di pa

0: ọ̀nà ọ̀nà
1: ogun yẹn wọ́n ní pé èèyàn bá ti tún dàgbà sí bí èèyàn ṣe ń lò tó bá yẹ lúwẹ́ kàn máa wò bí
0: màá gbogbo nǹkan náà tún yẹ kó tún máa pọ̀ jù náà ìrìn àwọn nǹkan náà máa pọ̀ jù náà kò sí wàhálà ọlọ́àṣe ọlọ́àṣe ọlọ́àrán áńgẹ́lì sí wa lálẹ́ èèyàn náà làárán sí wa gbogbo ẹ̀ ó dáa gbogbo ẹ̀ ó dáa ṣùgbọ́n ẹ má bínú mo kàn fẹ́ bí ń béèrè kan lọ́tọ̀ọ̀dọ̀ tèmi ni o ṣé ẹ má ẹ bá mi sọ̀rọ̀ ṣé ẹ má ń fi ọ̀rọ̀ sínú àdúrà dáadáa.
1: Bẹ́ẹ̀ gbà tí kìíní yẹn ṣẹlẹ̀
0: ká
1: mo ń lo orí òkè mo kó àwọn passport gbogbo wọn gbàdúrà ni mo fi manage fún gbà
0: ẹ̀yin gan fúnra yín ẹ̀yin gangan láàrin yín sọ́lọ́hún yín ṣé ẹ̀ ń gbà dáadáa.
1: Mo máa ń gbà.
0: Ṣo dá yín lójú àbẹ́ kan gbójú láwọn pásítọ̀ míì kan. Kò sí wàhálà kò sí wàhálà kò sí wàhálà kò sí wàhálà ọ̀nà àánú mi jẹ yín nù lágbára ọlọ́run ọ̀nà àánú mi jẹ yín nù lágbára ọlọ́run torí ń gbà mí náà tá a bá ní ká wọ àwọn kinní àwọn pásítọ̀ ń gbìyànjú àwọn àáfàá gbìyànjú ṣùgbọ́n gbogbo wọn náà kọ́ ló dá wa àwa àti aṣẹ̀dá wa káwa náà ṣe kinní ká fi omi jẹ́ wa bá aṣẹ̀dá wa sọ̀rọ̀ ẹni tó dá wa sílẹ̀ àlàyé ó níbi tó lè gbégbé agbára rẹ dé bó o bá ti gbé agbára rẹ dáwọn ibì kan tó o lè lọ mọ́ pé àwọn pásítọ̀ rẹ tàbí kò pa àwọn àáfàá rẹ ó sì jẹ́ tẹlẹ́sìn àbáláyé náà ní tiẹ̀ bá àwọn èèyàn rẹ rìn ṣùgbọ́n ṣé tiẹ̀ tó o lè ṣe ká lè kọ́ pé nípa rẹ pé òṣùwọ̀n bá tiẹ̀ tíwọ náà lè ṣe ọlọ́run á gbàdúrà gbogbo wa ká ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ ká ṣàkíyèsí àwọn ibi tá à ń rìn sí irú àwọn nǹkan báyìí náà a mọ̀ ṣẹlẹ̀ ṣùgbọ́n tó bá dàbí ohun tí agbára àwọn ọ̀gá tó ti wà nínú títẹ̀mí ọlọ́run á ṣe kinní á ṣàánú fún wa ni a ní pẹ́ máa lọ lórí ètò ẹ jẹ́ ń gbé pé fún ìṣẹ́jú kan péré ìṣẹ́jú kan mo fẹ́ gbọ́ ìpè ká tó máa lọ mi fẹ́ dá lágara ìṣẹ́jú kan kó tó di pé a máa lọ ẹ má bínú. Yẹ̀sà yẹ̀sà bàbá ìṣẹ́jú kan sà.
2: Ọ̀dà ẹ̀jọ̀ ọmọ tí bàbá tó ní àwọn kó èdè ẹ̀mú kan fẹ́ sọ.
0: Ẹ ṣeun ẹ ṣeun.
2: Ọmọ yẹn mo fẹ́ sọ pé tó bá tó pọ̀ ọmọ yẹn ti dàgbà díẹ̀. Kan fẹ́ pé jẹ kúrò lọ́dọ̀ wọn.
0: Ok.
2: Ṣùgbọ́n àwọn bàbá àti ìyá yẹ ọmọ gbìyànjú láti try báwọn fẹ́ bí ọmọ mi presently báyìí. Torí tí wọn ó bá bí ọmọ mi ọmọ yẹn máa ní èdè o. Torí ẹyọ kan tí ò tí ì ní èdè yẹn náà ti kí ẹ. Tó bá ti kó sì kéré táwọn lè yọ̀ǹda ẹ̀. Búrọ̀ṣì wọn kán mọ̀ jẹ́ kó fi fọnú. Ọbẹ̀ tán fi ń gé lá tán fi ń gé ẹ̀fọ́. Kán try láti separate ẹ. Kán dẹ̀ nígbàgbọ́ nínú Ọlọ́run bá ṣe sọ kán mọ̀ gbàdúrà. Ọlọ́run máa fún wọn lórí ọ̀fẹ́ wọn á yìí jẹ.
0: Ẹ ṣeun
2: ọlọ́run
0: wa. Ẹ ṣeun bàbá mi ẹ ṣeun gidi gan ni sá.
2: Ẹ ṣeun
0: yẹsà àmì ẹ ṣeun gan sá. Ẹ ṣeun gan sá tí ẹ bá mi ṣe ní ìṣẹ́jú kan. Ìdí tí mo fi pé ìṣẹ́jú kan náà torí àkókò ti lọ ni ó ti kó àwọn pupa mọ́ra ẹ má wẹ̀ pé mo sọ wípé láìpẹ́ láì jìnà yín. Fún bí ìṣẹ́jú bíi mẹ́ẹ̀ẹ́dógún tó kù kí aago mọ́kànlá ó lù àníṣe tá a jẹ́ òun náà ni ó ṣe ń jẹ́ ká tètè kúrò lórí ètò láṣálẹ̀ yìí tó. Ẹ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó dá sètò ìyìn àkọ́kọ́. Ẹ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń pè báyìí tá lè lórí ọ̀fẹ́ àti lè tẹ ohun wọn síta ìyẹn kejì. Ẹ jẹ́ ń wá dúpẹ́ dáadáa lọ́wọ́ gbogbo àwọn tó ti gbìyànjú àti sọ síta tí ń bá ní maka mini méjì mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà bíi mẹ́fà ló wà bí àwọn tó ti sọ síta tí àti ẹ̀ ti sọ pé tọ̀ á gbé ta lónìí ṣùgbọ́n ẹni bínú nítorí ọlọ́run àrògbọ́n dá sí ohun tí màá kàn ṣe pé tó bá di sunday tó ń bọ̀ lágbára ọlọ́run ẹ tètè tá mi ń kẹsẹ́ ká tètè bẹ̀rẹ̀ ètò pẹ̀lú tíyín tẹ́ ti gbé jáde yìí ọlọ́run àrùn wà lọ́wọ́ lágbára ọlọ́run gbogbo àwọn tó sì ti sọ síta ẹ ti gbọ́ báwọn èèyàn ti sọ mi lè máa sọ lọ́kọ̀ọ̀kan léjèèjì torí àkókò tó kọ àwọn pápá mọ́ra báyìí wípé gbogbo ohun tó bá ní àṣẹ ẹ̀jẹ̀ àṣe àwọn òbí tó bá jẹ́ ká fi gbàgbọ́ sí ẹjá fi gbàgbọ́ síbẹ̀ arábìnrin tó ń sọ síta pé àwọn ò tí ì rọrùn sùn ẹ má bínú àkókò iná ni ṣùgbọ́n e ma te pele mo ni e si ma tenu mo ni ti te yun fi ri ti mu ni bo dose to nbo na lagbaro lo lojo Sunday e lori ofe ati le so sita na Olarun gbogbo wa lowo ko ni baje precious afolabi onlu ko temi e ja ma ki awon eyan ton jeun ni wakati ta wa yi o wi pe to onje a se kini awora o e fa wa na lo nje o e fo wa lowo ko ni baje o aye gbogbo wa oni baje mu ki gbogbo yin na ni o precious afolabi onlu ko temi fresh ba adukuta kekeke o ta da o le sha asiti di apata ta le fori solo eni ba fe fori sapata e so fun won pe ori won afo tututu ni o an lo la sha le bo do se to nbo an pada bo lagbaro lohun

ni orukọ Ọlọrun Allah pẹlu atileyin asiwaju eda to nje Muhammad ni mo fi ki mumini ati mumina mo ki mo lesin Christ la pa ko mo lesin bile patana mo ki o ibanu je wa Allah ofo Ọlọrun Allah ko ni fi kangun aye ni kokan wa o orukọ temi ni King Asiwaju Adeyemi Akireli ti mo je alase atoludari le ise wosan bile agbaye ni Dr. Worm International Apps emi ari agbomola ile Yoruba oba isegun agbaye asiwaju gbogbo ni segun ibile jake jado ile dinje amon ki wa pe a o ni faisal ogba o ose ilera ta ti n pariwo pe yo bere lu lorin ni eti grace filling station ni asi shopping complex to fe gbe ti lepo eti grace filling station yen ta so pe yo bere lorin 13 e ma binu ona lopo tori opolopo bi ta ti n se eto ilera ni so ati wa suku lorin 13 ati sun di ogunjo osu keje 20 july 2026 ọ̀sẹ̀ àtàwọn pé ọbẹ̀ ìlọrin 13 ní ìlọrin tẹ́lẹ̀ àti sundi ogúnjọ́ oṣù keje 20 july ní ọbẹ̀rẹ̀ o eléyìítọ́ lè jẹ́ pé èmi àríyá gbọ́mọ́lá ilẹ̀ Yorùbá ọba ìṣègùn àgbáyé aṣíwájú gbogbo oníṣègùn ìbílẹ̀ jákèjádò orílẹ̀-èdè nàìjíríà lọ́ba lù lọ níjọ́ náà tọ́ba ti wọ̀lú lọ́rin ọ̀ṣọ́pọ̀ lọ sí ilé epo 80 grace filling station ní asi shopping complex tó bẹ̀rẹ̀ pé ti ilé epo 80 grace filling station yẹn tó bá ti ń gorí òkè complex yẹn báyìí ọ́fíìsì àkọ́tọ́ máa kàlápọ̀ òsì ẹ wọbẹ̀ sọpẹ́ àwọn aláwà ń bẹ̀ ẹgbẹ̀rún kan lówó card ẹgbẹ̀rún kan àbọ̀ lówó oògùn àpapọ̀ 25 apá àrùn ajẹ́gùn ọ̀fẹ́ ni ẹ̀rọ ìgbàlódé ọ̀fẹ́ ni fún ọ tó jẹ́ pé kéèsì tiẹ̀ tó bá yẹ pé fútìmẹ̀lọ́jọ́mọ́ tí pé kọkàn ogun lásán kan lọ bí ìlànà tí ẹ bá ti jẹ́ lásán fún tágbà àsìkò báyìí lọ́mọ wa tó bá lè jẹ́ gbogbo ayé ní sìn wọ́n ni bí ìlànà tí ẹ bá ti jẹ́ lásán fún ọ ẹ̀rọ ìgbàlódé ń bẹ tá máa lò fún ọ tó ele tó jẹ́ pé wọ́n tún nípa jábá lọ́wọ́ lẹ́sẹ̀ wọ́n tún ní ìpènijà àìsàn ìsanra atakọ̀ ló máa sì fọ́ tí wọ́n ti kọ́ rí àyípadà ń pa ìsanra rẹ tó ní ìpènijà rẹ yẹn àti pajápajá ti ń ṣe ọ ti kọ́ rí àyípadà ìtawà fún ológun tó fi kojú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló ní ìpènijà kan lójú so máa sì ń bẹ tá máa lò fún ọ tí ó kọ mú ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ̀tí yẹn tí wọn náà fojú ẹ rí pé ti ń bẹ nínú ojú ẹ ni tá fún ológun tó fi kojú ẹ so ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08032265265 bákan náà wọ́n tó fẹ́ kó tẹ́dọ̀ wa tẹ́dọ̀ bíta alágbára bí ẹrin tó wúlò fún nǹkan ọmọkùnrin tó kùdí ẹ̀ káàtó gbé tẹ́dọ̀ lura átẹ́gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tó bá wà nínú àgọ́ ara rẹ̀ àwọn náà wà láǹfààní àti tẹ́dọ̀ lásìkò tó bá wù ọ́ tẹ́dọ̀ alágbára bí ẹrin ni so wọ́n tó fi fẹ́ jẹ́ alágbàtà àwọn púrọ̀tì wa o lè pe customer care number 08133301736 àbí tó fẹ́ kó jẹ́dí kí a bá mi sọ owó ní bàrá àdín rọ ní inú nǹkan inú nǹkan ní ogun ayé òní borí wa o gbogbo jẹ̀díjẹ̀dí tó o bá ti gbé jẹ̀díkí àlúra ọ̀dàgbére kúrò nínú ayé ẹ̀ nìyẹn wá sálágbàtà àwọn egbògi wa àbí kúrò náà wàrà àwọn egbògi wa ẹ jẹ́ agbọ́jú wa lókè lọ́hùn àtàdúrà tí wọ́n ṣe fún wa lẹ́yìn ẹ̀ àbẹ̀rẹ̀ sí máa bá wa sọ̀rọ̀ nípa ọ̀sẹ̀ lera nílùú ìlọrin ẹ̀kú àkókò yìí o.

kò sẹ́ni tí ò ní kú, kò sẹ́ni tí okú bá balẹ̀ ò ní dìgbòrò, òkú ń sunkún òkú, akaso lérí wọ́n sunkún ara wọn. Tòwòwò ló dé là ń sọ yìí, ta ló mẹni tó tún kàn, ọlọ́run ọba mi lẹ́dùmọ̀rẹ́ kò bá mú ìpẹ́ bú kò bá mú kó lójú ẹ̀. A bí ògógún ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹwàá ọdún 1959. Ògógó papòdà òní ló dìjẹ́ ẹjọ́, ṣùgbọ́n wọ́n sin ní jèjì. Ògógó filé ayé lè ní ọjọ́ kẹtàlélógún oṣù kẹjọ ọdún tá a wà yìí. Eléyìí ti ń já sí pé ọdún 1994 ni ló lò láyé pẹ̀lú ó lé díẹ̀, léyìí tó lè wọ́n pè ní 66. Ọdún yìí ni ò bá pé tó bá dé ní oṣù kẹwàá ni ò bá mọ ṣe àyà ọjọ́ òbí ọdún 1974 tó lè wọ́n pè ní 70. Ṣùgbọ́n tẹ́ bá ń gbọ́ kòkòrò jẹ́ ń gbádùn òbí tó gbó kákáká, lóòótọ́ kò sẹ́ni tí ò ní kú, àmọ́ kò sẹ́ni tó rò kàn gẹ́gẹ́ bí ó ṣe bá kálukú lójijì. Kò sẹ́ni tó rò kàn pé gògó lọ lásìkò tó lọ yìí, torí àárẹ̀ tó tiẹ̀ le jù tó tún le tààrà ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn, ọdún mẹ́wàá ó lé sẹ́yìn tá a rò pé yóò bá lọ, ọlọ́run ni kò bá lọ ńgbà náà. Kátà pé eléyìí tó wọlé lójijì yìí láàrin ijọ́ mẹ́ta sí ijọ́ mẹ́rin ọlọ́run sì lọ lọ́jọ́ pé kọ́lọ́run bá mi lẹ́dùnmọ̀rẹ́ kò bá mẹ́pẹ́ bú kò lójú rẹ̀. Ọlọ́bọ̀tì ni mi dákun bá ń gbé òkè.

Esinsin baba wa olugbe Dr. Sikiru Ayinde barrister. So nije ejo ti oro isele ti opolopo ro pe in so nipa re seri ogbe okan gba loro ije bo se je fun mi mo mo pe be na lo se je fun opolopo yoba si bo won ni aisan lawo enikan ki wogo enikan ki ri ogbe okan enikan ki ri wo bo ti ri na ogbo ekan toro na je ko je ki le so nkan ni pare ni jejo gugu en ten bi mi lere ten wi ba ten gba wo lori sirisi ohun to fa na okan to pururu ko je le so nkan kan ni pare titi di mo sin wi igba to gugu wa ku ori sirisi la wa ngbo en kini kan ni ah seri eni ti ojo kure ba ti pe nkan kan na ni o fa lowo lojo ta ti seda kaluku la ti seda ku ti o pa o gbogbo ọjọ tí kò bá wá dé orí ní fọ ni ẹdọ ní dùn ni ẹsẹ ní ro ni yóò mú nǹkan kan lọwọ pé n tó ṣe ni bẹẹ lọpọlọpọ ó sì mọ sórí síríṣi sẹrí èèyàn ò lè gòkè lójú ọmọ aráyé wọn máa rí sọ bẹẹ ẹni tó lókìkí kódà ẹni tí ò lókìkí gan kò lè lọ kọ ọmọ aráyé mọ rí nǹkan kan wí kán mọ wà nǹkan kan mọ lẹsẹ ọdà bóò ló wá rí bóò ló ṣe rí pẹlú táwọn èèyàn ń wí lóríṣiríṣi. Emo bawa kalo lo botini bangbuki.

0: rírun ọlọ́wọ́ mẹ́nìkan àfẹ́ntí máa ń wà rí àtẹ̀dúnú sàsàlátù fún bàbá fátímọ̀ tọ́ ọ̀rọ̀ ògógó ọmọ akúlódò bàbá tó dé tí à ń sọ gbogbo ẹ̀yìn alájọṣepọ̀ gbogbo ẹ̀yìn ọ̀rẹ́ pátápátá tẹ̀súnmọ́ gògójú mo kí yín ẹ kú òun ya tipátipá ìdímù tí èèyàn fi lè gbé ọ̀rọ̀ náà níjẹ̀ ìjọ ṣùgbọ́n mo ní gbogbo lábalábọ́ sì lè wọrí a sọ nípa rẹ̀ lónìí ọ̀rọ̀ rẹ̀ gan láfi ṣètò lónìí kó tó di pé a sì ojú òpólẹ̀ ṣe rí àwọn tí mo kí jù àwọn tí wọ́n súnmọ́ gògó jù ni àwọn yinka alhaji yinka kọdì àwọn délé òdúlé mo kí yín ẹ kú òun ya tipátipá ṣe nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ tí ń gbóná ní yàjú lọ́ọ́ mo wá ní kí n pe ọ̀kan lára wa tó jẹ́ product wa nílẹ̀ yìí tó jẹ́ product fades tó jẹ́ product jagaban tó wà lẹ́kọ̀ọ́ ìnídàkọ̀ rẹ̀ torí mo rántí nígbà tẹni yóò lọ nígbà tó kún lẹ́yìn tán ó ti dọ̀hún kó tó máa pe ọ̀gá wa ní mìbàyè ìyẹn alhaji abdulfatah adin dankazi tó fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn pé alhaji ọ̀dọ̀ lágbájá báyìí ni mo wà mo fẹ́ kẹ́ bá wọn sọ̀rọ̀ mo fẹ́ bá wọn ṣiṣẹ́ ni ọ̀gá wa sì ni kó má wọrí wọ́n sì pé tán lára àwọn tó súnmọ́ òwe jù náà ni wọ́n sì bá sọ̀rọ̀ ntàn sì ni kò sí nǹkan kan kò sí lábúrú ẹni yìí ni mo wá pè òun ni mo kọ́kọ́ pé lágbájá bó lórí àṣẹ àsìkò tèmi ń bá sọ̀rọ̀ lọ́wọ́ àṣọ wà lẹ́gbẹ̀ẹ́ alhaji yinka kọdìrì mo á ní tọ̀ mo ní bó àsọ̀rọ̀ léyìí tó pọ̀ lórí rẹ̀ mo á nira náà mo ní sábà mi kí gbogbo àwọn tó jẹ́ tiẹ̀ náà lẹ́kọ̀ọ́ bá mi kí gbogbo àwọn èèyàn níbẹ̀ mo á fi kún pé pàápàá tèmi ò tiẹ̀ mọ̀ pé ó wà lẹ́gbẹ̀ẹ́ alhaji yinka kọdìrì mo ní pàápàá alhaji yinka kọdìrì àti bàbá wa délé òdúlé bá mi sọ fún mi pé wọ́n ku òun ya tipátipá èdè tí mo wá pè yìí alhaji yinka kọdìrì wa gbọ́ torí fóònù ẹ̀ ni wọ́n á ní speaker tèmi ò sì mọ̀ wọ́n á bí léèrè pé ta ni ń sọ̀rọ̀ ó wá ní ẹni báyìí ni ó wá ní ẹni wọ́n sọ fún mi pé alhaji yinka náà wà ń bí prince ẹ kí wọ́n máa gbé fóun wọ́n á gbé fóun ó gbé fóun wọ́n gba fóun lọ́wọ́ rẹ̀ ìgbà tí mo wá ń sọ̀rọ̀ tí mo ní alhaji ẹ pẹ̀lẹ́ ọkọ rẹ̀ èèyàn ẹ kú òun ya tipátipá ọlọ́run ní fi kú wọn ẹ kú alhaji tí a wà sáà kò ní fi dà yín láàmú ṣe nígbà tí mo pe gbólóhùn yẹn kó tó di pé mo pe gbólóhùn yẹn gan alhaji yinka kọdìrì wọ́n bara jẹ́ débi pé ibi tí ń lọ́nu bí bara jẹ́ yìí ló á bà mí nú jẹ́ àṣẹ gbólóhùn tí mo tún san àṣẹ mo tún bu petrol sí náà ni wípé òun ya tipátipá torí tá bá ń sọ pé ọ̀rẹ́ alhaji yinka kọdìrì délé òdúlé alhaji taiwo azan ògógó àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọ̀rẹ́ ni wọ́n tààrà ọdún kan ni wọ́n bí wọn gbogbo ohun tó wà láàrin wọn ọjọ́ àti oṣù ni wọ́n wá lè mọ́ kura wọn lẹ́fẹ̀ wọn ò lè mọ́ sàwàdà kò sí ibi tí mo ti ṣe ráwàdà náà mo fi ní ẹ kú òun ya tipátipá gbogbo ẹ̀yin tẹ súnmọ́ alhaji yinka kọdìrì mo kí yín ẹ dákun ẹ mú alhaji yinka kọdìrì dáadáa ẹ rọ̀ wọ́n ẹ pàrọ̀ wà fún ẹ ṣe wáàsí fún wọn lóòótọ́ wọn ti ṣe wáàsí fúnra wọn o ẹ dákun ẹ mọ ṣe wáàsí dojúmọ́ fún wọn lóòótọ́ kò lè tètè tán kò lè tètè tán lọ́kàn pàápàá tó gògó yìí kò lè tán lọ́kàn alhaji yinka kọdìrì láéláé àti bàbá wa délé òdúlé ọlọ́run bá mi lẹ́nu mọ́ kò ní fi kú alhaji taiwo azan ògógó kò ní fi dà yín láàmú àti gbogbo àwọn tó kù náà ọlọ́run ọba ó fọ̀run kẹwọn kò sẹ́ a lè sọ pé kò dùn yín àmọ́ ẹni tó bá rí yín yóò mọ̀ pé ẹ bara jẹ́ dáadáa lórí ọ̀rọ̀ yìí ó sì ọ̀rọ̀ ògógó sì tó bẹ́ẹ̀ lọ́dọ̀ yín ó jù bẹ́ẹ̀ lọ àmọ́ ẹ jẹ́ ká gbà fọlọ́run o ká lè nísinmi lórí ikú alhaji taiwo azan ògógó tó bá rí bẹ́ẹ̀ alhaji taiwo azan ògógó ọ̀run rẹ̀ o wájú tó dájú kọ́ yóò tún bọ́ ọmọ dá sí ni o ẹ̀yìn tó fi sílẹ̀ kò ní bàjẹ́ yóò bọ̀ wà wọ́n mọ̀ rẹ láṣọ náà bá mẹ́dùnmọ́ rẹ ọ̀run dẹ̀dẹ̀ mọ́ kan ju gbogbo àlà ń bọ̀ torí kò sẹ́ni tí ò ní lọ bọ́jọ́ pa ọ̀run kò sẹ́ni tí ò ní lọ bọ́jọ́ bá pé ká mọ̀ fi kojú ẹni kankan o tó bá rí bẹ́ẹ̀ ẹni tí ọjọ́ kúrẹ́ bá ti pé iná ni ó lọ kọ́nà bàmí lẹ́nu rẹ kó má ti jẹ́ kó yẹ́ nìkọ̀ọ̀kan wa àwa tó kú náà nísìn àwọn tó ti lọ kọ́nà bàmí lẹ́nu rẹ kó bá fọ̀run kẹwọn ọlọ́bọ́tì nìmi ọ̀jágbọ́n tó wà ń bẹ́ẹ̀.
1: aye inirani

0: ìwẹ̀ kẹyìn. Èyí tí wọ́n wẹ̀ fún ẹ tó bá síwọ́. Tí wọ́n mọ̀ búlọ́ fi ń dà sí ẹ. Àti àtasọ funfun. Tí wọ́n bá ti wí ọ lórí lẹ́nu. Wọ́n palẹ̀ rẹ mọ́. Koro ti yíwọ́. Ó dìnú pó sí. Ó di lẹ́lẹ̀. Gbogbo ayé ó tó sá fún lẹ́yìn rẹ láì ní sí.
1: Kámọ̀ Allah akbar.
0: Gbogbo

0: gbogbo àwọn mádámà ká fura pátápátá ó tó di pé mo tẹ̀síwájú mo fẹ́ fi ọ̀rọ̀ kan kó mọ jẹ́rìí jẹ mí so lórí ọ̀rọ̀ àsepọ̀ tí ń bẹ láàrin bàbá wa Yinka Kọ́rì àti Alájìtá Wàsá Gbogbo àmọ́ kí n tó lọ síbẹ̀ gbogbo àwọn tó ti débì pátápátá mo ti rí yín aṣíwájú Olúṣọlá mọ́nítàlá ẹlẹ́sìn ńlá kọmíṣánná ìdí àpẹ ẹsìn sí wọn ẹkú ìpàdé òní ẹkú òdi òní àjọṣe wa kò ní bàjẹ́ Alhaji Prince Kayode Agbana bàbá àgbà yóò dalẹ̀ o Abu Abdulrahman Danjaji Bilikis Isa Adesina Nurudin Agbomojo Abdulsalam Abdulfatai Fatek Yusuf Ayodiji Kayode Ọba Alayeluwa ẹsìn sí o Peacemaker Honorable Minister orí afẹ́fẹ́ wọn ò ní jí yín gbé lásán ọlọ́ba Medumari ẹ kú òde òní ẹ kú ní àjọṣe wa kò ní bàjẹ́ Ajẹ́yinka Ajẹ́ni Fújà Kubrat Shuaib ìyá Bàrí ní Unity nu ẹ kú pàdé òní ẹ sì kú òde òní. Ọlọ́lájọkẹ́ jùbójúgbò Habib Fúnṣọ́ Wahab Oríyọmí Abdul Wasiu Muritala Ẹlẹ́sìn Ńlá M.M. Abdulrauf Obiewu Bayo Ọlọ́wá Abdulrazak Sadudin onílù ẹ bá mi kí gbogbo àwọn onílù pátápátá àwọn aráalé onílù pátápátá ẹ bá mi kí wọn o Nasiruddin Abiodun Comrade Honorable Isaac Ayinla láti Olúmu Yaya Jima Sọ́lì Muhammad Jimat Hussein Suleiman Ajimu Olowa Bọ́lánlé Odúkọ̀yà Nagéṣèkì Sọ̀sẹ̀ Ikoyi Ẹ̀ṣọ́ Alhaji Abdulfatai Omadaranu Zakariya Abdulfatai Ọláyinka Babatunde Alanamu ẹsìn sí àjọṣe kò ní bàjẹ́ Alhaja Ayola Lawal Asukuti Lágbàjì ẹsìn o ẹkọ àtẹ̀lé ẹkú gbogbogbà Alhaji Ladi Gambari Habib Isa Fọlọ́nṣọ́ láti London ẹkọ orí ìkídílé ẹsàmì ẹbangbẹ́tọ̀ àmìmì Dádì Fẹ́ láti ìlú Bodisadu ìyá Ṣúkra láti alóore Salman Abdulganiyun ẹsìn sí àjọṣe wa kò ní bàjẹ́ gẹ́gẹ́ bí n tí mò ń bá bọ̀ ọlọ́wọ́ bọ́tìnì mi banjulẹ̀ jíká gbọ́n tálájà sáà wí.
1: Ẹ tí mo nífẹ̀ẹ́ jù la jẹ́ bí n ká mi sí mi. Nǹkan kan rẹ̀ o ló bá rẹ̀.
0: Tọ́ ẹlẹgbọ́n sẹ́gbọ́n tí Alhaji Taiwo Hasan sọ pé n táwọn nífẹ̀ẹ́ jù láyé bí n ká kọ́dì wọn láwọn ò tí ì rí ṣùgbọ́n Yinka Kọ́dì àwọn náà ò rí ògùnkùn wọn bá yóò ó di bẹ́ni bá ń jọ ni ó di bẹ́yẹn bá ń jìyàn tọ́ ṣe wá rí gbogbo àwọn tí wọ́n sọ pé kínní kan sẹ́mi pé tọ́rọ̀ bá ṣẹlẹ̀ oríṣiríṣi la máa gbọ́ pàápàá lórí social media kódà ẹnìkan sọ ńgbà tó kú bíi ọjọ́ mẹ́ta tó kú bíi ọ̀túnla tọ́lọ́ lọ́jọ́ dé fún ògùnkùn ó ní

Yeah.

0: se gbon ti ogogo wi se ri ka pe esa pelu gogo tin wi e to fi pin le ni o ko to di pe o wa bo si agbo chata gan ka pe esa ka ki oriki ka ki awon oba ini alaji taiwa zan fi bere ni kan bi odun o le ni ogoji to ti bere se ri ori tage won ba mi lenu ko ba fonu ke ko ma ba se owo re je lasho lo ba mi dun mari gege bi un ti awon papo loro taiwa san ogogo o ku ni maro o ku eji ka gbo eji ka tun gbo nta laji taiwa san eji ka gbo bo se ki ori ki beji
1: Yes, I told her.
0: Ẹgbẹ́ bí ogogo ṣe ń pe bí ṣe ń kí oríkì ìbejì bí wàkí bóyá bí ṣe ń sọ bí wàkí bóyá ó wà láyé bẹ́ẹ̀ sì ni ogogo sì sí láyé mọ́ ó ti lọ tiẹ̀ ó ti lọ́nu kọ́nà bá mẹ́lẹ́dùmarè kọ́ bá mẹ́kọ̀ọ́ ẹ̀bùkọ̀ lójú rẹ̀. ṣé wá rí àwọn sinimá àgbélò kan bẹ tálájì tá wà zan ogogo sí tó ṣe pé a wá rí kan lára àwọn yìí tó ṣe lára àwọn yìí tó gbé yọ gan-an fúnra rẹ̀ èwo ni nínú wọn inú ẹ̀ èwo ló gbé alájì tá wà zan ogogo yọ ẹgbò lálẹ́ ẹ̀kọ́ tó di pa sójú òpinlẹ̀ ọlọ́wọ́ tì ní mi
2: gbàgbé òkè.

ó ti yíwọ́, ó dinú pósí, ó di lẹ́lẹ̀, gbogbo ayé ó tó sá fún lẹ́yìn rẹ láì ní sí. Kámọ́ Allahu Akbar.

0: tètè tún bí tó kù ṣe ẹyìn rẹ ń bẹ la.
1: sẹ́rí wọn tí mo fi ní ká tó bọ́ ọjọ́ wa ti lọ àmọ́ kò sí ọ̀nà wọn tí mo tún ní ká tó bọ́ ilé ẹlẹ́ẹ̀kan sí ni pé ìwẹ̀ kẹyìn tí wọ́n wù ọ́ tó ò ní lè sọ̀rọ̀ ìyẹn ni wọ́n tó sáfú láìsí kámà. sẹ́rí ńgbà tó di pé wọ́n wẹ Alhaji Taiwo Azan Ogogo tán tí wọ́n wá tẹ́lẹ̀ kálukú ti wá tò lọ wọ́n múra tí wọ́n kírun sí wọn là ìmọ́mù wa ń béèrè pé ẹ wá o Ogogo la fẹ́ kírun sí lára yìí ta ẹni tí Ogogo bá jẹ lówó tí ò tí san ẹni kí n tàn jáde wá o kó tètè wá sọ nísìn ká tó kírun sí la torí bẹ́ẹ̀ ṣe ń rí yìí táwọn fẹ́ kírun sí la yìí àrímọ́nu o táwọn bá kírun sí la táwọn lọ gbẹjù sí kòtònà ìmọ́mù wa yí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹta gbogbo ẹ wá pa lọ́lọ́ ó dà ta ló jẹ Ogogo lówó ta ló jẹ Ogogo lówó ẹni tó bá jẹ Ogogo lówó kó náà jáde wá kó wá sọ o sẹ́rí bí yẹn bá jahun ní ọjọ́ ajé ọjọ́ kẹrìnlélógún oṣù kẹjọ ní táwáyé níjọ ní lọ níbẹ̀ náà gbogbo wọn tó wà ń bẹ kò sí tó bá débẹ̀ omi ò bọ́ lójú ẹ̀ táwọn pé ẹni táà ń rí lọ́sẹ̀ kan sísìn ló wá di táà rí mọ́ yìí lónìí wá rí pé tàǹjẹ́ wọn ò lè bi wọn gan léèpé èèyàn mélòó lọ jẹ lówó àbí èèyàn mélòó ló jẹ olówó tinú tán bá bílé wọn ti mọ̀ pé kò lè dáhùn wọn wọn ti mọ̀ pé ó ti parí tiẹ̀ wọn ti mọ̀ pé ó ti lọ bí kálukú ó sì lọ lọ́jọ́ kan kọ́nà ọba mi lẹ́dùnmọ́lẹ́ kójúkọ́ dún jìnnà síra wọn àwọn fíìmù tá a wá sọ pé Alhaji Ogogo ṣe egun maga fíìmù tí wọ́n ṣe pọ̀ o ṣe wá rí táwọn adakọ̀ fíìmù adakọ̀ Ogogo fíìmù kan bẹ tí ń jẹ́ Ogogo egun magají ìgbèkùn owó blò anikulapo ṣe rí owó blò yìí ọdún yìí ló pé ọgbọ̀n ọdún tí wọ́n ṣe fíìmù owó blò yìí àmọ́ kò sẹ́ni tí ó wo owó blò òun kò sẹ́ni tí ó wo owó blò òun táànù ò ní ṣe táànù nínú fíìmù ni mo ń sọ ìyàtọ̀ sí ọ̀rọ̀ ikú táà ń sọ yìí táànù Ogogo ò ní ṣe nínú fíìmù náà ẹ lọ wo ẹ̀yin tẹ́ bá jẹ́ ọ̀rẹ́ mi lórí Facebook àbí ẹ lọ sórí Máyọ̀ wa kò sẹ́ níbi ìyá DK wa mo ṣe àyè tẹ́ bá wo tẹ́ bá lọ sórí profiles mi ẹ bá níbẹ̀ ẹ bá bẹ́ẹ̀ àbí ogún ṣẹ́jú ń bẹ́ẹ̀ àbí ṣẹ́jú mẹ́tàdínlógún ẹ bá ń bẹ́ẹ̀ ẹ lọ wo kó mọ jẹ́rìí jẹ́ mi so sí ọ̀rọ̀ tí mò ń sọ bí àrùn ṣe rí nu kó tó di pé mo ṣe ojú òpó lẹ̀ àwọn tí wọ́n ti dé ibi báyìí Abdulganiu Adedoyin Alhaji Ademola Adesimi láti UK ẹ̀sìn Wahab Bita Umar Umeza ẹ̀sìn wa Ajọsa kò ní bàjẹ́ Alhaji Adeni Omogbada wọn sí ẹ̀sìn o Dr. Ms. Awoka láti University of Ilorin Mr. Nuruddin Alowunle Baba Senior Baba Rukayat Baba Aminat Alfa Sayi Tanki Okedo Ilal Amam Insha Allah Alhaji Kayode Agbani láti Afayaya Ẹbí Òkìkí Bẹ̀ láti ìlú Bode Sadu Fukot Fijilanti láti ìlú Bode Sadu Pastor Adedeji láti Okoyi Baba ẹ̀sìn sìn ẹ̀kú gbogbogba Haji Kazim Onile láti Emir Shod lẹgba mẹkáníkì akíngbàsá nílọfà Haji M.M. Haji Abdul Mumin Balogun M.M. àti Alhaji Niyi S.K. ẹ̀sìn sìn ṣe wá ní gbogbo ẹ̀yin ṣe yẹ kó fàjà fans club pátápátá mo kí yín o àjọṣe kò ní bàjẹ́ ìjọ tẹ́yìn náà bá ń wáyàn tẹ́ bá ń wáyàn kan mẹ́wàá lẹ̀ mọ́ rí mo kí yín o bẹ́ẹ̀ látọ̀lẹ̀ Alhaji Kayode Agbana the boy Agbana kaka gbogbo tó fi kórè gbogbo ẹ̀yin lóye pátápátá tó kárí gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ àjọṣe kò ní bàjẹ́ o láti ọ̀nà ọba mi ìdúmọ̀ rẹ̀ ẹ dákun sàmì ẹgbẹ́ tó àmì mi ọlọ́wọ́ tìǹẹ̀ mi jìkà gbogbo tó di pé a sì ojú òpó lẹ̀.
2: Erinwo Afrimọ̀jókú ẹnu ṣàhùnsọ̀fọ̀ Ogogo dìbèrè kàtórẹ́rìn òdìbò kàtórẹ́fọ̀n ó dọ̀nà wọ́n ṣe bí òní ilé dàbí láéláé ikú dóró pẹ́ nire.
1: Ajiazan Ogogo ló lọ yí ta la mọ̀ tí kò tó kan Àkàndé Ayọ̀dèjì ẹ̀sìn ṣe nọ́mbà tẹ́ pè wá sí 091-36-55-69-52 tàbí 080-00-887-887 lẹ́kùn sí 091-36-55-69-52 ní ṣókí-ṣókí ìdárò ẹni tó lọ là ń ṣe.
2: Mọ̀ bó dọ̀hun tayé lo dubo dorun sorun re.
1: Hello. Hello. Eh, e kale.
3: E ma kale.
1: E se kilo kon ni bole ti pe.
3: Mo brother kini o.
1: Lati.
3: Lati share.
1: Okay, era gbogbo sare nko.
3: Alhamdulillah.
1: To, e da se to mi seju aya.
3: Ah, ama po e ya.
1: O yen ni o.
3: Ah, oga. Nka ko di le o sun pelebe ko ah.
1: Bo ti ri
3: na.
1: Bo ti ri na.
3: Ori gbogbo wa na gbogbo gbogbo na ti se kale.
1: Beni.
3: Olorun lojo ni mo je ka ka lo ngba ka ro.
1: Ami, ami, ami.
3: Ba ke ri lati gbogbo ku mo sun ni papa ka.
1: Ami, ami.
3: Ami. Ori jo lo ni ba le je o.
1: Ami, ami, ami, ami.
3: Wa ju te duju ko ni ba je to ta ni ka gbogbo ku mo sun.
1: Ami. Ami.
3: Olorun ijo duro da gbogbo.
1: Ami, ami, e seun. E seun.
3: Ya sajo da mo ma lo si je ki ti wa na da.
1: Ami. Ami, ami, ami, e seun. Ami, ami, ami. Ami ami ami ami ami ami ami ami ami sallallahu alaihi wasallam en pe ni olola
2: mo bodohun taye lo du bodohun so.
1: Hello, ta lo wa nbe oju opo ni se bakan bakan o
2: eni ti o la rori iku paluko bi eni ti o ko sun iku palekele.
1: Hello.
4: Assalamu alaikum.
1: Aleikum assalam wa rahmatu.
4: Ti te da si lale yi Olorun oba ko ni je ka turu egba lasiko
1: yi. Ami ami ami ami ami kilo ko yin bo lati pe sa.
4: Papa mukada muktaru ni lati lorin.
1: Lati lorin e pe number meni to gbe yin number yin.
4: Na.
1: E pe number meni to gbe yin number yin.
4: 63
1: 63 lo gbeyen. Okay, 26. 63 oya, e mo boro yin bo, ni soke mo boro yin bo.
4: To adua la niji fun alaji.
1: Hmm.
4: Won ti fi se adua kale.
1: Hmm.
4: Eni esa ni won.
1: Hmm.
4: Eni kesi ni won.
1: Hmm.
4: Mo ti ma won nisin leke adota odun ni.
1: Hmm.
4: Ama won ko la niji bi ba si se rere ton gbele aye se.
1: Beni.
4: Olorun ba ko ma se ba sa fra le. Ya ma ko ba fa ro won.
1: Ami, ami, ami.
4: Ko ba ti sile. Ta fi lele ko Olorun ba ko ba wa si na bakali tenda.
1: Ami, ami, ami.
4: Tin tin mi ati nkan ti o mi ninu ti wa fi le. Olorun ba bi o mo fi o ba ni je kan.
1: Ami, ami, ami.
4: O wa be lati re yin ka ko di to je ore won na ati gbugbu awon jama won na isu to ya Olorun ba ko ma fi sinu alama ri won.
1: Ami, ami.
4: Ko ma fi ku won da ku fa fun bo.
1: Ami,
4: lere ta
1: ami, ami.
4: Ati o ni kere ko kan wa na la ilaha illallah. Ami. Ku ata lati ara ko fi da wa na lola.
1: Ami.
4: Bismillahi qul huwallah.
1: Ami. E seun e ma kilo. E pe mi ni lo la pelu number ilago marun. Ka tun
2: ba ti ala papo o e ma ma ku roju gbogbo omo le karo ti ile katapata e ku ara fera ku eni re to lo gbogbo wa patapata
5: ko se ni bi ya
1: era ma
5: oko mi
1: era ma
5: oro ba le aye re
1: amen allah
5: e ri iku ogogo lesson for everybody
1: beni
5: atolowo ati talika aso meke asagbalagba gbogbo ti won ba se te ri gba to ku
1: eh
5: o so film kan mo ni se ba li jan o se ri ni aba e joko awon la ka joko bayi
1: te
5: ran yen se do fe pa o ni gbo na o ti fa ja gbo ta won yo so pa ogogo o ni eyan omo Nigeria o ni eyan omo aya je omo abiyare won o le fe awon fe yin lo ni pa sa ba logun lo kokon so pelu ekun wa gbe mo oni wo oni eyin eyan mi olo dapo
1: hmm
5: o se sile ko adijan na fun ah ko tani bi ya ah mi si ngbon
1: ben
5: pe eh
1: hmm
5: olo bo ta da ba se bon se mo biere tan mo be tan
1: ben
5: e ka ku gbo me da da mo pe yan ba ko da bo ba se o da ko feriji
1: hmm
5: olo ti mo ri yi
1: e ko nla ni
5: to ba se da ko ja feriji
1: e
5: ko gidi ni o
1: hmm
5: wa ni eh olorun omo sanu o je yo se ni seri oni mi
1: ben
5: ta pe do ba ko ja mo so re daada
1: agboye
5: to ba se wa pelu ti mo ri yi ero olorun si ba mi ku ite ba mi tele olorun oba la lo wa wo la be o ke gba aya baba
1: ami
5: ato ami ami
1: ami
5: ami
1: ami ami ami ami
5: ami ami ami ami ami ami
1: ami ami
5: ami ami ami ami ami ami ami ami
1: ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ami ese o ni ese olobe ese gbe te fe je se ku wa ibinu akim fadiya tada oju ni faari obirin ese sin peacemaker won ni jin gbe national ba made money zakaria abdul fatai commissioner lati je ape ese ajosa ko ni baje o ni ese olobe ese gbe te fe je se ku wa ibinu gbogbo to pa loti lojo ton be lati baba wa mosin special apostle baba oluwole awotuyi alaji adebayo assis alaji sa kamadin lati lo abuja Alaji Kazim Onile Imasod Afasayi thank you Dr. Commissioner Abakala Investor of Loan number attack is 08062622008 left na 08062622008 Dr. Omoba Mayo wa ko senbi ya Danseriki DK1 Mustafa Ikwe Wala Fanahu Makana Aliya